ọlọ́run ṣeun. Ẹ fi ọgbẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun. Torí tí àánú ẹ̀ dúró títí láéláé. Jẹ́ kí àwọn aráalé Ísírẹ́lì kò gbé torí tí àánú ẹ̀ dúró láéláé. Jẹ́ kí àwọn tó bẹ̀rù wa kó sọ pé nítorí tí àánú ẹ̀ dúró títí láéláé. We praise you, we thank you. Bo ti e won a dupe pa nira oba ti o jani o to ra won ele oni keyan mo ni o ile dun ere asope a le yen da loju ti en wa ni an so what ti e ko la koko awon labo nje kan biti biti sugbon tori ife te ni siwa Ẹ fi ń pè wá ní ènìyàn. A dúpẹ́ Ọlọ́run ẹṣeun. Ọgbẹ́ni Ọdẹ́yẹmí ọmọ Kúrè mo dúpẹ́ lọ́wọ́ yín ẹṣeun. Olúrántí Ayọ̀ Adémorí yín ń bẹ̀. Ọláyẹmí Ọlásùkò mo rí yín. Lawrence Olúkunmi Adélékè mo rí yín. Àwọn èèyàn pọ̀ ní Facebook.

0: ọlá kábọ̀ ọlá bítílẹ̀ àti kọlá ṣàfọ̀ ọlá mọ́ríwá. Ebe ilẹ̀ mo ìrẹ́kẹ̀ mo kíyín. Ọmọ wọn lókè wa bàbá àṣàlẹ̀. Mọ́ gàjí ọlọ́ olúwa owó labẹ́ ọlákùlẹ̀yìn. Senior advocate mo kíyín. Robert Kemp ilẹ̀ America mo kíyín sà. Salewa ní New York City. Mọ̀mọ́ Ọláyínkọ́ Ọlájídé mo kíyín lológun ẹrú lẹ́bàdàn. Grandpa Christopher Látàwẹ́. Ẹgdà Ẹ̀ṣọ́yẹ̀ níyì mo kíyín. Olóyè Abídèmí kárí mọ́gàjì ilé agbọ́mọlà olùsọjí lóde ajé lẹ́bàdàn. Alájà àtàlájà bí Sirio. Abiola yale yale mo kíyín. Alhaji Soliu Ọládẹ́jọ́ ń Toronto. Mama Olúbọ̀mí Olúwọlé lológun ẹrú bákan náà. Lady Dickness Folúkẹ́ Ayádélùú mo kíyín. Alhaji Tajudé Oyeọmọ Oyewọlé. Ọmọ Afọkọlàjà Bíbọ̀ Òsí. Olúbàdàn of Texas. Ọmọ wọn lé ọlọ́sọ̀ọ̀sì lókè lábọ́nlẹ̀ Ìbàdàn tí ń ṣe dáadáa. Tó fẹ́ràn lọ síwájú ilẹ̀ Ìbàdàn bí ike ńlá. Pastor Doctor Olúfẹ́mi Ọláyíwọlá. Rámi ọmọ Ògúnṣẹ́yà mo kíyín. Designer tó mòye. Bàbá mi John Ajibola Oluwole. Afolabida Ero Ibrahim. Alhaji Hamdali Aziz. Ọmọ wọn kúdẹ tí nílẹ̀ Ìbàdàn. Mo kí mọ́gàjì ilé Afọ́nká Olóyè Ṣáìdì Akíntúndé. Àwọn oní ẹni òkú Sìndí Àtúlù Àná. Alhaji Siraji Ayinde ọmọ Aláwa ni. Mo kíyìn ẹ̀ṣọ́ mi. Bẹ́ẹ̀ ti fẹ́ràn mi tó Ọlọ́run fẹ́ràn yín jù bẹ́ẹ̀ lọ. Gbogbo yín àrọ́mọdọ́mọ yín ò sì ní tọrọ jẹ́. Kí ni mo wá mú láyé òun náà ní fọ̀ sí yín o. Gbẹ̀ngà Gbajúmọ̀. Abájídé Sanwó Èkó Òyebánjí mo kíyín. Gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín. Lágẹ̀lú ni wọ́n ń pe bí o. Òkè tó gajà àwọn òkè yòókù lọ. 96.7 Àgbàlá ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR. Ẹ̀kẹ́rin gbogbo ilẹ̀ Ìbàdàn. Ó wu kẹ́ńkẹ́ń kó tó lajì ẹṣin. Bí kẹ́ńkẹ́ń báyìí lọ, tẹ́sí àtàpàdé bàtà ní àtàpàdé bàtà yàn. Adúpẹ́ o. Bí àwọn èèyàn kẹ́ sọ pé kí ni ń wí kí ni ń sọ ìparí rédíò bí bẹ́ẹ̀ làwọn kan ní ẹbá ń tan mo ti ra bátìrì. Adúpẹ́ lọ́wọ́ èyí tẹ́ ń gbọ́ wa. I love you for that. Arambara Sọ́ńbẹ́ lára eégún tí ń pè ní lébe orégún bíi lébe òsí. David ọmọ kílẹ̀pẹ́ David ọmọ ẹ̀ṣọ́ Dahud. Ní ẹ̀kọ́ ètò. Ẹ dákun mo bẹ̀yìn ló kọ́ Ọlọ́run ọba. ẹba mi like ẹba mi share ẹba mi comment kí àwọn èèyàn kan tún wá gbé léyìí my sister aunty temi tọpẹ lolúbàdàn state mo kiyin kẹyin sọrọ ti o lowo nu gbogbo yin mo ki o ya jẹbu ẹwẹ soma lare ọmọ awure fàṣẹ banu mo kiyin o abalabe kuta idakun ibi mo faka namba yin si mo kọ o n ò rí o ẹ dákun ẹ tún mẹsẹgì o ẹ nira kò bá o. ayé ń lo à ń tọ́ kò ní burúburú kẹ́yìn ọlọ́dẹ gbénú ẹja ara pé inú odò ọmọ ẹ̀dá ó máa gbé irọ́ o òkè iná ẹ̀ láàjọ wà ìrìn ẹja ní gbénú omi àrò gidigba ń bẹ lálẹ́ odò ẹja ńlá ẹranko ńlá ńlá ń bẹ lágbèjù èmi ń wò ló là jù nù gbó ní gbé ẹja kè sára sẹ́ẹ̀sùn ẹ̀pọ̀ orun wẹ̀
1: sẹ́nu màá máa fẹ́ panú
0: tó bá dẹ́wọ́ ẹ̀wọ̀ rìn máa bẹ́
1: torí bẹ́ẹ̀ mo ṣe kó sápò
0: mẹ́fẹ́ ń wà bọ́ wí fúnra mi
1: mẹ́fẹ́ kọ́nà júmọ́ lórí
0: tébù
1: wọ́n dàbí pé kí ọba ti mí wò lórí tébù ẹ̀ lọ lẹ́nu mi bọ̀rọ̀ kí mo bá ti rọra mu lápò
0: máa jù sẹ́yìn. òdodo ní gbórílẹ̀-èdè eléke ẹja sọ̀tẹ́ pẹ̀lú òdodo lóòótọ́ èèyàn ni wọ́n èèyàn ó fẹ́ mọ ṣiṣẹ́ yẹn lẹ́kọ̀ọ́kọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n rí agẹ́ bí olódodo ẹ̀dá àáfà abániṣe mo kíyin ọ̀rẹ́ méjì agúgùn ńlẹ̀ ìbàdàn ẹ jẹ́ pé bá mi ṣí àkíní ìkó lọ fà. èyí tí mo tún gbọ́ yìí tún wá lágbára ó lágbára gan-an ó tún lágbára o. ṣùgbọ́n kinní kan ni pé kò ṣẹlẹ̀ rí òsì lókè pẹ̀ ṣùgbọ́n a kàn fi kinní yìí kọ́gbọ́n kálukó máa tán ìgbésí ayé ara rẹ̀ ṣe ni. ẹ wá gbọ́ bó ti ṣẹlẹ̀ gan. arábìnrin tọrọ ìṣẹlẹ̀ sí. wọ́n ń gbọ́ mi láti bí aago mẹ́sàn-án àbọ̀ ni wọ́n ti ń fi fóònù dà mí láàmú. wọ́n ní àwọn ti wà highly hypertensive lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sáwọn. ṣùgbọ́n kinní kan ni.
2: ètò ìgbéyà
0: nínú ẹ̀rọ orunsun ọ̀rọ̀ tí mo fẹ́ sọ́nà lálẹ́ yìí lóru gẹ̀jọ́ yìí last week náà ni mo gbọ́ nítorí yẹ kí n sọ lónìí gan-an parí ìwádìí mi tán yẹnyẹn ni ṣùgbọ́n èyí tí mo gbọ́ yìí last week náà ni mo gbọ́ tí mo fi ètè wípé ẹjẹ́ ètè gbé síta torí gan-an ni oògùn ò fẹ́ ran àwọn mọ́ gbogbo oògùn oorun làwọn ti lò àwọn ò rí yẹn ju sọ̀rọ̀ àwọn. ọmọ yín ò ní ṣí yẹn o.
1: àmì o ọmọ tí a náà ní ṣí.
0: ọmọ tiwa náà sì ní ṣí fẹ́.
1: wọ́n ní ṣí léwọ́ agbára olódùn.
0: gbogbo bí tẹ̀mí wá bá ṣẹlù kàláyé ààyè wọn ọlọ́run ó pè bẹ́ẹ̀. gbólóhùn kan bẹ tó burú jù láyé náà gbéyàwó. go and do your worst. do your worst. àtòbíin àtọkùn ẹ má pe gbólóhùn yẹn láyé fúnra yín bó ti wulẹ̀ kí n kẹ́ wọ́n fẹ́ díjú tó. bí mo ṣe fẹ́ràn ìyá wúrà tó a máa ń ṣe gbólóhùn aṣọ oṣù tó mi èjì èèyàn ò dá sí ni. ọmọọṣẹ́ mọ̀ pé fọ́gà ọ̀gá mọ̀ pé fọ́mọṣẹ́ ẹ̀gbọ́n mọ̀ pé fàbúrò àbúrò mọ̀ pé fẹ́gbọ̀n ilẹ̀ tí wọn ò tí ì kọ́lé sí àá tí wọ́n kọ́ bẹ́ẹ̀ yan mọ́ o. nto lo won si fe ni kan kan ro olodun lo mo mo fi aro nti o da o e tun ku lele kan si mo se gbore
1: ku afere
0: abre ra won lo lewe sugbon begun ni be pe ni nkan kan sa won awon jade iwe mewa awon si lo kose awon kose tan mi so lu ko be se ri ni je believe pe ha mun e gba so tan mun e dake awon si aye wa mu le si aye wa ta la won se ta lo se ya baba awon abi ta ni aba ti ya awon se toru awon fi wa da bayi debo lo ti wa sele gan re won na ko se tan o oyun tawon gba lewe mo se di pe awon pari ise tan tawon ko se tan tawon se freedom tan eni eyin eji ri eni eyin eji ko tawon fi so ko afe sona ase awon leni keta ti o fun loyun Adé Toye Abdegeni Olalele Mokinsa Mori ni Facebook E ba n dobu ke ba n share dada Awon mo tera le farakunrin tan Bi ba kuku gborin lowo awon Tawon ti fo kan si pe igbeyawo la won o se sugba won o fura pe Eni eyin eji ri eni eyin eji ko yi Awon le ni eketa Mo se di pe alakunrin so gbolo tan so pe awon ti loyin wa ni eh yelo mi Na ma wo ra awon be ni ti aba won wa sun ni abi ere ogogo ati kura la won wo ni
2: What God has done together
0: Báwọn ṣe lọ́kọ̀ àkọ́kọ́ rẹ̀ tó jẹ́ wípé kò gbọ́mọ lọ́wọ́ àwọn dọ́là. Báwọn ṣe jó ní pẹ́pẹ́pẹ́ tó ń gbà táwọn kọ́ṣẹ́ táwọn kàwé tọ́wọ́n tó ládùúgbò táwọn ń gbé. Ìtìjú àtẹ̀gàn ìjáwọn ò lè jáde dáadáa mọ́. Káwọn fi rù fún odidi oṣù mẹ́sàn-án. Kò jẹ bẹ́ẹ̀ kò jọ kan arákùnrin ìfìfo ọkọ ọmọ ránṣẹ́. Báwọn ṣe bọ́nu wàhálà ti dààmú ayé ni o. Òpẹ́ títí aboyún oṣù mẹ́sàn-án ó kárí àsìkẹ́ wá. Ó dariwo di làkádí kó tó di párákùnrin ìfowópamọ́ ọmọ ránṣẹ́ ó sì fa 10,000. Ibi tó parí ìrìn àjò àwọn táwọn jọ parí ìrìn àjò sínú. Ẹgbẹ̀rún mẹ́wàá tó fún àwọn ọ̀nà ọlọ́run táwọn fi pé ọ̀dà náà ó ṣàrà nǹkan ọmọṣẹ́gbẹ́ ṣàwọṣe nǹkan kan pé lẹ́yìn rẹ̀ báyìí ọdún kejì pé káwọn tó fojú ara àwọn kan. Ọgbẹ́ tó fún àwọn lóyún tán tọ́rọ̀ ẹ̀dẹ́gbẹ́ ò lọ yà mí náà ló ti kú kóbi táwọn gbé táwọn òsì padà gbogbo báwọn àwọn ṣe wá káàkiri àwọn ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ tó bẹ̀ làwọn ti wá rí pé ìwọ náà lẹ́ni kẹta ọ̀nà ọlọ́rẹ̀ dìrú ọlọ́rẹ̀ tẹ́rù ara rẹ̀ bí ṣe ń ṣe káàkiri nu. Ọlọ́jọ́ òní òní ìjọ ọmọ yín ó sì fẹ́ o. Ọlọ́jọ́ òní òní ìjọ ọmọ tèmi náà ṣìyàn. Gbàwé elédùnmọ́ rè ẹni ibi ẹkọ síwájú orí. Inú òṣè fi mọ̀ wẹ̀dá. Ojú òṣè fi mọ̀ wẹ̀dá. Inú jìnnà pọ̀. Báwo ṣe ń bá kádàrá àwọn yíré? Ó fowókọ ọmọ ránṣẹ́ àti 10,000. Àwọn bá ń gbé bùkátà yí àwọn lọ. Ẹni jí kobi Mr. Olupo Bímí ni mo ṣẹ̀ báwọn òbí mi ni kì í yí mi. Lẹ́yìn ọdún mẹ́rin tán ti ń fa ọmọ ìkáàkiri.
2: ni lojo iyawo
0: o mo ti se ti pe wahala mo teyin eyo mo ni gbugbu awa ta jo daju ayo re ona olojo oni ojo sese
2: emi lojo iyawo
0: gbugbu ta re ti olohun oni jo suyo
2: nitori pe bi iyawo
0: awon kan daju re sisi ona awon kan daju iyawo omo ona awon kan daju freedom ona o da ni o daju oku ana ona nkan ona fe se nkan ayo ni olohun ojo sese o Abu ti man tam mo
1: fokan bayi
0: Abu mo bo wi
1: asiri Abu
0: se mo bo wi
1: ye omo mi kan ti e yo run sun ko fokan ara re bale e ojo si wa ni e
0: yo ro
1: abi bo wa ni
0: yo ro ro so ya ni ro ro so ro gbe si o
2: mi si wo iyawo ni wi pe
0: bawo mo se be si be gbe si aye awon leyin odun merin ne to gbon to tun sele
2: mi si wo iyawo le wi pe
0: awon ba tun ri fa won raja mi
2: ile oko
0: woni ki se ki se pe yin na won wa bi obe gbedo ni a olugbo wa lai wa bi obe gbedo ah e mo sun ko enu ju yin nu tori nigba mi teyan ba wa bi obe gbedo a mo ko si panpe a mo ko si panpe Number 25 won raja
2: Imoro mi soko iyawo le mi
0: Sugba won so fun pe omo to won wo ni shop to duro ti nje yen omo mi ni emi mo

0: asebita kunrin gbale si fa won asara kunrin o wule ni le kankan won lawon lawon la gbogbo to wa nule patapata mattress ni self ni wardrobe ni awon lawon ra pe eyan na pe awon na kun sise awon to da nkan la yara awon asara kunrin ti elekeji yi ase mo wo osun ka ki le awon obin ni
1: abiyesi olodumare
0: won ni le to je pe o gangan o lo ti ni yawo to ti bi mo sugbon yawo ti lo on gangan o ni le kankan mo o ba sun le le loni yo sun to n lola
1: ogba won sun ojo meta ojo merin
0: bo le se ma se gba tin
1: be o
0: e pele igoju e bi ti kote kele wi
1: o ti da
0: o wi ti e
1: o mi iyan ki mo fi go ojo po
0: eh so won
1: ki ajo mi logo
0: eh so
1: onku mi ko je gomina
0: bolaige
1: bolaige ohun na logo
0: be ni
1: baba ko tu wa latosun ko ja re be o logo
0: ewo
1: ye o lo ni jo ni ni na o logo
0: okay
1: o jori igo ebi igo ki o ba si nkan ni koro ohun la fi ma ri
0: eyi o se
1: je gbo erin re
0: eje si se mi mo so jokan pe e ti ki mo ya le yin kan na o si mo mi
1: abi
0: ha wo wa mo to ba ya
2: taya to ko e ma ja
0: mo ni ba won tun se bu an tun se wore o
2: taya e ma ja to ko taya
0: mo lo fi arakunrin kan awon pe o fi abakan awon pe baba awon re o mo baba awon wa ba won pe baba awon re ya won ti ku mo na won an si baba won awon gba towo tese pe baba re na re looto e mo gbo o won na sa ni o da wa yo wa o sa an ti loyun awon mo le bi awon wa yoju won ni baba n si yoju ege bi baba re pe awon na ni o ko si wahala o iyawo re ti le o wahala ni oni kini kan ni arakun ni baba to mu age bi baba re nje we ki se baba re
1: baba adugbo ni
0: okay you know ni
1: eyan baba adugbo ni omo eyan baba alajamu
0: ko si wala
1: esi bi an itari eyan ri
0: ko si bi we mu
1: won ba ti ra mo la fun
0: okay ti lo
1: mi se dede
0: e ti lo won ri
1: yo ba ti ra mo la fun ki o mi se dede wa kan fun an assignment ni
0: yan da si ajo ajo debi
1: a me mu fila kin to oko jolo ati koko mo bi igun melo melo kan
0: ngbe mo
1: ko ju le dagba o
0: dagba ah debisi debisi mo wori jese
1: je dagba o
0: jese original ni mo wori wori
1: olodun
0: mo ibi lo ti ile kularun o ti jewo kuni bo se di pe aba iyoju re aba mu nkan wa se nkan ori je ki yawo so to ti so laya talafia tan e mo wori
1: igbe
0: na la se o ma gbole bodi yan ondo da ko agbole ase aba igege so mo lu ngan woni bo se di wi pe awon bimo re na bimo awon se ni mi repete mo lu se ni mi fa won ti wa se nimi tan oro kan lo wa se bi on pa oje omo nkan kan pe kini kan kan kan owo ti mo owo ti mo pa na ina mo ti na kini yo iba wo ah wo lo wo lo di ja laarin awon atakun oko awon yi bo se lonu
1: eh olodumare
0: wo wa sun wo wa sun
1: ojo kini
0: wo wa sun
1: ojo kini
0: wo wa sun
1: ojo keta
0: wo wa sun
1: ojo kerin
0: bawo se gburu won re
1: lose meji meta
0: le ma pe number won lo ba de gbeyin dawo gbera odo baba won
1: jo ni
0: kawo lo de ifejo tori pe awon ti dele baba won le kan ri ibe la ti ma ah yo wa in pa soro kini kan kan kan won ni bi ti awon ti wa nba baba yi so onu le pe dakun
1: o da yin ba mi be
0: ni ya kan wa jade nu le pe baba lagbaja ta lo ko mo birin gan ẹyin náà ẹyin náà pàtẹ ẹyin náà pàtẹ bí o ta lọkọ ọmọbìnrin tí tí ń tòmí lójú yìí mọ lọ ń tiẹ ẹbí ojú ní lójú sàánú ta lọkọ rẹ bàdà ọbọmọ ni ọlọrun ọba pé ọbọmọ yín náà ọmọ àwọn wo
1: ọba dárúkọ rẹ
0: wọn ni bó ti dákẹ́ bá ní bàbá ìyá ń bá ní pé ẹ tún ti bẹ̀rẹ̀ tẹ́ẹ̀mọ lọ sọ́dọ̀ ọbí ṣe wí àwọn kọ́ wọn bí o
1: àkàrà tú epo
0: arábìnrin ni ha
1: ó fìdí jálẹ̀
0: wàhálà promise mọ́lẹ̀ iphone 40 àbí iphone kí láwọn àgbélé
1: 46 ni
0: 46 ni
1: iphone 46 kwantu ìyẹn kí ọmọ ìlú náà rí ọba jábọ́ olúwẹ̀ tọ̀ sí gbẹ̀gìrì ni gan ayé kala mú 500,000 wà fún
0: ojú rẹ
1: ojú rẹ kọ fọ
0: ojú rẹ kọ èmi ò di létí
1: àbíbi ọtí mísáàjì rẹ kọ́ ní kankan fìbínú tẹ̀mọ́lẹ̀ lójú
0: èmi ò sá di létí bójú bá fọ
1: tọ́nà sọ́bẹ̀ láàfin gbẹ̀yìn rẹ tọ́nà sọ́bẹ̀
0: bójú bá fọ ebi tí ò di
1: ẹtì ẹ̀ ní tàn mọ́
0: àwọn fóònù ọ̀rọ̀ mọ́ sọ
1: mi àgbẹ̀ lọ́nìyàn lọ́wọ́ tún máa ru power bank fún ẹbí ìgbẹ́ gbé bátìrì sí mọ́tò
0: kò lè dẹ́bi kan lo
1: olódùmarè
0: mo ní àwọn sọkọ́
2: ìwọ ọkọ ìyàwó
1: wa mọ̀ gbọ́ o
0: àná bá padà lé
2: àdúrà
0: bó làwọn ṣe wíyà fún àti fún bàbá pé n tó tún sàwọn rè lẹ́lẹ́ẹ̀kejì àwọn làwọn ṣe ni àbáwọn òbí àwọn fún náà wá wo títí pé tó bẹ́ẹ̀dà bá ṣe ìkọrin àjọ ẹ̀ náà ní ṣe é rìn láyé àwọn àwọn òtún tẹ́lálẹ̀ fọ́pin kankan mọ́ láyé tí ó gorí àwọn alákọ̀ọ́kọ́ lọ ẹlẹ́kejì náà tó bẹ̀rẹ̀ òsì tiẹ̀ òsì promax 46 tẹ́lẹ̀ tiẹ̀ wá lé àwọn ò mẹ́bí àwọn ò mara àwọn ò mọ bí àwọn ò tó wọ́ náà sí ṣé gunke ní ni àbí nǹkan mi
2: ìyàwó láyé
0: má ṣe ń bá gbèsè ayé àwọn bọ̀ rèé
2: ilé pẹ̀lú àṣẹ
0: mr olúpo nǹkan mọ̀ tó ṣe mí ìmú ní kí ló wá ṣẹ́yìn èyí tó wá ṣe wọ́n sì kẹta yìí ló wájẹ́ kọ́rọ̀ wá dórí rédíò báyìí tẹ́ fi gbà wọ́n mọ̀ràn bóun ni wọ́n ti ṣe ọ̀nà wo wọ́n gbé gbà orí pẹ̀lẹ́ ló wá eléyìí gẹ́gẹ́ ló wá gbòòrùn lójú wọn tẹ́ fi ní àwọn ti wà hypertension ìjẹ́bù ló ṣe wá jẹ́ oníṣọ́ọ̀pù làwọn jókòó sí
1: jẹjẹrẹ kan tó ń ṣiṣẹ́
0: tí àwọn ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ńjọ́ náà lọ́hùn
2: wọ́n
0: ní bí arákùnrin bàbá yìí ṣe wọ́n ní bàbá ni torí pé a man at 62 lẹ́nu ní arákùnrin yìí fún gbàtà àwọn ìjọ ń sọ̀rọ̀ wọ́n ní ṣọ́ọ̀pù táwọn gbà wọ́n ní ṣọ́ọ̀pù ẹnìkan àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ni bàbá yìí wá wá wọn ò wá abẹ́ni tí ẹ wá wá àwọn ni àwọn agbé stúdù fún pé àdádì ọ̀rẹ́ mi ni wọ́n ti jáde wọ́n ẹni ẹjọ́ kò bọ̀ tún wọn ò ní pẹ́ dé ọjọ́kòó gbẹ̀tọ́ rẹ̀ àwọn dé àmásìra ó ní tó ń tẹnu àwọn ra kóòkì kan fún wọn pé ẹgbàsà ẹ mọ̀ wọ́n pé ó lè tó gbé lẹ́yìn o alhaji sọ́ọ̀lì ọ̀làdẹ̀jọ́ mọ̀ kí yín àwọn ti toronto nu
1: bàbá ńlẹ̀
0: ojú òní tì yín
1: iṣẹ́ ojú ní tì yín
0: àmọ́ tí mo kọ́lọ̀ wọ́n sàánú wọ́n ní bó ṣe di pé ọ̀rẹ́ àwọn tó ní ṣọ́ọ̀pù lẹ́gbẹ̀ẹ́ àwọn ó dé bá ń dúpẹ́ lọ́wọ́ arábìnrin yìí ó ra kókì tútù kan fún mi ọlọ́run ló ṣe ń sá ọ̀rẹ́ mi náà ní kíní kankan ni wọ́n nígbà tí bàbá yìí lọ wọ́n nígbà tí bàbá yìí náà wà ń lọ wọ́n wá ka 5,000 naira wọ́n á ní gbà tó bá ti lọ tán bàmí kó fún torí àwọn ilé fún ní ìsìnkú mọ́ kó kọ́ ó tó bá ti lọ tán ni kó tó kó fún bó ṣe wá di pé àwọn lọ tán bí ijó kẹta rẹ̀ Thank you. àwọn wa sọ fún ẹ pé ọ̀rẹ́ mi ọ̀rọ̀ dẹ̀ wa o ọ̀rọ̀ wo ló wà. Ní ó wà láàmú sọ létà wọ́n ní bó ṣe di wípé orí àwọn fẹ́ràn sí suspect rí kò sọ nǹkan fáwọn mọ́ wọ́n ní gbà tó wá yá bàbá ìwà sọ ìgbà tí ọ̀rẹ́ àwọn ò ní sí ní ṣọ́ọ̀pù bàbá ìwà wá fún ẹ pé arábìnrin ìjọ tí mo ti wà ní mo ti rí ọ pé èèyàn tí mo lè dẹnu kọ ni ọ ṣé o máa tó bá fẹ́ rin dádì wà lè jẹ́ dádì wà lè jẹ́ ṣe ni máa fẹ́rù mi mo dé ni mí ó wù mí mo sì fẹ́ ká jọ wà. Dádì agbálagbà lẹ́yìn ẹ wà lọ gbé rú ìbámọ́ mi nílé ìyá bí ìyá mi náà wọn ó jẹ báyìí yẹn má wọrí dasa màmá rusa wọn ní kò ju bí oṣù méjì sí mẹ́ta lọ arábìnrin tí wọn wá sí ṣọ́ọ̀pù àwọn yìí tó àlẹ́gbẹ̀ẹ́ àwọn arábìnrin kókó ṣọ́ọ̀pù yẹn kò jẹ́ kó mọ àwọn nǹkan kan tí ń lọ láàrin àwọn àti bàbá yìí mọ́ wọ́n ní lẹ́tà bàbá sọ wọ́n pé ìyàwó àwọn kú pé àwọn dẹ̀ ń dá gbé ni à ń fẹ́ káwọn ò fẹ́ bìnrin ìyàwó yín kú wọ́n náà wá wò pé ìwé àwọn wá ń sọ́rọ́ káwọn ni pé ilé ìtìyẹ̀ tó fẹ́ sàn ju táwọn tí
1: ìyìn
0: tó ti lọ ibi tí wàhálà ti wá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ẹ̀jẹ̀ wá sọ fún yín. Wọ́n ní àwọn ò sọ fárákùnrin pé àwọn ti bímọ o wọ́n láwọn ò sọ fún wọn àwọn òsọ ni àjọ àwọn fún àwọn wá sọ fún màmá àwọn wípé mo parí bàbá kan bàbá bò sórí ìrì ò wá pé ni ṣùgbọ́n mo ṣe adádúró ètí ọjọ́ fi wá lọ òun ràn mọ́ níléèwé ìfọkọ fífi ẹsẹ̀ ọ̀dà náà fẹ́ wá ṣẹlẹ̀ báwọn mo sọ fún kọjá pé o ti bímọ kan lọ o tó bá sì sọ̀rọ̀ kan ni tí wàá ti sọ̀rọ̀ kan mo sọ nǹkan kan ẹ mọ gbọ́rọ̀ yìí o ẹ gbọ́ dáadáa ìyìn tí ìyàwó fún rèé wọn láwọn mọ̀kẹ́ àbá àwọn ń gbọ́ ibi tí ẹ yá àti àbá àwọn wà àbá àwọn ni ìyá alágbájá akógi lápá tẹ̀yìn lójú o ọkùnrin kejì yìí ni o mọ lọkọ yóò sọ fún tí ó bá fẹ yóò fẹ tí ó bá sì nífẹ yóò
1: bá tiẹ lọ ohun
0: yóò sọ fún ẹ fẹ mọ yẹ ti ní sùúrù àti ní mọ sọ yẹ ti máa dá sí
1: i
0: tó. Wọ́n ní ẹ́mbásì rí àwọn kò lè sọ láyé táwọn ti bímọ rí àfẹ́ntí ó bá mo ní báwo mà
1: wọ́n
0: ní bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá àwọn nìyẹn
1: irú ìkí aya kí a mi lo gíláàsì bẹ́ẹ̀ a mọ̀
0: wọ́n ní báwo mà wọ́n ká wọ́n abo ẹ̀rìn wọ́n ní iṣẹ́ lóbìnrin tó ti bímọ ní tìǹda kò ti bímọ rí
1: a kí a ní microscope eyes
0: sórí ẹ pé
1: kí a ní ìwọ náà ní microscope
0: mi ò ní ìwọ lọ́mọ bí o ti gbé microscope eyes rẹ wáyé. Wọ́n ní bó ṣe di pé bàbá yìí ló wá fẹ́ àwọn níṣu lọ́kà wọ́n ní ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ ni pé àbá wá sọ fún mi pé àwọn oníkàsì kan wà ẹ̀ mọ́ gbọ́ oni class kan wa laarin baba awon atawon baba awon atawon oko awon baba ta won fe atawon mo won pe daddy egbe wo my sister ni ma gbe wole pe puri je peya wo sita ti ni mu wole ko le possible ba yen awon sa fe oni class yo wa laarin awon omo nigba na ti baba nigba na lo won ni sugbon later won resolve
1: won se ture
0: won fi awon wonu ile omo mejeji nbe
2: imoro mi soko yi
0: lodo awon obi awon won ni ton tenu e lawon bi ma akoko fun baba yi won ni awon ba won se wole baba yi ta won bi ma akoko ni awon tin fo kan ro pe iru aye wo la won ti awon o ti pade baba yi lati le
1: ka biisi olodumare
0: bo la won se rina ko baba yi to bi aje pe ngba to de lekini elekeje eleketa la won to di baba yi pe awon to di baba yi bo ti wo olorun ba ni ma so laare ah oyi omo ye wole omo afo ko la jabi bo si
1: le o le o
0: omo won Falkland nle Ibadan e ba tin re foko lati bere
1: mo ti mi ki
0: e wo ko
1: e wo ko
0: e wo ko e wo ko ke ado
1: yani
0: ba sa le o si wole e to tara
2: don't you have your call
0: e ba ti ko sa le o si tan
2: aya re re la de le oko
0: e to keke boko yin ba ti gbenu oke lati bi e ti gbenu oke foko loni e doju ojo oke adugbon
1: apapata
0: ko ko won po le badan bi kan ni kese awon lo tun olubadan le badan tun ni ori baba tin na o kanke ibadan o si eyin na o e mo di eyin o tun di oye wole elekeje aye la je ku e mo gbagbe o 1925 ni oko di bale nle badan Hello, wole lati aba won ko
2: nse ni ko foko mora
0: e ba gbagbe ni wole dede be se ba bi mo ju e fun yin na wole ba le oye wole aye la je ku won lo ko re le badan won kawe bi ka si nkan won po loke okun won po ni Africa omo oye wole ori ire afiri ayare afunika
1: mi dabi je ni on le bi kule barun ori afire ayare afu bi kan o kan mi wo mi be ni meni fun olubije omo ya fe gan aregbe nu ri aregba
0: o wo ya fe wa wo pe wo lo amo si yan dabi se
1: yo o se devil adudu ori kemi na devil adudu na ba fi fi adudu lo bentigo bentigo ne pe
0: si wala awon bi me elekeji fun baba ni baba iba wo pe wo that is okay olon ja to meji ka ba de bi to lapere
2: tokotaya e maja
0: oni ngbo de jokan
2: nitori yolo
0: leyin odun keje tawon ti wa nle baba yi eri okan o ja won o sun ko ja won o se mi daddy kin te so fun yin kin ton fun pe mama ma so nkan kan

0: o sha wi ni si bi tin bi bi to tun tin dun lotun de wuro si mo so nkankan olorun ti ojo be lowo re olorun fe fi gugu ya to ti je ni bikini bi ke olorun fe fi di fun oni
1: oni ba won se ngbagbe si aye won bo ni to fi dodun keje nle baba yi
0: subun godi jokan ah won ni oko akoko
2: won go let's join together let's no man put us on
0: asi fe omo oko ri titi
2: join together let's no man put us on
0: won lawon jade lo ni isolupo awon to je family oko to fi family baba ta won fe bi oju ni won se nse awon won ni won fẹran awon gan won to gbe abayi je nikan to ke bi mara won ni sugbon kini kan baba o fe laye te pe awon study baba de be ni tin kan ba je yo kan
3: to pe yo kan ni o
0: so pe yo kan ni o pe alakowe baba pe tin kan ba je meji
3: lo pe meji ni
0: daddy da won won titi da ro yi daddy la won pe won daddy
3: meji ni ko se ko pe o
0: meji ni ko pe won ni fun pe awon omo ko awon omo baba pe won fe ran awon pe in ta no de fe ni pe te ma se bye muni uni tori pe njo kan oro kan sele o to ni ba won se pe fun baba o to ni bi baba bayi an tun wa toro ye so ko wa fe jora won won na ri da kejoju baba njo na muni bi tan ti wa beru pe ah baba ti o le oro kekere nu le to le flower bayi tama wa so fun pe baba olorun to keyin ti kemi na saju ni gangan kan omo meji ni be lo wa won bawon se rin re pe se ko ni di wahala iya won si so pe awon o gbodo so laye
3: o mo so ohun
0: baba awon se ni teni ko gilapa
3: teyin loju mo ju
0: awon se n ba lo re o asi ta won se jade njo kan ni phone awon ba ringi lo ba de Nigeria ni ajiku eni akoko to koko saye awon ara baraba
3: number 1 lusare
0: lo ba pa won elo iya elo lagba oko awon lo ti oko da elo ta ni aba lagbaja ni ah ẹnlẹ ọṣẹ làfíà ni ó dùn tiẹ tún wá dúró wọn tiẹ lọ tí rí àbá kan fẹǹsì tó yẹ ń dawó lẹ fún ẹ tọjú ọmọ mi dáadáa fún mi ni ó aborí burúkú eléyìí ni.
3: ẹni ìyá
0: lọ tí òun tí rí àbá kan fẹǹsì tí ń dawó lẹ fún kó tọjú ọmọ àwọn dáadáa ni
3: ó sọ fún níròyìn
0: bó lè ṣe wọn gbèsè ayé àwọn bóòlù àwọn ṣe bóòlù ẹni oníbàá ṣe sá arákùnrin ní blọọkì nìyẹn táwọn ò jẹ kó láǹfààní àti pamọ mọ. ó ní gbòòdì jọ kẹtọ ọrọ yìí bọ́n ṣe gbéra rè é làwọn bá lọ rè báwọn máa wọn pé mọ́yìn mi ó délé o
3: ìlòdì
0: baba alágbèyà mọ̀ pé mi mi ń dẹ̀sọ́ tó burú àyè bó ṣe sọ fún mi pé wọ́n ní àbákẹ́rẹ́ lọ fẹ́ǹsì.
3: ǹlẹ́
0: jẹ́ èmi o kí n bó ń tọ́jú ọmọ àwọn o tó ló ń fẹ́ dé o.

0: àwọn tí ma tata àjọ sí wọn kọlọ jẹ rí ẹrá rọ la eruku ọna bi ta n gbe wọn ẹdakun gómìnà pẹlẹ ọyọ
1: kẹkẹ ti ẹ sànú ni
0: his excellency engineer abiodun olúwaṣeyin makinde mo kí àbàǹbẹ lábùjá báyìí ṣùgbọ́n yìí olólùfẹ́ wọn ẹdakun torí ọlọ́run ọ̀nà amúlòkọ yìí
1: àkànjọ
0: ẹdakun
1: mo bìnrin ni
0: iribomi èkó lọ ní
1: orí bàbá rin àti yèyé rin abẹ
0: ẹdakun
1: nkan jọ
0: ẹdakun
1: kan sàánú
0: ẹdakun
1: nìyàn kí ẹmí ṣiṣẹ ẹbẹ kan tí ẹ jára mọ kan tètè ṣe ẹmí hàn nìyàn ti fẹ bọ nbẹ èmi náà gbabẹ náà kọjá
0: lórí
1: torí mọra kanra gbogbo aṣọ mi ló bu
0: eruku ipo
1: inú mọtò mo tó wà o ti pọ jù.

0: E da pe en te sumo joba ipinle Oyo. En te sumo gomina. En olubadamoran won. En se ma gboro si lenu. Awon omode ti o ti lugbadi lori eruku yi o lo nka o. Be na larugbo o. Ah ni be se fe se o das gbe an powo te fi se o ti si nle ba mo da wole.
1: Aje an kan je ma da to.
2: Nitori oloro.
0: Lati bi osu mejo nle ko se ose kan ke mo de le wo so.
1: Ko pari
0: nti ma gba wo.
1: Ki an ti be.
0: Ajo e dakun e sanu wa. Ah ni be se fe se o das gbe an pe osu owo te fi se nle ba mo da wole.
2: Aje e se laye le kan oloro.
0: Awon tin lo moto loju ona ra nisin kan ti se won pelu bona o se da gbogbo owo kan lo ti baje
1: ona
0: lomi
1: ona bi technique
0: awon leyin mo
1: emi ni ana fe bo nibe o ri nkoko onu
0: bona se ona
1: ona ni oko na
0: no ayegun se ara ipinle oyo ni be
1: ara ipinle oyo ni eh oge ku o ara ipinle oyo ni ona bi technique ani na ara ipinle oyo ni titi de gbogbo ona agara gbogbo be ni gbogbo ona ni garage lohun kon yan ba mi lo kini ona pipeline ara ipinle oyo ni elomi be aya re akan yo danu segbe kan
0: o ti da
2: Saturday
0: Sodik Mokin oye omo oye wole to oni bo se di pe I want to study baba e dada pe baba e se nikan to feran ro je ki be ni re o je be ni je ki be ko re o si je be ko oni ba won se ngbigbi se aye re won la fi bu se dijo kan oni se pe te ba send message si yan ti ma ti ka te ni e ba ti ka e ti ri pe o ti ka message yi won ni awon fi phone awon si bedroom awon won na wa ri pe an ba message lori e o je message arakunrin yi na ni
1: ijo
0: yi nto wa ko sibe wa lagbara die ni to yan o se won kan be ti won o le ri okan te pe e ri okan won
1: o ti ku
0: o ti ku awon ka awon na kan rin ka ki aye ni
1: yan iso niyan
0: pelu tarakunrin ifuju arabirin ri en to fe lomoge to si dopo ri ajo re ru
1: o bi mo kan fun oko fun legberun mewa lati gbe
0: wa akunrin wa send message to send ti won fi han mi e ba gbon to so sibe rada to fi eyin bo se lo foko keji o wa to gbo bi irin ajo birin e se ri o to si no message o send e si omo tohun nkan ko bodo se o tori baba to fe yen ogun owo baba yen se abata de soro re yi CBN na bayi ti retire. Ela kun se to so gun nu.
1: Abi.
0: Ti ti nu ba ti ti nu ba jo to ohun o ti raye ti eni o jo to ba raye ti e won pa gbogbo ni padanu. O send message yen sara ko sai arabirin yi. Eyin na ko ha. Nigbati baba ti ri aba ti ka message yen baba wa pano phone nde pada arabe ni o tawon wa ri message yen pe o wa pe bo ti o la won na ri message yen pe ah ta lo ko pa se ka message yen tan lan ti ri pe ah akunrin na ri ha Nathaniel Akagwemokin Elizabeth Chris Southeast Olympia Washington State Thanks so much, ma. Wọ́n ní àwọn ò lè sùn, àwọn ò lè wo. Tó fi ń tó bí ago kan, ago méjì lóru. Àwọn sá ń sunkún ní. But àsúnú lẹ́kún táwọn ń sọ pé àyà àwọn ò balẹ̀. Atẹ́kùn òde atẹ́kùn inú Ọlọ́run ò ní já jọ sùn kankan bẹ́ o. Àwọn sá ń bá gbèsè ayé àwọn lọ. Àwọn sá ń rongbà tilẹ̀ mọ́. Àwọn mọ̀ pé dádì ti ka mẹ́sẹ̀jì yìí. Nọmba wà ní pé dádì ti ka mẹ́sẹ̀jì yìí. Ṣé káwọn òbí ẹni àbí káwọn ọmọ bí wọ́n? Bílẹ̀ ṣe mọ́ àwọn gba ṣọ́ọ̀pù lọ. Àwọn dé ṣọ́ọ̀pù àwọn dáhùn ṣe tó gbá tó ṣe kẹyọ tán àwọn gbọ́dọ̀ màmá àwọn lọ. Màmá àwọn wa sọ fún ọ pé nítorí bá ti dé odó ti dé mọ́ dálẹ̀. Yóò fẹnu ara ẹ̀ sọ ni mọ́ bí o. Wọ́n láwọn ń bá gbèsè ayé àwọn lọ. Mo nígbà táwọn wá délé ní alẹ́ ìjọ yẹn gangan. Oúnjẹ tí àwọn bá táwọn gbélé fún dádì inú àwọn ní àwọn bàdádì sì ni pé àárọ̀ èso ni wọ́n máa ń jẹ. But tó ti di bí aago mọ́kànlá sí méjìlá dádì ó jẹun. Báwọn ṣe fóúnjẹ dádì sí.
1: Làwọn ṣe bá.
0: Làwọn ṣe bá. Wọ́n níbi tí ìṣòro ti bẹ̀rẹ̀ rèé.

0: Ayoko.
1: Sa.
2: Baba.
0: E ku eto.
2: Eto ma ni o.
0: Ko ni ra ni o.
2: Ami Olodumare ati
0: ni. Ka do ma te swaju o.
2: Amo lo.
0: Awon Ayoko wa po.
1: To, abi alafia.
0: Ki pamre dile so mi ni o. Latawe.
2: Baba.
1: Baba nko o.
0: Baba na wa pelu ni o. Ati gbo pe ti pe si wa.
1: Baba ki wo o.
0: A gbo.
1: Aji daro.
0: Ami. Ko si to sele ti o ti sele ri.
2: Mm.
0: Afi jo re. Oma wa kan gba ti lo sile iwe.
1: Mm.
0: Bo se bi mo kanu.
2: Mm.
0: Oro sa di te loruko re nje. Amo obi oko mo ni oma awon oji se te ti o ni yawo.
1: Mm.
0: Ngba sa je ko goju lo won. O ti wa ni ba o.
1: Abi.
0: Ngba ti o mo je ri oko me.
1: Eh.
0: E mo pe mi wi pe bye bye bye. Ole ika ti ba nduyan.
1: Eye ki
0: bo. Eyan ku ba bi aso. O ti bi mo ka. To ba na ite lati fe mo fera won omo je ti so fun oko oko lo ti so fun tele tele se mo wi pe ko si argument kankan lori ile mo
1: oro ti yeju
0: eyin obi mo e sanu
2: ni o
0: be ni to dabi eni pe boya o n gba tomo olomo je o n gbo ni mu to da bo
1: be ni
0: tori o lo da arabirin yen lo ku la koko
1: o to ni la bayi
0: o lo da o na beri fun ni ra ni ipe ko
1: be ni
0: tori won ni pori fun o gege bi ru okan re
1: be ni
0: awon ara ti o ba si si da ni won ma se be yen
1: be ni
0: awon eyan wa ti so oro yo ba no padi
2: ami ami
0: ori pe o paya ni
1: be ni
0: o si ti eni ti won fe rukan ti o ni bara je
1: be ni
0: bene lo bi je bi pe ko je ko fun gogo wa won ni so la
2: ni abe baba
1: aje ni
0: mo ni mo ni pe koro awon baba ba nbo ti mo ka fun bi pe to o wa bene
1: ejo
0: omo omo won ni se
1: arabirin ni se ngbo
2: ba awon lo ngbo bayi
0: ina ngbo ejo omo omo won ni se
2: lo be baba
0: mo ko bi pe olohun wa dari je gogo wa
1: amen
0: bi gogo wa le lese e ku eto
1: e se mo dupe o
0: e ba mi to sele ti o sele yi
1: e ba nki baba mi o
0: Pabo,
2: ṣe oju ni ti yin o.
1: Hello.
3: E karo.
1: E ko oju mo o.
2: Ko oju mo sa.
1: Yes.
3: E ku eto.
2: Eto mo ni Olorun lo nto.
3: Awon mo ba yin so.
2: Ami Olodumare.
3: Wa ta jo kun yan re kokon ni o te la ti pa nto. E ri mo yen loko.
2: Hmm.
3: Awon to ko mo si e jo lo mo yen. Ba mo ti si.
1: Iye ni.
3: Iye loko ba ti mo ma. Iye ni pe gbogbo ibi tí ṣe fún ọlọ́run kò ní tọ́lọ̀ òun lè tọ́lá ti gbàgbọ́
2: bẹ́ẹ̀ni
3: èèyàn bá ti gbàgbọ́ ọmọ ọlọ́run kò ní tọ́lọ̀ òun lè
2: wọ́n
3: bá fi ọkàn àbá ń lé ọlọ́run lọ́wọ́ tọ́jọ́ fàwé àbá ń ọjọ́
1: ọjọ́
3: ń lò ní ọkàn bàbá
1: bẹ́ẹ̀ni
3: ìyá náà bẹ̀ sọ̀rọ̀
2: àmì ò
3: ìṣẹ́ ò àbá ń gbọ́ ìyá rẹ̀
4: Oluko
2: baba
4: e ku eto
1: yes sir
2: eto mo ni o
4: baba yes sir
2: oju ni ti baba mi
4: en lo sir ku jo meta
2: yes
4: oruko temi ni eda sdo oye ni
2: baba
4: cheri o wa yo beni e ti iya re ni now ni bi shop ti baba yen ti ri to gbe ice food fun baba yen to joko ti baba yen wa wa ki lo de ko benin yen o le de lo re pe Bọ́n bàbá yẹn ṣe jẹ́ sí nígbà tó lọ ránṣẹ́ sóhun. Nígbà tó kówó fún. Ó yẹ kó lè béèrè pé bóun ló ṣe jẹ́ sí títà kiri tí ọ̀rọ̀ àtẹnu dẹnu kó pé tí ó dẹnu ọ̀fẹ́ kọ́. Tó o ti rí bó ṣe rí yẹn náà kò sí wàhálà kankan ó ti fúrí báyìí ó kódà bàbá yẹn gbà pé yóò gbà wọlé padà lágbára lọ.
2: Náà
4: lóòrùn gàjọ́ ni kó kúnlẹ̀ bí ṣe sún fún rẹ̀ kó sunkún sí bàbá lọ́rùn. Ìyá àwọn lọ fẹ dòpò ayé òun wò òun sọ fún ìyá àwọn bàbá àwọn náà sì sọ pé kí òun jẹwọ pé òun báyìí ni o tẹẹbà fẹmi o ẹ fẹmi tèmi àtajà mi ni o tẹẹbà fẹmi ni o ẹ fẹmi tèmi àti ara ilé mi ni o nítorí ó sọ fún bàbá mi kó sunkún sí lọrùn ìyá rẹ lọdọpọ ẹgbẹ lẹẹkẹta.
1: Arákùnrin ti ń fi àtẹ̀jíṣẹ́ ti fi dalé rú ńkọ.
4: Bí arákùnrin ti ń dalé rú ọlọ ẹ máa gbọ́.
1: Ẹja máa kó
4: bá. Bí ẹ̀yẹ́ sí ń kó wáyé ó búlọ́ọ̀kù nọ́mbà yìí tipẹ́tipẹ́ ni.
1: Ó ti kọ́ búlọ́ọ̀kù.
4: Kí ni tó ń bá kiri?
1: Àmọ́ o.
4: Ẹ yóò tọ́ba yóò búlọ́ọ̀kù ẹ tọ́ba ẹni tàn tó wá ti pè é yẹn tí ó bá ti kó máa ọ̀fọ̀ ẹ̀ kúlẹ̀ búlọ́ọ̀kù ẹ̀.
1: Èmi fẹ́ lò mọ̀ràn kan.
4: Nígbà tí ọba ìlà fíìmù mẹ́wàá

0: Hello.
1: Hello.
0: Hello, sir. Gbọ́nsókè Akaro.
1: Ọ̀gbẹ́ mi já lórúkọ tèmi o. Láti Ìbàdàn.
0: Ó yà o.
1: Arábìnrin yẹn, ó ti kọ́kọ́ ṣe àṣìṣe. Orí wípé ẹni tí wọ́n kọ́ ń kà ní tó ṣe.
0: Ẹ ṣe já ẹ já sọ̀rọ̀ lórí ọ̀nà àbáyọ. Tọ́jọ́ ti lọ.
1: So, ẹ̀kejì ni pé kó kọ́kọ́ kú fún àwẹ̀, kó dẹ̀ gbàdúrà, kó dẹ̀ tọrọ fún ìdáríjì ẹsẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Lẹ́rí tí Ọlọ́run bá ti dáríjì kékeré ni ti bàbá. Orí pé Bíbélì ni ọkàn ọba Ìjòyè pé ọwọ́ Ọlọ́run ló wà.
2: Bẹ́ẹ̀ni.
1: Ọlọ́run ó wọnú ọkàn bàbá yẹn. Gbogbo nǹkan tó bá fẹ́ bẹ̀rẹ̀ lé lórí yóò rí ìdàlẹ́bí, yóò yàrí ìdáríjì láti ọwọ́ bàbá. So kó kọ́kọ́ fún àwẹ̀ lé bí ijọ́ mẹ́ta, kó dẹ̀ tọrọ fún ìdáríjì ẹsẹ̀. Èmi nìyẹn.
0: Ó dà sá.
2: Ẹ ṣ

0: tí wọn ò sì ná ni bàbá yìí mọ́
1: kí a tún túṣẹ́ gbẹ lọ́dọ̀
0: wọn ní bàbá wọn ní màmá ti sọ wípé mo fìyà rẹ sálẹ̀ mi ò mọ tí arákùnrin tí bàbá yìí lè ṣe fún màmá mọ bàbá lèmi ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n gbogbo ọ̀nà tí mo fẹ́ bá àmọ́ sọ̀rọ̀ ni àwọn ọmọ àmọ́ ń dí ni wọ́n takùn ni wọ́n takùn dí mo fẹ́ mọ tó fà tí bàbá yìí fi dẹni tí ń ráre lẹ́yìn tí bàbá yìí ní gíráduwẹ̀tì márùn-ún nínú àwọn ọmọ ó sì wàá jẹ́ wípé bàbá náà ló wá di èpo ẹ̀gúsí tí wọn ò fẹ́ jí rí kò yé mi o mo ti karabọ̀ lọ́lọ́gùn lọ́dọ̀ ọlọ́run níjọ́ mẹ́jọ ó nà sórí afẹ́fẹ́ títí náà ló kù mo fẹ́ gbọ́n tí màmá ó wì í tí wọ́n fi wá kò lé nígbà tí ó yẹ kí wọ́n kú bébí ó bá kọ́kọ́ ó dásìkò tó bí máa kọ́kọ́ ó bí máa kọ́kọ́ ní tẹ́ndà èjì ni ṣùgbọ́n lọ́jọ́ alẹ́ ni ẹ wá kọ bàbá yìí lẹ̀ sí àwọn ọkùnrin àníráre o àtàrò àtọ̀sán àtàlẹ́ àníráre.
1: Bí a ti ní pé a ní bíbí a ní tètè fọ́ ẹlọ́run á jẹ́ mi rí àgbọ̀.
0: Ebe ẹlẹ ọmọ eléke mo kí lẹ́ẹ̀kan sí i. Mọ́gàjì ọlá olúwo owó labí ọlá kúlẹ̀yìn XAN.
1: Orin la kí o.
0: Robert Kent ní Amẹ́rí.
1: Jó yìí ti.
0: Aunty Saliba ní New York City. Mama Olayinka Olajide. Grandpa Christopher Latawe. Mọ́gàjì ilé agbọmọ la olùsọjí. Alhaji Atalaja Bisiri
1: Yorùbá.
0: Abiola Yale Yale. Alhaji Sọ́lì Ọládẹ́jọ́ Toronto. Mama Dickness Lady Folúkẹ́ Ayáderomu. Mama Olúbọmi Olúwọlé Mokin. Dr. Alhaja Ọláìdé Ràì Mokin. Alhaji Tajudé Oyeomo Oyewole. Olúbàdàn of Texas Gbẹ̀mí. Pastor Dr. Olúwa Fẹ́mi Ọláyíwọlá. Ràìbí ọmọ Ògún Sànyà. Bàbá mi jọ Najib Olúwọlé. Fọlábídà Ẹ̀rọ Ibrahim. Alhaji Ambali Aziz. Mọ́gàjì ilé Afọ́nká Olóyè Ṣáídì Akíntúndé. Ọlọ́wọ́ ọ̀tún bí XA. Ọdún ẹni Òkúṣẹ́dé Àtúlùánà. Alhaji Ṣájíjá Ìdí ọmọ Láwa ni. Ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín. Nọ́mbà tẹ́lẹ̀ fi bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí nìyẹn. Obì yòókù dà.
1: Ọwọ́ àlàpọ̀ mi.
0: Lọ́mọdé.
1: Àná lọ́jọ́ bí bàbá mi Ọdẹ́kúnlé Ẹ̀pà Fúlàmù kí ẹlẹ́ẹ̀kan sí o.
0: Lọ́mọdé lókè.
1: Ẹ̀mí ni aṣọ
0: pọ̀lọpọ̀ ọdún. Lọ́mọdé bí lókè. Ṣùgbọ́n mi ò fọ pé mo wí fún ọ.
1: So bi.
0: Ngọ baya. Títí ọjọ́ mẹ́jọ.
1: Ire.
0: Tátùn padà pàdé.
1: Ire ni o.
0: Nǹkan ò ní ṣẹ̀mí yín ò ní ṣe ti aná ẹja mọ yín lọ́hùn o nígbà gbogbo níṣẹ́jú ìṣẹ́jú tó fi bínú yín
1: ìṣẹ́jú wà
0: ẹlẹ́.

0: ọ̀dẹ́kúnlé the great sauce lórí kẹ́ ẹ máa gbọ́ lágìlú 96.7 FM torí bó ṣe dáadáa gan.
1: àsìkò ti tó láti gbàdúrà fún gbogbo abiyamọ o.
2: lọ́nà ọjọ́ túnṣe ìwé àtọ́mọ́ra yóò jẹ àjẹyọ́ àti àjẹsẹ́kù ọba mi funfun báláwú báláwú ọba mi funfun bàlọ̀wù bàlọ̀wù gbogbo abiyamọ ayé tá ayé rò pípẹ́ kò lè jẹ́yìn ó padà dìde ayé bí àkàbà àwọn abiyamọ kúrò lọ́jọ́ ọjọ́ sí áńgẹ́lì olúwa la padà rán tó dé àkàbà yí padà gbogbo ilé pariwo gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ yes bàbá alábìyamọ yín kò rí afẹ́fẹ́ pásọ fọkẹyẹ mẹnẹ jẹbi ni mo ń yẹ ebi ò ní bọ fira ẹmí mímọ tàbí ló lọ bọ àdúrà kan wọn ní ká bá ẹmí ẹbí wí àìsà yorùbá gbàgbọ́ nínú ọ̀rọ̀ kan wọn ní tí ẹbí bá ti tẹ́ nínú ìṣe ìṣe àbùṣe nù ìyẹn túbọ̀ sí wípé ibi kì í wọnú kọ̀rọ̀ mi ọwọ́ kò síbi tí wọ́n kọ́ sínú bíbélì wípé láì tó bá gba jésù tẹ ẹbí gbọ́dọ̀ máa pa ọ́ kò síbi táti kọ́nu bíbélì sà pé láì tó bá gba jésù tẹ ọ gbọ́dọ̀ máa tọrọ kiri ni nítorí jésù tẹ́mi àti rẹ̀ ń tẹ̀lé kò fi gba kẹ́kẹ́sá láìní ọkọ̀ inú bíbélì lọ́jọ́ tí ayé fẹ́ dojú tì nípa ti oúnjẹ ọjọ́ yẹn ló fi ẹja wọ́wé àti búrẹ́dì kékeré bọ́ọ̀lì yẹn 5000 nítorí náà onígbàgbọ́ tiẹ̀ náà gbọ́dọ̀ máa mọ oúnjẹ nínú oúnjẹ ṣé o dẹ̀ rí ọ̀rọ̀ ibi tó wà nílẹ̀ yìí àwọn ọmọ onílé yẹn ló ní lára jì àwọn ọmọ kékèké tọ́lọ́run fi fún ọyì kò yẹ ká máa rí ẹbí bàbá bàbá kò yẹ kó jẹ́ wọn onígbàgbọ́ pé pẹ̀lú gbogbo iṣẹ́ tó ń ṣe ó jẹ́ àárọ̀ kì í padà bàtọ̀ sánmu màmá kò yẹ kó jẹ́ wọn onígbàgbọ́ ni wọ́n máa ní ó gbé abọ́ sí ọwọ́ ọmọ kọ́ máa lọ fi tọrọ wá láti ilé kejì kò yẹ kó máa lọ pa títí wọn ò pè ó sí torí àtijẹ́ nígbà tí di tara olómi tó ẹjẹ́ ti sọ wípé a máa fún yàn ní àní tọrọ ṣùgbọ́n sí ẹni tó yẹ ká máa gbà lọ́wọ́ rẹ̀ òǹkà tí wọ́n wojú ọlọ́jú kan tó jẹun ẹni tá a pè lórí lọ́jọ́ ọjọ́ sí àìní àtẹ̀bí ti fẹ́ fi sípò ìrù bàbá nǹkan tí ọ̀rọ̀ ẹbí máa ń dálẹ̀ ó tó kéèyàn mú gẹ́gẹ́ bí àdúrà ọjọ́ kan nítorí àìróúnjẹjẹ olóṣọmọnú lẹ́yìn di aláàárẹ̀ nítorí àìróúnjẹ gidije sà olóṣọ ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ di òpùrọ̀ nítorí àìróúnjẹjẹ sà olójẹ́ kí bálẹ̀gẹ́ máa dọ́gbọ́n sí kó máa ṣẹ́ṣọ́ ọ̀rọ̀ ibi tó wà nílẹ̀ ló jẹ́ kí gbèsè máa sùn lórí gbèsè àìróúnjẹjẹ ló fà sà ló fi jẹ́ kí ọmọnú lẹ́jẹ́ ni tí wọ́n domi sí lórí ní bọ́sọ̀bù nítorí pé ó dákú ọ̀rọ̀ ibi náà ló fà tó jẹ́ kọ́mọ 30 years máa dàbí ọmọ 50 years ọ̀rọ̀ ibi náà ló fà tó sọ ìyá ìdí oníkanra ládùúgbò ọ̀rọ̀ ibi náà ló fà tó fi jẹ́ kí baálé ilé sá fún àwọn ẹbí rẹ̀ ọ̀rọ̀ ibi yìí ni ìyàwó eléyìí fi káwọ́ tó fi jẹ́ kó máa yàn lé ta ẹbí tó máa jẹ́ kí àgbàlagbà máa sunkún láìfọwọ́ kàn nítorí náà ti máa gbàdúrà pé kó má rí ẹbí ó nítumọ̀ nítorí ó níbi tó lúkúlùkúlẹ̀ farada adé tó fi bọ́hùn nítorí náà la ti fẹ́ fi májèmọ́ ọ̀pọ̀ gbàdúrà ní kọ́lá láàárọ̀ yìí tí gbogbo ènìyàn máa mú nǹkan tí ẹnu ń jẹ wọ́n tá fi ṣèdìdí àdúrà tí wọ́n dẹ̀ jẹ́ níwájú mi tá fi gbàdúrà bọ́jà 65 naira máa mú bọ ìdìdí àdúrà ni jẹ́ wọ́n rán májèmọ́ ọ̀pọ̀ sínú yàrá rẹ̀ ká wá tilẹ̀kùn pa mọ́ májèmọ́ àìní wípé ní orúkọ jésù ẹ̀rírí ẹbí má nù lẹ́yìn ìyẹn túbọ̀ sí pé òní lọ máa tọrọ lọ́wọ́ àwọn tó máa mú ẹ̀ṣẹ̀ rẹ mọ́ ìyẹn túbọ̀ sí pé òní lọ máa tọrọ lọ́wọ́ àwọn tó ń yínmú sí ọmọ ìyẹn túbọ̀ sí pé òní lọ máa gba gàrí àwìn nílẹ̀ kejì tẹ́wọ́ jẹ́ súre sí ọwọ́ tó tẹ́ yẹn ọwọ́ tó tẹ́ yìí wàá máa fi jẹun tó wù ọ́ ọwọ́ tó tẹ́ yìí jẹ́ gidi tí wọ́n fi máa jọ jẹ gidi lọ́ fi máa gbà láti ẹ̀ní lọ òní pé ibi sùn tọmọtọmọ láti ẹ̀ní lọ òní rí ìjà ibi wọ́n ní tí ẹbí bá ti tẹ́ nínú ìṣe ìṣẹ́bùṣe ẹbí òní bá yín fà á nínú ilé yìí o màmá tí ayé bá jẹlẹ yẹn máa gbé kò wá rí ìkẹjẹ o màmá àká yín yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ láti ẹ̀ní lọ ìran rẹ òní rí ebi mọ́ láti ẹ̀ní lọ tó wù ẹ́ ló máa jẹ o wọ́n máa mọ́wọ́ nínú owó fi jẹun àwọn ọmọ rẹ òní gbégbá bọ́là láti jẹun o ò ní tọrọ oúnjẹ délé olódì lọ́sẹ̀ yìí bàbá màmá èyí gan máa rí mọ̀ní ló gbà tàbí eléyìí wà rówó rániṣẹ́ owó máa máa sìn ọ́ o ò ní ṣerú owó o ò ní lẹ́rẹ̀kẹ́ òsì nílé onígbèsè àìní dìtàn nínú ilé yìí orí ọ̀fẹ́ fún ẹ lóúnjẹ ògùn ọmọ jẹ láàrin ènìyàn lásán orí ọ̀fẹ́ gbé ọ jáde kúrò mẹ́ àṣẹ gbé àṣẹ mi ó yẹ gbé àṣẹ tuntun lẹ́yìn o ìrànlọ́wọ́ ojú ọjọ́ yìí kà wọ́n mọ̀ rẹ ọ̀sẹ̀ yìí iṣẹ́ rẹ á lérè orí ọ̀fẹ́ ọlọ́run daṣẹ́ ògobò ọlọ́sẹ̀ yìí owó rẹ tó wá olúwakóbọ̀ gbà jáde o ní ná kátákó tó rí mi owó tuntun ìbùkún tuntun yóò wọnú ilé yìí ọwọ́ tó tẹ́ ìwà jẹ wọn mọ ìyàn yóò di ohun gbàgbé nílẹ yìí ìlàkọjá yín máa dẹrin lórí ọmọ o a yóò nígbà kọbí lọwọ rẹ o àwọn àbítẹlẹ yóò ṣoríire o wọn ò ní fọmọ ẹlòmíì rọpò rẹ o owó tó fi parí ilé yẹn olúwa pèsè rẹ látòní lọ mọtò tó ná tó ọrà yẹn ọrùn pèsè owó máa rà á òróró ìrànlọwọ àdá sọ lórí tọmọtọmọ o agbára ọlọrun tó kápẹ jùlọ láti di ohun gbogbo nínú ohun gbogbo yóò ràn ẹ lọwọ lọsẹ yìí o aṣẹnilóore kò ní wà lébù wà tọmọ rẹ o wọn ní pàrọgùn ọmọ rẹ lọsẹ yìí o lọsẹ yìí atamátàsẹ rẹ ó yá wọlé yín wẹrẹ ire yìí máa kárí o owó àtọlà yìí máa kárí o owó dé ire dé ìbùkún dé ayọ dé ẹta òkòkò ní gbogbo lọwọ ọmọ rẹ lọsẹ yìí o ayé òní jòkóó léṣẹ rẹ o ẹ lọ bá ire pàdé owó rẹ á dé àwọn ọjọ orí rẹ lónìí aṣọ olóore pàtàkì lónìí awo iṣẹ rẹ sàn awo ilẹ rẹ sàn owó tó fi tajà ẹnìkan máa ta ilọ rẹ àánú wọlé ire wọlé ìbùkún wọlé pamleti verse 12 ó ní jíyà tọmọtọmọ o jeremiah 31 fún sísèrántí ọlọ́run tọmọtọmọ o lónìí afọ lọ sí àpẹta tó ga jù ọlọ tọmọtọmọ ọ̀rọ̀ jáde sa 23 lónìí atú ọkàn rẹ lára tọmọtọmọ bíbélì mọ àṣà 28 verse 7 inú rẹ máa dùn tọmọtọmọ lọ́sẹ̀ yìí o hẹ́spítà chapter 5 verse 7 olúwa máa tọ́jú rẹ o ó ní pọnmi sẹ́pẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí tọmọtọmọ ọmọ rẹ ò ní dẹ́rọ̀ lọ́sẹ̀ yìí o ọmọ tó pọ̀ ní ọrẹ yóò rántí rẹ tọmọtọmọ ire ìrandínà rẹ ó yàgbá lọ́sẹ̀ yìí a kì yóò kọ́ sílẹ̀ tọmọtọmọ o yóò bá gini lẹ́sẹ̀ kò ní jáde lọ́sẹ̀ yìí o ọmọ dávidì yóò ṣàánú rẹ tọmọtọmọ ó ní ṣaláì ní tọmọtọmọ oríire bá tọmọtọmọ ó yẹ gbọ́ mẹ́jọ̀mọ́ àṣeyọrí ayé òní fi dààmú ọmọ jẹ́ ọsí kọlọ́bọ̀ wọn ní rí ọsí o wọn dọdẹ ọmọ rẹ wọn ní rí ọmọ rẹ mú o ayé òní bá ọmọ rẹ fàájà wọn tutọ́ sí jésù lára lọ́rùkọ jésù ayé òní tutọ́ sí ọmọ rẹ lára ebi kì í wọnú kí ọ̀rọ̀ mi wọ̀ ọ́ ní rí jẹ́ ibi tọmọtọmọ ọ́ ní bá ibi jí ọ́ ní pé ibi sùn àjẹsẹ́kù là ń ma yọ wà á jẹ àjẹyọ àti àjẹsẹ́kù jésù tó bọ́ ènìyàn 5000 yóò bọ́ ìwà àtọmọ rẹ ọmọ tó rọ̀jọ mọ́nà ní aginjù yóò bọ́ ìwà àtọmọ rẹ ọmọ tó bọ́ ìlẹ́jà ní àkókò èèyàn kò ní gbàgbé rẹ o ọmọ tó bọ́ john the baptist ní aginjù kò ní jẹ́ kó rí jẹ ibi ọmọ tó bọ́ jonah ní ọjọ́ mẹ́ta nínú ẹja ló kọ jésù yóò máa bọ̀ ọmọ tó bọ́ jacob àtàwọn ọmọ rẹ̀ ní kó ṣe ni kò ní gbàgbé rẹ ọmọ tó fi sọmọ bora bí aṣọ yóò fi oúnjẹ bọ àṣírí ìdílé yìí o ọmọ rẹ ò ní bá wọn níjà ibi ẹbí ò ní sọmọ rẹ di oníkanra ẹni ẹbí pa kì í gbọ́ wá sùn ò ní ríjà ibi tọmọtọmọ ọmọ rẹ ò ní torí iyán bá wọn gbọdọ ọrọkọ ayé ò ní fọ́njẹ tẹ ọmọ rẹ pa o omi lè bá lójú tí ẹbí bá pàjù ò ní sunkún o oúnjẹ ò ní tán nínú ilé rẹ o jẹ́sì olúwa màmá tó bá wọ àkókò yẹn dáadáa wàá rí pé a ti wà ní àkókò ẹ̀rí ẹjí ní àgbẹ̀ sókè.
3: na ọmọ mi àtọkọ ọmọ mi. tọ́sẹ̀ mi ti ni ẹ̀.
4: ọ ṣe pàdé.
3: bẹ́ẹ̀ni sà tọ́sẹ̀ fún mi ní 150 kún owó ọjà.
4: ẹ wá gbà wọlé.
3: mo gbà wọlé sà.
4: ìtàlówà bínú lé. àwọn ọmọ àti ìyàwó ọmọ àtọmọ kọ ó yá wọn ṣe ọ lóore.
3: dáàdì kò tán síbẹ̀.
4: kò tún tán.
3: sẹ́dọ̀mù ta lọ.
4: sẹ́dọ̀mù ọ̀tà.
3: ọ̀tà ẹ̀gbọ́n yẹn tó ń yà wá. aṣọ yà mí tí mo ti ń jó báyìí.
4: wọ́n yà yín. àwọn mídíà yà yín.
3: bẹ́ẹ̀ni sà tọ́sẹ̀ yà mí nìyẹn.
4: wọ́n wá gbé sí facebook.
3: bẹ́ẹ̀ni dáàdì o. na ọmọ mi náà ní a mọ mi mi ní bẹ́ẹ̀ sí lọ sí ijó. mo ní gbàdúrà fún tọ́sẹ̀ bàbá bíi amọ ni. tọ́sẹ̀ tún fún mi wà sọ sí di.
4: yé ó ní torí pé ẹ tún lọ gbàdúrà fún mi.
3: bẹ́ẹ̀ni sà
4: ẹ tún gba 50,000 mọ 150.
3: mo gba wà sọ o inú mi dùn gan tó yọ à ń jẹ wọn mọ ilé wa.
4: ẹyin wa ń jẹ ń sìn.
3: mo ń jẹ mo tún gbàdúrà pé àdúrà bàbá bíi amọ
4: gbàdúrà. ẹ máa jẹ́dá lẹ́ni nà.
2: màmá sọrí àwọn ìpàdé bàbá lábìyàmọ tó máa ń wá yìí sọrí àwọn àdúrà bàbá lábìyàmọ tó máa ń gbọ́ lórí afẹ́fẹ́ yìí lọ́jọ́ ọjọ́ kan tí ò dẹ̀ ní pé ọmọ rẹ̀ máa sanjọ́ ilé àgbéra ńlẹ̀ à ń lọ sí kọ́lá sọ fún gbogbo àwọn tó lè sọ fún pé àní rógun ẹbí mọ́ o ní kí àwọn yẹn náà kọ́ mú yàn dání tó bá ti ń bọ̀ bọ́ọ̀lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT aago mẹ́sàn-án ni òwò àríre gbà ọrẹ mẹ́jọ̀mú ọ̀pọ̀ ní gbogbo ẹ máa dálẹ̀ ní kò sí iye tó lè fi ránṣẹ́ o ṣé àríwípo òfin ránṣẹ́ owó tó o fẹ́ fi dá owó yẹn tẹ̀ síwájú owó ara rẹ ló fi gbóúnjẹ ọmọ ara rẹ a bá owó rẹ dé mẹ́jọ̀mú ọ̀pọ̀ yanturu láti ẹ̀ nílọ ọlọ́run bàbá alábìyàmọ o
5: ààyè ló wà
2: hallu yá o.
6: hello hello prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
2: Abiyamọ o, a ò ní mọ́bọ jẹ mọ́.
5: Lágelo FM, jàgàbá gbogbo rédíò.

àwọn ará Abẹ́òkúta. Torí mo fẹ́ pé oyin tí Olúwa ní kí n gbé bọ́ọ̀lẹ̀ fún àwọn ènìyàn Ọlọ́run. Ẹ kíyèsí, màá kàn sọ báyìí fún ọ pé nínú ẹ̀mí iṣẹ́ tí oyin ṣe kò kéré rárá. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí o, gbogbo ẹni tó gbọ́ mi, tí ó lè ṣàmí, gbogbo májẹ̀mú ìkorò, gbogbo májẹ̀mú kíkorò nínú ayé rẹ, bí o bá ṣàmí, májẹ̀mú yẹn parẹ́. Gbogbo ẹni tí ìkorò ń bá ayé wọn jà ni wọ́n rán Jésù sí. Jairu, òun àti ọmọ rẹ̀ sì ti kú, ni wọ́n ń jáde ébọ̀, wọ́n sì ti fẹ́ jáde sí ẹnu ibodè. Ní ayé ìgbà náà tí wọ́n bá fẹ́ lọ gbé òkú lọ ìtẹ́ ẹ̀yìn ìlú ni, tán bá ti kọjá ibodè, òkú yẹn ti wọ ìtẹ́ nìyẹn. Kẹ́ tó dẹ́nu ibodè lù ú, Bíbélì sọ pé àánú Jésù ṣe é, ó sì nìkan sọ pósí náà kalẹ̀, ó fọwọ́ tọ́ pósí náà, ọmọ tó kú sì dìde, ó sì fi ọwọ́ rẹ̀ lé ìyá rẹ̀ lọ́wọ́. Ẹ̀yin kan gbọ́ mi o, gbogbo májẹ̀mú èyí tó sọ pé kó o gbé ní ìkorùsẹ́, bí àmì bá jáde, májẹ̀mú yẹn parẹ́. Ìkorò kìí ṣe ohun tó dáa. Ẹ̀sà, lórúkọ Jésù, iná ọmọ ò ní jó ọ. Ìkorò kìí ṣe ohun tó dáa. Ẹni tó ní odidi ṣọ́ọ̀bù tí àwọn òṣìṣẹ́ ń bẹ níbẹ̀, tó dẹ̀ ń fún wọn lówó àwọn tó kọṣẹ́ ń kọṣẹ́, tó dé láàárọ̀, tó bá ti gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ ti jóná kéérú, Ẹ̀sà, ọfà ìkorò ni wọ́n ń pè bẹ́ẹ̀. Mo gbàdúà gbogbo ẹni tó ṣàmì, ọfà ìkorò kò ní wọlé rẹ̀. Mo wí tàṣẹ o, bàbá mi ló rán mi, a ò dá ọ nítorí ìkorò, torí pé Jésù ti kó ìkorò lọ, ó sì ti fún wa ní adùn. Òun la fún ní ọtí kíkan, nítorí káwa má ba mọ ìkorò ni. Òun la fi adé ẹ̀gò dé lórí, nítorí ká lè dé adé ọba ni. Òun la nà ní ẹgba ogójì, nítorí ká má ba wáyé ayé ìyá ni. Òun la ṣá lọ́gbẹ́, nítorí ká má ba gba ọgbẹ́ ni. Mo sọ tẹ́lẹ̀, gbogbo ẹni tó ń gbé ní ìkorò, ó jẹ́ ṣàmì, lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, lónìí ìkorò fi ayé rẹ̀ lẹ̀. Níbi ọdún bíi mélòó sẹ́yìn, kí n tó bẹ̀rẹ̀ pàdé Ọlọ́run kankan, bóyá mo tiẹ̀ ti bẹ̀rẹ̀ ńgbà náà, Olúwa ní kí n lọ máa tọ́jú àwọn tí wọ́n forí wọn rẹrù nínú ọjà. Torí odidi ọdún mẹ́fà mo fi forí mi rẹrù. Ẹ̀sà, Olúwa ní ọmọ, lọ máa tọ́jú wọn, kó o lè máa rántí ibi tí mo ti mú ọ jáde. Màá wá lọ pẹ̀lú àwọn ọmọ mi, a kó oúnjẹ lọ, a mú wọn, a fún wọn lóúnjẹ, a fún wọn lówó. Ọjọ́ kan a wá kó owó fún ìyá kan, ìyá yẹn wá wò wá báyìí, a wá bí léèrè pé ìyá, ọdún wo lẹ ti ń ru ẹrù ń bí? Ó ló ti pé ọdún mẹ́wàá báyìí tóun ti ń forí òun ru àárù. Bẹ́ẹ̀ ni sà, èló lẹ wá máa ń pa? Ní gbogbo owó tóun bá pa lọ́jọ́ tóun bá pawó jù lòun pa 2000. Òun ó sì gbà bọ́ pé abọ́ tí à ń wò lọ́wọ́ òun, òun ò tí ì fà lábọ́ lówó. Nígbà tóun bá parí iṣẹ́ nírọ̀lẹ́ lòun ó lọ sanwó abọ́, òun ó fún alábọ́ lówó, ó sọ iye tóun máa fún alábọ́, òun ó dẹ̀ wọ mọ́tò, ó sọ mọ́tò.

ẹsà owó tí ó kù lọ́wọ́ màmá ò le ju bí 400 lọ. Wá ní màmá ṣé ẹ lè fi iṣẹ́ ilé kẹ́ ẹ lọ́mọ ta nǹkan lé. Ìyá yẹn ní òun lè ṣe bẹ́ẹ̀ àdẹ̀fún lówó lọ́jọ́ náà. Nígbà tó ṣe díẹ̀ sí mo tún ní káwọn ọmọ mi wà lọlé ẹ̀. Nígbà tán délé ẹ̀ wọ́n bá ó ti ń ta àtẹ. Inú mi wá dùn mo ní ẹ túbà fún lówó sí. Ẹ wo bí ìkorò kì í ṣe tó dáa. Maya Kedumia Abaka Delia Bayana Nosh. Ẹ sà àmọye àwọn tí màá fà nínú chọ́ọ̀chì sà. Kí ló ń ṣe ọmọbìnrin? A sọ fún mi pé nǹkan báyìí mọ́ ṣe lè mọ́ gbà ló mọ́ ṣe nǹkan báyìí. Ẹ sà ìta àárọ̀ wa nìyẹn láti fi ẹ̀rín sẹ́nu àwọn ènìyàn nínú ìwọ̀nba tí Olúwa fún mi. Bẹ́ẹ̀ ni sà wo bí mo ní àìmọye àwọn ènìyàn tí wọ́n ń gbé nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé ìkorò ni wọ́n fi ń rin ayé wọn. Olúwa ló ràn mí láàárọ̀ yìí wo bí mo lè má le dọ́dọ̀ rẹ pẹ̀lú nǹkan kékeré tí Olúwa fún mi ṣùgbọ́n àdúrà mi le kàn. Bẹ́ẹ̀ ni torí owó tí n bá fún ọ lónìí owó yìí máa tán ṣùgbọ́n tí n bá gbàdúrà fún ọ àdúrà yẹn títí láì ni. Èyí tí mo fún ọ yẹn mo kàn fún ọ nítorí pé kí o lè mọ̀ pé ẹlẹ́ran ara lèmi náà èmi náà fìlì pẹ́ẹ̀nì ẹ ṣùgbọ́n tí mo lè fún ẹ tó ju owó lọ ó ní mò ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ sà àwọn ọmọ ẹ̀yìn Jésù wọ́n wo ọkùnrin tó ń bẹ lẹ́nu ọ̀nà tẹ́ḿpìlì dáradára wọ́n wá pariwo mọ́ wọ́n ní wúrà àti fàdákà àwa ò ní ìta ní ó ju owó lọ. Ẹnìkan ni kó gbàdúà màá wá bá yín gbàdúà lé yọwọ́ ìkorò kúò lórí ayé mi yọwọ́ ìkorò kúò nínú ayé mi. Ọba Áńgẹ́lì àti ènìyàn mú ìkorò kúrò mú ìkorò kúò yọwọ́ ìkorò kúò nínú ayé mi ó yá àdúà. Ẹ̀mí mímọ́ ò yọwọ́ ìkorò kúò nínú ayé mi. Ọba Áńgẹ́lì àti ènìyàn yọwọ́ ìkorò kúò nínú ayé mi. Oye máa bá rẹ́gẹ́tẹ̀ yẹ́gẹ́tẹ̀ lẹ́gàdá yá máa rúbà lẹ́gàdá. Rẹ́bàládá yẹ́gẹ́tẹ̀ lẹ́gàdá yá máa rúbà. Ẹ̀gẹ́ bá rúbà lẹ́gàdá yá máa rẹ́gẹ́ lẹ́gàdá. Rabẹ́ lẹ́dọ́dé bá lágàdá yẹlẹ̀. Yọwọ́ ìkorò. Yọwọ́ ìkorò. Yọwọ́ ìkorò. Yọwọ́ ìkorò. Yọwọ́ ìkorò. Yọwọ́ ìkorò. Yọwọ́ ìkorò. Yọwọ́ ìkorò. Yọwọ́ ìkorò. Yọwọ́ ìkorò. Yọwọ́ ìkorò. Yọwọ́ ìkorò. Àmì mẹ́ta Jésù Olúwa wá. Ìkorò kò dáa. Ẹ̀sà a máa mú kí ojú ènìyàn kò kọ́rẹ́ lọ́wọ́. Ìkorò kò dáa. A máa jẹ́ kí arẹwà obìnrin di òbúrẹ́wà. Ìkorò kò dáa. A máa jẹ́ kí ọlọgbọ́n di aṣiwèrè. Ìkorò kò dáa. A máa jẹ́ kí onígbàgbọ́ kó sí Ọlọ́run. Ìkorò kò dáa. A máa jẹ́ kí ẹni iwájú kó dẹni ẹ̀yìn. Ìkorò kò dáa. A máa jẹ́ kí ẹni tó ní òmìnira ẹ̀dà kó di ẹrú. Ìkorò kì í ṣe tó dáa. Mo gbàdúà fún ọ bí o bá ṣàmì lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ayé rẹ̀ jáde ní ìkorò. Ẹ̀sà ọmọkùnrin gan wọ́n ń pè ní onínàkúnà nínú bíbélì. Òun ló gba gbogbo nǹkan ní bàbá rẹ̀ lọ́jọ́ ayé ẹ̀. Ó ní ogún ìbí òun ni ó sì gbà ó lọ náà. Nígbà tó bẹ̀rẹ̀ sí jẹun ẹlẹ́dẹ̀ ló mọ ìyàtọ̀ nínú adùn àti ìkorò. Ó bá pariwo lọ́jọ́ kan èmi ó tọ bàbá mi lọ èmi ó sọ wípé bàbá mi ọ̀wọ́n èmi ti ṣẹ̀ sí ọ ní ayé àti ní ọ̀run èmi kò yẹ ẹ̀ lẹ́ni tí ìwọ kò bá pè ní ọmọ rẹ. Ẹ kíyèsí sà ìkorò lójú ó sọ bẹ́ẹ̀. Ó ti tọ́ ìkorò wò wo bí Olúwa ní ká gbàdúà. Gbogbo ẹni tó ṣàmì láàárọ̀ yìí lórúkọ Jésù ó tún mọ ìkorò mọ́. Ó tún mọ ìkorò mọ́. Ó tún mọ ìkorò mọ́. Ó tún mọ ìkorò mọ́. Ọwọ́ ìkorò àmì ìkorò ayé ìkorò lórúkọ Jésù
ya jare ma gbogbo maje mu ikoro gbogbo owo ikoro gbogbo ami ikoro o ya jare nbe ninu ikoro to tin gbe ninu ikoro ti o tin so gbogbo loruko baba oma ati ememe ma o ya jare nbe adua ti oluwa ni agba leleyi emu ojo ikoro tan eyi ti mo gbe ni ojo ikoro ti to emu ojo ikoro tan fun mi o mi o fe ojo ikoro mo emu ojo ikoro dope emu ojo ikoro tan o ya adua ememe ma emu ojo ikoro tan o eye de baraba legede yegedo liagade yegedo osa ayaba legede legede yegede legede yegede emu ojo ikoro tan oba gali ateli oba gali ateli oba gali ateli oba gali ateli oba gali ateli oba gali ateli oba gali ateli oba gali ateli oba gali ateli oba gali ateli oba gali ateli oba gali ateli oba gali ateli oba gali ateli emu ikoro tan emu ikoro tan emu ikoro tan emu ikoro tan evo gbesi ameme ta jesu oluwa wa obi mo ti jeun ninu abo ti ko ye ki won fi bo eran ri esa mo mo ti won pe ni ikoro mo ti je asan ri mo mo ti won pe be mayaka barubeli agada yamania bi oluwa ba mu ojo ikoro tan fun mi enikan ni yo sami ninu ikoro ti o gbe ninu ojo ikoro to wa ninu irin ajo ikoro to rin loruko baba oma ti ememe ma aye re jare nbe aye re jare nbe aye re jare nbe aye re jare nbe ikoro ojo pipe ikoro mayada ligaza delia bayana oh mo ti rin nigbati ko si aso meji lorun mi ri mo mo ti won pe ni ikoro sa wo bi mo ti ba won gbe ninu ile to ni ikoro ri mo mo ti won pe ni ikoro ti iyala lady wa to so fun mi pe ekan le gbodo yagbe lojumo o ti a ba wa lu agbojedi nko oni ko si to kan o esa awon omo yin won gbodo yagbe ju ekan lo ile ikoro ni won pe be ti alejo ba wa won o gbodo lo toilet wa esa ile ikoro ni sa eyin kan gbo mi iru ile ti won na gbe niyan ile masumato won so pe ke mo pon mi laago mefa won ni e o le pon mi laago meje wo bi sa bi oluwa ba wa da o lare igba to ba wu oko lo lo di tap to lo pon mi re esa eyin kan wa igbeyawo ikoro le gbe ninu igbeyawo ikoro ye gamana barubali agadeya bi oko re ba fe se nkan fun o owo iya oko re ni o ti gbase igbeyawo ikoro esa bi iya oko re o ba fowo si won bi da so mo pe oko re omo mami ni ye na barubali agadaya manu in to buru ju laye niyan ki obere fe omo mami nigba te koko be jo pade to je pe ko to so kan meji to tin so pe mami ma bere lowo mami ko to so kan meta mo ma bi mami o je ya tete fese fe tori pe to ba be dana mami ni o so ya ta to ma ko sinu pot
esa eja to ma fi sinu e mommy ni o so ni pa re iyen buru gan sa ni jo de ba fe se nkan to da mommy ni o ba yi decide ni jo to ba ye ko ran awon eyan re lowo mommy lo ma decide bibeli de so pe eyi ni okunrin yo fi le iya ati baba re sile yo si fa mo obere kan bo lo wa se wa je to fi wa do ni mommy mommy bo lo se je awon kan na nbe ninu igbeyawo bayi iya yawo lo ndi tete sa nti iya yawo ba ti so ni oko na ni o mo soro pe ah mommy mi ni ye o oga iya omo o mo iya omo to bi wa ya re waju mommy re ko niyan nto mo lo mo esa eyin kan gbo mi laaro yi nti won pe ni ikoro o nbe ni bise na ibise to mi adun nigba kan o ti wa ni koro bayi bo tin lo lo ronu be se ki se pe awon nigbese yo tun mo simi bayi ise ikoro niye ibi to tin pawo tele ko si nkan kan mo arobo lo ngba to ba fe taja wa sese lo si shop bi merin abi maro wa wa lo so fun won pe mommy jide e fun mi ni tetracycline mo fe ta ni iyan wa so pe se mo pe ite gba lana ke to mu die ti ya pali e jo tori olohun oja ti mo gbe fun yin mo mo toju mi ri kin to gbe le o mi sarugo o won wa mo soro buku nitori pe ise ikoro ikoro nbe ninu ise yen ni ngba to ba wa gba oja yen tan wa wa mo ronu pe se mi na emi to je pe nigba kan ti n ba lo si agbe ni ma ku oja de ni esa maruwa ni o ku oja mi de ti n ba lo gbagi ngba kan mikra ni o ku oja mi de iwo lo wa re mi ta

0: ọjọ́ méjìlélógójì. Transformation. Ìyípadà làkórí ìtọ́nú yìí o. Ó gbé ní ẹtú ẹyá máa bọ̀. Ìṣòro tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 ọdún yìí. Ìyànà tó wà ní Èkó Pampas Filling Station. Ó wà lórí Bridge Iwo Road lájú kọjá Jọ̀ǹkú. Ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Àgọ́ mẹ́jọ alẹ́ ni ìṣòwò ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì. 2000 yẹn tó bá kọ́dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúbọ̀lá torí òkè lọ́fẹ̀ẹ́. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni. Láre Tẹ́líba Toríṣe. Yenga Avin. Prophet Zuma. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902-520-2724. Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Gbogbo ẹ̀yin tẹ́ bá ní orí ọ̀fẹ́, mo láyọ̀ láti sọ fún yín pé ní ọjọ́ Sunday ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí, òbí ni Olúwa rán mi bọ́ọ̀lẹ̀ látorí òkè. Ó máa ní agbára o. Èmi ò mọ bí mo ṣe lè sọ fún ọ jù báyìí lọ láàárọ̀ yìí, ṣùgbọ́n wo bí láti ogójì ọjọ́ lé méjì ni Olúwa ti rán mi sínú ìjù yìí fún àdúà àti àwẹ̀ tó ní agbára. Òbí, bí mo bá ti ń bọ́ọ̀lẹ̀, màá máa wọnú ìpàdé ní ọjọ́ Sunday yẹn pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ènìyàn. Òbí, kì í ṣe àjòjì mọ́, gbogbo ẹni tí ó ń gbé nílùú Ìbàdàn ni wọ́n ti gbọ́ eléyìí pé ìpàdé tí ènìyàn ò gbọ́dọ̀ mọ́ wà nù ẹni. Bàbá mi rán mi sí ayé, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé ní Ìbàdàn, ẹ wo bí ìpàdé tó gbọ́dọ̀ fi àkókò rẹ̀ lẹ̀ fún láti darapọ̀ sí ni. Ní ọjọ́ Sunday láti aago mẹ́jọ alẹ́ títí di aago márùn-ún ní ìdájí kùtùkùtù ni ìpàdé yẹn yóò máa wáyé. Ẹ̀yin tẹ́ ní orí ọ̀fẹ́, ẹ wo bí ìsà. Ohun tó dáa jù ni pé ìwọ náà wọnú ìpàdé yẹn. Olúwa rán mi pé ọmọ ìwọ ni wà fún àwọn ènìyàn ní òróró àti oyin ní ọ̀fẹ́. Gbogbo ẹni tó bá wọnú ìpàdé yẹn, mo láyọ̀ láti sọ fún ọ pé ìwọ náà wà á gba òróró àti oyin yìí, wà á dẹ̀ padà wá fún ẹ̀rí. Bẹ́ẹ̀ ni sà, ẹ kíyèsí, ẹ̀yin kan wà bí irú ìpàdé tó yẹ kó wà ní ẹ. Ẹ jẹ́ ń sọ báyìí pé òru má ní gbàgbére o. Gbogbo ẹyin tí wọ́n dá iṣẹ́ yín dúró, òbí wọn ò jẹ́ kí ọjà rẹ lọ bó o ti fẹ́. Wọ́n ti sọ iṣẹ́ rẹ di gbèsè mọ́ ọ lọ́wọ́. O ò ṣe wá gba oyin àti òróró yìí lọ́wọ́ mi. Ẹ kíyèsí sà, ẹ̀yin tí wọn ò jẹ́ ẹni ọkọ, wọ́n fi àlè sí ara rẹ. O ò ṣe wá gba òróró àti oyin àdúà yìí ní ọwọ́ mi. Ogójì ọjọ́ lé méjì ni bàbá mi ti rán mi pé kí n máa gbàdúà sí. Òun fẹ́ tún ìyàyàn mọ́yàn fún àwọn ènìyàn yìí. Ohun tó ní agbára ni ìwọ náà wọ ọbẹ̀ ọ̀fẹ́ ni wọ́n máa fọ ní ọjọ́ Sunday ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ sọ báyìí, gbogbo ẹyin tí ẹ fẹ́ ráàyè láti lè jókòó nínú ìpàdé yẹn, màá gbà ọ níyànjú pé kó tètè dé. Ìgbà àti aago méjì ọ̀sán ẹ̀sà ni àwọn èèyàn ti máa wọlé sínú ìpàdé yẹn. Bẹ́ẹ̀ ni sà, ó di aago mẹ́jọ alẹ́ ká tó bẹ̀rẹ̀ lóòótọ́, ṣùgbọ́n ìgbà tí ó bá fi di aago mẹ́fà ní ìrọ̀lẹ́, gbogbo àga yẹn yóò ti kún fún èrò. So tí wọn náà bá lórí ọ̀fẹ́, jẹ́ ń gbà ọ níyànjú tètè débi ìpàdé. Ó máa ní agbára. Ìpàdé má ní gbàgbé ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní orí ọ̀fẹ́, ẹ wọnú ìpàdé yẹn kẹ́ wo tí adániwáyé yóò ṣe ní ọjọ́ Sunday ní ìlú Ìbàdàn. Ó máa kún fún agbára Ọlọ́run. Ẹ jẹ́ ń júwe fún ẹ̀yin kan kí n tó pe nọ́mbà tí ẹ lè máa pè fún ìjúwe ní ọjọ́ Sunday ọ̀sẹ̀ yìí ni o. Aago mẹ́jọ alẹ́ ìpàdé májẹ̀mú tó papọ̀ mọ́ ọjọ́ ìbí wò yìí. Now ẹ wo bí gbogbo ẹ̀yin tẹ́ bá darapọ̀ Iworo Odùlẹ̀ ń bọ̀. Now tẹ́ bá ti dórí Bridge Iworo, má ṣe mistake, kìí ṣe under bridge, orí Bridge Iworo, lórí bíríjì lókè. Now wà á kọjú bí ìgbà téèyàn lọ sí ọjọ́, wà á máa bọ̀ bí pò ń lọ sí General Gas, bí pò ń lọ Bestpress yẹn ṣe lọ sí General Gas tó lọ sí ọjọ́ yẹn, wà á máa bọ̀ wájú bẹ́ẹ̀. Wà á kọjá ilé epo Roswale, bẹ́ẹ̀ ni sà, wà á wá délé epo ẹlẹ́ẹ̀kejì Paul Platt Filling Station. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ilé epo yẹn ni Street Church wà. Wọlé lẹ́gbẹ̀ẹ́ ilé epo yẹn, wà á ti rí àwọn èèyàn tán lọ church, àbí kó béèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé chọ́ọ̀chì Ọlọ́run kankan ni mò ń lọ. Wá júwe fún ẹ, wá nawó ẹ fún ẹ pé o nìyẹn lọ́ọ̀kan. Ìwọ náà darapọ̀ ní ọjọ́ Sunday. Ìṣòro ni aago mẹ́jọ alẹ́ sí aago márùn-ún ní àárọ̀ kùtùkùtù. Ó dẹ̀ máa kún fún agbára. Gbogbo ẹ̀yin ará ìlú Ìbàdàn, rí i pé ìwọ náà darapọ̀. Nọ́mbà yìí ló lè pè pé wòlíì, ẹ júwe fún mi. Bí bíbá ti débi ìpàdé 090 25 20 27 24 090 25 20 27 24. Thank you. God bless you.
2: La la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la la

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Tuesday ọjọ́ kẹjọ oṣù ẹlẹ́ẹ̀kẹsàn ọdún 2026. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kí n tó mọ kí àwọn ọmọ Ọlọ́run generally kéétì kan kíkí báyìí ẹ já lọ kí ológun àjọbọ kìkì ara kìkì ogó fún tó dẹ́wò ní Jesus City lánàá lánàá yìí bàbá mi ológun àjọbọ adúpẹ́ pé òkun mo wọlé sínú ilé yín kanlẹ̀ tológun mo wọlé kanlẹ̀ sínú ilé yín tẹ́lẹ̀sọ́ mo wọlé kanlẹ̀ pẹ̀lú orúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run wake up ẹ dìde ńlẹ̀ is another morning devotion níbo lẹ ti ń gbò mí gbogbo ẹ̀yin lọ́ba ẹ dìde ńlẹ̀ bàbá mi Fẹ́mi Emmanuel ẹ dìde ńlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Comfort Life in General ẹ dìde ńlẹ̀ gbogbo ẹ̀yin aláṣẹ ẹ dìde Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank ti Midiri Market gbági titun nílùú Ìbàdàn ẹ wá báńkì ẹ wá báńkì ẹ mo sì tún wà ní mode of birthday Ọlọ́run ọba ń gbọ́ pọ̀pọ̀ sísìn birthday ń bẹ lára èmi ètí ìṣe birthday gbogbo birthday di Sunday ká tó jẹ́ bàkà tó jẹ́ ìrẹsì tó dọdún ńlá gbogbo jẹjẹjẹ gbogbo wẹwẹwẹ ó di Sunday ká tó jẹ́ bàkà tó jẹ́ ìrẹsì bó tiẹ̀ jẹ́ pé ń gè kéèkì lọ́jọ́ Wednesday ẹnìkan ní Wednesday Wema gbogbo ṣe ń jẹ́ ti Ọlọ́run à ń bá bọ̀ díẹ̀díẹ̀ ni ẹ fi gbogbo yẹn lẹ̀ jẹ́ àjọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ òní lọ́jọ́ Tuesday engineer ẹ bá ń pe Pastor Mrs. Temitayo mo fẹ́ dúpẹ́ tèmi orin méjì ní ń kọ̀ láàrọ̀ so bí mo ṣe ń bá bọ̀ díẹ̀díẹ̀ màá wá sọ nǹkan iyọ̀ tí mo fún yín lánàá nǹkan ṣé ẹ ti dápọ̀ mọ iyọ̀ tó ń bẹ lọ́wọ́ yín màá mọ̀ sọ yẹn títí màá sì sọ bẹ́ẹ̀ ṣe lò anointing oil méjì mo fún yín lánàá ń bọ̀ lọ́wọ́ ẹnìkan mi ò tí ì gbà ọgbà nígbà bá di wẹ́ẹ̀jẹ ẹ já máa wo bọ́ èmi mọ̀ ń sọdún ẹ̀mí àwọn wòlíì ló sì jẹ́ kí 77 yóò rí bẹ́ẹ̀ tó o bá mọ̀ nǹkan testimony tí ó wà ńlẹ̀ á pò kókó àlékò tán kò ní tán ẹ mọ̀ bọ́ ń bi pẹpẹ engineer ẹ kọ́kọ́ pe Pastor Mrs. Temitayo ọmọ bá ń gbé yín lókè.

0: ọpẹni fún ọlọ́run tí ó fún mi ní orí ẹ̀fẹ́.
1: Bẹ́ẹ̀ni bí ti gọ́rí agbẹ́bẹ́lẹ̀ ọ̀pọ̀kìnrin.
0: Láti bẹ́ẹ̀ ni àwọn ẹ̀fẹ́ sọ.
1: To discuss with you the love of God.
0: Inú mi dùn fún àwọn ìmọ̀ràn tí ẹ̀ fún mi.
1: I am so pleased with the advice you keep sharing with me.
0: Torí pé ó ràn wá lọ́wọ́.
1: Because they are actually helpful.
0: Lásìkò yìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tó ràn wá lọ́wọ́ pẹ̀lú
1: owó rẹ̀. I appreciate you that you are assisting us with your money.
0: Ọlọ́run tí ẹ̀ ṣe fún yóò ṣe fún yín
1: jọ. God, I will keep helping with your resources, we do not you.
0: Torí pé ìrànlọ́wọ́ yín ó fún ètò yín ní agbára.

0: Elu FM 96.7. Ejago.
1: Ìròyìn afẹ́mọ́jú ní ó ń dé sí etí ìgbóyín láti ìkànnì ti lágẹnú ní 6.7 FM òkè gájòkè. Tata kọ̀mọ́lẹ̀ sínú ilé funfun báláwo ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Àdẹkùnlé Yusuf, oníròyìn ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ti ṣe ètò àyẹ̀wò bí ẹ̀ka tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì orílẹ̀-èdè ṣe jáfáfá sí ní ìpínlẹ̀ Delta. Ìjọba ìpínlẹ̀ Benue náà ni wọ́n ti wọ́gi lé ìpadàn fún àwọn akẹ́kọ̀ọ́ láti kópa nínú ètò ìkọ́ni eléyìí tá a mọ̀ sí ti ìrọ̀lẹ́ eléyìí tó yàtọ̀ sí tojúmọ́. Kò dé ní èèyàn tán tó méjì láni tán ti dágbére fáyé kó dìgbò ṣeré ní gúúsù Lebanon látara ìkọlù orílẹ̀-èdè Israel. Agbábọ́ọ̀lù kan ti Real Madrid Kylian Mbappe náà ló ti ní àfojúsùn láti gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù eléyìí tó mẹ́rin rí jùlọ. Níbà ẹ̀gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀ka tó mójútó ìfúnni nímọ̀ràn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò orílẹ̀-èdè lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ti bẹ̀rẹ̀ ètò àyẹ̀wò ọlọ́jọ́ márùn-ún lójúnà àti mọ̀ bí gbogbo àwọn ẹ̀ka eléyìí tó mójútó àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀-èdè wa Nàìjíríà ṣe wà ní ìgbára sílẹ̀ sí àti lórí ìjáfáfá wọn lórí bí wọ́n ṣe ń dóòlà àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mọ̀ wípé ètò kan eléyìí tán gbé kalẹ̀ láti ṣe ètò àyẹ̀wò fínífíní àti láti mọ bọ́n ti yára sí fún ti ọdún 2026 òun náà ló wáyé tó sì bẹ̀rẹ̀ nílùú Àṣàbà èyí ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mọ̀ wípé ètò ọ̀hún ti bẹ̀rẹ̀ tí ó sì parí bó bá ti ń di ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún tí a wà nù rẹ̀ yìí. Bákanáà náà fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo àwọn tọ̀rọ̀ kan láti ẹ̀ka gbogbo òun náà ni wọ́n kójọ pọ̀ sínú ẹ̀kọ́ ọ̀hún lójúnà àti ṣe ètò àyẹ̀wò fún gbogbo wọn. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ẹ̀ka tó mójútó àṣẹ ààrẹ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ yìí Rear Admiral Adédọ̀tun Ayọ̀ náà ló ti ṣàlàyé wípé ó ṣe pàtàkì káwọn ṣe ètò àyẹ̀wò láti mọ̀ bóyá wọ́n wà ní ìgbáradì sílẹ̀ lójúnà àti rí pé àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì òun náà ni òkàn dé bá wa lójijì. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé lórílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ṣe pàtàkì láti rí pé gbogbo àwọn tọ́rọ̀ kan lórí ìṣẹ̀lẹ̀ tó bá ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ pàjáwìrì òun náà náà ní ìbáṣepọ̀ tó gún mọ́ran ìbáraẹnu sọ̀rọ̀ tó mọ́yẹ lórí àti láti rí pé ipa àwọn ká àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì eléyìí tó bá ṣe ṣe kó yọjú dé lórílẹ̀-èdè yìí. Bákanáà ló fìdí ẹ̀ múlẹ̀ wípé gbọ̀dàn ni wọ́n gbọ́dọ̀ wà ní ìgbáradì sílẹ̀ lójúnà àti rí dájú pé ohunkóhun òun náà ni kò bá orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́jà fù. Olùdíje sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ti NDC Nigerian Democratic Congress Iyun Peter Obi ní ọjọ́ ajé Monday ló ti jẹ́ kó di mọ̀ wípé akẹgbẹ́ òun tó náà jẹ́ olùdíje sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ti APM Iyun Seyi Makinde òun náà ló yege láti jẹ́ ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Peter Obi ẹni tó jẹ́ kele kó di mímọ̀ níbi sísọ lójú ibùdó ìpolongo eléyìí tó jẹ́ olùlé ẹgbẹ́ òun tó wà ní ìlú Abuja níbẹ̀ náà ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni tí ń ṣe olùdíje látinú ẹgbẹ́ òṣèlú ti APM Seyi Makinde òun náà ló yege láti jẹ́ ààrẹ níbi ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027. Peter Obi ẹni tó fìdí ẹ̀ múlẹ̀ wípé bẹ́ẹ̀ ti ń wo òun yìí òun ti ṣe láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹnikẹ́ni eléyìí tó bá jáwé olúborí níbi ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 níwọ̀n ìgbà tí ètò ìdìbò ọ̀hún bá ti jẹ́ eléyìí tí ò lẹ́jà ń bá kan tí ò sì sí wífa kájà kankan nínú ètò ìdìbò ọ̀hún. Bákan náà ni olùdíje sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ti NDC ọ̀hún Iyun Peter Obi fìdí ẹ̀ múlẹ̀ tó sì pè fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn olóṣèlú pàápàá jùlọ lásìkò ìgbà tí ètò ìpolongo ìbò àti ètò ìdìbò ti ń bọ̀ lọ́nà lórílẹ̀-èdè yìí. Ìjọba ìpínlẹ̀ Benue náà ni wọ́n ti wọ́gi lé kànpá fún àwọn akẹ́kọ̀ọ́ láti mọ kópa níbi ètò ìkọ́ni eléyìí tá a mọ̀ sí tìrọ̀lẹ́ yàtọ̀ sí ti ojúmọ́ eléyìí tí wọ́n ń ṣe. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ òun náà na fẹ́ gbáradì láti wọlé fún ètò ẹ̀kọ́ ti sáà ti ọdún 2026 sí ọdún 2027 ẹni tí wọ́n ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti ìṣàkóso ìmọ̀ Iyun Margaret Adamu òun náà ló kéde àṣẹ ọ̀hún níbi ìpàdé oníròyìn tó ṣe Iyun nílùú Makurdi. Adamu eni tu sala yoro pe ko ni saye fun ile eko kankan lati kan pa fun awon akeko lati mo duro leyin eko ojumo won lojuna ati mo kopa ni bi eto tun dani lako le ni to je ti idakon ko yato si tan ti se koja gege bo tin sala yoro fun awon igbimo awon tan je obi tun ti awon ti won je oluko ina lo sala yoro pe o se pataki lati ripo ni kaluku tele ase eleyi ti eka to mojuto eru eto eko buwolu gege lati ri daju pe won tele ase na eni tin se alakoso awon lo ti wa se kilo kilo si awon olori ilewe gbogbo to nti awon alamojuto koda to fi mo gbogbo awon oluko pata lati ri daju pe won yago fun kikan pa fun awon ti won je akeko lati mo kopa nibi eto eto danileko abi ikoni eleyi ka mo si extra lesson yi latara bo ti je pe enikeni ti won baba wi pon kan pa fun akeko kakaki akeko kankan o na ni o fi mu ko ata ofin ni ipele na ni bayi lati ile okere eka to mojuto eto lera ni orilede Lebanon nana ti je ko de mo pe ko de ni eyan tan to meji laniye ta ti dagbere faye po digbo se ni bi ikolu tutun eleyi ti orilede Israel se si gusu Lebanon gege ba ti n sala yoro pe awon eyan mokola lara awon ta ti ri omode meji tun ti obirin merin o na ni atun adungbamu wa du oloro tan yen latoke to kolu ilegbe kan eleyi to wa ni kwa ramani to wa ni agbegbe ohun o na lawon eyan ti gbe meme ba kan na sun sala yoro wi pe adungbamu elekeji eleyi to dun latara oko kan e na lo se kupa awon tan je osise leto lera kan ba kan na wa fide e mule wi pe orilede Israel o na na foju sun awon ibudo to je ti iko agbebon ti Hezbollah ni na lo si je wi pe awon kan eleyi ti won tun ko nkan jagun koja o na na foju sun eleyi to si mu ki won yin adugbamu ado loru ohun gege bi won ti wa salaye oro wi pe ko wa din ni eyan tan lo bi 37 niye eleyi ti orilede Israel ti won ti se kupa ni Onegusu Lebanon laarin ojo meta pere are orilede Lebanon iyan Joseph Han o na lo fidi e mule wi pe o isele tin se lowo lowo bayi o na lo ti pagidi na eto alafia eleyi ti orilede America pe laarin orilede ohun tun ti Israel latara bo ti je wi pe orilede Israel o na ni ko jawo ninu mimo se ikolu ninu to si fa ilobolobo eleyi ti nbe lele lowo latara bo ti fidi e mule wi pe orilede Israel o na lo si ngbogun ti iko ti Hezbollah ni ba le ka ti ere idaraya agbọbọlu iko ti Real Madrid yin to je agbọ waju won Kylian Mbappe o na lo ti je ko du mo pe odun ta wa nu re yi na lo sise ko je odun eleyi to won gba ameye agbọbọlu eleyi to mi awon julo ta mo si Ballon d'Or fun igba kokko agbọbọlu ohun ti se eni odun 37 o na lo ti mi awon 32 ninu ifese won se 34 eleyi to kopa ninu re bo ti le je pe won ko gba ameye kankan gege bo ti se nsala yoro wi pe nse na lohun gba ameye agbabolu eleyi to mi awon ninu feye agbaye latara bo ti mi awon ami mewa ototo eleyi to si je wi pe nse na lo fakoyo lasiko gba tin kopa fun iko agbabolu to wa ninu re igba kan na lo si sala yoro wi pe Mbappe yi o na lo wa ni ipo to gaju ta mo si ipo keta ninu igba ami eye fun agbabolu to mi awon julo iyo ni odun 2023 latara bo ti je pe agbabolu ohun na lo wa ninu iko ti Paris Saint-Germain bakan na lo salaye oro wi pe agbabolu ohun nibi ti nkan de Dubai na lo sese ko je pe odun ta wa nu e na ni odun re eleyi ti o gba ami eye agbabolu to mi awon julo bo ti le je wi pe agbabolu ni to tun je olori iko ti to je omo bibi orilede England iyun Harry Kane o na ni o mi awon awon to lo bi 111 to si kopa ninu fese won se 150 iyun to si je ki o je wi pe agbabolu ohun o na ni o sese ko je pe o ni o gba ami eye agbabolu to mi awon julo fun sa to koja eyi lo pin irin afemoju wa fun ti ooro yi amoko to di pe mo lo je mo akoko amenu ba wa fun yin lekan si nínú ìròyìn àfẹmójúmọ tòlò mo ti ń jọ́ di eyín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà náà ti ṣe ètò àyẹ̀wò fún àwọn ẹ̀ka tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti mọ bó ṣe jáfáfá sí ìyún òní ìpínlẹ̀ delta. bákan náà mo fìdí ẹ̀ múlẹ̀ pé ìjọba ìpínlẹ̀ benue náà ti wọ́gi lé ìkímọ̀ mímọ́ kàńpá fún àwọn akẹ́kọ̀ọ́ láti kópa nínú ètò ìkọ́ni eléyìí tó jẹ́ ti ọwọ́ ọ̀rọ̀lẹ́ yàtọ̀ sí ti ojúmọ́ eléyìí tí wọ́n ń ṣe. bákan náà láti ilẹ̀ òkèèrè mo ti ń jòdì mọ̀ pé kò dín ní èèyàn tán lọ bí méjìlá niye tó ti gbẹ̀mí mì níbi ìkọlù eléyìí tí orílẹ̀-èdè israel tí wọ́n ṣe sí gúúsù lebanon. lẹ́ka ti eré ìdárayá mo ti ń jẹ́ kó dín mọ̀ pé agbábọ́ọ̀lù ni fún ikọ̀ ti real madrid kylian mbappe òun náà ló ti ní àfojúsùn wífún gbígba àmì ẹ̀yẹ ẹni tí ó mi àwọn jùlọ tá a mọ̀ sí ballon d'or. fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyẹn lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelufm.com bákan náà lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì x wa lagelufm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti facebook lagelufm 96.7 túnde ọ̀làwùwò lọ́lọ́tún ròyìn tẹ gbọ́tàn pẹ̀lú ìkùnlọ́wọ́ chinwe chọ́chì adékúnlé yusuf ló ti mú ìròyìn wá sí ti ìgbọ́yìn ẹ kojú mọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ̀yàn wá láàyò ní ìkànnì

0: ẹ̀yin tẹ́ ń fojú sọ́nà fúre kan tàbí mi yóò bá yín láyé yóò bá yín láàyè rere.
1: Gbogbo
0: ẹ̀yin tó ti tó àkókò kan kéde ẹ̀yin náà sí rere wọn ó kéde yín sí rere láìpẹ́ yìí. Ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ọkọ rere aya rere Ọlọ́run yóò yàn fún yín ní kíákíá. Ẹ ní gbégun eléegun o. Ẹ sì ní sílé yá. Ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ọmọ rere. Ọlẹ́ ayọ̀ kọ sọnù yín. Gbogbo tí ń fa ìdíwọ́ ìdènà tí nínú àgọ́ ara yín Ọlọ́run kò mú kú. Àtúnṣe kó wọnú àgọ́ ara yín báyìí. Kẹ́yìn náà ò fi inú yín kẹ́ fi soyún kẹ́ fẹ̀yìn gbọ́mọ pọ̀. Ẹ̀yin tẹ́ wá díwọ́ dísẹ̀ sínú. Wẹ́rẹ́ láàgbọ́ o. Lọ́jọ́ ọ̀kúnlẹ̀ yín kò ní mewu lọ́wọ́. Lọ́jọ́ ọ̀kúnlẹ̀ yín Ọlọ́run gba gbogbo ògo. Ayọ̀ ni ó sì já sí àti ọpẹ́. Bẹ́ẹ̀ ni ó ṣe rí kò yí padà. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Àṣẹ ọ̀run gan.

àwọn èèyàn ti darapọ̀ mọ́ mi lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook láàárọ̀ yìí. Mo ti rọ́wọ́ yín ń bẹ̀ bẹ́ẹ̀ ti ń láǹfààní àti máa gbórí wọlé mo ti ń rí yín ń bẹ̀. Bàbá Ògo láti sọ mi ẹ mọ̀ sí ẹkú gbogbo ìwà ojú òní tìyín. Alhaji Kabiru Jalaruru wọ́n ti padà sórílẹ̀-èdè tán ti wá òun ní yóò dání kò ní bàjẹ́. Ẹ mọ̀ ṣe ohun ẹkú gbogbo ìwà ẹ kò rí oko délé o. Ọmọlára ìyá kọ́ọ̀mù lórí Facebook wọ́n ti darapọ̀ mọ́ mi láàárọ̀ yìí. Taiwo Àjàó Ogún Atìyìn ẹ mọ̀ ṣe òun láti wọ̀ fún kan. Mo rí Mickey ọmọ ìbílẹ̀ láti àpáta Awosonso Ṣìbà ẹ mọ̀ ṣe òun. Kọ́lá Musibau ẹ mọ̀ ṣe òun. Ògúnṣọlá Michael àwọn náà ti darapọ̀ mọ́ wa láti Sàgán. Alimi Tọ̀yíbù láti àpáta Ganga ẹ mọ̀ ṣe ojú òní tìyìn. Ọláníyì Agbábíàká Amídù Ọláwálé Àkànwò Oyèdìran Ajíbọ́lá àwọn náà ti darapọ̀ láti challenge. Àwọn tapò mù náà tún ti gbórí wọlé láàárọ̀ yìí. Eégún jọ bí Elizabeth Mórọ́wọ́ yín bẹ̀ Samuel Àmàwò ẹ ṣe ojú òní tìyìn o. Ọ̀gbẹ́ni Ọdẹ́yẹmí ọmọ Kúrè ẹ mọ̀ ṣe òun ìtakúrè ńkọ́. Bẹ́ ẹ bá ti ń láǹfààní àti mọ gbórí wọlé lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook @Lagelu FM 96.7. Ẹ láìkẹ̀ ẹ ṣẹ́ drop comment láàárọ̀ ìkájọ mọ ọkọ ọmọlùpọ̀ bọ̀. Àjọ ṣe láàárọ̀ tí ó fi dùn tí gbogbo òfin kan sí. Ó yá ní pápá àpá tá à ń sin pápá ká má bàa farapa mo fẹ́ kúrò lábala ìmú tara bọnú abala ọ̀rọ̀ sì ti fún tààrọ̀ ìlọ. Kí ni ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí pé kí n fi bá yín sọ̀rọ̀? Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí ó ní mo pè ní àwọn òráyé wá. Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí ni mo pè ní àwọn òráyé.

fà á tí mo fi sọ wípé àwọn ò rí ayé wá. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ṣe rí àwọn tẹ́ rí òun yóò bá sí rẹ̀ yóò tún pa ọmọ ẹlòmíì náà lára ni. Àwọn wá ń rò pé òun ṣe ẹlòmíì kò mọ̀ para àwọn lòun ṣe.

ìjájá mọ̀ wípé àwọn ò gbádùn ara rẹ̀ ara alẹ́ àwọn gan ò gbádùn àwọn àwọn tẹ̀sì rí yìí bóńgò tí láǹfààní àti gbádùn ara rẹ̀ bẹ́ẹ̀ làwọn tó súnmọ́ náà ò gbádùn ara

0: jẹjẹ mọ wípé àwọn òráyé wá
1: fífi ìwé sí ilẹ̀
0: báwọn ò ṣe gbádùn ara rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn aráalé àwọn ò gbádùn àwọn ìyàwó àwọn ò gbádùn àwọn ọkọ àwọn ò gbádùn àwọn ọmọ àwọn ò gbádùn àwọn àwọn òbí àwọn ò gbádùn àwọn ẹ̀ ń bá bí àwọn lọ́mọ ò gbádùn rẹ̀ tó wá burú jù ń bẹ̀ ni wípé àwọn gan fúnra rẹ̀ ò wá gbádùn ara rẹ̀ ibo làwọn ti bẹ̀rẹ̀ àwọn tiẹ̀ kọ́kọ́ mọ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ nígbà táwọn bá dájú ara ẹ̀ tán á wá wo baba ńlá kó ẹni tí ò lè dájú ẹ̀ gbẹ̀mí débẹ̀ láàárọ̀ yìí àwa ti jìyà kújú kówó wá dé ká mọ̀ lè jáyé lọ kí ń dr saheed òṣùpá àwọn náà fún mi jẹ láàárọ inú ilé agbára
2: àti jìyà jù ká má jáde lọ.
0: àwọn bá débi wípé kò lè wọṣọ gidi sọ́hun ara rẹ̀ àwọn bá débi wípé bàtà gidi ò sí lẹ́sẹ̀ rẹ̀ èmo fi sọ fún yín láàárọ̀ ìpamọ́ òráyé wá ìwọ́ tó bá ń gbọ́ mi láàárọ̀ ìtọ́ ọjẹ́ ààrùn ọjẹ́ tètè yí padà ayé kan ló wà kò pé méjì ìjọ jẹ́ mọ̀ wípé ayé tó kọ̀ tó ló jẹun tó sáhùn ó sáhùn títí ó tún láhùn sí ààrẹ bọ́ ọ bá kútú ẹ tán àwọn kọ́ bọ̀ nànkúnà

0: ẹlòmí bá débi wípé kò lè jẹun gidi sẹ́nu ara rẹ̀ ibi tí ẹlòmí ní àwọn dé bó bá ra oúnjẹ fúnra rẹ̀ lásán ẹni tí ń bẹ lọ́hùn gan tí ò tí ì lówó tó àwọn irú oúnjẹ tí àwọn oúnjẹ òun ò lè bá wọn jẹ́ àwọn bá débi wípé kò lè fata sára ẹyin ni ní gbogbo ògbà lórí oúnjẹ àwọn àdàlú làwọn máa ń jẹ àwọn èjò oúnjẹ gidi sára múnúkún làwọn máa ń wá káàkiri múnúkún èyí tí ó mú kínú rẹ̀ ó ga gààkì òun ẹ jẹ oúnjẹ tí ó sara rẹ̀ lóore kò sí nǹkan tó kan àwọn pẹ̀lú balance diet kò sí nǹkan tó kan àwọn pẹ̀lú àwọn oúnjẹ tó lè sara lóore sáwọn tí ò lè jẹun sára ní ọ̀jẹ̀ fúrútù àwọn ò ráyé wá o ìwọ́ tó ń gbọ́ mi dédé àsìkò láàárọ̀ yìí aráalé o àwọn ò gbádùn àwọn aya àwọn ò gbádùn àwọn ọkọ àwọn ò gbádùn àwọn kódà ọmọ àwọn ò gbádùn àwọn ẹlẹ́fìrí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán lówó lọ́wọ́ lòótọ́ ṣùgbọ́n àwọn tí ń bẹ láyé ká wọn tọ́jú ọmọ wọn tàbí ìyàwó wọn wọn à rí bí ẹni pé wọ́n lówó lọ́wọ́ àwọn bá débi wípé quality education kò lè fọ́mọ rẹ̀ jẹ́jẹ́ mọ̀ wípé lójú àwọn gbogbo èèyàn ló dàbí jìbìtì lójú àwọn gbogbo èèyàn ló fẹ́ gba àwọn gbogbo èèyàn ló jọ olè lójú àwọn lójú àwọn gbogbo ọ̀nà tí wọ́n ṣe gbà gbowó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìnà àwọn èèyàn ń rò bẹ́nìkan bá ṣe dáadáa sáwọn ẹ̀rí ìgbà náà ni ó sunra kì í wọ́n bẹ̀rẹ̀ nu wọ́n tún tọrọ owó nu ẹ bá ti dẹ́nìkan bá ti ń ṣe dáadáa báyìí lójú àwọn ò ti fẹ́ tọrọ owó sáwọn tó ti ẹ̀dájú ara rẹ̀ ni ò ní dájú ẹlòmíràn àìmọye èèyàn tẹ́ ń wò pé ilé olówó ló wà ṣùgbọ́n tó wò wọ́n ọ̀yọ́ lára rẹ̀ ìbànújẹ́ ọkàn la máa jẹ́ fúru wọn bí ọmọ tí àwọn bá bí tí ọmọ náà bẹ́ẹ̀ bá ń sọ fún pé ọmọ olówó kúkú nìwọ ìbànújẹ́ ọkàn nítorí kò nílé sọ gbogbo ẹ̀ tán ẹ nígbàgbọ́ pé bàbá rẹ̀ àwọn ti ba tiẹ̀ jẹ́ ṣé bàbá tí ò jẹun rí sára tí ò fata sára ni ó sọ pé ẹ wo ẹ̀yin náà ti ẹ̀ bí happy àwọn bá débi wípé kò tiẹ̀ ṣe point and kill rí pé ẹ wo ẹ tiẹ̀ bá mú yùn yùn tó sanra ni ẹ bá mú ẹ bá yanjú ẹ̀ kémi náà tiẹ̀ lọ rí fata sára ńlẹ̀ àwọn tó mọ nànà kù náà àwọn ọlọ́jà wọ́n dá wọn àwọn mọ̀ ẹlẹ́fìrí ọkùnrin míì òní ọlọ́rẹ̀ rata òní ọ̀rà magi òní ọ̀rà yọ̀ níbi tí ó ní àwọn dé tí àwọn ti bá tiẹ̀ jẹ́ dé àwọn bá yí ẹlòmíì jẹ́ débi pé kò mójú kò mọ́ra kò mọ tó yẹ gẹ́gẹ́ bí ìbálẹ̀ ilé àwọn bá yí ẹlòmíì jẹ́ débi pé ọkọ rẹ̀ bá mọ sọ́fà àwọn ọmọ rẹ̀ bá mọ ráre kó ní owó lọ́wọ́ ká yọnú ẹ̀ èyí ṣẹ̀bi rẹ̀ mọ̀ bù àwọn ni àwọn tẹ́ẹ̀sì rí òun kò gbádùn ara rẹ̀ débi pẹ́ lòmíì ọgbàdùn rẹ̀ ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn ohun ìra nǹkan quality àwọn bá débi wípé kò lè fi nǹkan tó dáa kó lò ó pé kèmi náà tiẹ̀ lo nǹkan yìí sára àwọn ti gbàgbé wípé gbogbo nǹkan tóun sanwó lé lórí ìbọn bẹ kú tán ìlòkú ló wọn lò ó
1: mo ti pẹ́ ẹ̀rọ ìyẹ́wò sínú mísà yìí
0: nìyí. sí ń ta àmú wáyé kò sí ń ta àmú lọ ọ̀run àrùn ò àwọn ò ráyé wá o ìwọ́ tó bá ń sanwó mọ́ ọ́n ti ọjọ́ kan àti sùn orí pé a lè pé yóò pẹ́ kọ́ lọ yá a sì lè pé yóò yá kó lọ pẹ́ ṣùgbọ́n jọ̀kan ó fàyè sílẹ̀ àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀.

0: èyàn túmọ̀ sí wípé kò sí ta mú wáyé kò sí sí ta mú lọ bẹ̀ lọ sáwọn títí síbẹ̀ náà wọn ò kó fà rẹ̀ àwọn bá débi wípé àwọn sáwọn títí owó ń gbé báńkì ìyá sì ń jẹ àwọn ń ta àwọn ilé ìfowópamọ́ ń lowó àwọn láti fi ṣòwò wọ́n sì ń jèrè àwọn ò rí kankan ṣe ìyá sì ń jẹ́ ó pè àwọn kó máa wo owó ẹ̀ lójú kó máa ka numbers kó máa kà kó ti di iye báyìí lónìí tí n bá fi iye báyìí kún ó ti di iye báyìí láì ní kókó.
1: balala ti já yìí rí sòwúrú.
0: àwọn ọ̀ráyé wá o ní ọ̀rọ̀ sí tì mí fún tààrọ̀ yìí ìwọ́ tó bá ń gbọ́ mi dédé àsìkò yìí dádì mọ́mì brọ̀dá sìstá tó bá jí àwọn a máa fọwọ́ ara ẹ̀ sí rẹ o. ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn bá débi ètò ìlera bàbá sọ fún pé ọlọ́rin ẹ̀ ṣètò àyẹ̀wò iye báyìí ní ọ̀nà yín bówó ń bá fi lè pọ̀ jù lójú àwọn ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn ò ní ṣe é àwọn padà lọ lé ni pé wọ́n fẹ́ gbà wọn ni o. mọ nkan tí ń ṣòwò tán ní kò ń lọ rí mọ ṣàdúrú nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kú kú àwọn àwọn ti pa ẹlòmíì dànù nígbà bá sọ fún pé iye báyìí ni wọn ò nílò láti ṣe ìtọ́jú rẹ̀ tàbí nǹkan báyìí lẹ́ni lò láti máa lò lóòrèkóòrè yìí báyìí ni ó sì máa ná yín àwọn wàá kakulétì ẹ̀ kakulétì èyí jìnnà sọ́wọ́ àwọn ẹ bá ti ń sọ̀rọ̀ báyìí ọwọ́ kan ló ti mú kakulétò ó ti kakulétì gbogbo ẹ̀ ó ti mọ iye tí yóò jẹ́ ó ti rò ó bò ń bá yọ́ kú òun owó iye báyìí ni ó kù àwọn ó ní àwọn ò ráyé wá sẹ́ sọ́ra àwọn tán bá súnmọ́ àwọn tán bá ń gbọ́ mi láàárọ̀ ìwọ̀n mọ̀ pé gbígbé ìgbésí ayé àwọn ṣe rí nù.
1: ìta jẹjẹ lérírí àti ìyá.
0: ẹjẹ ń sójú òpólẹ̀ torí ìjọba àkókò mi ní fẹ́ mọ́ gbàpè kankan lónìí. 091-2370-8675 091-2370-8675 tàbí 081-4249-1006 ojú òpó méjèèjì tẹ́ fi pè mí láàárọ̀ ẹnu ẹ̀ló ta ló wà ń bẹ́ẹ̀.
2: ọmọlúwàbí pèdèpèdè.
0: ẹ mọ̀ kó ojúmọ́ o.
2: ayé rẹ̀ máa dà.
0: àmì àṣẹ Èdùmarè.
2: samuel bùtò yìí ọmọ ìyàwó ní tó tilẹ̀ wà.
0: ẹ mọ̀ ṣeun bàbá.
2: tó bá láhùn láhùn síra ara ẹ̀ ní ó ń síra ẹ̀. nǹkan tó bá fún yàn láyé ẹ ẹgbẹ́ ní tiẹ̀. owó tó ní kó pamọ́ yẹn ó lè jọ sílùú ló máa ná sí. owó tó ní kó pamọ́ yẹn ó lè jọ ọlọ́pàá ló máa gbà lọ́wọ́ ẹ. ẹ láti kíyè sára dáadáa pẹ̀lú ẹni tó bá ń ṣàhùn ẹni tó bá ń láhùn ẹni tó wọlé fún un. ìwé yìí dé ní pé ní mọ́ ìrù sí i. tó bá fún yàn bẹ́ẹ̀ náà ló ti mú ṣe máa máa wọlé fún ẹ. God will bless you, God will surprise you.
0: Amen, Jesus.
2: Ọmọ ló àbí pèdèpèdè.
0: Ẹ mọ̀ ṣeun bàbá.
2: I love you so much.
0: Thank you so much. God love you more. Ẹ ṣe ojú
2: òní tí yìí.
0: Ẹ ṣeun bàbá o. Ẹ ṣe ojú òní tí yìí. God love you more. Ẹ jágun tẹ́lómi náà ṣeun bàbá. Ìjàgbọ̀n tẹ́lómi náà sọ 091-2370-8675 tàbí 081-4249-1006. Hello, ta ló wà ń bẹ́ ẹ̀.
3: Ẹ káàárọ̀.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ o.
3: Ọláyàdé sọlá ní látàyè.
0: Oyè ìdásí pápápá.
3: Gbogbo lọ fún wa láàárọ̀ yìí o. Àwọn ọ̀ṣájú wa o. Wọ́n lé ẹni tó ń fọ́n ká ó ń pọ̀ sí àbẹ́yìn tó ń wọ́n bá ìkórà kìkì sí àìní ni.
0: ẹ ṣe ojú òní tí yìn wọ́n tó bá ń fi bible reference sí ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀ ẹ dákun àràdó ẹ̀lọ́ ta ló wà ń bí yìí ẹ ti wọlé o.
4: olúwa ló ti lọ́jọ́ wa kọ́ńtẹ́ẹ̀n ayé ṣe àpáta ìbàdàn àwọn ọ̀ráyé wà àwọn ìfọ́n tó ní kò fẹ́ kó tán ó ti wá gbàgbé pé òun fúnra ara lọ òun òun ó tán lọ́jọ́ kan tó nǹkan bá bá wá tán nǹkan tó ní ìwọlé ti tẹ̀lé mí ṣe ẹ̀kọ́ ní ìjẹ́ fún gbogbo ọba o ẹni gbá láàrin kò nira ni kò ní gbàgbọ́n ayé ara rẹ o ẹ pé.
0: ẹ ṣe ojú òní tì yín ẹ lóòótọ́ ló wà ń bí.
5: ìlú àmọ̀kí ẹ mọ̀ kó ètò
0: ẹ mọ̀ ṣeun
5: kọ́mrẹ́ owó ni ó kó wà kílé
0: owó
5: là ń tà látọ̀yọ̀ aláàbẹ̀
0: ẹṣin ojú òní tì yín
5: ọlọ́run ní jó sún yín kò ní rẹ̀ yín.
0: àmì àṣẹ Èdùmarè
5: o àkójọ wa ni ó tú ala o.
0: àmì àṣẹ o.
5: àrùn ọ̀ráyé wa o torí ọba táwọn èèyàn bá fọmọ rẹ̀ sùkú olówó òun ò ní fẹ́ fọmọ rẹ̀ sùkú olówó
0: láyéláyé
5: yóò ní wọ́n wà gbó
0: wọ́n gbà ní.
5: ọba àwọn ẹgbẹ́ bá ń jẹ oúnjẹ gidi wọ́n máa mú gaari
0: bẹ́ẹ̀ ni
5: láti kálukú náà mo tiẹ̀ ń bẹ́ẹ̀ o mo là ń tà ní sọ̀rọ̀ látọ̀yọ̀ aláàfin.
0: ẹ ṣeun bàbá láti lo ọ̀yọ̀ aláàfin ẹ lóòótọ́ ló wà ń bí ẹ ti wọlé o. ẹ mọ̀ ṣeun.
2: àpò ojúbọ.
0: ó yẹ ẹ̀dá sí pápápá ó kọ yín àti ibẹ̀ tí ń
2: pọ̀. ìfọ̀nmi ìdílé ń sọ méjèèjì yìí tó kéré ìfọwọ́ bá tẹ̀ka àti gbóyè fẹ́ láwé
0: ìṣẹ́. ẹ ṣeun
2: ọ̀la
0: ó yẹ ẹ̀dá sí.

0: Mo ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo fi ògo fún ẹni tó dá ayé àti ọ̀run lórí ìgbé ayé mi àti ìgbé ayé yín. A dúpẹ́ fún ẹni tí ó gbà wá kúrò nínú ayé ẹsẹ̀. A dúpẹ́ fún ẹni tó fún wa lórí ọ̀fẹ́ láti sowá pọ̀ pẹ̀lú Ọlọ́run. A dúpẹ́ fún ẹni tó wá sáyé nítorí èmi àti ẹ̀yin, ẹni tó kú nítorí àṣìṣe tèmi tí kìí ṣe tirẹ̀, ẹni tá a lù, ẹni tá a pa, ẹni tá a gún lọ́kọ̀lẹ́gbẹ̀ẹ́, ẹni tá a wò ó sùn sùn tá a dé ní adé ẹ̀gbọ́n. Ẹgba tí àwọn ìjọba Róòmù lù lọ́jọ́ náà, ó jẹ́ ẹgba mọ̀lẹ́gbàgbé, ó jẹ́ ẹgba tí kò ṣeé fẹnu sọ. Ìró omi tó ń jáde lára rẹ̀ lọ́jọ́ tó gbàdúrà, ìyẹn tún dàbí ẹ̀jẹ̀. Ìyẹn ló pe ẹ̀jẹ̀ méje jáde lára rẹ̀ tí ẹ̀jẹ̀ fi ń sun ní orí. Tá a rí ẹ̀jẹ̀ ní ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì, tí a rí ẹ̀jẹ̀ tí ń jáde ní ẹ̀gbẹ́ rẹ̀, a rí ẹ̀jẹ̀ ní ẹsẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì, a rí ẹ̀jẹ̀ tó ń jáde nínú àgọ́ ara, a sì rí omi tó ń jáde lára rẹ̀, mo sì dàbí ìró ẹ̀jẹ̀. A dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbà wá lọ́wọ́ ikú àìtọ́jọ́. Ògo fún Ọlọ́run lókè ọ̀run. Ẹni tó ni kú orí àgbélébú, ìwọ ni mò ń ké sí láàárọ̀ yìí. Ẹni tó ni ọkọ̀ ẹ̀gbẹ́, ìwọ ni mò ń pè. Ẹni tó ni adé ẹ̀gún tí ò pé méjì, ìwọ ni mò ń ké pè. Ẹni tó ni èso tọwọ́ tí ò pé méjì, ìwọ ni mò ń ké pè o. Ẹni tó ni ẹgbá láti ọ̀dọ̀ àwọn Róòmù, ìwọ ni mò ń ké pè. Ẹni tá a tutọ́ sí lára, ìwọ ni mò ń ké pè. Inú ayé màmá àti bàbá tó ń gbọ́ mi yìí, lónìí lórúkọ Jésù olùgbà ọ̀pẹ wa ní ti ẹ̀ṣẹ̀. Bàbá, a béèrè fún àánú, mo béèrè fún àánú lórí èmi àti gbogbo ẹgbẹgbẹ̀rún tó ń gbóhùn Olúwa lẹ́nu mi. Àánú o, àánú Júdà ní ti ẹ̀ṣẹ̀ olùadáríjì, ní ti ẹ̀ṣẹ̀ olùadáríjì. Ohun gbogbo tá a kọ nípa ti tèmi àtẹ̀yìn èèyàn yìí tó lòdì, mo béèrè fún àánú, àánú àgbélébú. Ẹ̀jẹ̀ Jésù ó yẹ kó yí ìdànù lónìí. Ìwọ ló ní ẹ̀jẹ̀ kò sẹ́lòmíì tó ń bá ọ dùn. Ẹ̀jẹ̀ àgbélébú o, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ẹ̀jẹ̀ orí pẹpẹ, iná orí pẹpẹ tí ò gbọdọ̀ kú, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ẹgba mọ́kàndínlógójì, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ṣebí wọn ló ní ikú ibojì tó jí dìde lọ́jọ́ kẹta. A tún gbọ́rú ẹ̀mí mọ́ ní gbogbo àgbáyé. Ikú àgbélébú o, ikú àjínde o. Májẹ̀mú ẹ̀jẹ̀, ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn lórí àgbélébú, ọ̀rọ̀ méje orí àgbélébú. Ikú ọjọ́ tó jínde, májẹ̀mú ọjọ́ tá a gbà sókè padà. Áńgẹ́lì tó sọ̀rọ̀ ní gbòjì lọ́jọ́ kìíní àná tó sọ pé kò sí ní imọ́ a ti gbé dìde. Ó wo bó ṣe wí fún yín tẹ́lẹ̀, èé ṣe tẹ́yìn ń wá àlàyé kiri láàrin àwọn òkú. Ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn o, ọ̀rọ̀ tó sọ pé èmi lẹni tó ti kú, ó sì ń bẹ láàyè sì kíyèsí, èmi sì ń bẹ láàyè síbẹ̀, mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ti òkú. Bàbá mi o, mo wọnú ilé yìí wá lónìí. Gbogbo májẹ̀mú yìí ó ní mo lò lórí ilé yìí. Gbogbo iṣẹ́ tó kù kò ń ṣe lọ́wọ́ lórúkọ Jésù ó yá lórí ilé yìí. Ayérayé máa bà á jẹ́. Ìwọ nìkan lẹni tí ò tọ́ ẹsẹ̀ wò, ìwọ nìkan lẹni tí ò kọ́wọ́ bẹ́sẹ̀ láyé, ìwọ nìkan lẹni tí ò tọ́ ẹsẹ̀ wò. Ó jẹ́ kó dá mi lójú pé o ní àṣẹ àti agbára láti mú mi déwájú Ọlọ́run mímọ́. O ní àṣẹ àti agbára láti kó wa déwájú Ọlọ́run mímọ́. Jésù tí ò tẹ́sẹ̀ wò, Jésù tí ò dẹ́sẹ̀ rí, Jésù tí ò kẹsẹ̀ bọnu, Jésù tí ò fẹ́yàwó, Jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni. Ìwọ ni mo pè lónìí o, Jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni. Jésù tí wọ́n tutọ́ sí lára, ìwọ ni mo pè. Jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni, ìwọ ni mo pè lónìí o. Torí pé o mọ̀ pé olórí ọ̀fẹ́ láti mú mi déwájú bàbá, mo pè ọ́ nínú ilé yìí lónìí. Ẹ̀jẹ̀ Jésù ó yẹ kó máa sàn lórí wọn. Ohun tí Sàtánì gbé sókè lórí màmá yìí, ohun tí Sàtánì gbé sókè lórí bàbá yìí, ó yá lónìí, ayérayé máa bà á jẹ́.
1: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòròrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain ní ọ̀gànjọ́ òru. Agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ̀ọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. O ororo yen ni ko fi ana itare re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin
0: mo ya owo yin si mi mo mo ba owo yin soro owo yin yo gba ijanu mo ya owo yin si mi mo loruko oluwa owo yin yo gba ijanu owo mose dete kori nkan kan kojo ṣugbọn nigba ta wo etesan lọwọ mose lọjọ naa o le ri kojo mami e ma ri kojo daddy to n gbọ mi e ma ri kojo gbogbo ẹni to n gbohun oluwa lẹnu mi lati aro ilọ e ma ri kojo agbara to ni ke e ma ri kojo emi to ni ke se lasan majemu to ni ke e ma damu agbara yen lana bayi emi to ni ke e ma ri kojo loruko jesu agbara yen lana bayi mo wi loruko eni to ni aye ati orun aye yin gba agbara owo yin gba agbara owo yin gba agbara e te owo yen siwaju e ma so bayi pe iwo owo mi gba agbara otun iwo owo mi gba ase titun iwo owo mi o ma ri kojo latoni lo iwo owo mi o ma ri kojo ko tun tu kama latowo mi idile ko tun tu kama latowo mi igbeyawo ko tun tu kama latowo mi awon omo won o tun tu kama latowo mi ise owo ti mo nse ko tun tu kama latowo mi ilu ti mo kojo ko tun tu kama latowo mi ise ti mo kojo ko tun tu kama latowo mi irin ajo ti mo kojo ko tun tu kama latowo mi ogbo ti mo kojo ko tun tu kama latowo mi e pariwo pe owo mi gba agbara owo mi gba iyanu so pe agbana to nbe lowo mi jabo agbana to nbe lowo mi jabo oya egba owo yen so wi pe ase danu to nbe ni owo mi laaro yi jabo aseti to nbe lowo mi jabo opolopo kole mo pari e gbogbo to nba ti dawo le ki sa si yori mo ro si o nibi to wa oya loni owo re gba itusile mo ni loruko jesu owo re gba itusile matthew ose iman ni adu ojo meta yen ose iman lo ma pari lojo thursday abi be ko oni a pari ise ta nse lowo lori atele wo wa owo yin gba iyanu ojo thursday yen wa bo si ojo kesan osu yi o ma lagbara san se ri ni ojo kesan yen ejo sa gbogbo eyan ti ba nbo omi lasan ni ka gbe lowo bottle water omi ni wosan won ma n kore fun baba wa nigba naa won ni omi lo fi se wosan omi lo fi se wosan o soku ale ana da laayin omi lo fi gbogbo eyin ti owo yin ti ku owo yin gba iye ni oruko oluwa owo yin gba iye gbogbo eyin ti owo yin ti ku o gba iye gbogbo eyin ti ise ti ku lowo yin o gba iye awon kan omo oku o wa laaye ṣugbọn omo yen oye tori pe ko ri nkan kan kojo iya lo tun gburu adua yi ko de tun wa o gbe owo yen wa ka ba gbadua si ka tun anointed kowo won dominira emi esu kan tun le ma so pe ma lo bi adua o won paro fun oni o enikan sami owo re gba tu sile aye re gba tu sile owo re gba tu sile aye re gba tu sile nigbati an mu ọmọkùnrin yẹn lọjọ mọni tí a ń gbé sínú ogbòjì ọwọ rẹ wọn dé ojú rẹ wọn dé ẹsẹ rẹ wọn dé kò lè rí kójọ nígbà tí a máa tú jésù wípé ẹ tú ẹ jẹ kó máa lọ ìgbà náà ló tó dómìnira mami lónìí mo wá sílé rẹ mo tú ọ sílẹ ó yà gba ìtúsílẹ ayé yín gba ìtúsílẹ ayé yín gba ìtúsílẹ ayé yín gba ìtúsílẹ ayé yín gba ìtúsílẹ ayé yín gba ìtúsílẹ ayé yín gba ìtúsílẹ ayé yín gba ìtúsílẹ lórúkọ jésù ẹ gba ìtúsílẹ matthew ìparí oṣù yìí london 30 àti october 1 ńlá máa sí omi àkọ́bí october 1 gangan láàsí omi àkọ́bí october 2 la máa kú olórí òkè gbogbo ènìyàn ẹ máa bọ̀ sórí òkè ní ọmọ wọ̀ ní october 1st ó máa lágbára òru ọjọ́ méjì péré ni o láàwọ̀ ń bẹ̀
1: lati on the 30 lati wa nbe on the 31st ati on the 1 oh my god o ma lagbara ni ori oke ni o mo wo ni apatere gbogbo awon ton bere pe bo la mo se ni te ba ti de woro e wo mato to nlo se gi o lati gi o e wo apatere ori oke ni o mo wo o le ti de yen se wa ri ojo Monday every Monday emi e ku o lori oke afi ti ba si Nigeria Monday leyi. Oh my God, gbogbo eyin soldier of Christ eyin te gbagbo wi pagbana Olorun sise eyin ko Olorun eyin riju Olorun soldier of Christ ni ori oke apatere ni gbogbo ojo Monday e ma paje e ma bo to seyin tun ma lagbara a nko eko a ngbadua be ni aadota eyan to ba kokode en lo ma nri wo ni o aadota to ba kokode lo ma nri wo ni o e ba ti de eyan gege kan pere pastor sim te ba ti pastor sim e gba number le mi aadota to ba kokode lo ma nri wo ni o eni kan shami ona si fun o ojo Monday tele yi e le mise aaro yi egbera bayi e ma bo aba mi lori oke no mo wo ni apatere e ba ti de woro e ma bo kia sugbon laaro ojo Thursday e sagbe omi eyo kan lowo wa si challenge ni branch wa to wa ni Ibadan ni challenge ibe yen ni tin sele ago meje sa ago mewa abo igba mi ago mokanla ati ipo nbe enikan sami oro e dayo bayi oro e dayo seri eyin te wa ni Ikorodu e kan losu ni todo yin first Friday iso ni but osu te todo tin osu tin bo yi first Monday ni ma se first Sunday ni ma se lodo yin e ma mura le fun tosu tin bo yi lagbara Olorun ani branch kan na ni egbeda ni water bus stop ni ona ipaja ni te ba ti de yana ipaja yen wo moto to lo si ipaja e so kale ni water bus stop bus stop yen gaga na le ti sign board buwa ibe ni loruko Jesu bi o dara fun yin e le lo dara po ke ba se Sunday service ni be loruko Jesu e o ra anu gba orun anu si fun yin e o ri ti nse be lo ma ri mami egbera bayi bayi bayi ejo pike mi ni mo ko yin ke mo bo bayi kemi ati yin o ti rira loni ke yin o pe daddy ase ma ri yin a lo da fun yin eyin te wa ni jebu lagbara Olorun every Friday on la man wa ni jebu ago meje si ago mewa ijebu ni ago meje si ago mewa awon pastor wa wa nbe a jo gbadua pe a ya na adua loruko Jesu yo dara fun e o serere eyin akure ambo ambo laipe yi e ma guro gbo eyin ijebu emi na nbo ni ijebu yen laipe yi losu yi na ni o loruko Jesu o ti dara fun o ti dara fun oro e dayo iwo ni oro e dayo ta lo sami oro e dayo ona nla fun ona nla fun ona nla fun o ni pada seyin gbogbo emi a so ni deni eyin loruko Jesu o ya ko jade lara re agbara to fe da pada ninu irere agbara ye ko teriba o ri ti e se o ile ile yen wa debe o ti ribe o loruko baba omo emi mimo aye o ni yesi ola be lo ma ri o Jesu oluwa wa
2: amen amen
1: fire
2: fire
1: no more Jesus is coming soon.

0: ránṣẹ́ ìrì láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù yóò sì bá pàdé.
1: Hallelujah. Ọlọ́run gbọ́ ni forúkọ rẹ̀. Adúpẹ́ fún àǹfààní àgbáyà tí a tún ní nìkan ló àgbà ọpẹ́ wa. Ọba ìyẹ́ ọba ìmọ́lẹ̀. Jẹ́ kó dímọ̀ nínú ọ̀rọ̀ rẹ lónìí pé ìwọ ni ìmọ́lẹ̀ ayé. Nítorí náà kí àwọn èèyàn kan wà nínú ìmọ́lẹ̀ rẹ kí òkùnkùn sì sá lọ. Ẹ gba ìyẹ́ náà ní orúkọ Olúwa Jésù Kristo Olùwàtúgbà láwa. Amen. Arákùnrin arábìnrin Olùfẹ́ mọ̀ kí ọ kúrẹ́ nítorí pé a ti wà ní oṣù kẹsàn-án o. Láti Wednesday tó ń bọ̀ yìí ìyẹn ọjọ́ kẹsàn-án ọjọ́ ìkẹwàá àti ìkọkànlá ó ní ìpàdé ọba àwọn ọba ti kọ́ta ti ìkẹta ti ọdún 2026 yìí níbi tí Jésù retí rẹ láti bá ọ pàdé ní ilé ìjọsìn wọn tó wà ní ẹgbẹ́ Assurance High School ní Alábà bus stop ní Wákàjì Ayé ní Yàrá Chọ́ọ̀chì nílùú Ìbàdàn. Aago 11 alẹ́ ni Jésù retí rẹ láti bá ọ pàdé fún odi ọjọ́ mẹ́ta náà. Jésù Kristì ó fẹ́ ṣe àtúnṣe ohun gbogbo tó ti bàjẹ́ nínú ayé ìrètí rẹ náà yóò sọjí. Arákùnrin arábìnrin Olùfẹ́ ìwọ jẹ́ ká wọ ẹnìkan tí ìrètí rẹ sọjí nígbà tí ó ti tọ́ fún ìyẹn náà ni Rútù. Arákùnrin ìyẹn Naomi ó ní ìyá ọkọ rẹ̀ nígbà tí ó ti dàbẹ́ pé ó ti tán fún ìyá ọkọ rẹ̀. Ọkọ ti kú, àwọn ọmọ ti kú, àwọn ọmọ rẹ̀ tí ó jẹ́ ọkùnrin wọ́n ti kú nítorí pé ó rò pé ebi ó ń pa òun ní ilẹ̀ Júdà ó sì wá nẹ́tíwọ́ọ̀kì lọ ìyẹn àtijọ́ àti mú lọ sí ilẹ̀ àwọn ará Moabu. Ṣùgbọ́n níbẹ̀ ni làrú ti dé nítorí pé kò mọ ìtọ́ni Ọlọ́run. Arákùnrin àti arábìnrin Olùfẹ́ kó o tó lè gbégbèsẹ̀ pàápàá jùlọ lópin ọdún yìí jẹ́ kí Ọlọ́run kó tọ́ ọ. Nìkan ló sọ pé òun ó dárí ẹsẹ̀ papọ̀ kó tútùmí tó tu ọkàn rírà ṣùgbọ́n torí pé wọ́n mọ Ọlọ́run ni ò túmọ̀ sí pé Ọlọ́run ti gbàgbé wọn. Ọlọ́run sì tún pàpà rántí rẹ̀. Ẹ jẹ́ ká wo nígbà tí ìyá yìí sì wá pinnu láti padà lọ sí ilẹ̀ Júdà. Ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Àwọn ọmọ méjèèjì tó kù tí mo kà fún ọ nínú ìwé Rútù orí kìíní yẹn ẹsẹ̀ ìkẹfà dákẹ́ ẹsẹ̀ kejìlá ẹ padà yín ọmọbìnrin mi ẹ máa lọ nítorí èmi di arúgbó jù ní ọkọ èmi rí pé èmi ní ìrètí bí èmi tilẹ̀ ní ọkọ ní alẹ́ yìí tí èmi sì bí ọmọkùnrin ẹ̀yin a lè dúró dè wọ́n títí wọn ó fi dàgbà ṣẹ́gbẹ́ṣẹ́ kò sí ìrètí fún mọ́. Nítorí náà ó sọ fún àwọn ẹ̀yin àwọn ìyàwó ọmọ rẹ̀ pé ẹ máa lọ o. Níbo ni wọ́n wá lọ ẹ já wo nǹkan tó ṣẹlẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá wọ́n sì gbé ohun wọn sókè wọ́n sì tún sọkún ọ̀pá sì fi ẹnu kó ìyá ọkọ rẹ̀ lẹ́nu ṣùgbọ́n Rútù fàmọ́. Láti fẹnu kó ìyá ọkọ rẹ̀ lẹ́nu túmọ̀ pé wọ́n wá nẹ́tíwọ́ọ̀kì ta ni àyànmọ́ yóò lẹ̀ mọ́. Ìyẹn ọjọ́ mọ̀ wípé Ọlọ́run náà ń bá wọn sọ Ọlọ́run ẹ̀mí mú kí sí ọ̀pọ̀lọpọ̀ lákòókò yìí láti mọ̀ bóyá orí rẹ̀ kọ àyànmọ́ rere ìyẹn má jẹ̀mọ́ Ọlọ́run tàbí orí rẹ̀ gbà. Ẹnikẹ́ni tí orí rẹ̀ bá gba àyànmọ́ ó gbọ́dọ̀ kankan fa ayé rẹ̀ fún Jésù gẹ́gẹ́ bí Olùwàtúgbàlà. Ìfẹ́nu kò tí wọ́n fẹ́nu kó yìí ó túmọ̀ sí pé àyànmọ́ kan ṣẹlẹ̀ láti wá ẹni tí a ó fi má jẹ̀mọ́ ayérayé lé lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tí a dé ẹsẹ̀ ìkẹrìnlá pé àwọn méjèèjì náà fẹ́ dúkọ̀ ṣùgbọ́n ẹsẹ̀ ìkẹrìndínlógún náà Rútù sì pé má ṣe rọ̀ mí láti fi ọ́ sílẹ̀ tàbí láti padà kúrò lẹ́yìn rẹ nítorí ibi tí ìwọ bá lọ ni èmi ó lọ ibi tí ìwọ bá sì wọ̀ ni èmi ó wọ̀ àwọn ènìyàn rẹ ni yóò máa ṣe ènìyàn mi Ọlọ́run rẹ ni yóò sì máa ṣe Ọlọ́run ṣọpọ́ṣẹ́. Rútù tó dúró ti ìyá ọkọ rẹ ó ti bá Ọlọ́run pàdé ó ti rí gbàlànà ilé Naomi bó lẹ̀ pé Naomi ní ìdojúkọ èyí ò di Rútù lọ́wọ́. Arákùnrin àtàbìnrin fẹ́ ó máa gẹ́ẹ̀tì nẹ́tíwọ́ọ̀kì má jẹ̀mọ́ Ọlọ́run èyí tí ó sàn láti orí ìran rẹ dé orí ìran ọmọ rẹ ṣùgbọ́n gbọ́dọ̀ fàyè fún Jésù Kristì tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ mo gbàdúrà pé ẹ̀jẹ̀ jẹ́ kó wé ọmọ kó ra ọ padà kí ìgbàlà tó dájú kó wọnú ayé rẹ kó dẹ̀ rí nẹ́tíwọ́ọ̀kì àti ṣe rere pàápàá lọ́nà oṣù bàbá báyìí kó rí gbéga kó rọ́nà àbáyé kó rí ayọ̀ kárí ọ nípàdé ọba àwọn ọba bẹ́ẹ̀ ni kí Jésù Kristì kó ṣe ìṣẹ́gun ńlá nínú ayé rẹ bá ọ̀rọ̀ náà kó sì yìí ní orúkọ Olúwa Jésù Olúwa.
0: Ìṣẹ̀lẹ̀ náà yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa wà lábẹ́ ọ̀run tó ń ṣí sílẹ̀kùn rere rẹ àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803587635 tàbí 0805106331 ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́ email theofegbonatawi.com WhatsApp 0803587635

0: ma kira wa ku dede wo gbogbo bi ta tin lava ni lati ma gba ikani ikani lagelu re lagelu 96.7 fm oke gajo ke lo valavelele ni le ibadan oye je kemo leto iroyin re daraya Niti buto rwa agban la ye, lole de wa Nigeria. Nikpili o yo ti ni ese kukuni. Adukba folo ngo ba anwo. Ele toso alo la yu ati alavi alano. Ake de ti wa darikba da sori etu la rote ni. Okpe ni voru kore, inye ni voru kore. Ale mdile kezira. Bake na leni, eni igege, eni lojo kejo. Inye ni nwo sukesa. Odun 2026 gbogbo adawale kaluku wa lo ma yori sire o tun wa bo si ojo isegun gbogbo ala ma segun otale a ma segun otaode a ma segun amoni seni a fa imoni seni a seni tan ba ni daro a segun eleni ni a segun alaroka a ma segun oni lara gbogbo adawale kaluku wa ni yori sire gbogbo to lara lara nu olorun gba Ila bibo wa oni bi araye nu a o de ni ba ifo wati ije imu wa olong oni fi si bi to nira bake na gbogbo awon to wa ni dubule ze papata o le jenu le o tabi ko je le iwosan ni olong oba anu lo ba iwosan amu yin laada e se ayin bayi le fi dide emi ni keko mo wa lori eto laro teni o DJ Spider DJ Spider ida buruku nu O n gari mi fi da wa ti o ma je ke lo fa ti ma gba daada ni bi kibi ka akiri agba nla aye. O bi omo olawuro lootu eto Alex Ferguson. Olole Hamza loruko temi the top striker. Ele to gallant ko. Mo ti wa n gba si labi omo egba lapa bi e ma fe ti ko. Gẹ́gẹ́ bí ọmọ Èkó lọ́gbọ̀dọ̀ yín bẹ̀ yẹn mo mọ̀ nígbàgbọ́ ó máa bá yín lára mu gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn ni ó yá gòkè kájọ gòkè gẹ́gẹ́ bí ọmọ òkè ògùn síwájú ohun gbogbo God bless Nigeria Olúwa kó bùkún lóde wa Naija o àti gbogbo etí tó ń gbọ́ ìkànnì yìí bó kéde ṣe máa jẹ́ nìyẹn torí kì í ṣe èèyàn Ọlọ́run ọba ni ó yá pápá láti bẹ̀ yẹn ká wọlé láàrin gbogbo lóde wa Nigeria ó ń rúgbó bọ̀ ó ń rúgbó bọ̀ ẹ mọ̀ pé mo sọ fún yín pé ní Naija àti alápá bí bọ́ọ̀bá ń bá bọ́ọ̀bá ń fight corruption mo múra pé corruption máa fight back yo torí pé àwọn tí wọ́n ń rí jẹ́ mọ̀dàrú ò ní fẹ́ kọ́ bọ́ àánú ó gbìyànjú wọ́n máa fight back bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí o egbìnrin ọ̀tẹ̀ ọ̀rọ̀ àjọ nfl àti àjọ tó mójútó gbogbo tó ní ṣe pẹ̀lú eré ìdárayá lórílẹ̀‐èdè wa nàìjíríà nsa national sports commission àti àjọ fifa egbìnrin ọ̀tẹ̀ ni bàbá ṣe ń pàkan báyìí nìkan mọ̀ rú ọ yẹ kó ti jọ yé gbogbo wa bẹ́ẹ̀ gbé bí nàìjà àti àṣẹ wà nìyẹn if you fight corruption definitely corruption ò kì í kú bọ̀rọ̀ o it will surely fight back wọ́n jà padà pitapita gbé irọ́ alẹ́ ẹ̀ní gba àjẹbàjẹ́ ìlẹ́nu wa bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí àjọ fifa fìwé ránṣẹ́ lánàá o tí ó léde wa nàìjíríà wípé ẹ sì ní sùúrù náà lórí rìfọ́ọ̀mù àbí normalization tẹ́lẹ̀ fẹ́ ṣe torí pé n táà tó ń gbọ́n yàtọ̀ láwọn apá ibìkan kò lè mọ́ rí bẹ́ẹ̀ ẹ mọ́ gbàgbọ́ pé àwọn congressmen àwọn tó ní ṣe pẹ̀lú congress ìyẹn ìlànà ti àjọ nfl àti ètò ìdìbò eléyìí tí wọn ti fi sójú ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ń ṣèpàdé lemọ́lemọ́ lójoojúmọ́ o lábá sọ nípa gbogbo àwọn fa chairman tìpínlẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ mọ̀ pé wọ́n sì wà lórí àlééfà àwọn náà ń ṣèpàdé wọ́n sì ń gbé ìgbésẹ̀ láti mọ̀ jẹ́ wípé àní gbogbo ohun tó ẹ fẹ́ ṣe yìí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àtúntò ìlànà ìyẹn nff status kò gbọ́dọ̀ yí padà sẹ́ bó ṣe wà yẹn náà ni ó ṣe wà ẹ máa gbọ́ o gẹ́gẹ́ bí àlàyé ti ń tó a lọ́wọ́ àjọ viva ni ẹsìn ní sùúrù náà lórí ti normalization à ń bọ̀ o àjọ viva ń bọ̀ lólédè nàìjíríà àti àwọn àti àjọ káàfù wọn ó gborí wọlé wọn ní àwọn fẹ́ jókòó papọ̀ káwọn ọmọ kí gangan ni tó dé gangan torí pé àwọn tó ń gbọ́ àwọn nǹkan míì lábẹ́lẹ́ kí lẹ̀ ń gbọ́ kí lọ ṣẹlẹ̀ àjọ viva làwọn ń bọ̀ láti wá fojú rinjú o. Pẹ̀lú ẹni tó wà ní ìṣàkóso ti Secretary General báyìí. Ẹ mọ̀ pé lẹ́yìn ìgbà tí Dr. Mohammed Sanusi ó ti láǹfààní àti kọ̀wé fipò rẹ̀ lẹ̀ wọ́n ti yan ẹlòmíì bàbá ń sọ nípa ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn barrister Emmanuel Ipeme àjọ viva ti fìwé ránṣẹ́ sí i àwọn ń bọ̀ o lólédè nàìjíríà o láti wá jókòó papọ̀ pẹ̀lú àwọn stakeholders ẹ̀ láti agbọ̀n di NSA agbọ̀n tìjọba orílẹ̀-èdè nàìjíríà agbọ̀n tàjọ NFM àti àwọn sànkò-sànkò tọrọ bákan láti fọ̀rọ̀ jomitoru ọ̀rọ̀ káwọn ọmọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ gangan kó tó di páwọn wàá padà fọwọ́ sí normalization eléyìí tẹ́ǹsọ ìyẹn àtúntò tẹ́ǹsọ yẹn wọ́n láwọn ń bọ̀ tọ̀ ibi ọ̀rọ̀ dé dúró rè o egbìnrin ọ̀tẹ̀ bá ṣe ń pà kan nìkan rúwé ẹ̀wẹ̀ àwọn congressmen wọ́n ti tàpá sí normalization wọ́n ní kò sí ń tọ́jọ́ àwọn wo ni congressmen tá ń sọ yìí ó ní gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò pàápàá jùlọ àwọn alága ìpínlẹ̀ ti àjọ FA wọ́n ń ṣe ìpàdé lójú méjèèjì wọ́n sì ń jó di mímọ̀ wípé bí àwọn gan bá kọ̀wé fipò wọn lẹ̀ àwọn wọn mọ̀ o ìyẹn ọ̀káyé ṣe rí àwọn táwọn sì wà ńbẹ̀ yìí ẹ lè tójú àwọn yẹn àwọn mẹ́bọ̀ àtúntò ti ètò ìlànà àjọ NFF tó ti wà ńlẹ̀ yẹn ẹ mọ̀ fọwọ́ bá o àwọn ò ní ẹ mọ̀ sí àtúntò ṣùgbọ́n gbogbo ibi tẹ́ ẹ bá sí àtúntò dé ẹ jẹ́ kó jẹ́ ní tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ṣe rí ti ìlànà yẹn NFF status yẹn ẹ mọ̀ ti ẹ̀ débẹ̀ rárá circular road ni wọn èé débẹ̀ ẹ mọ̀ débẹ̀ o gẹ́gẹ́ bí àlàyé tí àwọn congressmen tí wọ́n ṣe nìyẹn ìpàdé wọn ń lọ láti bí ọjọ́ bíi mélòó kẹsẹ́yìn wọ́n ń tẹ̀síwájú nínú ìpàdé wọn lójoojúmọ́ wípé àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà o ẹ bẹ́ ẹ bá fẹ́ yan kọmití ẹ jẹ́ kó jẹ́ caretaker kọmití ẹ gbàgbé ń pa normalization kí ni ẹ ń normalize kí ẹ náà wọ́n sọ fún yín bó ṣe status NFF bó ṣe wà yẹn jẹ́ kó wà bẹ́ẹ̀ ẹ fílẹ̀ bẹ́ẹ̀ toró sì ń wúlò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò máa rí ìgbà gbogbo ayé ìnípẹ̀kun bí ó ṣe wà nìyẹn o bí bẹ́ẹ̀ kọ àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà o sẹ́rí kẹ́tìkà ẹ bá fẹ́ yàn ẹ fún láǹfààní bí oṣù mẹ́ta àbí oṣù mẹ́fà ṣùgbọ́n wípé normalization kan wà á máa sọ pé status kan ẹ máa ṣàtúnṣe ètò ìlànà ilé tí wọ́n fi gbé àjọ NFF dúró wọ́n ní àjọ FIFA nìkan làwọn mọ̀ tó lè ṣe àtúntò yìí bí ọba ti ṣàjọ FIFA ń bẹ̀ kò sí ń tọ́jọ́ ibi ọ̀rọ̀ dé dúró nìyẹn o tọ́ ok ẹ jẹ́ mọ ohun tí ó padà gbẹ̀yìn ọ̀rọ̀ torí pé kálukú ń lo ọgbọ́n àtinúdá ẹ̀yìn ẹ jẹ́ mọ wo àtijọba àti congressmen àti NSA ẹ jẹ́ mọ wo ibi tọ́rọ̀ padà forí sọ ó yá pápá láti bẹ̀ yẹn FIBA Women's World Cup ọmọ lágbára pọ̀ àjẹbólórí ìyà òun náà ni Call the Tigress jẹ́ o bí Call the Tigress lẹ́nu ibi tí ọdún kù sí tí ó fi parí inú oṣù kẹsàn-án kọ́ la wà yìí bí wọn bá padà jẹ ìyà míì mọ́ tọdún eléyìí tá a wà yóò fi parí eléyìí tó sì wà lọ́wọ́ wọn wọn ò lè jẹ́ tán torí pé ìyá jẹ́ the Tigress orílẹ̀-èdè France wọ́n kanra mọ́ ikọ̀ the Tigress lánàá wọ́n nà wọ́n bíi kí wọ́n kú ṣùgbọ́n wọn ò kú lóòótọ́ ṣùgbọ́n ràbàràbà ti ń bẹ lára the Tigress tọdún ìyá èkó lẹ̀ wọn ò gbọ́dọ̀ tún jẹrú ìyà bẹ́ẹ̀ mọ́ bí wọ́n bá tún dánrú ọjọ́ tún sẹ́rú aṣọ bẹ́ẹ̀ ṣòro lọ́n nìkan lọ́mọ tí ó ṣẹlẹ̀ torí pé lánàá yẹn ìdíje fi ẹ̀yẹ àgbáyé tọ́jẹ́ ti bọ́ọ̀lù aláfọwọ́jù sá iyen FIBA FIBA Women's World Cup to nlo lede ti Germany ilu Berlin ti nwaye nigba ti France kina ija lo di gbasgbo gba gbo bi gbagba gba e ni Nigeria se ejo ejo yan ka owo bori bayi ejo nigba ti o sai di pe won pada ko owo ku oloju bayi ta ma wo oju awon the Tigers oju won ti wu kudu kudu ebi pe ti pati pale yin e ma ri eyin ju won won ti asanra si e mo ti an ba ni an na eyan sanra si won ti asanra si lori ke se nkan mi iya ni iya omo da e mo pe oto ni kiya o je eyan oto ni keyin o jiya iko the Tigers iya je won won to jiya lana 2-1 ami go mokan la o le logorun 111 points oni faranse gba wole naija na gbianjo won gba 56 merin de logota wole o je 111 points to 56 points iyare o wa je igbe leketa ti the Tigers o ma jiya ninu DJ yi china loko ba won loju je ko to di igbo lede Hungary te bi npa o na fi won se asun je o fi won se dinner bi lunch ti eni ga pe ni iyen lojo Saturday to iya mi won to je lana yo o je ifijagbaga won meta iya na lo bade nkan o se dada fun ko the Tigers o ninu DJ fi eya agbaye eleyi okay kilo tun sele ninu DJ fi eya agbaye ti awon oje we to jori won be labi ogun odun FIFA Female World Cup ele tin lo lowo lo lede ti Poland ifijagbaga akoko oju olede Spain ni role ana olede wa Nigeria na Super Falcons o tun ri yae o olede Spain lona an gba won loju gba won mu ko to ri pe awon gbianju lati e ti ko guide igba eyin ki ti eni gan na se se wa mo na esi mo bi aba ti ye towo iya ba te eyan ki ti eni mo se gan na eyan ma so ba ki mo se gan na ah ngba sa ti go meji lowo won ana sa won gbara di brother na ati eni gba mo go meji sodo on lo lede Spain o fi gbose Super Falcons e gbose won wo sugbo oluko ni won Moses Adiku ojo di mimo yi gbe e foro le ifi gagbaga wa si ku meje baba di lojo Thursday Super Falcons o ma kojo lede China yen lojo Thursday e ja roju oja ka lo pa akade e se le like isi akere bayi ero po lori ero are ijara TikTok ero po nbe asusua le ma po ori bayin ti aye fi wa le ngba kankan gbogbo gba na la si ma dupe lowo yin tora mo riri yin olorin ba nkorin gbede pede ba npede ba gbonza fefe ba nsoro tawon ololufe ba yin mu wala gbogbo ntin so otu ba nteni o otunun kankan sugba baba ti rawon ero leyin awon ero yen gege ni o ma jinja re eyin le yin jinja tenwe eyin le jinja temi to fi dabi eni gbe mi ma dagbara ti ma asken ima skelewu hey oya egbe jinja yen ko lo fa like yen gangan o ma mori mi wu gbe en gbadun bi se yen se nlo oya e bo like ko lo fa gan e rowo te fi nte yi lagbara lowo Olorun e ni fi gbomo si akadun ni mu yin lowo e double tap bi asa awon streamer double tap buy a gift by your efumi won gba aye kore bo se jenu o e ja roju oja ka lo pa akade la ba toju oja de hey Champions League ti deni rabaji gan ni regede fi a tesi waju lo soki okun e ku kale
1: Allah Bobo is turning things around. Pastor, enough for lunch, so you must rush. Let's go down on this. Be fair.
2: Stop.
3: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
2: Oh, your favorite pen?
3: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
2: Wow, it flows smoothly.
3: And writes up to 3 kilometers. That's why I trust it.
4: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
5: Muhammadun, Muhammadun, Muhammadun, Nabi Yone. So, Makasiro Drive, tell straight end. Challenge in Badon.
6: Kilo Shelembe.
5: Me wan Shelembe. Ni beni Asalam Community Group of Schools, a co-educational school. Wa. Bi wan shen koma ni larawa. Ni wan koma ni e de gesi. Tok pegede. Ki wan le ba deni giga lojo waju. With well-equipped laboratory and standard computer rooms. Under the watch of skilled, qualified, and God-fearing tutors. Igi lala so malu. And one man you are see a Salam Community Group of Schools. Kimole Diakon, Lalo Joe Waju, admission is on in Gretch, Nursery, Primary, and College. Litorique, come on, you to Jade, what he ha Odidia Lukurani, sorry, we are government approved. A Salam Community Group of Schools is at Keshiro Drive, Belele Street End, Challenge Ibadan. Call us now on 080-5308-8007. Tabi 080-3 4 5

0: ṣàánú ẹ̀dá ṣùgbọ́n olórun máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yẹ lè dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1# lórí ilágelu fm *347*1004*2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kaase.ng ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọ̀yọ́ state gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Kara o jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé ń lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn ara títa ṣáàgùn kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́ àìlè ìgbápá gbẹ́sẹ̀ kórí ó máa laago kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìsétọ̀ àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀ tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapá kára ó mọ gbọ̀n rìrì ojú tí ń wò bàìbàì aromọlẹ́gùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 08138855308 0813885 5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́ ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì. Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bífù àti classic Zuri ló ṣe kíni Zuri ló lọ́kọ ó

fún gbogbo ẹni tó ń jàrún kan kọ́lọ́run ó kọ́lé ayọ̀ fún un ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀nà three bedroom ń bẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace

0: bẹ́ẹ̀ lókun lé ìwé grace feed bẹ́ẹ̀ lówó ilé ìwé òfanilápò yà rárá ilé ìwé grace feed ó ti gba àṣẹ àti òǹtẹ̀ láti ṣe kò kàrí ìdánwò àṣewọlé ìwé gíga junior neco junior waec àti senior neco and waec grace feed wà ní number 9 sọfúnmadé close lẹ́dẹ̀pọ̀ avenue off ìdí mango soka ìlú ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590 grace feed private school àti grace feed college ọ̀gánikan láwùjọ òkúta.
1: Orúkọ mi wòlí àti ajírere tèmi tọpẹ ẹjẹ Jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: ogoji transformation iye pada na kori itanu ye o gbe ni etuya mabo iso uru to ma waye lojo sunday september 13 lodun yi iyana to wa lepo papa filling station to wa lori bridge wo road na loju ko jajo nku egbere wole egbere jo lorun kaka agun mejo ale ni so wo ti bere egberu meji 2000 yen to ba ko de lo wo to yen ma gba oyin ati ororo ti mo ni mo pa la tori oke lo fe awon olorin emi to nbo ni are tari ba tori se nga fi prophet suma ati bebe lo egbe 0902 520 2724 yes me ti re te ka jo pade nibe
1: jìyà mi kó ní mọ̀ mi tò ní má ní mílíkì púpọ̀ nínú.
2: Àti tèmi náà.
3: Abiyamọ tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
4: Èmi mà kọ́ o, iṣẹ́ ọwọ́ Golden Monthly ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
3: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin lè ra Golden Monthly ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ́ kan fún mi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Monthly, jẹ́ kí gbogbo ènìyàn ti wúrà.
5: Country people, the Ember Moto then don't finally land on. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Moto with the Ember winning galore. First of all, make a letter and

aláṣẹ pé yóò kó ojú oṣù tuntun lé wa lọ́wọ́. Gbogbo ọjọ́ tíṣe di àkànṣe àdúrà máa ń wà fún àwọn tó ń wojú Olúwa fún ọmọ ní aago méje àbọ̀ The hand of great goodness and mercy. Ọ̀pọ̀ èrè àti àánú ńlá ni Ọlọ́run fẹ́ nà sí ọ́ bí ó ti máa lo wòlíì rẹ̀. Prophet AA Olúwafẹ́mi ọmọ bàbá aláṣẹ pé Pastor Abraham Ayọ̀fẹ́, Pastor Esu Akisaya àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn Studio Joy Central Choir, Bàbá Fọ́n Gospel Cream, Lady Evangelist Adéyẹmọ Charlotte àti Lady Evangelist Jésù Pémi ni Olúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ orin. Ìgbìmọ̀ ìpàdé aláṣẹ pé ni olùgbàlejò Prophet AA Olúwafẹ́mi ọmọ bàbá aláṣẹ pé ni olùgbàlejò àgbà. Má gbàgbé o, ìpàdé aláṣẹ pé September yóò bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ tó kẹyìn ní August. Nínú rẹ̀, ọwọ́ ire àti àánú ńlá Olúwa yóò ka

0: alábàápín nínú ìsọdọ̀tun àtòkè wá ní The Light of Power Evangelical Ministries International. Ẹ darapọ̀ mọ́ wa fún wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. 9 hours with Jesus Christ. Gbogbo ìjọ Kristẹni láwùjọ máa darapọ̀ fún ìsìn alágbára yìí ní gbogbo ọjọ́ Wednesday kejì lóṣooṣù láti aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. Àwọn tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́: Pastor Ademola àti Pastor Mrs. Kehinde Adeniran JP, Pastor Olúṣọlá àti Pastor Mrs. Taiwo Ọláwọyin JP, àtàwọn ẹni àmì òróró Ọlọ́run mi. Èmi ò ní dàwátì níbi ìpàdé tó ń sọ ayé ẹni dọ̀tun yìí. Jésù ń retí rẹ̀ o. Ìpàdé yìí yóò máa wáyé ní gbàgede ìjọ No. 1 The Light City ní àdójúkọ Olóhundé Ẹlẹ́yẹlé Road, Ìbàdàn. Wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. Wá kò di àṣẹ́gun.
1: Bẹ̀rẹ̀ ọjọ́ rere rẹ pẹ̀lú Brentmore. Brent, orúkọ tó ń gbé lókà àyà àwọn èèyàn. Ayò mọ̀lẹ́bí, níbi tẹ́ ti máa rajà lójú kan, lówó tí ò fani lápòyà, àwọn nǹkan èlò ojoojúmọ́ inú ilé pọ̀ rẹpẹtẹ ní supermarket wa. Àjẹ́ǹjẹ tó jẹ ni Brent Bread. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ti bakery wa jáde, snacks, donuts, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjẹpọ́nlá lóúnjẹ tí ẹ bá jẹ ní Tree Brent. Bẹ́ẹ̀ la dẹ̀ lóríṣiríṣi oúnjẹ. Abalajọ tí wọ́n fi ń pe kitchen wa ní the second kitchen. Àwọn ọmọdé ò kí ń fi ice cream Brent ṣeré. Brent Ruby ice cream. Bẹ́ẹ̀ ni popcorn wa àti shawarma. Oh yes, ní game arcade wa. Ẹ ó tún fẹ́ dúró díẹ̀ sí. Bẹ́ẹ̀ lẹ máa ra oríṣiríṣi quality ní Unisex Boutique Brent. Gbogbo ohun tẹ fẹ́ lójú kan ló wà. Brent, ìjáde ẹlẹ́nìí yà sí Brent. Kíwọ náà gbádùn ayé pẹ̀lú owó péréte. Brent wà ní Dogo Bus Stop Àpáta Ìbàdàn. Sọ́mi ọjà Odife Road Ìbàdàn. Takí Ògbómọ̀ṣọ́. Opposite Amlodo FM Moniya Ìbàdàn. Àti ẹ̀ka wa tó wà lẹ́gbẹ̀ẹ́ Bovas Olomi Academy Ìbàdàn. Ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa at Brent Supermarket. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 091 60

0: ìpàdé àdúrà lágbára olóṣù mẹta mẹta ti ṣẹlẹ̀ bí ọ̀wàrà òjò ní csc all saint chapel andugua báṣọrun ìbàdàn gbogbo ẹni tó ga láyé ló mọ̀ bí tí wọ́n ń korí wọn bọ̀ wá gbára àlùyọ ìwọ náà wá foríkorí agbára àdúrà nínú sátidé agbára ní sátidé ọjọ́ kejìlá oṣù kẹsàn-án àti ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún yìí laago mẹ́fà sí mẹ́sàn-án àárọ̀ níbi tí wòlíì tó rà ánú ìpè gbà wòlíì ẹ̀sìkáyàwó ọládèjì ajínrere àgbàjọ àpọ́sẹ̀tì kristi àti àwọn ìkànnáṣẹ́ ọlọ́run àlàyé míì ó ti máa ṣáájú ọ nínú àdúrà tí ó tún ìtàn ayé wa kọ sí rere táàsì lẹ́rìí alágbára ìdí ọjà ìyanu ojúkoro ojú ó sì ṣẹlẹ̀ ìwọ ni kò má gbẹ̀yìn olùṣọ́ àgùntàn tí di aso kejì àlùfáà ìjọ olùṣọ́ àgùntàn yìí ọdẹ́jọ́ bí alábòjútó àgbàjọ csc àtolùṣọ́ àgùntàn ẹ̀sùn ọ̀ládélé ààrẹ ìjọ csc lágbàáyé náà ò ní gbẹ̀yìn láti súnlẹ̀ fún gbogbo ènìyàn fún àlàyé pé 0025783488 sátidé agbára ìpàdé àdúrà ńlá ní csc all saint chapel andugua báṣọrun ìbàdàn yóò ti lọ lágbára jù.
1: Alẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí tẹ̀sí ra odidi éka kan ní 6 million naira gbogbo document ló ti wà ńlẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes top floor base one plaza Ìyànà Adéọyọ Ring Road Ìbàdàn or call 091-1706-0593 at Dream Gardens Phase 1 Mọ́níyà Ìbàdàn and Irede City Ìdó Ìbàdàn. Your dream will come true.
2: You are not.
3: Let's do more.
4: Ojo Ola Oyo Central dara si pẹlu gbogbo akitiyan ati idagbasoke ti Senator Dr. Yunus Abiodun Akintunde mu ba Oyo Central. Atẹgun otura fẹ imọlẹ ntan asoriire.
2: Senator Dr. Yunus gbiyanju gẹgẹ bi asofin agba Labuja. O da orisirisi aba ni ilegbimọ asofin agba fun idagbasoke awọn eniyan ekun dibo Oyo Central.
4: O gba awọn ọdọ sile ise ọba. O ro awọn agbẹ lagbara. O tun pese iroyin lagbara fun onise owo ati onisowo. Eto iroyin lagbara fun awọn ọdọ nipa ẹkọ si ọwọ lọlọkan ojọkan. O fun wọn lowo, o tun fun wọn ninu iṣẹ.
2: Nipa eto imayederun, o pale iwosan agbayanu. O n tun awọn opopona ṣe lẹkun idibo Oyo Central. Kódà o tun kọ ọjà agbalode. Ọpọlọpọ awọn waadu to wa lẹkun idibo Oyo Central lo gbe solar bo o si. Solar street light to ṣe ko din ni ẹgbẹrun mẹwàá.
4: Kò tán síbẹ̀ o, Senator Dr. Yunus Abiodun Akintunde mójútó ọ̀rọ̀ ẹ̀kọ́. Bó ṣe ń kọ́ ní ẹ̀kọ́ ló ń tó yàrá ìkẹ́kọ̀ọ́ ṣe. Bẹ́ẹ̀ ló tún kọ́ àwọn àgbà yanu ICT center sáwọn ilé ẹ̀kọ́ secondary.
2: Àwọn àkànṣe iṣẹ́ rere yìí gbọ́dọ̀ máa tẹ̀síwájú lọ́yọ̀ Central. Iwájú láyé wa, àwa ò ní padà sẹ́yìn mọ́.
4: Senator Dr. Yunus Abiodun Akintunde jẹ́ lẹ́ni tá a tó dìbò yàn gẹ́gẹ́ bí Senator tí ó ṣojú ẹkùn Oyo Central lẹ́ẹ̀kọ́ sí. Àmì ìgbálẹ̀ làmì ẹgbẹ́ wa.
5: APC.
6: Oh no, my pen has stopped.
7: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
6: Oh, your favorite pen?
7: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
6: Wow, it flows smoothly.
7: And writes up to 3 kilometers. That's why I trust it.
8: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
9: Ọ̀rẹ́, àfàìmọ̀kó má já àwọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi ni ó hàn mí lè mọ̀. Kára ó máa ta mí bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ. Nǹkan máa rìn tàbí gbùn mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi. Bàbá ń bari ẹni ti pajápajá. Tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa. Mi ò ní bá wọn kúkú ọwọ́ wọ̀. Mo rí pé alágẹmọ yìí kún kékeré, ó ṣe wọ̀. Ọ̀rẹ́, ó jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀ wá lélẹ̀ yá àbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣé wọn ò gbọ́ nípa BNC capsule ni? Egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò. Tó bá ń di pé ara ń ta ni, ara ń yún ni, ara ń já ni jẹ. Nǹkan rìn tàbí bu ni jẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax pharmacy Adamasinga, Tanimọ̀lá pharmacy Òkè Àdó, Aslam pharmacy Mọ́kọ́lá roundabout, Vestia pharmacy Àpáta, Solution pharmacy Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30 Adékọ̀yà house, Àǹfààní road roundabout, Ring road Ìbàdàn. Iléeṣẹ́ Tẹ̀mẹ́tayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08103369434.

0: ọ̀rọ̀.
1: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, sángun-sángun, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀ mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Holiness Ministry International tún gbèdé o. Ìpàdé àpérò àpapọ̀ ọkùnrin àti obìnrin Men and Women Summit 2026 ṣé ìdílé rẹ kọjá nínú ìjà èdè àìyedè tàbí ìyapa? Ṣó ń fẹ́ kí ìfẹ́ àti ìṣọ̀kan padà sínú ilé rẹ lọ́tún? Ǹjẹ́ o mọ̀ pé Ọlọ́run ṣetán láti mú ìdílé rẹ dúró, láti wu ọgbẹ́ sàn àti láti da ìtúsílẹ̀ àti ìbùkún sórí gbogbo ẹbí? Bó o bá wá nílò ìfọwọ́ka agbára Ọlọ́run lẹ́ẹ̀kan sí nínú ìdílé rẹ, ìwọ gan la ń retí nínú ìjọ Rebuilding in Holiness Ministry International Camp, Old Lagos Ijebu-Ode Road, Odu Ona Kekere, Aba Abeji Nibadan, lọ́jọ́ Sátidé ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀. Wá pàdé bàbá àti màmá nínú Olúwa, Pastor and Pastor Mrs. Oyedeji, àtọ̀pọ̀ àwọn àṣẹ Ọlọ́run mìíràn lábẹ́ àkòrí ẹbí tó ní ìrẹ́pọ̀. Wá pẹ̀lú ìyàwó rẹ, ọkọ rẹ àti gbogbo ẹbí rẹ. Àṣírí ìdílé rẹ kò sì ní túmọ̀. Lórúkọ Jésù, ẹbí tó ní ìrẹ́pọ̀, ibùgbé àlàáfíà ni. Jíárì ọ̀ ń bẹ̀.

ìkéde ìkéde ìkéde. Èyí ni láti kéde ètò ìlera àyẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta 3 days nípa ìlera wa bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá òwúrọ̀ ní Baptist Model School, Sango, Irua. Registration comes up at the venue. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé 0802-624-2863 tàbí 0703-074-0263. A ó máa retí yín o.

0: kin yemi lo ko temi je emi mi se wa ra won ti won la won register egbe yi business name ni won register o won opo won register limited won tun so npa opo ni o tun mo won so njo mi ti won da wa ra wa leko iyato wo ni nbenu keyin oni te ba mo kini akin akin yemi nigerian limited tabi ke wa ke gbo akin akin yemi enterprises sheri limited yato si business name under the nigerian corporate affair opo ni o tun mo I lo ye ngba mi a ma payan layo se wa ri mo register egbe ko ni ke mo mo register le ise mi ko ni ke mo darapo mi egbe lo to ipenija nbe nu gbogbo egbe o ipenija ti si nbe nbe na ni ta le pe ni lack of transparency and accountability lopo awon egbe onisowo egbe onisowo a so toro funra wa en to ba binu binu esin yen le ni owo tan me egbe ndangba mi tabi ah lagbaja wa onu egbe oselu ha inu egbe oselu bi inu egbe oselu si inu egbe oselu won fun a lowo e wa pa awon executive gbogbo la se pin ni oba di boko boko aluboko ara anti ma bi opo nu ti fi ma wo pe ko worth e be baba bi se yi makede lere pe e dakun awon ti an ko ra awon yo ni e dakun mo fe ri egbe weather keni ko wa bo be ko lo nri iwo wo ati ni nkan gba lowo ojoba ma ndun ka ma so pe yo nira and reason why top power water ajonisowo ajonisowo ta fi ni access si joba nu ama kan wa ni awa ta wa access nko awon executive wa nko ekini ekeji ni ka ran mi o wa wa ni po gege bi adari egbe kan ma lodun mejila kan ma lodun meedogun ke lo mi o pari ta ma kokko odun merin ko to mo ta ma elekeji gun odun merin ko to mo da mo eleketa odun merin ko ni won fe nlo ni won feran mi ni o ah gbogbo nti ma mu kopo e je wo a pere wa laaro a pere wa laaro e wa ni pete ni o ni gbogbo nti mo ni doku ni se o to nkan e ja mu ni pete okunrin bo se koja ba ni mo ri atari e ma du ra atari e lori kini e nda ni mo nso gba re a e di mo ri e wa DJ International DJ Spider mo ro pe arin ose yi birthday gangan gbe won ra won omo lomo lomo jo mu wa inibo ya de ba pade lojo aje ojo gbo dagbe mi si eko to nkan e ja ri nkankan mu nbe ta le ko bi eko 0912370 8675 0912370 8675 ele pe +234814249 1006 +234814249 1006 eja wo laaro yi hello
1: ele karo
0: e mo karo sa oruko yin bo le tin pe
1: oruko temi ni karo de togo e mo si popo fogo mo gana
0: ise wo le yin yan layo ise wo wo le nse
1: ise wo ti mo yan layo ise bata ni ka bidi bata o de mu wole
0: e ma n build di bata gan iyan ni gbe ni shop to la mi bo ni shop yin wa
1: mi si ni shop
0: ni shop
1: ben mo se pari ben
0: ese ko se pari tan ni
1: ben
0: odun me lo le lo do ga yin
1: Timbabu ke mo lo odun marun gbako
0: e lo odun marun gbako se ti wa se freedom
1: me ti se freedom
0: he ti se freedom popo okunrin popo yi igbawo lo wa se freedom popo
1: owo ni owo lo da du a ba se ra ise
0: oda se egbe sise se e bayi na legbe egbe yin te se bata
1: be ni
0: ki lo ko egbe won
1: man
0: eri
1: man
0: manu
1: Small S M A S M. So
0: Oda kiri bata ki egbe. ọkùnrin.
2: Ọ̀la ìdí ara rẹ̀ ọkàn ń pè wá ní pòpò ìwọ́gò tẹ́tí ma ẹ̀lọ́ ẹ̀ma káàárọ̀ orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
3: Iṣẹ́ ọwọ́ ni mo ń ṣe tẹ́lọ̀ ni.
0: Tẹ́lọ̀ ni yín? Ẹgbẹ́ tẹ́lọ̀ wo lẹ darapọ̀ mọ́?
3: Ìbánisọ̀rọ̀ ẹ̀ ni pé èmi ṣẹ̀ṣẹ̀ dé Ìbàdàn ni. Lásìkò ni mo ti wá sóò mí ìjẹ́ mọ́ mi rẹ̀ darapọ̀ mọ́.
0: Ṣé ẹ wá Èkó tẹ́ ti ń bọ̀ ẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ tẹ́lọ̀ kankan Lẹ́kọ̀ọ́?
3: Ẹgbẹ́ mẹ́ oníkàkú wà láyà rẹ̀.
0: Kí ló dé tẹ́ fi wà láyà ara iṣẹ́ ẹ̀gbọ́ pẹ́gbẹ́ wà ni?
3: Àwọn ọ̀pẹ́gbẹ́ wà ṣùgbọ́n oníkálukú bọ́n ẹyin ṣe ń bẹ̀rẹ̀ ó yàtọ̀ sí ní kí wọ́n lọ da pọ̀ mọ́
0: lọ́dọ̀
3: pé inú ilé ni àti ṣiṣẹ́.
0: Ẹ ní ṣọ́ọ̀bù ilé ti àti ṣiṣẹ́.
3: Bẹ́ẹ̀ni.
0: Kọ̀wájẹ́ kẹ́ ẹ lè mọ ẹgbẹ́ tẹ́ẹ̀tẹ́ darapọ̀ mọ́.
3: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà ẹja tó fẹ́ lómi láǹfààní ẹ̀yin òye dà sọ lè mọ ó lè mọ yẹyìn púpọ̀. Ẹ̀lọ́
4: Hello,
0: ma orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
4: Mo ní wa ni Lọ́mí Adì o.
0: Lọ́mí Adì o, ẹgbẹ́ oníṣẹ́wọ́ wo lẹ̀ yín yàn láàyò?
4: Yádẹ́sà la wa.
0: Yádẹ́sà ni yín, Yádẹ́sà mọ̀ tẹ́gbẹ́ méjì mẹ́ta, ẹgbẹ́ wo lẹ darapọ̀ mọ́nú wọn?
4: Mo darapọ̀ mọ́ ẹgbẹ́ àtóríṣe, orí wa ò ní burú.
0: Ẹ kí wo ló kọ wọn bó ẹ bá ẹ bá fẹ́ tóbi mẹ́ta. Ẹ mọ̀ pé
4: oníkálukú pẹ̀lú Sọ́mbà Ìsó ni.
0: Ẹgbẹ́ àwọn atóríṣe gan tí a ń jẹ́ Yádẹ́sà nípínlẹ̀ Ọ̀yọ́ gan fẹ̀ tó méjì tí mo mọ̀. Èwo lẹ̀ kí ló kọ ìtẹ́yìn darapọ̀ mọ́?
4: A darapọ̀ tí máa kó.
0: Kò ló kọ.
4: Atóríṣe náà ni.
0: Irọ́ ẹ padà bẹ̀ mọ́ mi kẹ́ ẹ bèrè kí ló kọ ẹgbẹ́ yín ṣe rí nísìn atóríṣe náà ni. Ìyá mi jẹ ẹlẹ́gbùsí náà gbórí wọlé o. Hello. Mọ́mí.
5: Akí akí yẹn ní.
0: Ìyá mi yẹ ẹlẹ́gbùsí ẹgbọ́ rẹ̀.
5: Ọkọ rẹ̀ sí ọmọ wòye náà ìjẹ̀gbọ́n yín.
0: Àwọn
5: ọmọ nàìjíríà.
0: Ẹlẹ́gbẹ́.
5: Ẹlẹ́gbùsí. Ẹgbẹ́ ẹlẹ́. Pápá fífẹ́ àtàgbèrè.
0: Ẹgbẹ́ ẹlẹ́gbùsí.
5: Lẹ́yìn jẹ̀bi ní ẹni ṣe ìpàdé wa.
0: Ní mo lọ
5: dín sẹ́. Every Friday
0: lẹ́sìn ìpàdé. Àǹfààní wo ló wà nú ẹgbẹ́ tẹ̀ ń ṣe?
5: Àwọn mí ni àwọn mí ni wọ́n lè lọ gbé àwọn ṣe wá láti ta ẹgbẹ́ bá rí wọn ó fi gbẹ́sẹ̀ lórí rẹ̀ ẹgbẹ́ dá ẹgbẹ́ mẹ́ta yẹn jẹ́ kí iṣẹ́ bàjẹ́ iṣẹ́ wo ni bàjẹ́.
0: Àmì ìyá mi jẹ́ lẹ́gbùsí.
5: Àrẹ̀lẹ̀ wa lọ́wọ́ àdájọ́.
0: Ẹ ń ràn lọ́wọ́ ẹ̀ ń dájọ́.
5: Ẹgbẹ́ lẹ́gbùsí àtàjèrè.
0: Àtàjèrè ẹ̀ṣẹ́ ẹ̀jáwẹ̀lómì ẹgbẹ́ lẹ́gbùsí àtàjèrè. Hello.
6: Bẹ́ẹ̀ni iṣẹ́ ni kókó iṣẹ́ lówó iṣẹ́ ni kókó ní bàjẹ́.
0: Ayọ̀mídé onímọ́tò kọ́ yìí.
6: Ẹ ti jẹ̀bù.
0: 2000 Ayọ̀mídé onímọ́tò fún mi ní 2000 láàárọ̀ yìí.
6: Ẹ ti jẹ̀bù. Ẹ ti jẹ̀bù. Mo ti wá ṣe ẹ̀ ní bàjẹ́.
0: Àmì.
6: Kí ló bá gbọ́ yín lé ẹni gbogbo wa la gbọ́dọ̀ ní lagbọ́dọ̀ ní iṣẹ́ owó.
0: Bẹ́ẹ̀ni.
6: Àgbọ́dọ̀ máa ṣèpàdé.
0: Bẹ́ẹ̀ni kí ni pàtàkì ẹgbẹ́ oníṣẹ́ ọwọ́ kí wàá nì dáwọn kan fi sún ẹ̀yìn tí wọ́n á fi ṣe.
6: Ẹ̀sẹ̀ òun sẹ́rí àkọ́kọ́ ọlọ́run já ogun àtàrí pè.
0: Àmì.
6: Bí ẹ̀ bá ń ṣiṣẹ́ ọwọ́ ìyẹn gbọ́dọ̀ máa ṣèpàdé torí tó bá kù díẹ̀ káàtó kí ni dada bá ṣẹlẹ̀ sí yẹn. Àwọn ẹgbẹ́ yẹn ni yóò àwọn ni wọ́n wà pẹ̀lú èèyàn. Ọlọ́mọdé àrí ìṣòro ìṣòro bá dé bá nà ẹ rí pé ẹgbẹ́ wọn gbìyànjú láti pèsè fún yàn. Kódà nígbà tí wọ́n fẹ́ gbé yẹn tí ẹgbẹ́ bá dá 200 ọwọ́ 1000 lásẹ̀ kí èèyàn bá lówó lọ́wọ́ dáadáa èèyàn ò lè dẹ́kọ̀ mú. Ṣùgbọ́n ẹgbẹ́ ìtumọ̀ ẹgbẹ́ yìí èèyàn pọ̀ wá gbé sí yàn. Ẹ tàbájọ ìṣàkíyèsí ẹni tí ò bá ṣe gbẹ́ ẹ rí pé àwọn nǹkan tó máa ń bẹ tó máa ń jẹ́ ìyà fún wọn. Wọn ò ní lè yí bọ́ta.
0: Ẹgbẹ́ wo lẹ́yìn ọ̀rẹ́ nìsín ẹgbẹ́ UACW wọ́n ti wà náà gbolo inú kúlà ní bàbá ìwọ̀n ní wọn pa ni ẹgbẹ́ onímọ́tò ọ̀lẹ́gbẹ́ wọn nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn pákí ìjà ní bẹ́ńtà bó lẹ ṣe fẹ́ ṣe tẹ́gbẹ́ NUACW padà wá ìyẹn wà lọ́wọ́ ìjọba.
6: Àwa náà à ń gbàdúrà lọ́wọ́ ìjọba tó ti bá sí àwọn ọ̀gá wa lẹ̀ à ń gbọ́ bí wọ́n ṣe ń ná. ko se gbe yen e je nbe so ti ba se je won ma po ti ka tan ja
0: won ni
6: mo se
0: en fo mo se
6: awon ko mo se ni o an pa ti ke da le je o ti ba mo mo awon olo ati se
0: en fo mo se
6: gbe awon ni mo so ko ti lo po ti nu waju omo lo abi lo po ti nu waju
0: omo lo abi lo po ju nu yin ju
6: be ni lo po ju nu e je awako so awon ko mo se ni
0: e ja gbo de lo mi ayo mi de oni moto ni mo je gbo pe
7: hello
0: hello aye yan oyo le to po popo hello
7: hello eketo mi pakunyemi
0: oluwa keto oruko yin mo le ti pe wa
7: elade abiodun loruko temi lati madina adebolu
0: lati madina adebolu
7: god grace idea multi biz contest
0: god grace idea multi biz company et concept et regis concept ise wo gaga le nse nbe
7: mo ti register ile ise mi sugbon baba ni mi
0: baba ni yi
7: o de nse gbe
0: e si darapo mo egbe baba despite the fact pe olodun ti ran yin lowo e ti register ile ise yi si nbe e si darapo mo egbe afani wo ni nbe nu egbe
7: ah mo jan fani jo progressive baba association oyo state chapter emekuro zone ni mo wa
0: progressive babas association elekure zone le wa awon ti won ti gba ti register egbe te lawon ojo association mo se won dura won lawon anfani ti nbe nu egbe nu
7: sori anfani wa nu egbe ti won se pe mi o emi ti mo ba yin soro yi mo ni pe ni jese ki mo fe na mi na UCH lati igba ti mo ti lati den won duro ti mi o
0: awon egbe baba progressive babas won duro ti yin
7: awon tele kuro
0: awon tele kuro won duro ti yin gbagbagba
7: labi alaga wa belo ayuba
0: belo ayuba alaga mo beri fun yin aye
7: kile gbogbo won belo ayuba ayedade sobu
0: wa ayedade sobu won wa alagba belo ayuba twale twale fun yin o ikena
7: won
0: fun yin lo nje
7: won fun yin lowo
0: won fun yin lowo
7: won se ajodun won tun wa gba so fun mi lofe
0: eh lai gba kobo lowo yin
7: won ni kun mo ro ni lori ipo ti mo wa
0: ha oda adupe
7: olojo ara mi gba
0: ami ami eja ko be eja ko me eja enikan ni won fun lafini si enikan ojo ti lo a ma wa so njo mejo e ma binu akoko loko wa gbagba mora hello
8: hello en ka re pe to
0: era sa uruko yin bo le tin pe wa
8: uruko temi ni engineer oladele sarafa lati apata
0: ehe mo ngbo yin iru engineer wo le yin
8: egbe electronics
0: egbe electronics
8: bẹẹni
0: mo ngbadun yin
8: uruko wa nje Nigeria Incorporated Electronics Practitioner NAEP.
0: NAEP. Ati register le se yin abi ati register le se yin.
8: Ati register.
0: Ile ise ati gangan ni mo nso o.
8: Ah, mi o ti register ti
0: gangan. Ati register edda egbe te darapo mo yen sanfani wa nu egbe te nse.
8: Gan afani po nbe gan.
0: Afani
8: po. Awon ti o darapo nbe won jiya. Awa ta nu egbe awa ngbadun si wa. Ẹnu ke electronics tẹni ṣòro bá ti wà nínú fọmọ ẹgbẹ tó bá ti sọ ní mítìn wọn tẹ máa rí sọfì ní mítìn ló bu ati street wọn á sọfì street street lọwọ kan tí ò ní wàhálà
0: tí ò ní ní wàhálà tí kọ́sítọ́mà ò ní máa bínú tí ò ní tí ò ní dọ̀rọ̀ ọlọ́pàá tí ò ní di lọ́bọ́ lọ́bọ́
8: ẹgbẹ́ ni ò ní
0: dà sí
8: ẹgbẹ́
0: ẹ ṣe.
8: Ẹkú ètò bàbá
0: yes sir ẹja máa lọ fún tòní ẹ má bínú kò tó nǹkan a máa sọ yàn dáhùn la ní a fi ṣe torí káàṣì ẹ tó ń bọ̀ ẹ má wọ̀rí ẹ má wọ̀rí ẹ má wọ̀rí má ṣàlàyé àwọn kankan fún yín pàtàkì ẹgbẹ́ ìpèníjà ẹgbẹ́ oníṣẹ́ ọwọ́ ẹgbẹ́ oníṣòwò pàtàkì pé kẹ́ ẹ rẹ́jísítà gẹ́gẹ́ bí iléeṣẹ́ yín ìpèníjà ti mẹ́mbẹ́ ìyàtọ̀ tó wà láàrin business name àti limited company ọ̀rẹ́ ẹ̀ lè mọ̀mọ̀ ṣé ẹ mọ̀ pé táàsì ti wà ń gbòòrò ẹlòmíì lè gbẹ́jẹ̀ gbágbára rẹ̀ ògbéjúkọ́ register business name lọ ọwọ́ àlọ́ register limited company ẹ bá gbé wébì ìdìdè yọ́fẹ́ lè sá lọ Makinyemi ẹja pàdé láàjẹ̀ lórí ètò èyí tó wò baba ti dago kan lóru ẹ̀ ní títí dago mẹ́ta ni
9: akati meji to duo dede se le saison kini situation ati ba university tori ora won ma law student to wa lodo won adamon gomi awon gomi ki lo fa to ko fi won gboro sowo ijoba lo wa abo wa ara ilu ti pawo la won egbe oloko nko awon olopa nko won fe so ka won lapa abe awon olopa kan la gba promotion last year June up to now ko ti lowo nu e ja pade lajin e pe akaki yen mi oju opo te pe mi sire 08032954191 ise yin ko ni dise yo pe yin e rere nbe gbogbo te wa ba fi se nbe pata yo ba yin kale ise yin o ni doku o mo ki yin e ku se apalara na leto ise le wa mo lu abi

0: Hey, that's only 100,000 naira. 100,000 naira, laaro. 090 okpari pelu 2764 2764 2764 ta lo ni
1: Hello Caro.
0: Aku oju ma sa.
1: Yes sir.
0: Oruko yin ati adugbo bi da wa yi sa.
1: Oruko mi ni Abiola Batole.
0: Lati adugbo wo sa.
1: Olomi
0: Academy.
1: Bẹẹni sa.
0: Igba wo le ti an gbiyanju ka se.
1: Ah, oju be lati osu keji odun yi o.
0: Osu keji odun yi.
1: Bẹẹni.
0: Le ti bere.
1: Bẹẹni.
0: Okay. Ai, se ati Jerry.
1: Ah, mi Jerry ato.
0: Eh, Jerry ke?
1: Bẹẹni o, bẹẹni Jerry.
0: Eh, de stop.
1: Mi stop o, mi ma ta baba, mi ma se gbe, mo ma ta.
0: Is that do lori pe ni relent?
1: Ah, mo ma gbo, e mo so pe ka mo relent lori gbogbo ta ba tun se.
0: Ara. Congratulations, I relent yin yen. Se ngbo.
1: Mo gbo mi sa.
0: Lo je ko dobe laaro, congratulations 100,000 naira leje.
1: Ah,
0: 100,000 naira leje. So won ma pe yin. Won ma pe yin, won pe yin ni kope kope yin lati ibiri awon details yin. Bo se je niyan lapa be yen, congratulations. E ja lo another 100,000 naira. Another 100,000 naira. Another 100,000 naira. Ta lo ni NASA, ta lo ni logo, ta lo ni number yi. 090 na tun ni. 090 n binu laaro yi o. 0692 lo pari re. Star 347 star 107 star 2 hash. Ta lo ni. Ta lo ni. E ja tun we ntoni.
2: Hello.
0: Ẹlẹ kaaro.
2: Ẹ kaaro sa.
0: Ẹ pa radio yen o.
2: Ẹ sa ẹ sa.
0: Ẹ pa radio yen o.
2: Mo ti pa sa, mo ti pa o.
0: Oruko yin ati adugbo bi te wa yi.
2: Awa kali tu omo yola Oladeji. Mo wa ni ojo ni adugbo Koye won fiti.
0: Koye won.
2: Lọ́nà ẹ kò yé wọn fìtì lọ́nà Arílógún.
0: Yóò yé wọn lọ́la.
2: Yóò yé wọn, kò lè yé wọn.
0: Kò lè yé wọn. Yóò yé wọn lọ́la. Àǹtí Táwàká.
2: Àṣàbí Ṣadọ́là.
0: Ẹ bá ń kí dára. Àṣàbí tó ń sa àdọ́là ẹ bá ń kí dára ga. Ẹ na mi lówó.
2: Ẹ má wọ̀
0: rí. Àti tó wà ìgbà wo lẹ ti ń play kàṣẹ.
2: Èpè oṣù kẹfà yìí náà mo bẹ̀rẹ̀. Mo máa ń gbọ́ tí wọ́n ń ṣe mí wọ̀ náà. Èmi náà máa bẹ̀rẹ̀ pẹ̀lú kinní yìí. Mo ṣe bẹ̀rẹ̀ sí táyàn yẹn. Kódà
0: wọ́n
2: gbà tí
0: ò
2: yé mi, mo
0: pè kọ́tọ́
2: máa
0: àìmí ìfẹ́
2: ní ká máa pè yín.
0: Nọ́mbà yẹn, wọ́n sì ṣàlàyé ẹ̀ fún yín. Ọ̀dà. Ẹ̀mí ló lẹ ti a jẹ?
2: Mi fi jẹ o.
0: Ẹ ẹ̀ jẹ rí.
2: Máa pè Ọlọ́run pé wọ Ọlọ́run. Àlẹ́ mi náà fẹ́ pàkáṣì, mo fẹ́ jẹ. Mo ní wọ Ọlọ́run, mo bẹ̀rẹ̀ ni ọkàn mi wà níbẹ̀. Mo sì gbọ́kànlé àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀. Àti bàbá tó ń ṣe láàárọ̀ yìí ni ṣàdúrà fún wọ Ọlọ́run jẹ́ kèmi náà kí n jó àjẹ́.
0: Congratulations, àǹtí Táwà, 100,000 naira lẹ̀jẹ̀ láàárọ̀ yìí. Congratulations. Allah akbar. Hallelujah náà mẹ́ta. Hallelujah. Ẹjẹ́ a ṣe eríwoyà náà mẹ́ta. Eríwoyà. Àyàgbọ́ àyàtọ̀. Wọ́n lọ báyìí. Wọ́n pè yín láìpẹ́ yìí àti táwọn wọ́n bèrè details yín láti send owó yín sí yín. Bó ṣe jẹ́ ni ẹ̀ congratulations. Ẹjẹ́ a lọ sórí 200,000 naira. 200,000 naira. E bariba 200k. Mozo gbeze ti yato. Won ti tun pin ni o. 090 kilo de 090 nbinu laaro yi. 090 nbinu laaro yi. 1933 lo pari re. 1933 lo pari re. 090 won binu laaro yi. 1933 lo pari e ta lo wa nbe.

0: wa yo ni bojipo iwo ni temi to pa ge jesu se ma so kale na tori oge leyin ojo meji le rogoji transformation iye pada na kori ibanu ye o gbe ni etu ya ma bo iso uru to ma wa ye lojo seven september 13 lodun yi iyana to wa le papa police station to wa lori bridge wo road na loju ko jajo nku egba igbere won ni egbere ijo olorun kankan agun mejo ale ni so wo ti bere egberun meji 2000 yen to ba ko de lowo to yen ma gba oyin ati ororun ti mo ni mo pa na tori oge lo fe awon olorun emi to nbo ni are tari ba tori se ngavi prophet suma ati bebe lo egbe 0902 520 2724 jesu meji re te ka jo pade nibe
1: jìyà mi kó ní mọ mi tò ní má ní mílíkì púpọ̀ nínú.
2: Àti tèmi náà.
3: Abiyamọ tó dára jùlọ ó kárí àmọ́ ṣá jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
4: Èmi máa kọ́ iṣẹ́ ọwọ́ golden mortary ìwọ̀n ni bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
3: Mílíkì bá wá kẹ̀ láti gbà wo. Ẹ̀yin lè ra golden mortary ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fún mi sí kẹ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden mortary jẹ́ kí gbogbo ènìyàn di wúrà.
5: Country people, the Ember Motors and don't finally land on. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month with the Ember winning galore. First of all,

0: ọjà ó yàtọ̀ àǹkàní o ọmọ onílé ọyẹ ikú ọ̀nì pọ̀ ní ewére ọ̀kàrẹ̀ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ fún ọ ṣe ilé ọyẹ àǹkàní alájìlé iye ilé ọyẹ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múrù ẹ̀kan mú lọ́wọ́ ṣoṣo ọ̀rí mi òkúta òkè títí sunkún òtútù ilé ọyẹ tinú omi bàbá yìí sunkún òru lé bàbá tó bí ọlọ́run àlògbó ọmọkùn níbà ilé ọyẹ ìdílége mi yọyọ mi ẹ̀fà ilé ọyẹ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múrù ẹ̀kan lọ́wọ́ gángan ọkú ọpọlọ ọpọlọ náà onídàrú lágbára olódùn mọ̀rẹ́ ọba ọkú ọpọlọ ọkú ọmọ ṣe ìlàyé aláwùrà bí ọlọ́run oníjẹ́kọ́ kú má.
1: ẹ kú ilé o. ẹ̀yin èèyàn tí ń gbọ́ mi káàkiri gbogbo àgbáńlá yìí. gbogbo bíi tí ẹ ti ń gbọ́ mi pátápátá.

0: ẹ̀rọ.
1: Ọ̀dọ́mọdé aláìlójútì lélẹ́yìí tó ń paṣíwájú ẹ̀ bàbá tó jẹ́ pé ilé bàbá mi tọmọtọmọ làfóbìnrin. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ ń bí tẹ́ ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kú àyẹ̀ sí. Ojú òní tí ojú ìtìnà alẹ́ ẹ̀yìn tẹ́ ń bẹ ní England náà. Ẹ ṣeun, ẹ kọ́ ànáwọ́ sí àti England àti UK. Ẹnìkan ti pè lánà kò sáré ń gba àdírẹ́sì yín dà àti nǹkan sì mọ sẹ́ndì nǹkan bẹ́ẹ̀dẹ̀ láti UK kan mọ sẹ́ndì ẹ̀ sí bí. Ẹ ṣe gan àkọ́kọ́, ẹ kú àfọkànsí. Bẹ́ẹ̀dẹ̀ ò tiẹ̀ tí ì dé. Wọ́n ti ń fi sọwọ́ sí wa. Ẹ ṣeun gan, ojú òní tì yín. Ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ ń bí náà, ẹ kú àfọkànsí. Thank you very much. Jẹ́rí lónìí lórí ètò bá mi tó yìí. Àtùjọ ṣe náà ni torí pé igi kan ò lè dàgbò ṣe. Àwọn tá à ń bẹ ń bí a lè dé tò ṣe àti wa àti yín náà lájọmọ̀ ṣe gbogbo ẹ̀ papọ̀.

kibi te wa gbogbo bi kibi te ti n gbọ mi lasiko yi eje ajose ba se jọmọ n se ye ke mo pe mi o le da se ataja olohun o be ti wa kaasi e gege mo ti so fun ile kan gba ti amsa ti n be lori eto a tun mu kaasi e merin eyan merin ni o tun je kaasi e lowuro yi 25,000 naira meji 50,000 naira meji ti ri awon eyan mi ti n wole nike aduke 888 ìyá wa nike fisha ẹkọ ayẹyẹ ọjọ òbí àná agbára ọlọrun ọpọ ẹlẹṣẹ lórí ilẹ alaye pẹlú àlàáfíà àwa tá a ti ń ṣayẹyẹ ọjọ òbí lè ṣe rédíò lágẹdú lóṣù yà pọ gan ọgá wa sáfù ọ̀nbẹ̀ǹbẹ̀ èèyàn mi àbọ̀ ọ̀rọ̀ ẹrù tó jowó ẹ lọ báyò táyò yìí ládùn ń bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yìn èèyàn wa tó bá jí mi ni *347*1004*2# tó bá jí mi ni òun ló yẹ ká fi lọ máa mú káàṣì ẹ̀ báyìí ètò yìí kò sí nǹkan tó dìmú jùjù gbéyàwó lọ ìbéèrè tí mo fẹ́ béèrè má mi ọlọ́jọ́ bí ọjọ́ wa

obìnrin ló ni ká bínú ká sòkè dilẹ̀. Obìnrin ló ni pé n tó fọwọ́ ara ẹ̀ dì. Ọkọ rẹ̀ tó gbàdúrà fún lójoojúmọ́. Tíjà bá dé ní ìsìn o lè tú gbogbo ẹ̀ tà. Ìgbọ̀ngbọ́n bá ti bá yín parí ẹ̀. Tó sì ti mọ̀ pé ẹrù tí ń bẹ ńlẹ̀ yìí ó lè gbé ẹrù yìí fúnra rẹ̀. Ẹrù tí ń bẹ ńlẹ̀ o lè rí pé ó sì lè control ẹ̀.

orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n jẹ́ advanced country bí èèyàn bá sì kí tó bá lọ ọ̀dọ̀ wọn èmo sì kí ẹ màlẹ́ríà ni kinní kan ń ṣẹlẹ̀ ojú ẹsẹ̀ kọ́ ni wọ́n kí abẹ́rẹ́ bọ̀yàn lára wọ́n sì kọ́kọ́ máa fún un lóògùn náà tó bá rí pé wọ́n á dójú ẹ̀ gan tán tó bá dójú ẹ̀ tán pó ni wọ́n tún sọ pé ya ẹ̀ má bẹ̀rẹ̀ wá ẹ̀ kà bẹ́ẹ̀ bọ̀ lára ọ̀dọ̀ wa ló ti jẹ́ pé ẹni le tó tì báyìí abẹ́rẹ́ ni yá lọ pé àǹtí náà sì wá tí ò bá tí gba abẹ́rẹ́ ara rẹ̀ kò tí ì ní yá. Àwọn kan ń bẹ tó yẹ pé kò yẹ ká máa fi dẹ́rù ba ẹni tá a bá ń fẹ́ ẹ̀hún kò lọ ó padà lọ lé yín ẹ̀hún kọ̀ lẹ̀ lọ́jọ́ kan ẹni tá a bá ń sọ̀rọ̀ bẹ́rí bẹ́rí.

0: káàbọ̀ padà látòjọ́ ọjà. 50,000 naira míì fún ti káàṣẹ àtòmù báyìí. Ẹ̀tún sáré lọ mọ́ play rẹ̀ *347*1004*2#. Ọyẹ jábọ́ ọ̀rọ̀ àṣírí. Kí ni nǹkan tó jẹ́ nǹkan àṣírí ti ń bẹ lọ́kàn rẹ̀? Nǹkan àṣírí wo ló ṣe pamọ́ tẹ́rù ń bá wa ti sọ ọ́ta? Nǹkan àṣírí wo ni ibẹ̀ tó ń wò pé ìtí méjì mẹ́ta ò gbọ́dọ̀ gbọ́? Ṣùgbọ́n o fẹ́ gbé ìgbésẹ̀, o sì mọ̀ ìgbésẹ̀ tó fẹ́ gbélé lórí. Àsìkò lélẹ́yìí láti pè. Bó bá ti pè, wọ́n dárúkọ rẹ̀, sọ ohun tó ṣẹlẹ̀. Káwọn ọmọ Nàìjíríà kan bọ́ dá sí, lè bo ẹnikẹ́ni. Torí pé oníkálukú ti ń bẹ lára rẹ̀. Ìwọ ni pé sọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n dárúkọ rẹ̀. Tó Adéọ̀sùn, kó kọjá ká kọ́kọ́ mọ ẹni tó gba káàṣẹ ẹ̀ ná. Ẹni tó jẹ káàṣẹ 50,000 naira jáká kọ́kọ́ múyàn ná. Múyàn kúrò ńlẹ̀. Bóyá ẹ bá ń pẹ́ tó gba 50,000 naira míì. Àbí ò sí lẹ́gbẹ̀ẹ́ fóònù. Hello? Ẹ kàrọ̀. Ẹni pẹ́ ń gbọ́ rédíò lọ́wọ́ báhùn. Ẹyí rédíò yín lọ lẹ̀. Kò sáàní àní ẹ ti gbọ́ wa kó tó di pé ẹ pè wọlé. Ṣé ń gbọ́ mi?
1: Ẹ̀lọ́ máa ń gbọ́ yín.
0: Ẹ play káàṣì ẹ̀ sà.
1: Ẹ sà.
0: Ṣé ẹ play káàṣì ẹ̀?
1: Ó play ẹ̀.
0: Ṣé ẹ ti gba káàṣì ẹ̀ rí?
1: Ṣé ìgbà rí?
0: Ẹ gbà rí ìgbà àkọ́kọ́ lélẹ̀.
1: Ṣá?
0: Ìgbà àkọ́kọ́ lélẹ̀ tẹ́ ìgbà káàṣì ẹ̀. Ẹ tí ì jẹ́rí. Ọ̀dà ní ìsìn báyìí mo kì í kú oríire. 50,000 naira lẹ́ fi ṣẹwọ́ báyìí. 50,000 naira ló wà àkọ́kọ́ tẹ jẹ báyìí. So customer care ó pè yín. So ẹ wọ́n bẹ̀ ṣe gbowó
1: yín.
0: Ẹ ṣeun. Mo kì í kú oríire. Ẹ ṣeun. Ìyára ilé 50,000 naira kan sì kú báyìí. Kan mo ní 25,000 méjì, ẹ má bínú 25,000 kan ni. Ti mọ̀ mọ̀ 50,000 naira méjì. Ó kẹyọ kan báyìí 50,000 naira ó kẹyọ kan. O lè jẹ́wọ́ o. *347*1004*2# ẹ tètè lọ bẹ̀. Ó yá Adéọ̀sùn bá ń pe nọ́mbà nǹkan àṣírí ni kẹ́ ẹ pè mí fún. Nǹkan àṣírí ni kẹ́ ẹ pè mí fún. Ọmọọba olúfẹ́ni kram. Hello, ẹ káàárọ̀ ma.
2: Hello, sir.
0: Kí ni nǹkan àṣírí tẹ fẹ́ sọ ma?
2: Hello.
0: Hello, mo ń gbọ́ yín. Kí ni nǹkan àṣírí tẹ fẹ́ sọ?
2: Hello.
0: Hello.
2: Hello, ẹ káàárọ̀ sọ.
0: Mo ń gbọ́ yín màmá. Kí ni nǹkan àṣírí tẹ fẹ́ sọ?
2: Ẹ bá sọ. Ìyàbọ̀ àbí ìdí mi
0: sọ. Ẹ bá ń kọ́ tiẹ̀. Ẹ kọ́ tiẹ̀. Ẹ bá ti lè dárúkọ, ẹ mọ̀ dárúkọ. Àfẹ́jẹ́ kán mọ̀ pé yín ni. Ó yá Adéọ̀sùn bá ń pe nọ́mbà. Pe nọ́mbà táwọn èèyàn pèsè.
3: Nọ́mbà tí ẹ fi pè wá fún Ràṣírí òun ni 091-2370-8675.
0: Hello? Ẹ kàrọ̀. Ẹyí rédíò yín lọlẹ̀. Bẹ́ẹ̀ bá ti yí lọlẹ̀, ẹ mọ̀ pè mí fún nǹkan míì ju nǹkan àṣírí lọ. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé nǹkan kan ọ̀rọ̀ títí méjì mẹ́ta ò gbọ́. Tẹ́ ẹ sì nílò mọ̀ràlẹ́ lórí òun ni kẹ́ ẹ pè mí fún. Ẹ mọ̀ pè mí fún nǹkan míì. Hello? Ẹ kàrọ̀. Àwọn tí ń pè, àwọn tí ò ní nǹkan kan mí tán fẹ́ mọ̀ pé Nigerians kọ́ lọ́n ṣàánú ọ, ẹ fẹ́ sèfù nọ́mbà. Ṣé dandan ni kẹ́ ẹ dá ẹ nọ́mbà kẹ́ tó sèfù ẹ ni? Wọ́n ti pe nọ́mbà. Hello, ẹ káàárọ̀. Sọ́rọ̀ àṣírí lẹ fẹ́ sọ. Ẹ yí rédíò yín lọlẹ̀ tàbí kẹ́ kúrò lẹ́yìn.
4: Ọ̀kan ṣe láàrin àti ìdájú sí ọmọ gbọ́dọ̀ kẹ́ ìlànà lórí ilé.
0: Ṣé nǹkan àṣírí ni?
4: Bẹ́ẹ̀ni.
0: Ya.
4: ìgbà tí dádì mi azin ìgbà tí a wà lọ́dọ̀ wọn dádì mi máa ń ṣe bó ṣe wọ sí wa nínú ilé but àwọn tó kù níta ní òkè kò sí wàhálà àwọn olùgbà dádì mi ṣe mọ́bẹ̀ ní rò pé ṣé ó tọ́nà ká má báwọn ṣe àti ká sì máa báwọn ṣe torí bàbá ẹni ṣì máa máa jẹ kí mo fẹ́ jẹ́ káwọn ọmọ nàìjíríà
0: lápẹ́ nǹkan àṣírí kọ́ lélẹ̀ ṣùgbọ́n nǹkan téèyàn bá ṣẹlẹ̀ yẹn ó gbà bí bàbá yín bá yóò bá ṣe dáadáa bó bá tọrọ dárí jí ẹsẹ̀ bí ò tọrọ dárí jí ẹsẹ̀ gan ìyẹn tó lóun pa wá sọ́kàn yín ní kẹ́ ẹ ṣe fún wọn ẹ mọ́ fi búburú san búburú kì í ṣe nǹkan àṣírí àwọn nàìjíríà ò lè bá yín dá sílẹ̀ nǹkan tó jẹ́ nǹkan àṣírí ń tẹ́tí méjì ń tẹ́ ẹ̀ lè sọ síta tẹ́lẹ̀ àmọ́ bàyá àti sọ síta ṣùgbọ́n ẹ̀ẹ̀mẹ́ni lẹ fẹ́ sọ fún ọ̀rẹ́ yín gan ẹ̀ lè sọ fún àfẹ́nú lélẹ̀ láti sọ ẹ mọ́ dárúkọ yín kò sẹ́ni tó mọ̀ pé ìlẹ̀ ń sọ̀rọ̀ ẹ kàn sọ ohun tó ṣẹlẹ̀ ẹ lè là yín lọ́yẹ̀ nǹkan àfi wà fún lórí ètò yìí nù. Hello? Adéọ̀sùn bá ń pe nọ́mbà ẹlẹ́ẹ̀kan sí.
3: Nọ́mbà tí wọ́n fi ń pè wá fún ọ̀rọ̀ àṣírí ò ní 091-23-70-8675.
0: Hello? Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Ok.
2: Wọ́n sọ pé àwọn ìpínlẹ̀ náà àláìpadà lé ní ọgbàǹfẹ́ sí wọn. Wọ́n sọ lè fẹ́ kọ́ dùn ún bẹ̀ ni wípé wọ́n sọ̀kù láìpẹ́.
0: Ibo náà kú sí.
2: Wọ́n kú sí bíi ilé tàbí ilé ìlú.
0: Ẹ̀yin lẹ kọ́lé, màmá ẹ ní sòrò.
2: Èmi níbẹ̀ sí aṣọ ipá àjọ fẹ́ẹ̀d.
0: Ẹ mọ̀ mọ̀, ìgbà tí ẹ̀ ń kọ sọ́kọ yín mọ̀ sí. So ìgbà tí ẹ parí ilé yẹn ọkọ yín wá lóun fẹ kó lọ ilé yẹn torí pé ẹyin lẹ kọ pé àwọn gbà káwọn ṣì máa gbélé mi rẹǹtì.
2: Bẹ́ẹ̀ni àwọn náà lápá lè bẹ̀rẹ̀ ṣùgbọ́n afẹ́fẹ́ lọ fún mi ṣàìṣe.
0: Ilé ibi tẹ wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ta ló kọ?
2: Àwọn ẹni wọn náà lájọ kọ.
0: Ẹjọ kọyùn ni ṣùgbọ́n the second one new site yẹn ẹyin nìkan lẹ dákọ sí gandenly.
2: Èmi ni mo fọ ìyáàwó àwọn ti wá sọ fún apárùn ìmọ̀ pọ̀.
0: Ibo ni dádì yín wá kú sí?
2: Nílé ibi tá a ta àti ilé ìsàkí ni wọ́n kú sí.
0: Kí ló wá ṣẹlẹ̀ màmá?
2: N tó wá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀sẹ̀ ni pé dádì wá sí ẹ pé àwọn ìnáwó tán inú ọlé ibi tá a ta àti lọ. Báwọn ìpìlẹ̀ pé inú ọlé yẹn náà làwọn lọ rí ọwọ́ rẹ̀ tuntun ń gbé bẹ́ẹ̀.
0: Ṣùgbọ́n mọ̀ pé ẹ̀yin ni láńlọ́ọ̀dù. Dádì yìí ti kọ wíìlì ara wọn lẹ́nu. Wíìlì ni nǹkan tó fẹ́. Kì í ṣe nǹkan táwọn ọmọ Nàìjíríà bá yín yí padà. Nǹkan tó ń fẹ́ nìyẹn. Ṣé ẹ gbọ́ mọ̀ wọ́n?
2: Ṣé ilé ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́
0: ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́
2: nípa pàṣẹ tẹ máa sọ èyí náà fẹ dá sí ìwọ ni òfin báyìí gbọ nọmba yẹn dáadáa tẹ
0: máa pè. Ẹ pọ̀ tí wọ́n tún pè tàbí ẹ gbọ́ pò lówó wọ́n sọ ẹ ṣe màmá kí ni nǹkan àṣírí tẹ fẹ́ jẹ́ kí àwọn èèyàn bá yín dá sí nǹkan kéjì méjì mẹ́ta ò gbọ́rí ni kí ṣe ti ń dùn yín. Ẹ̀yin ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Ẹ̀ka sàn tàbí ẹ̀ka rọ̀ bóyá.
5: Nǹkan àṣírí tí mo fẹ́ sọ ni pé èmi àti Ẹ́rùmí Àjọǹgbè
3: Number tí wọ́n fi ń pè wá òní 0913708675
0: 0913708675 ẹ kúrò lẹ́gbẹ̀ rédíò yín ẹ bá fẹ́ pè wá tẹ fẹ́ pè wọlé tó jẹ́ pé fóònù lẹ fi ń gbọ́ rédíò tẹ fi fóònù yẹn sí spíkà ọ̀rẹ́dì kẹ tó pè wá ẹ yọ fóònù náà kúrò spíkà tẹ bá pè wọlé yóò mọ dùn bó ṣe ń dùn ta ló tún wà ń bẹ. Hello.
5: Hello.
0: Ẹ kàrọ.
5: Hello.
0: Ẹ kàrọ sà. Bí ọjọ́ ń gbọ́ yín.
5: Àṣírí tí mi fẹ́ sọ. Ìyàwó mi ní alẹ́.
0: Bó lè ṣe mọ̀?
5: Mo ti ka bíi mẹ́ta.
0: Bó lè ṣe ka wọn?
5: Mo ti bá òun àti ọkùnrin nínú ilé ibòmí.
0: Ẹ lọ ẹ rí wọn nú ilé ibòmí.
5: Àwọn nìkan ló wá pè mí.
0: Kò yé mi dáadáa.
5: Ẹnì kan ló sọ fún mi pé wọ́n máa ń wá síbẹ̀.
0: Ok.
5: So mo dẹ̀ dé wọn tí mo fi rí wọn. Jẹ́ǹgbọ́.
0: Mo ń gbọ́ yín.
5: Ìgbà tó wá yá tí ó bẹ̀ mí pé wọn ò ní síbẹ̀ mọ́. Ẹ̀lọ́.
0: Mo ń gbọ́ yín sẹ̀.
5: Ẹ̀lọ́.
0: Àní mo ń gbọ́ yín. Adéosun ẹ bá sọ fún wọn pé mò ń gbọ́ wọn. À ń gbọ́ wọn kété kété. Ta ni tún bẹ́ẹ̀ ń bẹ̀? nkan asiri nkan to ba nkan asiri ni ke so fun wa nkan asiri ni ke jagbo eyin wa e mo gbagbe o de ja lo taja na baba di asin pada bo hello
6: hello
0: e karo
6: hello
0: hello e karo mo gbo yin
6: hello
0: mo gbo yin
3: an gbo yin
0: o kan pe ni e ja lo taja ta ba de latojo oja e mo gbagbe eyin te gbo mi lasiko yi e je nsare fun te ba eyin te mo pe e le gun okada te mo kada gun e ki so kada ero okada te fi mo lo mo nkan te mo kada gun te mo pe le gun okada te si mo gba o kere tan 60,000 naira lo so

0: MKO Abiola Way Ring Road Ibadan. Senior Mart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Pabs Shopping Mall located on MKO Abiola Way Ring Road Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
1: Oh no, my pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bólo ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Ìlera lọ́rọ̀.
6: Kára ó jí pépé nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alára pín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pín ọláìmọ onísan mẹ́sàn-án ní No. 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
0: Lagilu FM 96.7.
7: Ẹ káàbọ̀ padà látòjọ ìjábọ̀ ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi. Ẹ já lọ bí ọ̀rọ̀ àṣírí. Òun là ń gbà lọ́wọ́ bẹ́ẹ̀ sì rí láìpẹ́ láì jìnà yá tó mú 50,000 míì fún ti káàṣì ẹ̀. *347 Hello, sọ́rọ̀ àṣírí lẹ fẹ́ sọ.
8: Èmi ni mo kó padà. Èmi tẹ́ ń báyìí lọ́wọ́ lẹ́ẹ̀kan pé báwo mo ṣe ó ṣe mo ba lájọṣepọ̀ àbí mi ìbàlájọ
7: ìṣòwò. Ẹ̀ pé ò lẹ ṣe mọ̀ wípé ọkùnrin yẹn ló fún ìyàwó yín lóyún.
8: Gbogbo ìgbà yẹn bí oṣù kan kò wálé. Ìwọ̀nba tó wá nára òun ò yá. Ìbánikò máa bọ̀ ni. Jẹ́ tó bẹ́ẹ̀ mo fẹ́ràn gan-an ni. Ìbòmí fẹ́ ìbò. Ìbánikò máa bọ̀ ni. Ìlè máa lè yí ìjẹ́ bí a máa gbìlẹ̀ fẹ́ sítà. Ìgbà tí wọ́n gbìlẹ̀ sítà ni wọ́n ní ti lóyún. Màá ń kọ́ṣe kánlẹ̀ fún wọn kán fún un. Màá gbé padà sílẹ̀. Màá ń bí pé òun yìí kó má parọ́ fún ọ̀yàn. Ìnìkan ni mo yí. Ó jẹ́ ìjẹ́wọ́. Ó ní ìnìkan ni mo yí. Ìfún àgbẹ̀yẹ. Wọ́n ní báyìí ló ti ṣe. Lánàá ọmọkùnrin kan máa ń sọ pé ó máa ń fi òun tó ń bá wálé yẹn. Bẹ́ẹ̀ni èèyàn ni bí bàbá fẹ́ àbíkọ̀. Ìtòlú ẹ̀ bẹ́ẹ̀ni ẹni àwùjọ láti ṣe. Bí wọ́n sọ bí wọ́n pe ìjọba tó ti ń jọ ìfún àgbẹ̀yẹ tó ń bọ́ padà sọ́rọ̀ mi.
7: Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé ó ti kú ọ̀dọ̀ yìí ni

0: ṣé kò gbé ọ̀dọ̀ yín mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni.
1: Àjọ ń gbé ni àmọ́ nígbà tó wá ní iṣẹ́ wọ́n á ní ìjọba ìjọba iṣẹ́ ẹ̀ sí.
0: ẹ má describe ẹ jujuju ẹ má describe ẹ ibi tó ti ṣiṣẹ́ ló ń gbé.
1: Bẹ́ẹ̀ni sà àwọn iléepo iléepo ló ti ń ṣiṣẹ́ àwọn iléepo ló ti ní ilé.
0: Oh God.
1: Ibẹ̀ náà ni wọ́n ti mọ.
0: Ibi tó ti ń ṣiṣẹ́ ibẹ̀ ló ń gbé. Ní ìsìn báyìí abẹ́ yín náà sì ló wá kì í ṣe kí bóyá ó ti kú kúrò lọ́dọ̀ yín. Ẹ wá sọ pé ó ní pé ṣé kò ń ṣe máa bọ̀ lọ́dọ̀ yín ṣé kò máa padà bọ̀ lọ́dọ̀ yín ṣé kò mọ̀ ṣiṣẹ́ mọ́ níbi tó ń bá òun kò tẹ̀lé ṣiṣẹ́ mọ́ ń bẹ̀ náà torí pé ìgbọ̀nsẹ̀ tí ń tí létí àwọ̀ gbẹ̀gìrì. Oyún tí ń bẹ níkùyàwó yín tó ti jẹ́wọ́ fún yín ṣé toyún yìí lẹ̀ ń béèrè pé bó lẹ ṣe fẹ́ ṣe ni àbí pé ṣé kíyàwó yín máa bọ̀ lọ́dọ̀ yín.
1: Ohun ṣe mí sọ pé bóyá ṣé tó ń bá gbàgbé ṣé mo lè gbà wọn padà nánú àkóyè kí lè sọ látìgbà yẹn ọlọ́dẹ fi wà òkè ló jẹ́ nǹkan tó pé jẹ́ ìdùnnú fún mi pé látìgbà ọdẹ máa ń sọ fún mi pé ṣé ń bá fún mi ní mo máa kọ̀ mí sílẹ̀ ni wọn ní kò sí wàhálà pé ìgbàgbà tó bá wálé ìgbà náà ṣe méjì ìgbà náà ṣe mẹ́ta ìgbà náà ṣe kọ̀ kò ló ń gbà bẹ́ẹ̀ kò gbé ìṣẹ́ kára mi láti mọ́dúnkù máa dùn mí wọn gbé lọ́
0: wọ́n ṣe kọ́ọ̀lù fún wọn rí pé oyún oyún oṣù mélòó ní bẹ ní kùyàwó yín.
1: Oyún oṣù kan àti ọ̀sẹ̀ mẹ́ta.
0: Ok ìgbéyàwó ọdún mélòó.
1: Ìgbéyàwó ó ti tọ́dún méje báyìí.
0: Ọdún méje.
1: Orí ó ti bí kan fún mi tẹ́lẹ̀.
0: Ọmọ ẹ̀ ti bímọ fún
1: ọdún mẹ́fà.
0: Ó dà ṣé ìgbéyàwó alárédè lẹ ṣe ni àbí ẹ̀kan ṣe mọ̀ mímọ́.
1: Wọ́n mímọ́ ni sà.
0: Ẹ ti sanwó orí wọn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣé ẹ ti níyàwó kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí?
1: Mo fi fẹ́yàwó kan tẹ́lẹ̀ rí. Mo ti fẹ́
0: ẹ ti fẹ́ kan rí. Ṣé yìnyín náà bímọ fún yín?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kí ló dé tó fi lọ?
1: Àwọn ìyá ẹ̀ ní ẹ̀kú fẹ́ jẹ̀bù. Àwọn ọmọ mi ní wọn fún fún fẹ́jẹ̀ bù. Ìgbà tí mo dé máa pàdé fẹ́ẹ̀rì ní sáré pàdé. Ìwé àjẹbá bí ìjẹ̀bú kẹ̀lé mi.
0: Dà ìkò sí tó sì jẹ̀bú. Àwọn ìjẹ̀bú dà. Ó dà ní ìsìn báyìí wá béèrè pé bóyá ṣé kẹ́ ẹ gbá àbí kẹ́ ẹ mọ́ gbà.
1: Òun bèrè pé ṣé tó ń bá bẹ̀rù ìwé ṣé mo ìgbà ń padà. Èmi tẹ́ ìwé pé ìgbẹ̀
0: èmi ò ní ti tèmi o àwọn èèyàn pè o ṣùgbọ́n ṣé ẹ rí táwọn èèyàn bá pè yín fún ní rògbò yóò lè count ẹ̀yin lẹ ọmọra yín ẹlòmíì bẹ ìyàwó rẹ ó ṣe yóò gbà padà ẹlòmíì bẹ ìyàwó rẹ ó ṣe kò lè gbà padà tó ó depend lórí circumstances tó gbá wà àti bó bá ṣe bá yín ǹtẹ bá rògbò yẹn lè ṣe fúnra yín gangan ṣe ti gbọ́ bàbá fúnra ọ̀dọ̀ yín ni kù wà tẹ́ ẹ bá yó ẹ máa mọ̀ pé ẹ yó ọkùnrin míì ara ra gba nǹkan sára jura lọ obìnrin míì ara ra gba nǹkan sára jura lọ ṣùgbọ́n tẹ́ ẹ bá wò pé ohun tó ṣẹlẹ̀ yìí ṣé mo lè téèkì rárá ṣá ṣé tí ń bá ṣẹ́yún tó bá lọ bóyún yìí jẹ́ tí ṣé kò ní rìn jìnnà sí mi mọ́ ṣé kò ní ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ ṣé yóò mọ ṣiṣẹ́ lákàtà yín tí ó sì sì sí wàhálà àbí ẹrù gbogbo nǹkan tó sọ̀rọ̀ díẹ̀ normally ká ní pé nǹkan dáadáa ọ̀dọ̀ yín ló yẹ kí àwọn oyin ó wà tó fi jẹ́ pé kó lọ ń ṣiṣẹ́ níbi títí ní ṣiṣẹ́ ní epo ní ìlú mi èló náà fún mi ò mọ̀ lè fún ní 300,000 or 200,000 or 100,000 so owó kò sí àǹfààní àbí ṣé ṣówó ń bẹ lọ́wọ́ yín tẹ́ lè tọ́jú ìyàwó yín dáadáa.
1: Mo ń ṣe ìtumọ̀ lágbára náà gbọ̀gbà pé ó lè mú ṣàlàyé pé òun fẹ́ wáṣẹ́ kò ilé epo náà ló ti ń ṣe tẹ́lẹ̀ níbí báyìí náà kò ilé epo yẹn wọ́n ti lé.
0: Ẹ má describe ẹ má júwe wọn ẹ má júwe wọn.
1: Mo lè kọ́kọ́ gbogbo ṣe ń bá ẹ tẹ́lẹ̀.
0: Ọ̀dà mo ti gbọ́ ọ̀gá mi ọ̀dọ́ yín ni ikú wà ẹ̀yin ara lé ẹ bá wọn dà sí àwọn ẹ jẹ́ káwọn èèyàn bá yín dà sí tẹ́tí bọ́ ẹ bá ń píkì kọ̀ láti lé a fẹ́ mú àṣẹ kan ṣoṣo tó kù ọ ẹ mọ́ gbàgbé. Hello.
2: Hello.
0: Yes, papa, papa, mama.
2: Yes, ma.
0: Yes,
2: ma.
0: Yes,
2: ma. Yes, ma. Yes, ma. Mo lẹ́yìn kan tó jẹ́ pé ọkọ ẹ̀ ló sì ti síta. Ó dẹ̀ lóyún, ọkọ ẹ̀ dẹ̀ gbà mọ́ra tó fi bí ọmọ yẹn lọ́dọ̀ rẹ̀. Ọmọ yẹn ń ṣàǹfààní fáwọn méjèèjì yẹn. Òfin tó ju òru tó bá wù ú lọ́kàn rẹ̀ tó mọ̀ wí pé nǹkan yìí pè mí jẹ́ aburú fóun gẹ́gẹ́ bí ìwà tó wù. Fóun ó lè gbà á, kò lè má gbà á. Bẹ́ẹ̀ lọ, ẹ máa bí.
0: Hello, mi ta ni tun bembe. Hello. Hello, Carol. Hello. Hello. Oh, hello. Oh, ya mu cash kan joku. 50,000 naira. Hello? Eh, hey, you're 30 pico. A jamu cash. Tabina?
3: Hello? Hello?
0: Hello? Hello, Carol. Sir.
3: Hello?
0: Hey, Carol.
3: Hello?
0: I'm going.
3: Hello?
0: Hello, Carol.
3: Hey, Carol.
0: Yeah.
3: It's a good one.
0: I'm going by Papa Pajolo. Hello?
3: Ṣẹ́rí tó bá jẹ́ rí pé ọkùnrin ò mọ ẹni tó bá yàwó ẹ̀yẹn sùn èmi ò bá ní kó gbà bọ́ tó bá jẹ́ pé mọ ẹni yẹn tẹ́nì yẹn mọ̀ síyàwó dẹ̀ mọ̀ pé mọ ẹni yẹn ó dé jẹ́ òfìfún ní bí òfin ní máa ronú lọ́sẹ̀ tó ti rí bẹ́yẹn èmi ò mọ bí ọkùnrin ṣe máa mọ̀ pé ẹlòmíì bá yàwó òsì sí ní ẹ̀ṣin máa ṣe pẹ̀lú bí èmi bẹ́ẹ̀ tó bá ní kó ń lo ìfẹ́ kọ́ náà ó dàbẹ̀ ìfẹ́ yẹn máa kí ni ẹ̀ máa máa fẹ́ẹ̀ níta níta.
0: Kí ni kò ṣe ló fi bèrè? Hello? Ẹ ó ti rí ó yá 50,000 naira yòókù ta ní bẹ́ẹ̀ tàbí ẹ ti ní sùúrù náà ẹ má tí ì mú gan ẹ já tú wò bóyá àwọn èèyàn mí sáré lọ play ẹ já fún ọ níṣẹ́jú bíi mẹ́ta sí ká tó mú.
3: Hello?
0: Hello? Hello?
3: Ẹ kó torí yóò dárú. Ẹlọ́jọ́ kí n tàn án jẹ́ tó bá gbawé ẹ̀ ó mẹ́rin tó fún ìyàwó rẹ̀ lóyún okò mẹ́rin tó fún un tó bá gbà nẹ́ńsẹ́ǹsì lọ gbà. Àyùbá máa ń sọ pé igá tíntín lójú àwọn gbẹ̀dì lójú wá kú mi ọkàn ní kú mẹ́ẹ̀. Ọ̀gbọ́n gbawé ẹ̀ o nítorí o ọkọ̀ tèmi dáúdà láti lọ ẹrún kà.
0: Ẹ ṣeun gan ni ẹ bá ń kí gbogbo àwọn ará abẹ́ ẹrún kà ta ni tó ń bẹ́ẹ̀ káàṣẹ lọ play ẹ ní ìsìnká tó mú *347*1004*2#50,000 ò lè jẹ́wọ́ àbí òru bẹ́ẹ̀ ni. Hello? Hello? A ní kí ni kárákùnrin yìí ṣe èmi ti fún ọ ní ilé ojú tèmi tèmi fi wọ ẹ̀yìn ara ilé tó bá jẹ́yìn náà ni kò lè yẹ ọlọ́mọdé ò jẹ́yìn ẹ advice arákùnrin. Hello?
4: Látọ̀ Àbá.
0: Ee Alaba.
4: Alaba ni láti ojú olómi nílẹ̀ kan sí. Ní ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí ni o, èmi ò lè gbarú ẹ o. Ọlọ́mọdé ń gbàgbà kú gbà mọ́ra. Àìrí ò lè gbarú ẹ tèmi o. Tó bá pé fá àwọn lè gbarú ẹ. Àmọ́ èmi ò lè gbarú ẹ o. Alaba ni láti olómi tó tó.
0: Ẹ ṣe. Tani tún bẹ́ẹ̀. Another person. Hello?
2: Hello? Hello, Carl.
0: Hello, Carl. Hello,
2: Carl. Yes. Mr. Adibu, Mr. Dobrin, me only, Bagwe. Come on, Bagwe. Come on, Batonu, Tonu, Be. Adi, go to Elo, Shayun, Turi, Eh, no. Only, the common, Mr. Bagwe.
0: Eshe, go, Mama. Eshe, on. Hello? Tani tún bẹ lójú òpó.
5: Hello, orí àtọ̀. Ẹ máa gbọ́ àkókò
0: ìkan.
5: Ẹ ṣeun, ẹ kú ṣe, ẹ kú ọwọ́ ẹ̀ kò ní bàjẹ́. Ẹ kò rí bọ̀dà gbọ́rọ̀ náà. Arákùnrin yẹn, èmi lérò wípé bọ́ yá tó bá pé ọkàn wọn gbé ni. wọn ò ní iṣẹ́ ẹ̀sùn máa pè fún ìmọ̀ràn ìpé kiri sheldasad ọkàn wọn ò gbé náà ni dábàá pé kí wọ́n gbà náà lélẹ̀ náà síbẹ̀síbẹ̀ ọkàn wọn sì máa ṣe bákan lórí ẹ̀ ni èmi ò bá wò ó gẹ́gẹ́ bí ọkàn wọn ṣe ń dá òsín ó kú yàn da ẹ̀ wọn ní kinní létí àwògbẹ̀ gírí ni mí tí ojú bá kàn bí ọkùnrin kò ń bẹ ẹ kú ètò kò ní bàjẹ́.
0: ẹ ṣeun ó yá ta ni tún bẹ́ẹ̀ ẹlẹ́ kàrọ̀ ẹlọ́ wọn ò lọ nísìnyí báyìí ẹ wá já mú ká ṣe ẹ báyìí káwọn ẹni tó gba 50,000 naira já mú ká ṣe káàárọ̀ ti ń gbọ́ wa lórí rédíò ó yẹ kẹ́ ẹ pa rédíò yín ẹ ti ń gbọ́ wa lórí rédíò ti mọ̀ pé wọ́n pè é lórí rédíò ni ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀ ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀ sà
6: ẹ̀ káàárọ̀
0: ẹ̀ pé káàṣẹ́ ṣe ẹ̀ pé káàṣẹ́ ẹ̀ sà. Wọ́n ti kọ́ ọ̀tí ẹ̀ kò yé wọn àwọn ọmọ bí tí voice ti ń wá ó dà ju gbogbo ẹ̀ lọ wọ́n ti gbé ó sì ti bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kí yín kò rere fún ti káàṣẹ́ ó yá jẹ́ gba ìpè ẹyọ kan sí méjì torí pé gbogbo ẹ̀ ń bọ̀ ó ti gbé kánú wọn gbé ní alẹ́ sọ́pà fẹ́ mẹ́lò mi nígbà tán ti gbẹ̀hùn. ẹ̀lọ́ ẹ̀gá mi ẹ káàárọ̀ mi ẹ play káàṣẹ́ ẹ.
6: mo play ẹ bẹ́ẹ̀ ni sir.
0: ṣé ẹ ti jẹ rí.
6: wá.
0: ṣé ẹ ti jẹ káàṣẹ́ ẹ rí.
6: mo play ẹ mi jẹ rí o.
0: ẹ kò oríire ìgbà wo lẹ ti ń play ẹ.
6: ìní náà ni first time tí màá play ẹ sáà.
0: first time tẹ́ play ẹ lélẹ̀ láti ìyẹjọ́ ìbò lẹ lọ ṣé ẹ lọ lé ọdún ni.
6: ẹ ló adéọ̀sùn.
0: adéọ̀sùn kọ́ ló ń sọ̀rọ̀ ṣé ẹ lọ lé ọdún ni.
6: Bàbá ní kílìṣì ni èmi kílìṣì ní sunrise.
0: Ó ti dà mo kí n kú oríire 50,000 naira káàṣẹ́ ẹ ti jẹ́ so wọ́n pè yín lẹ́yìn ètò.
6: Hello.
0: Ṣé ti gbọ́? Bàbá ní kílìṣì láìsí bàbá no network. Ó yá adúpẹ́ lọ́wọ́ wọn pé akíwọn kú oríire kí wọ́n ti jẹ 50,000 naira òní sì ní first time tí wọ́n play rẹ̀ bó ṣe rí nù. Àwọn ikọ̀ gudugbe Martini Salawu àti Titi Kobita wọ́n wọlé wá nísìn Káyọ̀dé Adéọ̀sùn ẹ kí àwọn ará ilé Adéyẹyẹ ẹ káwọn ará ilé ọmọ ìyá àfẹ káwọn ará ilé ẹ jẹ́ káwọn ọmọ kan gara wa.
7: Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ètò tòní Adéọ̀sùn Olúwa Káyọ̀dé lórúkọ mi Ire Àtayọ̀ là ń fi pàdé èmi àti yóò pàdé lórí ètò ṣubú mọ́ láago mẹ́rin bá kọjá díẹ̀.
8: Olúmú yìí wá adéyẹ lórúkọ ti tèmi ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
9: tóbi lọ́ba ajayi ọmọ ìyá àfẹ lórúkọ mi adúpẹ́ pàjọ ṣètò tèmi ó dàbọ̀.
0: lórúkọ adédọlápọ̀ tó jẹ́ ọlọ́wọ́ bọ́tìnì wà fún tòní àwọn ikọ̀ ọ̀gá wa tóbi kushmọ̀ àwọn náà bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ máa rí wa wọ̀ kedere lórúkọ olóòtú ètò yìí alàgbà kenneth ugoeje onlemi gbẹngẹ ọláyọlá tí mo fi ń kíyìn pé láyọ láyọ látùmọ̀ pàdé ẹ̀kẹ́ ohun tẹ́ ń gbọ́dẹ̀ ṣe làgẹ̀lú bẹ́ẹ̀ ni bá wá ní nǹkan àṣírí míì tẹ́ ẹ fẹ́ sọ tẹ́ ẹ fẹ́ pè lórí rédíò tẹ́ ẹ fẹ́ pè lẹ́yìn ètò ẹ lè pè sórí nọ́mbà 08038484675 sórí whatsapp

0: Dúdúgbẹ̀, ìròyìn àgbọ́kọ́gbọ́n.
1: Tó láti ẹ̀ka ìpolówó ọjà ẹ̀ka àbọ̀ padà báyìí àárín gbùngbùn gúdúgbẹ̀ náà la jásí ọ̀nì àgbà pọ̀ ìpínlẹ̀ Èkó láti kó kiní ọ̀hún lẹ́sẹ̀ tó sì jọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ṣe gúdúgúdú méjì òun yàyà mẹ́fà wọ́n ní ọwọ́ wọn ti àwọn afurasí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ikú ẹnìkan tí wọ́n ń pè ní Bashit Kọ́ládé ẹni tí wọ́n ní wọ́n ṣe ìkọlù alágbára sí lágbègbè kan tí wọ́n ń pè ní Lagos Island ní ìpínlẹ̀ náà ẹni tí ó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Abimbola Adebisi nínú àtẹ̀jáde tó ti bọ́ta lọ́jọ́ ìsinmi ní nǹkan bí aago ọlágbàápọ̀ ní nǹkan bí aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́rú ibẹ̀ ló ti ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ náà ni ó wáyé ní ojú òpópónà ti Freeman ní Lagos Island níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní Kọ́ládé ìlórìnrìn àjò àti àfẹ́sọ́nà rẹ̀ inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti Lexus tó dúdú dáadáa wọ́n nígbà tí òun àti ọlọ́kadà kan ni wọ́n bá kó bora wọn ó di kòsà látẹ̀yìn wọ́n ní Adébísí ló wípé ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ sí ní bá nǹkan míì yọ wọ́n bẹ̀rẹ̀ sí ní bára wọn fa kùkùrákù látàrí pé wọ́n ní ìwọ́n ló rìfáàsì ìwọ́n ló gbá ọlọ́kadà irọ́ ni kíní kan kọ́ ló jẹ̀bi kíní kan ni ò jẹ̀bi wọ́n ní lákòókò ìgbà náà ilé àwọn ọmọ ràásà ti ń bẹ ní agbègbè bá túbọ̀ ta pé aláì ló ṣẹlẹ̀ kíní kankankan ọ̀rọ̀ yìí ń wí kó tó pẹ́ wọ́n ti fa àwọn èròjà tí wọ́n fi ń ṣe èèyàn ní èṣe wọ́n ti fà á yọ o wọ́n ní wọ́n sábẹ̀rẹ̀ sínú ìlú Bashit Kọ́ládé títí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu ẹ̀ wọ́n láwọn èèyàn tí ọwọ́ tẹ̀ tí wọ́n sì jẹ́ afurasí pé wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ láàbí náà àwọn ni Khalid Rafiq ọmọ ogún ọdún Gafar Rahim ọmọ ọdún mọ́kànléní ogún Ibrahim Aziz ọmọ ọdún mẹ́tàléní ọgbọ̀n àti Samus Mọ́mọ́ ọmọ ọdún mọ́kànléní ogún bákan náà ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìlọ́wọ́ ṣàlàyé pé iṣẹ́ ìwádìí ló sì ń tẹ̀síwájú láti jẹ́ kí wọ́n rí bí nǹkan ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ gan pẹ̀lú ìkọlù alágbára tó wáyé lágbègbè náà.
2: Alele báyìí ìpínlẹ̀ ti Bauchi náà ló jẹ́ pé ìròyìn eléyìí náà ni New Telegraph náà ni wọ́n mọ̀ ní tí wọ́n sì ń ṣe lálàyé báyìí pé iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ ti ẹ̀ka ti ìpàṣẹ ti ìpínlẹ̀ ti Bauchi òun náà ni ọwọ́ wọn ti tẹ afurasí kan ẹni ogún ọdún Isiaiku Usman wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kọ́ lọ́rùn òun náà ni pé ó jàbálẹ̀ ọmọ ọdún méje kan eléyìí tó jẹ́ obìnrin tó sì jẹ́ pé ó tún mú fóònù méjì lọ́wọ́ rẹ̀ níjọba àbílẹ̀ ti Darazo ní ìpínlẹ̀ ti Bauchi wọ́n ní agbègbè ọ̀hún tó ń bẹ ní abúlé ti Kari òun náà ni àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n ti tọpinpin rẹ̀ èyí tí ọwọ́ fi tẹ̀ ẹ́ wọ́n ní wọ́n bá fóònù méjì lọ́wọ́ rẹ̀ tó jẹ́ Tecno A31 méjì náà ni wọ́n bá lọ́wọ́ rẹ̀ o ẹni tó wá jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí ń ṣe SP Nafiu Habib òun náà ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún o ní ọjọ́ ajé Monday òun náà ni bàbá arábìnrin ọ̀hún náà ni ó sáré jẹ̀nàjẹ̀nà wá sí àgọ́ ọlọ́pàá eléyìí tó ń bẹ ní Darazo òun ní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún tá a wà yìí láti wá fẹjọ́ sùn ipe ẹnìkan mọ̀ ṣe ọmọ òun báṣubàṣu kọ́ dákun jọ́ kan gba òun òun dédé aago mẹ́jọ òwúrọ̀ òun náà ni wọ́n ran ọmọ òun níṣẹ́ tó sì jẹ́ pé Usman òun náà ni ó ti ń dọdẹ ọmọ òun ti pẹ́ tí ó sì ka mọ ẹ̀bá ọ̀nà òun níbẹ̀ ló ti ní kú mọ bọ̀ ló ń tàn án òun gidi gan náà ni ó gbé tí ó sì gbé wọnú ilé àkọ́kù kan níbi tí ó ti ṣe bí ọ̀sẹ̀ ṣe ń ṣojú òun ní fóònù tó tún bẹ lọ́wọ́ ọmọ òun náà ni ó tún gbà bẹ́ẹ̀ lọ́lọ́pàá òun ṣàlàyé ìpè kété tí ọwọ́ àwọn tẹ Usman náà ni àwọn ní ánìṣó ní ilé ìwòsàn gbogbogbò ilé tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún àti arábìnrin ọ̀hún láti ṣe àyẹ̀wò pé ṣó lóòótọ́ ni irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ òun ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà ni wọ́n ti wá taari Usman báyìí lọ sí àgọ́ ọlọ́pàá ní ẹ̀ka eléyìí tí ó rí sí ìwà ọ̀daràn òun ni ó ti ń bẹ́ ń bẹ̀ báyìí ò níbi tí ó ti ń wò pẹ́kú bẹ́ẹ̀ lẹni tó wá jẹ́ kọmíṣánná ọlọ́pàá gangan tún dá sí ọ̀rọ̀ ọ̀hún ẹni tí ń ṣe CP Sanni Ọlọ́mọrí Aliyu náà ló kóro ojú sírú ìwà ọ̀hún òun ní pẹ̀lú gbogbo iṣẹ́ ìwádìí tí àwọn ti ṣe òun ni àwọn ò rí pé Usman o fa oju ba ile ejo to si se se bo je bi ife agbaye bi melo kan o se se ko ma le wo ni ile mo
1: ni mo cup die yo mi si alagba alagba eh ile ise ologun ti le nigeria ni won ni won ti sise koja ele ta le fe nu royin won ni awon iko isin okoku ti boko haram ti won go sapa bi kan ni agbegbe ti buningari buratai nijoba ibile ti biu nipinle ti bonu lohun ni ile ise omo ologun le nigeria ti iko adinkai ni won ti fi won lape bota inu atejade eni ti o je adele agbenuso fun iko na muhammad goni en lo salaye wi pe ile ise omo ologun ile nigeria ni won gbegberege ijakana pelu awon agbesumo mi ti won si je won otubo ta alele ti won fi ese fe won juba ironu o inu alaye oro ti won tesiwaju won ni won ti ba buruburu si agbegbe na ti won si reti akoko ti won tun se labi won won na akoko o won ni won ta awon ile ise ologun ni olobo ti won si be igbesi akin ti won si lanfani lati fi won jade kuro ni apa be won nigba ti ise agbara won ti o kese jari tan awon alupupo ati awon ibon awon ohun eroja to lagba po ti eyan fi se ise esuta ni won gba lowo won goli lo tun wa salaye siwaju si bipe ko si omo ile ise ologun kankan ele ti o gbe ememe tabi farapa lakoko ele ti won wa ko pelu eyin iko ti agbesumo mi na won ni sugbon awon oko ti omo ile ise ologun ti won gbe dani ni o baje koja ele ta le fenu royin sugbon le akotan ile ise omo ologun ni won ti lanfani lati je ki awon esun koku ti boko haram ti won go sagbegbe ti ele ta ka siwaju ki won fese fe nigbati won jo wa ko pelu ijaja ku akata to waye le agbegbe ti be
2: ipinle ti sokoto na lo je pe iroyin leyin to je pe iwe iroyin ti the guardian na ni won ko royin ohun jo oni ko din ni awon eyan mewa ototo ile ti won tun je olorun ni pe latari bi awon iko agbesumo mi ile ti won tun kolu abule kan to nbe ni tofa ni joba ibile ti raba ni ipinle ti sokoto oni isele awon na lo sele to je pe ayinna na nipa eto abo na lo fi oro ohun lede lori ikoni bandore ti hex ye en ti a mo si bakistin ne oni o salaye wipe awon agbebon ohun na ni won tun ji awon eyan ile toto bi meji lalo ni abule ti tofa iroyin ohun na lo te waju wipe bayi en to wa je oga agba patapata ile ise olopa le wa en tin se IGP Olatunji Bisu o na ni o ti pase bayi wipe eri bi awon omo ile iwe se fe pada bayi senu eko won oni ke awon olopa ki won digiri si awon agbegbe ile ti awon ile iwe ohun wa ki won si wa lawon awon opopona ki won le ba se adinku ba awon isele ile to nsele won ni isele ohun na bakan na na lo sele ni ipinle Oyo bi ti won salaye pe ko din ni awon eyan awon kekeke to je akeko to tobi meta din ni ogun ile ti won ni ori koyo won ni awon kan to je aji omo gbe o na ni won tun ti je awon mefa gbe ile to se pe iroyin ohun la mo mu wa fun yin ta ba ti wo nu iroyin mu so lo
1: ki a tun tesi waju losa tito ni alagba apo alagba apo eh mani ajo ile to ngbogun ti wa baja aje banu ina kuna wo lu EFCC ni won ti yoju okunrin kan osaranti osagede waju le ajo giga ti ipinle Eko ti nbe lagbegbe ti Ikeja latari owo tulu tulu kan egberun milionu lona ti edegberin naira ni won ni olunponpo to fi se ise laabi to se na won ni ona wo ni wa ngba ti ofin ri owo na ti awon ti osu lowo si nbu sekun won ni o ngba ona pe ki alamfa ni ati towo bonu ero ti computer elomi be nisin gba awon oja ti won ji gbe anji computer gbe ji gbogbo egbe ohun ni eyin baba asale ti ngba sodo ninu atejade ti ajo won to te bota won ni osaran ti osagede ni won yoju e bota lọ́jọ́ ẹtì ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún tá a wà ń bẹ̀ yìí ní ẹ̀ka iléeṣẹ́ náà tí wọ́n sì ní àwọn ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kàn án o ẹ̀sùn àkọ́kọ́ ni pé à ń tọwọ́ bọnú ẹ̀rọ ti alágbèléta tèèyàn láì gba àṣẹ ẹ̀sùn kejì ni pé àwọn ọjà tí wọ́n jí kó ni òun ń gbà sí ilé àti bẹ́ẹ̀ lọ nígbà wọ́n ṣe ìṣirò lórí ìgbéléwọ̀n iye owó àwọn nǹkan tó ti gbà tó ti tọwọ́ bọ̀ tó ti tó báyìí wọ́n lọ jẹ́ mílíọ̀nù lọ́nà ti 500,000 náírà ọ̀ságéde ìlọ́wọ́ ni ẹ̀sùn òun jẹ́jẹ́ o ẹ̀yìn pé kìí ṣe pé òun ṣe kinní ọ̀hún náà ló ń tààrà tààrà pé àṣìṣe ni nígbàtí ndírẹ́bẹ̀ níwájú ilé ẹjọ́ ẹni tí ó jẹ́ olùfisùn rẹ̀ ìyún hu kọ̀vánásà ìlọ́wọ́ ṣàlàyé pé ilé ẹjọ́ ló ti mú ọjọ́ báyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbọ́ awuyewuye eléyìí tí ó suyọ̀ lákàtà ti bẹ̀rùn ẹni tó jẹ́ olùfisùn rẹ̀ ni ló tún wá ṣàlàyé pé ilé ẹjọ́ ẹ dákun ẹ má jẹ́ kí ọkùnrin yìí kọ́ lọ ilé o ẹ bá wa tì í mọ́ gbaga títí di àkókò eléyìí tí ìgbẹ́jọ́ gan yóò bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ẹni tó jẹ́ onídàájọ́ ògúnjọbí ìlọ́wọ́ ṣàlàyé tó sì sun ọjọ́ náà sí ọjọ́ kẹrin dínní ogún oṣù kẹsàn-án ọdún tá a wà ń bẹ̀ yìí nígbà tó sì ṣàlàyé pé ẹni tó jẹ́ olùjẹ́jọ́ ni ó láǹfààní láti lọ́ọ́ rí sọ pé tó ẹgbà bẹ́ẹ̀lì òun o ńdàjọ́ ló tún ṣàlàyé síwájú wípé títí di àkókò tí ó fi láǹfààní àti béèrè pé kí wọ́n gba bẹ́ẹ̀lì òun ni kí wọ́n lọ́ọ́ rí fi sí ọgbà ìtúnirọ ìmí tí ó ti máa wò yóríyórí ná tí ìdájọ́ ìgbẹ́jọ́ yóò fi bẹ̀rẹ̀ nísàn-án gan.
2: Ìpínlẹ̀ ti Ondo òun náà ló jẹ́ pé ìròyìn eléyìí tó ń bẹ lọ́wọ́ mi tó ṣe pé ìwé ìròyìn ti punch náà ni wọ́n kó ìròyìn ọ̀hún jọ òun ni ikọ̀ àmọ̀tẹ́kùn tó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ aláàbò tí a mọ̀ sí Security Network Agency tí a mọ̀ sí àmọ̀tẹ́kùn ni wọ́n ti ṣàlàyé pé ọwọ́ àwọn ọmọ ti ba àwọn afurasí iléyìí tó tó 53 iléyìí tó sì jẹ́ pé àwọn àjòjì gbòdògbò tó tó bíi 21 òun náà ni wọ́n ń bẹ láàrin wọn òun ọwọ́ tẹ̀ wọ́n ní iléègbé kan iléyìí tí ó ń bẹ ní ọ̀wọ̀ lọ́hùn-ún ní ìpínlẹ̀ ti Ondo ẹ̀gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún iléyìí tí wọ́n ṣàlàyé síta láti ẹni tó jẹ́ ọ̀gá àgbẹ̀ pátápátá fún ti iléeṣẹ́ aláàbò ọ̀hún ti ìpínlẹ̀ ti Ondo ẹni tí ṣe akọgun adétúnjì adélẹ́yẹ oníṣẹ́ rí oní ilé ọ̀hún náà ni àwọn mú wọn ní ọjọ́ ajé Monday tó sì jẹ́ pé iṣẹ́ láabi náà ló ń bẹ nínú ọwọ́ wọn tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà náà ń wo ìwà ìjínigbé o láwọn kan ń bẹ nínú wọn ìwà ìpànìyàn o láwọn kan ń bẹ nínú wọn sísùpàǹpá pọ̀ láti wọlé onílé àti ẹgbẹ́ òkùnkùn gbogbo pátápátá náà ni wọ́n fi ojú wọn léde ní àgọ́ ọlọ́pàá eléyìí tí ó jẹ́ kó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ohun tí wọ́n ṣe lé wọn lẹ̀lé nígbà téèyàn bá lé ata àbí lé iṣu tí wọ́n sì ń bèrè pé kí ni ìwọ́ ṣe òun tóhun o èlé ń lé lò wọ́n ń wọ̀ ó ní òkè ìwọ́ ń kọ́ kí ló máa ń ṣe pé ohun ẹlẹ́gbẹ́ òkùnkùn ni o ìwọ́ ń kọ́ àwọn máa ń jí àwọn èèyàn gbé ni nígbà tó wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ó ní àwọn táwọn mú tó jẹ́ àjòjì ọ̀hún náà ló jẹ́ pé wọ́n wà láti àwọn orílẹ̀-èdè eléyìí tó fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó sì jẹ́ pé tí wọ́n ṣe wọ orílẹ̀-èdè yìí kò sí iṣẹ́ kan pàtó eléyìí tí wọ́n ń ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ inú wọn náà máa ń ṣe bí ẹni tó ń ṣàgbọ́là ó láwọn kan máa ní àwọn tún fóònù ṣe tó sì jẹ́ pé irọ́ gbu wọ́n fi ṣe ọ̀hún náà ni wọ́n fi ń bójú wá ṣàlàyé pé àwọn tó jẹ́ àjòjì náà ni wọ́n ti ń wọ orílẹ̀-èdè yìí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ni wọn kò ní ìwé àṣẹ láti gbé ní orílẹ̀-èdè wa Nàìjíríà Adélẹ́yẹ wá tẹ̀ wájú tí ó sì ń ṣe kìlọ̀kìlọ̀ báyìí fún àwọn tó jẹ́ lárìnlọ́ọ̀dù àwọn onílé ní ìpínlẹ̀ ọ̀hún pé ẹ máa mọ àwọn tí ẹ máa gbà sí inú ilé yín òun ò ní torí pé ọwọ́ táwọn wà yìí tírúfẹ́ irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ tí ẹ mọ ẹni tẹ́ ẹ gbà sílé ó ní àti onílé àti àlejò àtàyálégbé àti ẹjẹǹtì ó ní ìfiríjangan gbogbo pátápátá àgọ́ ọlọ́pàá náà ni wọ́n bára wọn.
1: A fẹ́ polówó ọjà ẹ mọ̀ kúrò ń bẹ̀ ọ́n bàbá padà dé báyìí yóò lágbára pọ̀ lónìí akú kalẹ̀.

0: ìdìbò fún àjàdí ògúntó ìbò fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn ìdìbò Ọ̀yọ́ Central. Dìbò fẹ́gbẹ́ òṣèlú APM. APM Nigeria First.
1: Ìlera lọ́rọ̀.
2: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó ń tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá, ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì,

0: E kaabo, se ori eso, se dada la bayin, odi otunbi, oruko mi ni Oluwa Niyi Thomas Idowu, mo ni alejo pataki, ti won se ni ohun pataki, lati so fun wa, loni, alejo wa, e daruko yin, fawon ara ile.
1: Mo ki ni le loko lodo ati leyin odi, Tayo, popo sisin, on lo oruko te bi nje, eseun popo.
0: E kaabo, alejo wa, ki wa lo gbeyin wa, sori eto, loni.
1: E se atokun. Kin to so n to gbe mi wa si ori eto loni mo fe ki mo gbe si to gbe mi patapata ki won mu biro won ati iwe ti won fi ko sile tabi ton mo ero bani soro won ki won ko number isile
2: 0811644-3801 be kan si 0811644-3801
1: ni bayi n to gbe mi wa si ori eto re gẹ́gẹ́ bí a ṣe ní ìmọ̀lára bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ló ń kàwé jáde ó ń kàwé gboyè láì ní ìrètí iṣẹ́ kankan lórílẹ̀-èdè ojoojúmọ́ nìkan dẹ̀ ń wọ́n sí gbogbo ẹ̀bí orí ìjọba là ń dílé kí wọ́n làwọn náà fẹ́ ṣe láti fi ran ìjọba lọ́wọ́ kókó tó gbé mi wá sí orí ètò náà nìyí. Thousands of people are graduating every year. They don't have job. Many are jobless. Some people even have job, but they can't feed their family with the job they have. A lot of people. Things are turning upside down in our country every time. What are we doing? What do you want to use to assist the government? For everything, we blame our government. I want every head that is hearing me, everybody that is hearing me, I want you to write this number down.
2: 0811644-3801. There, can see. 0811644-3801.
1: Ọpọlọpọ gan ní iṣẹ́ lọ́wọ́ tó jẹ́ pé iṣẹ́ wọn ò tó wọn jẹ. Ọpọlọpọ náà ló sì tún níṣẹ́ lọ́wọ́ tí iṣẹ́ rẹ̀ tó jẹ ṣùgbọ́n tó ń gbèrò láti tẹ̀síwájú láti tún sún síwájú sí i. Àtẹni tó níṣẹ́ lọ́wọ́ àtẹni tó níṣẹ́ lọ́wọ́ ni àǹfààní yìí ló wà fún. Bẹ́ẹ̀ni, kí ni àǹfààní tí mo sọ̀rọ̀ nípa rẹ̀? This is an opportunity. We are bringing it to you at your doorstep. Just grab it. Once you lose this opportunity, you may never gain it again. That is the reason why you need to seize this opportunity. It is free. Gbogbo etí tó ń gbọ́ mi pátá, ẹ̀yin ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, ẹ tẹ ibi tẹ́ ń gbé àti orúkọ yín sí nọ́mbà tí mo ti jù síta lẹ́ẹ̀kan yẹn. Test your name and your location to the number
2: 0811644-3801. Lẹ́ẹ̀kan sí 0811644-3801.
1: Text your name and your location to the number. Orúkọ yín àti ibi tẹ́ ń gbé ẹ fi ṣọwọ́ sí nọ́mbà yẹn. Ẹ ní àǹfààní láti wà lára èèyàn ọgbọ̀n àkọ́kọ́ ẹni tó bá lára àwọn tó bá tètè tẹ fi àtẹ̀jíṣẹ́ yẹn ṣọwọ́ ni o. Òótọ́ gbogbo àwọn tó bá fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ṣọwọ́ ni ó ní àǹfààní tí mo fẹ́ jù síta. Ṣùgbọ́n ọgbọ̀n èèyàn tó bá kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ wọn ṣọwọ́ náà ni ó ní àǹfààní ní ọ̀fẹ́ ni. A fún yín ní nọ́mbà àti tíkẹ́ẹ̀tì tí ẹ fi wá jókòó láti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni. Bẹ́ẹ̀ ṣe kó owó jọ, àní ẹ mówó wá. Ẹyin rẹ ni wọ́n gba bí wọ́n ṣe ń san lánàá, àní ẹ mówó wá o. N tí ò bá sì ti ná yín lówó, kò nílò pé kó tún náà yàn lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni, ẹyẹ kan wá, kẹ wá fi ti ara yín gbọ́. We are going to train you how you can gather money in this company, Own Your Life Enterprises Limited, and you have chance to speak with our boss, Ambassador Ayodele. Mo sì gbàdúrà wípé gbogbo ẹ̀yin tí ẹ bá wá dídùn òun náà ni ọ̀sánwóṣù. Ẹ ṣe ìdìtẹ̀ fi wa lórí ètò náà nìyí.
0: Ẹ ṣe àdúpẹ́ àlejò wa kó tó di wípé a ó mọ tàtà pèsè lórí ètò lónìí. Nọ́mbà mo fẹ́ kẹ́ tó máa ń pè é lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn olùgbọ́ wa tí ó ń gbọ́ wa tí wọn ò tí mú báírò àti ìwé. Ẹ tún bá wa pè é lẹ́ẹ̀kan sí
2: 0811644-3801. Lẹ́ẹ̀kan sí 0811644-3801.
0: Ó dàbọ̀.

0: adájọ́ kẹni ilé olóyè dẹ́mbí 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì títí wa o ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọ́dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágilú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
2: Sorí ètò òkèlà rígbọ́ níkànnì lágilú ẹfẹ̀ 96.7.
3: Olómi jọwọ́ ó jẹ́ ká jọ máa gbádùn.
2: Kèlà rígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ ń ṣe.
4: Àgbà kí ń wà lọ́jà.
2: Níbi gan-an lẹ́lẹ́dùnmarè sọ ọgbọ́n ìmọ̀ àti òye kalẹ̀ sí. Ẹ kú kalẹ̀.

0: 72 hours with God. Ẹgbẹ́rọ Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ṣe yalu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA Májẹ̀mú Àánú Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Ojo bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, àgọ́ mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mexican kilometer 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alayé Prophet Abel Taiwo Ojo bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ́ o.
1: Golden Chance Lotto.
2: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú ko ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu ti ẹni kò kàn tán. Golden Chance Lotto Money Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira independent gift. O lè ta láì mọye ìgbà. Mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand kiosk tàbí ṣọ́ọ̀bù wa gbogbo. O lè ta lórí online wa our website www.goldenchanceloto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta Morning Game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster. Number drop kò drop o. Ẹ̀bùn òmìnira independent money gift dey grant for you. Òfin àti ìlànà wa o. Ayọ̀ yíyó wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto lónìí. Àìrínà ò ní bá wa lọ́dún òmìnira.
3: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù.

0: ìgbéyàwó mọ́. Àmọ́ àbẹ̀tẹ̀ mo bẹ̀ yí torí ọmọ. Òye mi gan wà níbi tí mo ti aṣọ káàkiri mi sò. Tẹ́bá lẹ̀ ṣe mú bó la fẹ́ dàgbà. Ẹ jọ torí ọmọ.
1: Ṣó ti sọ pé òun lọmọ kan fábẹ̀kẹ̀ tẹ́lẹ̀.
2: Èmi ni mi ìjẹ́
0: kọ́lẹ́ àmọ́ ipò jẹ́ tí wọn mo ti yọ fún wọ̀nyẹn. Tẹ̀síwọ́ ipò jẹ́ tẹ̀gbọ́n mo ti yọ fẹ́gbọ́n yẹn. Ẹ jọ pé owó ọ̀nà.
1: Ká má lè rí kankan tó máa pè mí tó máa sọ fún mi pé àbẹ̀kẹ́.
0: Ẹ má bínú. Orí ìkúnlẹ̀ mo wà ẹ má bínú. Ẹ má jẹ́ kí gbéyàwó dàrú.
2: Ilé ìdí. Ẹ ṣe gan-an
1: dúpẹ́. Hello. Torí pé ilé jẹ́ aláìṣòtítọ́ láti lẹ̀.
2: Ẹ káàsán. Orúkọ yín láti bọ̀. Màá mi ló ń sọ̀rọ̀. Ẹ bá mi bẹ àbẹ̀kẹ́.
3: Àbẹ̀kẹ́ ni kí mo fẹ́ sọ fún yín pé ẹ má bínú. Ọmọ yẹn ṣàrùn. Ọmọ gan yóò wá fẹ́ràn ẹ̀. Ẹ̀yin náà ó fi mọ̀ síbẹ̀.
2: Ẹ bá wa kú òní di rédíò yín yẹn ká lè bọ̀rọ̀
3: ọ̀rọ̀. Ìyàn òní má mú bọ ọkọ̀
2: dákun. Ṣé ìwọ náà gbọ́ sí?
1: Ẹni tí mi ò mọ̀ lẹ́ni kí n wá fẹ́ yìí o ní dandan ní dandan.
2: O mọ̀ mi, o ti mọ̀ mi tẹ́lẹ̀. The only side tó o mọ̀ dáadáa náà ni.
1: The only side.
2: Ẹ nà ọ́. Hello.
4: Hello. Alani ọkọ Abẹ̀tẹ̀ ẹ kúṣẹ́ ọpọlẹ̀ Nìbàdàn. Àwòrán ni láti Adétokun lọ́gọ̀ orílẹ̀ Nìbàdàn. Ẹ mọ́ ní scope yín dé side scope náà ni. Alani nífẹ̀ẹ́ Abẹ̀tẹ̀ kò fẹ́ kó lọ mọ́ òun lọ́wọ́. O sì parọ́. Irọ́ yẹn náà kò wá pa. Ojú bá ní fẹ́ tó wà fẹ́ ni ó mọ̀. Ìyẹn tó wà pé tí wọn fẹ́ fẹ́ dẹ́ ni tó bá sọ gbogbo nǹkan tó bá lọ kan ẹ̀ fún yàn ó pọ́jù kéèyàn fẹ́. Àwọn àlẹ́ àníní òkú bóyá òní sí òun àbẹ̀tẹ́. Àbẹ̀tẹ́ má bínú.
1: Òwò yẹn ti ń jẹ.
4: Má bínú má jù kí ìgbéyàwó bàjẹ́. Mo jáde gbogbo àwọn amúhárọ̀dé yọ. Yọ o, àní bàjẹ́ o, ẹ kúṣẹ́ ọpọlọ.
2: Ẹ ṣe gan. Hello.
1: Nǹkan tí mo ti rí bàkí tó wọbẹ̀.
2: Àwọn èèyàn ti taṣọ lọ.
1: Wọ́n taṣọ lọ nìyẹn. Kí ló kàn mí?
5: Hello.
2: Ẹ káàsán.
5: Ẹ káàdá o.
2: Orúkọ yín láti bọ̀.
5: Ọkọ mi Alayi Ọladeyi Adeyemo. Bàbá Bàálẹ̀ ọlọ́jà Mọ̀lẹ́kú.
2: Ẹ ṣe ẹ bá wa parí dé ọ̀dọ̀ yín yẹn ká lè gbọ́ra wa sà.
5: Alani.
2: Mo ń gbọ́ yín dáàdì.
5: Ọjà tí ìyàwó ti fi òfin ná ọjà àwọn tó kákan ẹ̀ ná. Kọ̀ọ̀kan kò sí bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀. Ìbọn jẹ́ pé ìyàwó ẹ̀ ni. Gbogbo tí wọ́n bẹ̀rẹ̀ lọ́rẹ́ kọ́ ọ̀tọ̀ fún.
1: Àbí o.
5: Kẹwàá jọ wá bẹ̀rẹ̀ sí.
1: Wàá mú lọ lé wa.
2: Ẹjọ́ ẹ̀yin ni kẹ̀kan tún bá mi fẹnu sí ẹ bá mi bẹ́.
1: Àbòsí ẹ ṣé bàbá mi. Ojú ò ní tí yín láíláí.
2: Mo gbogbo orúkọ tẹ bá pè mo
1: ti
2: gbà.
1: Àbòsí ìyẹ́dẹ̀ tí ẹ ti wá ti àbòsí ìyẹ́dẹ̀ tí ẹ wà gbọ́dọ̀ fẹ́ mi.
2: Ẹ ní kó má bí kó ṣáà máa fi mí sílẹ̀ ṣá.
5: Àbẹ̀kẹ́ wá wo la gbogbo àti ẹ̀ńgbẹ̀ darí jẹ.
1: Ṣé ẹ máa bá mi gbé bẹ́ẹ̀ ni yín? Eléyìí tí ò lóòótọ́ láti bẹ̀rẹ̀ yìí.
5: Ìyọ̀rọ̀ ọlọ́run.
2: Àmì ẹ ṣe.
1: Wọ́n mà jẹ́ kó yé wa pé àwọn tí ò bá ti ní òótọ́ àbáwọn tí wọ́n bá ti ń dọwọ́ rú ń bẹ̀rẹ̀ báyìí.
2: Dádì ti ṣàdúrà fún ẹ.
1: Wọ́n
2: ti ṣàdúrà fún ẹ.
0: Hello, Alami ọkọ Adẹ́pẹ́.
2: Ẹ káàsán.
0: Ẹ káàsán. Ẹ kú o. Abilékọ Akolede Lásọ́lá ni Látàgbọ̀.
2: Ó
0: gba gbogbo àwọn ẹgbẹ́ pé àwọn ti lọ náà sọ, àwọn ti lọ má sọ. Pásọlẹ̀ yóò ti ṣe inú ilé ti ní tí èkúrégbé. Èdú mọ́ ọmọ bẹ̀bẹ̀ wọ́n pọ̀ àti lọ máa sọ. Sọ́sọ ní ọ̀rọ̀ yìí ṣe ń lò lé.
2: Ẹyin náà tún bá mi
0: bí. Wọ́n lọ́dọ̀ sí àgbàdo síse náà. Lóòrù pa lẹ́dẹ̀ àná ni. Àbẹ̀tẹ̀. Bẹ́ẹ̀ bọ́ sòtọ́ ọ̀rọ̀. Dúpẹ́ ẹ̀ṣẹ̀ o. Bẹ́ẹ̀ yóò ṣe èmi ò ṣe o. Tọ́lá ẹ̀kọ́ tí wọ́n lọ́pọ̀ gbọ́mọ̀ kí ló ṣe tó ti bí ma. Sọ́kò bóde tọmọtọmọ ni. O ní kó bóde tọmọtọmọ rẹ ti dọ̀rọ̀ mọ̀lẹ́bí bẹ́ẹ̀.
2: Èrù ẹ má dàrú.
0: Àwọn ẹbí ṣe àbẹ̀kẹ́ ti gbọ́. Ẹbí Sàlàní ti gbọ́. Kọ́wọ́ Jèrú rè ṣe mọ́ ni. Èmi ó fi ọ̀n torí ìpọ́n náà torí ti lè láì. Kó o wò kí àkọ́kọ́ kó o wò náà láà. Dákun torí ẹ náà. Tí a bá ní owó tí gbogbo àwọn ẹbí ti máa sọ yìí. O ní wo ti ẹ́ o ní gbà kankan. O ní gbẹ̀bẹ̀ ká ń bí ọ. Ṣé o ní bí ọ̀lẹ́gbẹ̀ẹ́ yàrá ọkọ̀ ọkọ̀ ní àbẹ̀kẹ́?
1: Ẹ má
0: gbọ́
1: ṣùgbọ́n ṣé kí n bá ṣe yín láti ọjọ́ tí èmi àti àlàní ti wá sọ̀rọ̀ torí pé mo gbọ́ níta tí mo wá bá a tó ti wá jẹ́wọ́ pé lóòótọ́ ni ìfẹ́ ẹ̀ dínkù lọ́kàn mi ò kí n
0: má bá a. Màá pè fẹ́ padà fọ́kàn pèsè rẹ̀ padà fọ́kàn ẹ̀ sọ́dọ̀ pọ̀ sí ní ló bó gbọ́ ńkọ́ pọ̀ sí ní kìíní bó sí ní kejì orí ilé òyìnbó àgbo lè dí ọ̀lẹ́gbẹ́ yà ilé ilé ilé ilé dáàbò àbí àyọ gbà bí mo sọ kóre dé dáṣọ láàmú mọ bí wọn ní dáṣọ ọkọ mi.
2: Hello.
5: Ẹ
2: káàsán sá.
5: Àbẹ̀tẹ́ tó bá bẹ̀rẹ̀ kó gbọ́ tó ṣe àṣejù ní tó bẹ̀yàn kó má gbọ́ ẹ̀bẹ̀ torí ìwọ gan náà tó ń sọ̀rọ̀ yìí o pé o. O pé tí ẹni tó rí jẹ́ tó dé la rí tó di yé àwọn tó máa sọ wẹ́ẹ̀dì náà ṣe gbogbo ẹ̀ ṣé wà tó lè 100% pé o pé gan kótó
2: ẹ má tiẹ̀ jẹ́ adébẹ̀ yẹn
1: mo máa ṣàlàyé ayé mi fún
2: ẹ má jẹ́ adébẹ̀ yẹn
1: mo máa ṣàlàyé ayé mi fún àbí ṣé mi ṣàlàyé ayé mi fún
2: ẹ má tún jẹ́ adébi tẹ́ ń lọ yẹn
1: ọkàn níkẹ̀ balẹ̀ torí mo ṣàlàyé ayé mi fún.
5: Ó bẹ́tà kó gbọ́ because o mọ ibi tó tún máa lọ tó máa lọ so the best thing ni pé gbogbo àwọn bẹ̀rẹ̀ sí ni pé kó gbogbo gbẹ́ bẹ̀ ó bẹ́tà kó gbọ́ o because tó bá tó ṣe gbọ́ ò gbẹ́ o ṣe máa sìn ibo ló mọ̀ tó tún fẹ́ lọ o mọ nǹkan tó tún máa lọ bá níbi tí ibòmíì tó fẹ́ fojú.
2: Ẹ ṣe gan sa ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe. Hello.
0: Hello.
2: Ẹ káàsán.
0: Ẹ káàsán ẹ kú ètò.
2: Yes, orúkọ yín.
0: Ọ̀làdé Adébáyọ̀, ìyálà rẹ̀ dòní.
2: Ẹ ṣe mà.
0: Àbẹ̀kẹ́ dákun pèrè ọlọ́run. Ibi mo ń sunmi lọ́rọ̀ ẹ̀yìn ọkùnrin ni pé nítorí bá ṣe tó bá kù díẹ̀ ẹ̀kún mọ wá lo ògbójú.
2: Àmì lo ògbójú o, mò ń bẹ̀rẹ̀ tọjọ́ yìí ni o.
0: Àpẹ onípẹ́rẹ́dì tó sọ̀rọ̀ tán ní ẹ̀yìn rẹ̀ wọ́n wà. Ẹ̀yìn rẹ̀ wọ́n wà kò yọ kó rí bẹ́ẹ̀.
2: Wọ́n ní kó gbọ́ tá a bá ti bẹ́ẹ̀.
0: Dákun Àbẹ̀kẹ́ kò ní dẹ́kun. Ṣé ká fi zero kó tọ́ bá ti bímọ tọ́mọ ti jẹ́ ọkàn àbí méjì kò sí ju péyìn ó lọ. Ẹ ti jọ wọnú ara ń ju ká ẹ tú ká lọ o. A tún ní ká ò ní tu yín ká o. Ẹ dákun o. Bí wọ́n bá sọ sí ni kò gbọ́ o mọ́ bínú o. Yàrá rẹ̀ bí o gbá kẹ́yìn gbọ́mọ.
1: Ṣé nǹkan tó wá dára ni pé kéèyàn máa fi nǹkan pamọ́ fẹ́ni tó lòun nífẹ̀ẹ́?
2: Mo ti rí yẹn láṣìṣe. Má bínú.
1: Ìyẹn pọ̀ o.
6: Ní West Midlands Open University.
7: My pen has stopped.
8: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
7: Oh, your favorite pen?
8: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
7: Wow, it flows smoothly.
8: And writes up to 3 kilometers. That's why I trust it.
7: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
6: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí yóò ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
9: Ohun tó wù mí o, ohun tó wù mí o, ẹ̀dùnmọ̀ rẹ̀ máa ṣàìṣe fún mi.
10: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tun ya o e je ki ja yin si ti Independence Day cash pot awon olubori 66 ni yo ma je lose kokan gbogbo ojo Friday ni double winning cash pot nibe ni cash e tin so opo eniyan di millionaire tutun eyi ki se akoko se iru e nje lu ro bi iwo gan lo kan lati di millionaire wa September 30 ni special Independence cash pot nitori na ma se fi akoko re sofo lori Splash FM *347*1004*1#. Lori Lagelu FM *347*1004*2#. O si tun le sabewo soju opo website pelu www.cashier.ng. Eni odun meji dilogun nikan lo le kopa lati ta cashier. Ojo stage ni board lufun telu cashier. Cashier ninu osu en bayi akoko re lati jawe olubori niyi so ti cashier mu ti cashier
11: Loro baba la ki yeni boro lati wa mo ibo loro de duro lawujo wa ki lo ye ka pa kiesi awon alase si lagbo oselu eto ilera eto eko eto abo ati be lo e pade ololufe yin abidemi akande oro agba lori eto ela loro ni gbogbo ojobo Thursday lago maru irole 5 p.m. ni bi ta ti ma gba lejo awon oloselu ekan awujo to nti awon akose mo se gbogbo Ela loro to se yi yo ka si arabi ju atiro e je ka jogbo
12: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
13: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
14: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
15: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
12: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: rẹmi ṣé kí n má parọ ṣe orin kan fún mi náà mọ yìí kò lè ṣá
1: kò lè tí lọwọ ìyẹn ni ó ní ẹhọ
0: wà lọsí olúwa ọsọọsẹ tá a máa ń lò Tuesday Wednesday Friday àwọn a tún máa tuntun sí i létí
1: kódà
0: tuntun wa máa ń dùn
1: ibi tí ọlọ́run ti pe ìpè yẹyẹ ọlọ́run rẹ ibi títí múnú àwángẹ́lẹ́ ẹ̀dùn àárín nǹkan o ó ṣe alóore o kò ṣe alóore o bí èèyàn bá fi ẹ̀mí ẹ̀ ṣe àbí àkóso olódùmarè
0: kí ọmọ
1: lò
0: títí báyìí mo dẹ̀ rántí lọ́dún náà lọ́hùn gbà ta fẹ́ wọ studio ta fẹ́ ṣòyìn mo ní ọ̀gá mi
1: tẹ fẹ́
0: ẹ jẹ́ ká kọ́ báyìí ẹ kọ́ báyìí bẹ́ẹ̀ kẹ̀ ṣe kọ́ rìn
1: òkè ó pè é lọ́gẹ̀ẹ́
0: ọ̀gá mi ni kun fún nọ́mà ọ̀gá mi nílé orin
1: okay lagodo orin
0: lagodo ilé orin
1: nílé ọpọn léèmọ
0: ọ̀gá mi ni
1: akọyin
0: fún mi nọ́mà ọ̀gá mi ni mo kọ́ṣẹ́ orin lẹ́yìn wọn rí.
1: Okay gbọ́n tó gbọnu ọkọ̀ lẹ́kọ̀ọ́ àbí bó ẹ ti pàdé àbí gbọ́n lóòdù gbogbo spika tó ń ru spika fún olórin
0: rọ nígbà mo tó gbọnu mo lu ẹni
1: ọba pàṣọ orin rí náà ọmọ ọmọ náà
0: pàṣọ èwo
1: pàṣọ wonder èèyàn àṣìṣọ ọba ni stage ọba ti ẹni gbogbo mi ọba ti ọba
0: ru spika
1: ẹyin ò ló ń ka ibà ọmọ sùn ọmọ sùn
0: ti alhaji rashidi ayinde kọ meringue
1: ìdí àpótí owó ni wọn fi ọ sí gbé ọ 1,000 sí ti rà náà ni a ti sọ pé a change
0: money nothing mo wà mọ
1: okay
0: mo fún ẹ ní ìyẹn jámọ ṣètò lọ ó ti di one one
1: kí lọ fẹ mú jáde nínú ọmọ olórí rẹ
0: èyí tí mo fẹ mú jáde nínú orin kò fún nọmà náà ni pé orin yìí kò lè ṣá kò dẹ̀ lè ti ọlọ́run dẹ̀ máa bá mi bless kò fún mi nọmà lágbàdo lọ
1: ọmọ tí ọlá bàtà ni mọdún sàn ọlá bàbá ọmọ
0: lọmọ ọmọ yàn
1: béèyàn bá sí ilé ọkọ rẹ tí ò sì lè rọrùn ọgbọnnu ọlẹ ẹnu kò lè gbé ń tọ́da
0: ajá sí pé
1: yá dá gbogbo òṣùbà yẹn padà fọkọ rẹ orí adé tí sọta ẹ náà nìkan tí sọnà ìjẹbù ọkọ ìjẹsà tí ṣe fúnlé tí ṣe fàlejò.
0: Mi wa mọ pe o ni lakaye ati
1: da obinrin
0: ati pe ka da gbogbo nkan yen pada sodo ko mo pe o ni lakaye rara
1: iwon bayi ti ba be lo ko lojo to de i ma ri me ni
0: mi mo pe o ni lakaye pe ti eyan kan so pe o ni lakaye pe wa soro pe ka da gbogbo e pada fodo ko e so pe ro ni bo lele to wa so yi ma fe 500 naira ta ba pari eto
1: wa toju owo e je ki wa so asiri kan fun o to ba ri obinrin ti da bi ogun ti da bi ogbon ti ododo ko ko to se gbogbo ti o se le ebi nile ore laarin community lawujo nilu to kan bere pe ejo sa elo ni gbogbo te rojo one hour si te ma ni 150,000 ani e fun mi laka number shirt ni o ti se ke wa se pe koko de ko bere ejo tabi aroye remi so ngbo mi oko aje oko amutan alawon kan bere
0: won ni remi so ngbo mi ma fi respect si dede Mr. Remi so ngbo mi o ya ma so re lo
1: nbo lo ti toro Mr.
0: Didere
1: ta lo yo ni Mr.
0: benu bi
1: e lo yo jade lenu making pure Mr. won bi o ni aso dogbo aseyori obin ninu aye idogun idogbon
0: a bere lowo okunrin
1: wole
0: lowo oko
1: oko ni eja gbosuba
0: fun Anthony Bodurin Tony B
1: opemu iwa
0: ijebu loko ijesha
1: ijebu to laka to lako to wa dori apata
0: oluwa mu iwa
1: ade
0: mu iwa
1: omo
0: ọkọ kun fún mi nọ́mà
1: olówó orí kun fún mi nọ́mà
0: nǹkan ò ní sẹ́ mi
1: rẹ̀ ò ní sàrẹ̀
0: abiola yali yalo yalo yalo yale yali yali yalo
1: àti tọ́jú tó fẹ́ o tó máa jẹ gẹ́gẹ́ bẹ́lẹ̀ o
0: it is well kò ní bàjẹ́ ọlọ́wọ́lẹ́ ṣọ̀tẹ̀ akínwọ́ akínbáwọ̀ bọ́lá akínwálé òjò gbogbo àwọn olólùfẹ́ wa solid of toronto akínyí elepo lolere mama fashoro
1: iyanu
0: mama titi layo ogun mama titi layo ilori
1: osumake iyalela
0: iya gangan niyan
1: iya alubarika
0: iya salem
1: iya fiyan tọmọ fiyan wọ fiyan tọjọ ọmọ
0: ogun to ti ṣe oni gberimọ
1: agbara egbetele tọmọ re ti yawo re mama lo ni package
0: akin wo lolufẹ wa ki lagelu fans club labata pe e ka san gbogbo nile akin abiola yaliyali akin akibaba abdulkabir jalaruru gbogbo lolufẹ wa parapata Mama Victoria Ogubi yi parapata kini o.
1: A lo sodo adanso pakunle gbogbo 10 by 10 baba alubarika tokotaya ti nkan o ni se.
0: Be ni lagbara
1: lo. E mi subuda hanu.
0: E je ka lo ka wa parade ka wa ki awon lojo ibi si. Ẹjẹ́ kí a lọ gbọ́ ìkéde àti ìpínlẹ̀ ọjà kan sí méjì. Akinyin Kasan onílé yìí. Akinyin Kasan lọ́fíìsì àti ní ọ́fíìsì àti ṣọ́ọ̀bù tó wà.
1: Ẹ̀sítà Abiola jókòó dáadáa.
0: Lágbára Ọlọ́run
1: nǹkan mi. Aya Adébáyọ̀ jókòó dáadáa.
0: Ṣé dáadáa lọ bá yín lọ́sàn-án yìí?
1: Ṣé dáadáa ni o?
0: Báwo lójú ọjọ́ ṣe rí ṣáájú ẹ̀mú ọgbà ṣé gbogbo ẹ̀ ń lọ? Ṣọwọ́ ń yá lórúkọ ètò yìí. Ṣọwọ́ dẹ̀ ń yá ládọ̀ ọ̀tí yín bẹ̀yẹn.
1: Ṣẹ́yìn rẹ̀
0: ni. Lágbára Ọlọ́run àjọ ríta jẹ́ ṣe ni o.
1: Ẹ bá mi.
0: Àpamọ́ owó fún gbogbo wa àtàjẹ́ rẹ̀ gbogbo lọ́jà pátápátá. Ẹ káàsán lẹ́ẹ̀kan sí.
1: Ẹ káàsán.
0: Kenneth Igbueje Kẹ́bùgì lọ́lọ́tún ètò yìí rẹ̀ mi.
1: Ọlọ́run.
0: Studio manager méjìlá.

0: ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ slash fm media academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
1: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́ wọ́n mi lọ́wọ́.
2: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nà mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
3: 0807-112-4000.
2: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ṣe yàn gidi.
1: Lẹ́jà rẹ bàbá mi jálárù.
0: Ṣe yàn gidi wà lẹ.
1: Wo.
0: Ṣe yàn gidi.
1: Jákìyà mi.
0: Ìyá Lọ́lùbáríkà yọ lọ́jọ́ mi.
1: Ẹ̀yà fi Ẹ̀ṣẹ̀rì Abiola Adébáyọ̀. Màmá Tọ́lọ́ngọba mi pé kọ́ máa lé sí kọ́ máa pọ̀ sí.
0: Màmá Adébáyọ̀ yẹn o tí ì fò mọ màmá.
1: Látàyè bàbá Láìwọ Láẹ́ so Fọlá.
0: San ni màmá San. Senior Abiyamọ of Nigeria.
1: Àwọn ọmọ tó wá bíre ọmọ alálùbáríkà ni.
0: Yes, Kenna.
1: Níwájú Ọlọ́run àti èèyàn Adébísí Adéríbigbé Ọ̀yọ́ lọmọ yìí tí mọ̀ọ́mọ̀ dá ńláńlá Kọ́yún Adébáyọ̀ Doyin Ẹyọ Mohammed Ọ̀nbẹ̀ǹbẹ̀ Aishat Mama Sinap Ọ̀nbẹ̀ǹbẹ̀ Ẹyin Ànídàmú Mama David Àkóbọ̀ Ojúrin Olóṣè Bẹ́bẹ́. Ó ní ìyá méjì
0: èbí ni. Ó yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ó ní ìyá méjì kèébí ni. Wọ́n wá mọ̀ọ́mọ̀ mú ya pé ẹni ó bí wa tó tọ́ wa tó wò wá tí ò sí tó jẹ́ sòro lára wa. Màmá ẹ sọ pọ̀ ọdún láyé.
0: Lágbára náà
1: ẹ ṣeré Abiola Adébáyọ̀.
0: Ọdún kan ni.
1: Kan nínú àwọn màmá rere tó yẹ pé màmá lọ́wọ́ ló jẹ́ bàbá wa ẹ̀ṣẹ̀ àbíara ni. Ìyá ké pẹ̀lú. Ìyá gbogbo tí ń jẹ́ Táyọ̀ Adéríbigbé. Ìyá gbogbo Pàìtọ̀ ìjọ àgbàlá ìtura ẹ̀kọ́ta.
0: Ìyá gbogbo wa ni.
1: Ẹ̀mí yóò gùn.
0: Àmì o.
1: Ẹ ní sàárẹ̀ o.
0: Rẹ́mi.
1: Orí márùn ni màmá ní kí wọ́n jẹun pápápá. Bí wọ́n fi yẹn sọrí bí wọ́n ṣe máa jẹ máa mú.
0: Ni ọba ṣe wú ń bẹ̀.
1: Ni ọba ṣe wú ń bẹ̀.
0: Ni ọba bẹ́ẹ̀ wúdé.
1: Ẹ̀yin tó gún ẹ ṣe sùúrù o.
0: Rẹ́mi a mọ àwọn èèyàn àtàwọn èèyàn tá a mọ̀ tọ́jọ́ mọ lọ́jọ́ bíi inú oṣù
1: kẹsàn-án
0: gbogbo pátápátá làkí.
1: Gbogbo ni làkí o.
0: Lẹ́yìn màmá Adébáyọ̀ ara àwọn lọ́jọ́ ìbí oṣù kẹsàn-án tọ́jà àwọn olólùfẹ́ wa ìbẹ̀ láti rí ìrànṣẹ́ Ọlọ́run alàyè wòlíì Ọdẹ́kúnlé Epafra. Wọ́n ṣe tí wọ́n ní àná.
1: Bàbá wòlíì gbogbo
0: àgbáyé. Àná ni bàbá Ọdẹ́kúnlé Epafra bàbá mi o ti ìjọ Comfort
1: Life
0: Mission International bàbá mi o. Akí bàbá wa Epafra pé ìgbà ọdún ọdún kan ẹ ṣọpọ ọdún láyé bàbá fresh anointing
1: ọmọràn ti ọdún ti aláǹfààní àti
0: pàdé olówó orí màá mi olórin ẹ̀mí tèmi Táyọ̀ Ọdẹ́kúnlé ẹ ṣọpọ ọdún láyé lágbára ọlọ́run.
1: Àwa jókòó pẹ̀lú ago olódodo. Olódodo
0: gbàgbà miyèmẹ̀tú nígbà yẹn láyé yẹn láyé wọn ló ń sọ yẹn
1: nígbà yẹn
0: ìgbà yẹn nìyẹn.
1: Bàbá jẹ́ ni tí ìṣòro ẹlòmíì máa
0: kàn. Epafra ò lè jókòó sáwọn orí ibi tẹ́yìn ń jókòó sí
1: yẹn mọ́
0: ọdún wọn nírẹ̀lẹ̀ náà
1: o. Excuse me. Gbéraga ò sí fún bàbá o. Gbogbo tọ́lọ̀ ń jẹ́ lónìí.
0: Ìwòlì dáadáa ni Epafra
1: o. Gbogbo tọ́ da lónìí. Bàbá ìrántí gbẹ̀lẹ́
0: lẹ́yìn yẹn a tún kí bàbá wa tó jẹ́ wòlíì àgbà ìrànṣẹ́ ọlọ́run olórúkọ ńlá táwọn náà tún pé àádọ́rin ọdún 70 years léni ṣéni ni àbánà èni ni bàbá wa Francis Wálé Òkè.
1: Èni ni bàbá ogun
0: bàbá pé 70 years lókè pẹ́ a kí bàbá wa Francis Wálé Òkè.
1: Bàbá jímẹ̀ka nìyẹn bàbá Yemí Jímẹ̀ka.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní gbogbo Odi Fair Road.
1: Bàbá tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ tó gbòòrò nípa hostel.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó ní kí ọmọ máa lọ kọ́ máa bọ̀.
0: A kí bàbá wa Francis Wálé Òkè. Bàbá ìgbà ọdún ọjọ́ kan fresh anointing lágbára ọlọ́run.
1: Àwa dá gbogbo ẹ̀ padà sí Ọlọ́run ìpè màmá wòlíì màmá tó ń tọ́jú ayé yín tí ò fi ń ṣẹlẹ̀. Màmá tí ẹ fò tọ́ ní ìwà rẹ̀lẹ̀ àti sùúrù àti farada. Màmá Wálé Òkè ẹ̀yin náà pẹ́ o
0: ẹ̀mí yógun o
1: èso ní ráàyè kò nípa àìsàn ò ní ṣe yín.
0: Ẹ jẹ́ ká máa fẹ́lẹ́ sọ fún àwọn olólùfẹ́ wa rẹ̀ mí.
1: Ọlọ́run.
0: Gẹ́gẹ́ bí mo ṣe já ìtàn gbà mo wọlé mo já briefly. Ṣáré lórí ètò rẹ̀ mí àti rẹ̀ mí ẹni tó mọ ìwúrà báyìí là ń tà fún o. Ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ ẹ̀yin lẹ fẹ́ràn wa.
1: Ọlọ́run.
0: Àwọn tó ti ń kówó wá sórí ẹ̀ ṣẹ́jú márùn-ún ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. A appreciate yín o. Ṣùgbọ́n a fẹ́ kó di mímọ̀ fún yín wípé.
1: Látòní lọ.
0: Láti ọjọ́ mẹ́jọ lọ. Rẹ́mi. Ẹ mọ̀ gbọ́n kankan tó máa ṣe gbogbo Nàìjíríà láǹfààní lórí ètò yìí. Rẹ́mi. Bó ṣe wà yín. Bémi ṣe wà yín. Gbogbo alámọ̀ bí Nàìjíríà ṣe rí. Tábàdẹ́ ní parọ́ fúnra rẹ̀ ní Babájídé.
1: Ọ̀pọ̀ ìdílé ọ̀dàná oúnjẹ máa ń lè.
0: Rẹ́mi. Tábàdẹ́ ń sọ̀rọ̀ nípa electronics. Ní nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀run tá à ń lò nù ilé.
1: Ó ṣe kókó.
0: Tẹlifíṣàn ni o. Rédíò ni o. Fíríjì ni o.
1: Fáànù ni o. Sólà nǹkan.
0: A nílò àwọn nǹkan yìí nínú ilé. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbàgbà mi kò kì í sí owó rẹpẹtẹ láti fi rà á tàbí kéèyàn gbowó lọ rà lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n ọ̀nà àbáyọ kan wá wà téèyàn fi lè ní gbogbo nǹkan yìí.
1: Rẹ̀mí.
0: Lọ́nà tí ó jẹ́ pé ó rọrùn.
1: Jẹ́ ń ṣàṣírí kan fún ọ. so orile to ba ti ri ti oko yawo ba ti le kun mo ri ti radio ba dun ti television tan ti mo ri film mo ja ti Jesu ede
0: ah ni ti benson sugbe
1: awo ni be
0: e je ka gba fun pe awa ti gbe nkan kan de sori eto to je pe o ma se yin lanfani to je pe ta ba soro nipa pe gbogbo nkan ilonu le electronics nkan kan remi bajide awon eyan ma ri ona abajo lati di gbogbo nkan ninu le won pelu ronu lati jo mejo egbo
1: ara wa le ti man tin jadun
0: ara wa le ti gban pe irorun be lori eto
1: re
0: irorun be lori eto re mi ati re mi e ri idunu lori eto
1: o mi ateje tia
0: e je ko di jo mejo e ja file
1: ba e mo ni se
0: e mo ni si
1: iwo campaign for lose
0: lu ka ile ise olodubarika darapo mo eto yi lati jo mejo lo e mo anbo egbo egbo
1: alaja talaja salako anbali baba oloyin tolongo ba mi yonda fun awon setin fun laye baba salako o je nikan to ti pile aye ninu re lenu suru ka fun ni labe a ma bere owo abere oyin ni o ka fun ni nti an pe ni gbogbo itoju ara nipori ofe olorun baba na nbo lodo wa sugbon nigba ba jo ta poton eyin ta oga ba ti fowo si na olorun fowo si oju oni ti wa o alaja salako mama mi oju oni ti lagbara olorun emi yin ogun o
0: rebi
1: a ni gboku si yin o
0: e je ka wa ni so ni be arun lenu leni
1: olorun
0: arun pari lola
1: lola lola o dey
0: eje ki awon ara le ba wa fi oju sunu kun woro sunu pe o ma funny die re mi se eyan gidi
1: wallahi emi lo ti ru bere si e na kankan nu owo
0: wallahi
1: eyan gbowo lo mi o wa ni nawo
0: re mi se eyan
1: o wa ni ma to e mi lo
0: o la la afia wallahi
1: ka ti a lo pin mi
0: e se eyan gidi
1: ki n sun maru eni
0: o wa fi mi se bagbalagba na npi e
1: do ma dalada ko me
0: to o ni o ni o ni ra kaye jare o lo po lo dada
1: eje ba be lo mu arife ibun be
0: mo le fight mo le fight here
1: mo ti mu babe do de ti
0: no so pe mi ti ba lati fight here
1: babe lojo eko babe ti jawe
0: baba mi se baba mi
1: enu boss
0: so so mo baba mi
1: excuse me
0: no
1: so da so da baba file
0: so da baba mi mo
1: titi ma pe pe ko wa ka nipa itaye e pe ta lojo
0: eya ra le o ta jo da sire oro yi ma funny die o ma ri ba kon but eje ka jo wo eje ka jo gbenu si ka jo da si egbo na nigbati onile kan tolorun sege ola fun to ko ile
1: either landlady or landlord
0: boya landlady or landlord o so rire to wa wo so so pe nkan ti won o gbogbo nkan ti se o in ara to ba de wo nile
1: lo le file
0: lo le file da
1: yo ba ti olorun o jade ni so ya lowo si be ti abi ba be
0: jade o wa so so pe eyin tenant yi iye to wo le dare o
1: beni
0: lati 500,000 o de gbe lo si 700,000
1: kopoju kopoju
0: okay won ma ni ah baba onile yin onile edakun esanu wa e ba wa wa nkan kan din le ilu seri oda na ma ja wasule oku 350
1: ah iranse olon le ni yen
0: ami oku 650 abi 650
1: e siro ma si kori yin o to
0: dale o 500 lo kokon san tele o fi 200 si o la be be be be be
1: ah o mo 50 ko
0: e be gan tan le elebe
1: ku mo 50 ko o en ti o set se lo poju
0: 50
1: han o ma won
0: eyan ra le e ma fi la kaye gbo wa o e fo gbon gbe e fo gbegbe o
1: tori
0: ama ko ni la kaye eyan lo ngbon wa o leyin te n feran wa o now oni le yi lokunrin tabi lobirin yi
1: be ni
0: baba re ti wa dagba dagba dagba to bi wa bi 105
1: olojo samu
0: olojo samu lo la won tenant kan ba ni baba
1: landlady wa
0: landlord wa
1: landlord wa o
0: o ti lo o omo ye ki
1: a lo be o
0: ka da owo
1: ko le jo an loju bi en tin gbele won
0: to gbele
1: ati ra so ati ra fila ati ra gele ati ra ofi
0: awon to je tenant nu le meje ni won
1: pere ti o si je yan

0: ìnáwó so lo so ti ẹwu lọ lọna se kọkọ be lo we pe so normal
1: o se so ri fun ati oba gbele ti kan gba yan le
0: to le na bo se nsele ni o
1: ti an wa le kokan ti an wa le to je pe ngba ba fe wa tabi ti ti de ti won o pe la lo tabi la le di wa pe to ba je mama fi gochi le fi miki ti popo ma mu bi ogun eje abi oyo o le ti pe pe hello grandma mo le wa mo nsise lo ni oko mi e ba mi ni bi ta ti ma npade ti o toju e ti o ko nkan fun o ma nwaye sugbon ti mo gbele to mo gbogbo complain mi ah to ba ninawo nu owo to ti gba ni ti wa bi nawo
0: eh se ese wa ni pe ki landlord landlady yan se nawo eyan de dawo eyan lo eyan de gbowo le fun gbogbo tenant dawo
1: Hello.
0: Hello.
2: Hello.
1: Hello. Hello. Hello.
2: Hello.
0: Hello. Hello. Hello. Hello.
1: Hello. Hello. Hello.
2: Hello. Hello. Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
3: Hello. Hello. Hello. Hello. Hello.
1: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Ale ni o fun an le ni na wo lokun yin lo ben se to ba ni na wo ka pera wa jo ka dawo
0: se gbo alaye ta se ni
1: abe jawo laarin ni
2: mo gba mo be ti
1: se an lo be
2: se de ba wa ni le mi renti ki langa dan se na wo o le to fi en to ba je tenant je jo ngbele ki to fi ti tan gba de ka da le ka ni won ko lo sibo mi ni o ye ki won o lo ki won fun ni nkan ti won ba lagbara
1: o fori kori won o dawo jo
0: e se lero ti yin abi
1: o si raise wa le o
0: e se e ja tun gbo telomi
1: yo da fin yin ti fi han pe ya jesu ni
0: yo da fin yin jare
1: ya jesu ni
0: e lo jare
1: jobo orun ti duro pelu yin e ne ku na be
0: hello hello hello
1: hello e ka bo
4: gigi
0: eh yadasola
4: eh dam
0: ami
4: Bare mi mo ki yin
1: o. O ni sare.
4: E ku toju big man.
1: Emi re ogun.
0: Ewo ni toju big man.
1: Ti
0: lo se e.
1: Ami o. Ami o.
4: E ku toju ma mi re.
1: Ah!
0: Ada so la korede. Ale Olorun ba mi sanu
1: e. E san loru o. Owo ti yo ankori bi ese wa ni o.
4: Ah! E ku toju jare.
1: O jare o ma mi. Emi re ogun e darujo ti ra ise ni se o.
4: Oro te dale. Oro nbe bi oro won o. Sebi ba ta tenant na bi manu le tabi ti eni na wo se la lo du won na fun elowo
1: ah mo e ti e se bi en tore ni kankan mama ma ji jade ni oru ni en gbe wole e to lo gbo nje fun ani
4: ba fun re tin ba fun bada o ni mama ba ji jade emi ga ba da na o
1: ah njo na we
4: tenant e ni mi won si sanwo ole re abi be ko Sọ pé pé mama n se fun mi abi baba n se fun mi.
1: Ah.
4: E to temi na ni lati da pada o.
1: Won ti fi sako bi omo e ma gboje
0: wa ni. Won ba wa se fun yin tan se fun yin ri
1: ko. Ti e wa ki.
4: Ti o se fun mi ti o se bi ani
0: ko. Nigba ti o gbele ko gbele to te ko gbele re te.
4: Eni o ni je mi na gbo ko ngba ti e ba de.
1: Ah ah. O gbodo po nu tenant o.
0: A ku ilu mi
4: ni. Lai. Ti mi na ni ko le ni.
1: Abe ga lo gbe dagba.
0: Oda.
4: Ti na ko le.
0: E se.
4: E ti ba yan be.
1: Ah ah.
0: Oda.
4: Ba ti se fun mi emi o le se fun o.
1: Da so la oburu die.
4: Emi ara se danu o.
1: Oburu die. Oburu die da so la.
0: Oda.
5: Hello. A ti lo e ya ti mi.
0: Hello.
5: Emi a ti mi.
1: Ke pe baba.
5: Ndi la tru tru ku sho po le ni.
1: Emi yo ku.
0: Hello sir.
5: Awolowo ntuwo gbo
1: ke ta. Se ase fi si si for isi.
0: Oya da si baba. Oya oya egbere da.
1: Ka awolowo.
5: Sey ko te dun ko dun gore ti pe ke ni ne ti ko ta owo fun la lo du bi won be. Ah. Se bo gbe ori
0: re. Se pe lodo ti awolowo ko dun gbo leti.
1: Ile te gbe te bi mo.
5: Ko dun gbo.
1: Te ko mo.
5: Wọ́n kọ́ ya ṣé mi ò ní fámì ìdè nínú lédìmọ̀ gbé àbí mi sọ pé ní àwọn nǹkan tí ó yẹ kó
0: dá lórí kìkì. Lálọ́ọ̀dù yín mà ní tó
1: rẹ̀ sílé
0: lọ́gbọ̀n.
5: Kò bá jẹ ṣá lédì. àmọ́ nǹkan tó bá wú ni tó bá wú everybody tó bá fẹ́ lọ pati a máa pàdé nbẹ
1: ẹ
5: tó bá fẹ́ wù kó mi
1: àgbúdọ̀
5: lọ nítorí pé àánú òkùnjọ kan a lọ ẹ tó bá fẹ́ wù kó lọ tó bá fẹ́ fun lówó àmọ́ a pàdé nbẹ
1: nítorí
5: wọn bá fún ara bí ọmọ
1: tuntun. ẹ ní tọ́ wá ń fọkọ rẹ̀ ìjọ ọkọ̀ ìké dájú ọba fẹ́mi awolowo.
5: ní dájú
1: ẹ ti wá alábọ̀ bọ́ wà ní lọ́ọ̀bù ìnáwó láńlọ́ọ̀dù lálẹ́
5: ìlú ìjọlẹ̀ ni wọ́n sọ ọ́ fún yẹn ní ìlú ọ̀hún ìlú
1: ọ̀hún ìlú ọ̀hún ìlú ọ̀hún ìlú ọ̀hún ìlú
3: ọ̀hún ìlú ọ̀hún ìlú ọ̀hún ìlú ọ̀hún ìlú ọ̀hún ìlú ọ̀hún ìlú ọ̀hún ìlú ọ̀hún ìlú
1: eti wo lo ngba
3: bo won ma lo lofun na jo so ti e mo le fo ti e
1: bi ba
3: hello
1: ba yori ile ye ni nsin ti o ba gba le ti ba wa ni
3: hello
1: se mo ni wa e gbo soke o
3: a gbo yin jare
1: hello
6: wasiu ni lati wasiu agurege lati okumaki
1: wasiu lati kini
6: lati okumaki
3: a gbo yin jare
1: a gbo
6: e wo se ri gba fun muri bayi o na ni gba fun bada
1: se
6: ri nigba bàbá wa láyé tàbí sí ìyàwó àlàyé tó bá jẹ pé ọmọ náà ń ṣe nígbà tèmi wà nílé wọn tí mò ń ṣèkó mọ tọwọ náà bá nọwọ sí mi dọdọdọdọ ni kí n nọwọ sí wọn.
1: ọwọ́ kí lọ fẹ́ láńlẹ̀dì ọ̀nà sí ẹ ọwọ́ kí lọ fẹ́ láńlọ́ọ̀dù ọ̀nà sí ẹ ọwọ́ kẹ́ni.
6: ẹni tí mò ń gbélé ẹ tóun jíjáde nígbà tèmi ṣèkó mọ òkè ìgbà tó wá kú èmi ni kí wọn á sanwó ìmọ́tò ti jẹ́ pé máa sanwó ilé ẹ̀ ókè ṣe ẹ jẹ́ ń bí ilé rẹ̀ gbẹ́yọ̀ wọn ṣé nígbà tó kú yẹn mì ní sanwó ilé mọ́.
1: òun kò kú o ẹni ọjẹ́ ìyá àti bàbá rẹ̀ àgbà rẹ̀ ẹni ọjẹ́ bàbá àti ìyá ẹ̀ ló kú o.
6: síbẹ̀ náà ṣé tí n bá lọ sóde lé tí n bá lọ sóde mí ìtẹ́ lé wulẹ̀ mi èmi kò lè ráyè jọ́ọ̀bù àti ráyè mi náà lè ráyè.
1: a ò ti rí lémi nù ọba lọ jẹ
3: ẹ
1: o ti nílé mi
3: ẹja tún gbọdọ lómi
1: tí n bá kónú ní kálára ọjọ kejì pẹlú ẹ abẹ mú nǹkan lẹ honestly abẹ mú nǹkan lẹ n sinawo òní tẹlé mi wáyú.
3: máa ń lọ dubú nìwọ náà sí lálọ tí ó dá láàfin àyẹwò tí wàá jẹ.
7: rẹmi
3: o
7: rẹmi
3: o
7: ẹni ń sọnù lọwọ lọwọ ẹni parẹ
3: kò fò sí lélẹ máa jẹ.
7: orúkọ tèmi ni kò fò sí látọlú ndé ìbàdàn.
1: àwa kò fò sí mi.
7: ẹni mo sì láyé lára bá mi. lórí ìyá tó bá kọ sí mi ni o. ìwọ láńlọ́ọ̀dù tí mò ń gbélé ẹ tí mò ń ṣe náà owó tó ò sanwó rúgúdú ó wá nígbà bẹ́ ẹ kú
1: irú àríkẹ́
7: wò rẹ̀ kébi náà wà sanwó rúgúdú ló bí ẹ ti ná ná ẹ̀yin náà wò ó fọwọ́ kó wọ ní 700,000 àtúwọ́ bẹ́ẹ̀ ó já 50,000
1: ṣọ́ọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn kọ́lé ní àbíkẹ́lẹ́ wé sọ́ọ̀
3: 700 ní kì í ṣe 500.
1: o ti rí lébò mi.
7: 700,000 àtúwọ́ bẹ̀ẹ̀ sí oúnjẹ àwọn àgbà sí ti lọ́wọ́ wa.
1: màá dẹ̀ ẹ̀ wẹ̀ sínú òdò màá dẹ̀ ẹ̀
7: wẹ̀ ó ti yé mi ẹ múra sí iṣẹ́
1: ní sọ́wọ́dà ẹ múra sí. nígbà tí parí ìnáwó ẹrù rẹ ní
7: kọ́ta màá tún lọ jẹun kọ́bọ̀ mi ní fún kọ́bọ̀
1: títí
7: mo ní gbà
1: òfò
7: tí wà tó ní gbò.
3: ẹ̀lọ́ àtàkọ́ kan sìn.
1: bàbá àgbà
3: ó sọ eré àbúrò.
1: ààrẹ fún gbogbo bó ṣe lọ.
8: ó yí àbọ̀dá
1: ẹ
8: bàjẹ́ ẹ mọ̀mọ́ sí ẹ mọ̀kọ́ ló ṣẹlẹ̀ bọ̀dá
1: ẹ
8: nígbà tí ìyá àti tèmi náà bá ṣe kú kó má wà á.
1: ọmọ wa
8: tí ìyá mi náà bá kú kó má yọjú náà
1: àbójú
8: alẹ tó bẹ yẹn.
1: àwọn ẹbí ẹ máa ma bèrè pé ṣé láńlọ́ọ̀dù ẹ ò gbọ́ ni ṣé láńlẹ́dì ẹ ò gbọ́ ọmọ pé yìí lọ jẹ́ kí láńlọ́ọ̀dù láńlẹ́dì ẹ ó wábi ìnáwó ẹ.
8: àìmọye láńlọ́ọ̀dù náà ló máa wà bẹ́ẹ̀ ládùúgbò sóye yìí
1: ọ̀dájú àtàkẹ́kọ̀ o.
8: lóòótọ́ ẹ mọ̀ gbọ́ o wọ́n ní ká má fi ibi sọ ibi lóde ẹ̀ ṣùgbọ́n kò wá ṣe rí pé kéèyàn wá ṣe ni kéèyàn sọ di tipátipá lóde eyín kéèyàn bá ṣe burúkú kíyàn kò sí tó burú bí kéèyàn fi rere sán padà kó bá lè yí padà nínú ọkàn ẹ lóde eyín sì ṣùgbọ́n kò wá ṣe pé kó wá sí pé ìjọba ẹgbẹ́ ọ̀hún mi ti ta ní pé bọ́ yẹ mo gbúdọ̀ ṣe ibi mo gbúdọ̀ sán dandan ni.
3: dandan wa kọ ara àwọn ayálégbé náà ló sọ pé kán jẹ́ káwọn ṣe
1: o àwọn
3: méjì sọ pé kì í nínú àwọn márùn-ún nínú àwọn méje àwọn márùn-ún yòókù sọ pé rárá làwọn wá mú wá sórí ètò pé ẹ gbọ́ ká bá wọn dá sọ̀rọ̀ yìí o.
8: ẹ mọ̀kán ló ṣẹlẹ̀ tó bá sọ wípé òun á ṣe é òun ló ni nǹkan tó rí tóbi lóun á ṣe.
3: àbí kẹ́hìn kálukú lọ ṣe tó bá ti wù ú.
8: ó ní kálukú lọ ṣe nǹkan tó bá wẹ̀ ẹ́ òun náà ni tó bá wọn kálukú àwọn tó fẹ́ ṣe
3: àwọn tí ò wá ṣe tán dáwó tàbí tán lọ ṣe náà lẹ́yìn ìnáwó wọn ni fún wọn ń wè báyẹn
1: wọn rí lébò mi ni o láì tọ́ bá jẹ́rù mi látọ̀kẹ̀dẹ̀ lẹ́ẹ̀mà jọ pé everybody come aside
3: ẹ já mọ̀ lọ ètò tí wọ́n ní ètò
1: rẹ̀ wáyú my friend
3: jálọ jálọ jásọ̀ ikú di ọ̀la
1: gbogbo ojú tí bá rí ní ìmọ̀ ni wọ́n yà fọ́tò ẹ̀ tó àbá ti yà fọ́tò
3: pẹ̀lú mi tí bá
1: ti jáde lẹ́yìn ìnáwó jálọ jálọ jálọ àá
3: kọ fọ́tò yẹn jáde
1: màá dẹ̀ lẹ̀ mára alé
3: kébùgì lólóòtú ètò yìí dọ́lápọ̀ lájọ ṣe tó jọ lọ́wọ́ bọ́tìn ọmọ ìyáàfẹ́ náà wà ní àjọ ṣe ni a lọ ní ọ̀sán ìní a padà lọ́sàn ọ̀nà aláṣẹ ìdùmarè akíbàbà wa pastor enoch fọlọ́runṣọ ti lọ sí ti gospel grace ministry pé wọ́n kú ti convention tó bẹ̀rẹ̀ lánàá tó máa parí sunday tó ń bọ̀ yìí pastor enoch fọlọ́runṣọ
1: lágbára ọlọ́run
3: òkè òkè ilẹ̀ máa lọ fresh anointing lágbára ọlọ́run
1: ìyáàlájà tí wàá ṣàlàkọ́ gbogbo tẹ́mọ̀ọ́ṣẹ́
3: lọ mọ́
1: ojú òní chìyín lágbára ọlọ́run òkè lẹ́ẹ̀ máa lọ ilé yìí òní
3: àmọ́ lọ́sàn ọ̀la lágbára ọlọ́run
1: lágbára ọlọ́run
3: àfi sínú wàhálà
1: àwàlà ni friday
3: bẹ́yìn
1: náà bá ní fi ọlọ́run lára wa ẹ kó wórí ètò yìí ẹ má jẹ́ wọ́n ra
3: lórí lánlọ landlady a ṣe máa conclude ẹ lọ́la à ń bọ̀ lọ́la rẹmi àti rẹmi 08168988951 àdìdẹ amúrin ó dọ̀tí la ó dàbọ̀.

0: ekurole royin ka gban laye lo nde se ti gbo yin lati kan ni lage lo 96.7 fm oke gajoke ele ta kale sile funfun balawo felele ninu ti ibada seun aribikola lo ko me saju egbo awon koko to wa ninu iroyan won ijoba apapo ni won ti salaye wi pe awon to je alakoso ikan leka ti eto abo ati awon to je sise oba mi ni won gbologun le irin ajo ile okere lai je pe won ba gba ase lati odo eni ti o je akowe ijoba apapo gomina fun ipinle oyo onimero makinde lo ti salaye wi pe awon nigeria lo ye kon ma je mo kutun anfani ti nbe lori epo robe orilede kenya ni won ti nbe igbese lati foko awon to je are papa lati le ti burundi sile latare pe won beru kon ma ba padanu oko won ile ti comoros ni won ti yowo kilanko kuro ninu idije ti ile adulawo awon oje wewe ti ojo ri won be labe odun meta dini ogun yun idije tani okopa ninu idije ohun lodun 2027 ni baye egbo royo won lekunre ijoba apapo ile nigeria ni won ti gbegida awon to je alakoso awon ikan leka ti eto abo ati awon adari leka je ka to je ti ijoba lati ma se gun le irin ajo lo si ile okere lai je wi pe boya ba gbase lati office en to je akowe si ijoba apapo ile nigeria ijoba lo pa se oro won ni ba mu pelu oro ti e ka le ise ton ri si oro ti ile okere ti won fi die mule ni bi ilana ibamu pe won gbọlọ gba ase ni ọfiisi ẹni to je akọwe si ijọba apapọ pe igbesi ohun lo si pọn dandan ninu eyikeyi ilana ti won ba fẹ tọ ọrọ laye nkana lo wa bọta lati ọdọ ẹni ti o je akọwe fun ijọba apapọ nilẹ nigeria george akume ti o si fi ṣọwọ si gbogbo ẹka jẹka to je ti ijọba apapọ igbesi naa ni o tun wa waye nibamu ati jẹ ki won ṣe ayẹwo to dogbe lori awuyewuye to suyo pẹlu ẹnikan to fira rẹ pe ọga agba lẹka eleyi ti o ni ṣe pẹlu idasi ti ẹka ile iṣẹ aare ijọba apapọ ti o si rin ajo laisi ifọwọsi ijọba nibẹ yin ọmọba adeniye adeyemi. agbarijọpọ awọn oṣiṣẹ labẹ ijọba apapọ ni wọn ti ke si ijọba apapọ lati da owo ranwọ pada sori epo nilẹ ye ki wọn si ṣe igbelewọn agbejade fun sisan owo ti yoo jẹ ki awọn eyan le gbe igbesi aye lagbegbadun fun awọn oṣiṣẹ ijọba apapọ ati pe ki nkan ba le sun wọn bọ latari bi nkan ṣe lo koko lakoko ye ibeere naa lo wa ninu iwe ti wọn ni awọn oṣiṣẹ fun ijọba apapọ ti o si jẹ pe n to jẹ adari fun ẹgbẹ ọhún andrew emelese ilobuwọlu wọn pe fun idapada ninu iwe ti wọn kọ naa dapada owo iranwọ ti epo eleyi ti o jẹ ki awọn ọmọ ilẹ nigeria ki wọn ri aye gbe bẹẹ lọ ṣalaye wipe ẹka eleyi ti o ni ṣe pẹlu idiyele ati owo ilẹ wa ni ki o tun gbero si àwọn òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n kọminú lórí bí nǹkan ṣe ń le koko tó sì jẹ́ wípé pàápàá jùlọ ohun èlò ti ìkọ́lé bíi sẹ́mẹ́ǹtì tó sì rọ ìjọba àpapọ̀ láti ṣètè dá sí ìgbésí ọ̀hún lẹ́yìn ọ̀sọ́ka. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé ló ti ṣàlàyé pé àwọn ọmọ ilẹ̀ nàìjíríà ló yẹ kí wọ́n máa jẹ mọ̀kúntàn eléyìí ti orogún láti ẹ̀ka ti epo rọ̀bì ní ilẹ̀ nàìjíríà mákindé ló ṣàlàyé ọ̀rọ̀ náà nígbà tí ó ń ṣiṣọ́ lójú gbọ̀ngàn ti ìpolongo fún ipò ààrẹ léyìí tí wọ́n pè ní mákindé daura ti ń bẹ nílùú àbújá ó pè fún ìlànà àkóyawọ́ lẹ́ka epo rọ̀bì eléyìí tó ní àkóónú ti epo petro àti àwọn èròjà míì tí wọ́n ń kó jáde láti ìbọnjẹ ibẹ̀ gómìnà ló wá ṣàlàyé wípé àwọn ọmọ nàìjíríà ẹni kò yẹ kán máa san owó tí ó ní ìdílé tó ní ìdíyelé ti àtẹ ti ilẹ̀ òkèrè lórí iye tá à ń ra epo rọ̀bì ńlẹ̀ yìí ń gbọ́ jẹ́ pé àwa náà ni à ń pèsè epo rọ̀bì náà tí wọ́n sì ń kó fún àwọn ẹbú fọpo lábẹ́lẹ̀ ẹwẹ̀ ẹni tí ó jẹ́ ọmọ òye fún ipo are labe egbe oselu ti Nigerian Democratic Congress NDC yin o Peter Obi ni awuyewuye koro kan tin suyo lori ate ti ayelujara latari bo se foju han nibi isiso loju ibodo ipolongo fun ti egbe oselu APM ti o si tun soro ifaramo fun ipo are ele ti onimoro se makede tin dije fun ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ ti kaduna nasiru el-rufai ló ti béèrè fún bílíọ̀nù mẹ́wàá náírà báyìí pé kí wọ́n fi sanwó tanràn fún òun láti ọ̀dẹ̀ tó jẹ́ alákòóso fún ẹ̀ka ètò ti ààbò nílẹ̀ yìí ọ̀gágun tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun christopher musa látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé el-rufai lọ́wọ́ nínú pípa àwọn tó jẹ́ ẹ̀yà ti gúúsù ní ìpínlẹ̀ ti kaduna lákòókò tó wà lóróyè gẹ́gẹ́ bí gómìnà el-rufai lọ́wọ́ béèrè nínú ìwé tó fi ṣọwọ́ sí christopher musa tó sì jẹ́ wípé ẹ̀ka ti ìgbẹ́jọ́rò yún ìgbọ́njẹ ti bank apan ló buwọ́lu ti iléeṣẹ́ ti ẹ̀ka ètò ààbò náà tí wọ́n sì fi òǹtẹ̀ lé lọ́jọ́ kan náà ìwé ọ̀hún tọkọ ni wọ́n ṣàlàyé wípé musa ló sọ̀rọ̀ lórí ẹ̀rọ ti móhùnmáwòrán kan lákòókò tó sì ń sọ̀rọ̀ níbẹ̀ ló ti fi ẹ̀sùn kan el-rufai pé àwọn ìwà tó wò lákòókò tó wà lóróyè pé ó dìídì so pàǹpápọ̀ máa ṣe kú pa àwọn èèyàn tó wá láti ẹkùn gúúsù bẹ́ẹ̀ ló ṣàlàyé tí wọ́n fẹ̀sùn kan pé ó sanwó ìdóòlà ẹ̀mí fún àwọn ikọ̀ iṣẹ́ òkọ́kú kan bẹ́ẹ̀ ló sì tún fi àwọn ẹ̀rọ láti máa fi wó ilé àwọn èèyàn tí kò bá tò sábẹ́ àsíá rẹ̀ el-rufai inú àwọn ikọ̀ tí ń tẹ̀lé wọ́n wá ṣàlàyé pé ọ̀rọ̀ tó sọ gan ni ó fi hàn wípé el-rufai ló jẹ́ ọ̀daràn apànìyàn tó sì jẹ́ ẹni tí ń ṣe agbátẹrù fún ìgbésùnmọ̀mí bẹ́ẹ̀ lọ́ ṣàlàyé wípé ẹni tó jẹ́ alákòóso fún ẹ̀ka ètò ààbò náà ni ọ̀rọ̀ ọ̀hún tí ó sọ bọ́ta kì í ṣe òótọ́ tó sì jẹ́ pé ńṣe ni ó fẹ́ ba ìwọ ọmọlúàbí ti el-rufai jẹ́ ròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn ilẹ̀ ti kenya ni wọ́n ti kéde ẹ̀ báyìí pé wọ́n forúkọ àwọn ọmọ orílẹ̀-èdè ti burundi sílẹ̀ nínú àkọsílẹ̀ ìgbésẹ̀ ilé tí wọ́n gbé àti àwọn ọmọ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó wá pàápàá láti apá ìlà oòrùn ilẹ̀ adúláwọ̀ tí sì ń gbé ní orílẹ̀-èdè náà lẹ́yìn tí wọ́n ní pákáleke ló gbòde nígbàtí ààrẹ william ruto tó pàṣẹ pé àwọn ó bẹ̀rẹ̀ sí ni máa fojú sun àwọn tó jẹ́ ààrẹ tí wọ́n sì jẹ́ olókoòwò kéékèèké sọ̀rọ̀ nínú ìgbésẹ̀ ọ̀hún nígbà tó ṣàlàyé wípé ilẹ̀ ti burundi ni wọ́n dẹkun àwọn tó jẹ́ ààrẹ ṣùgbọ́n tí wọn ò ní ìwé ìgbélùú tí wọ́n sì ń ṣe okoòwò nílẹ̀ ti kenya ẹni tó jẹ́ agbẹnusọ fún ìjọba orílẹ̀-èdè ti kenya charles owino ló ti wá ṣàlàyé báyìí pé àwọn ti gbé ìgbésẹ̀ láti ṣe ìkọsílẹ̀ àwọn tí ó jẹ́ ààrẹ ọ̀hún tí wọ́n sì ní àǹfààní àti máa gbé ní orílẹ̀-èdè náà ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìforúkọsílẹ̀ ọ̀hún gan ni ó wà nínú ìbámu àlàkalẹ̀ òfin tilẹ̀ ti kenya lákòókò ti bá ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ ọ̀hún wá lẹ́yìn tí wọ́n ní ààrẹ ruto lọ́jọ́ ló ti ṣàlàyé wípé gbèdéke ọjọ́ ajé lòun fi sílẹ̀ fún àwọn ààrẹ tí ó ní okoòwò kéékèèké láti dẹ́kun láti máa ṣiṣẹ́ lẹ́yìn tí wọ́n ní iléeṣẹ́ tí ó jẹ́ ti orílẹ̀-èdè náà ló wípé àwọn ààrẹ kọ̀ọ̀kan ni wọ́n ń ṣe ìwà tí kò tọ́ pẹ̀lú ìgbà owó gbọ̀bẹ́ láìsí pé wọ́n ní ìwé ìgbélùú orílẹ̀-èdè ti comoros ikọ̀ agbábọ́ọ̀lù ti ńbẹ̀ńbẹ̀ ni wọ́n ti yọwọ́ kílàǹkó ara wọn kúrò nínú ìdíje tani òkópa nínú ife ẹ̀yẹ tilẹ̀ adúláwọ̀ ọdún 2027 ti àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ti ọjọ́ orí wọn bẹ lábẹ́ ọdún mẹ́tàléníogún ìgbésẹ̀ ọ̀hún lọ wáyé nígbà tí wọ́n ní àjọ tí ń bójútó eré bọ́ọ̀lù ọ̀hún ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ikọ̀ ọ̀hún ni wọ́n fẹ́ yọwọ́ kílàǹkó ara wọn kúrò níbẹ̀ nínú àlàyé ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ṣàlàyé síwájú wípé àwọn ìgbésẹ̀ náà ló lọ́dẹ̀ papọ̀ mọ bí nǹkan ṣe rí lẹ́ka ti ètò náwó t
1: ti nkan si le koko fun ajo na la koko alaye ti won se igbese ti ile ti Comoros gbe na ene o wa safihan ti o si ti fihan gbangba pe orilede ohun ni oni kopa ninu edeje tani edeje ti ifese won se eni ti o kopa ninu ife eye ti ile adulawo yun afcon odun 2027 ti awon ojewewe ti ojo ori won be labi odun meta leni ogun edeje ohun eni yo ma si ona fun awon iko ile ti o ma kopa ninu edeje ti olympic kin to ma lo egbo awon koko to suyo ninu iroyin ohun le kan se ijoba apapo lo ti gbege da awon to je alakoso ekan leka ti eto abo ati awon ekan joba mi lati ma se gun lerin ajo lai je pe on ba gba ase lowo eni to je akowe si ijoba apapo gomina fun ipinle oyo makinde lo ti salaye wipe awon mo ile nigeria lo ya ko ma je mu kuntun owo to nwa lati ara epo robe nile ye orilede ti kenya ni won ti gbe igbese lati fi oko awon omo orilede ti burundi sile baye latari ikaya soke kini o je igbagbo won lori oko won orilede ti Comoros ni won yowo kila nko ara won kuro ninu ideje tani o kopa fun ife eye ti ile adulawo yun afcon ele ti o je ti oje wewe ti ojo ri won be labe odun meta le ne ogun fun awon iroyin ya ati iroyin mi ele ti o nti ikanni e jade ele kan si wa lori itakun agbaye pelu itana www.lagelufm.com eye lo pe iroyin to nde se ti gbo yin lati ikanni lagelu 96.7 fm ele tele wa lori atẹti x pẹlu itana lagelu fm 967 tabi ke feran wa lori atẹti badindore ni on facebook loju ewe lagelu fm 96.7 tunde olawuwo ni olotu iroyin ye pẹlu iranlọwọ ba tunde moron keje seun aribikola en lo ti nroyin e seun ti n gbọ wa eto ti opo sokan baye ni show bumo pẹlu Kayode Adeosun in your new vision le kan si seun aribikola lo tin mu iroyin wa si e ti gboyin e ma ya se o oni o san wa sire.

0: Adeni Adebowale Pastor Dr. Peter Madu awon lori ani baba trise mayo wa na bajo olu ibitoye okulola kemi taiwo obi okikira yo emo apaya bi praise prophet olufemi oni yo ma sura loruko Jesu ya no ma sele lojo Sunday 13 September 2026 latago mejo una 7 a.m. CS Monday Public Ministry NTC Branch owa ni yago police road NTC compound loud super embado ogun aye re ma pare bori agbara Jesu wa sibe.
1: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ni ẹlẹ́dàá rántí wọlé àkókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan, kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́tí mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 64 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nù tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣerú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ̀nù wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
2: Orúkọ mi Wòlíì àti Ajíhìnrere tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: sọ̀kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí ìtọ́dún yìí ó gbogbo ènìyàn tí ẹ yá máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ pampas filling station tó wà lórí bridge world lálójúkọ jájọ nkú ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan àgùn mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúbọ̀ látòrí òkè lọ́fẹ̀ẹ́ àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni láre kẹrìbà tó ń ṣe gbẹ̀ngà àfin prophet zuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 09025202724 yéesu méjì rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Lagilu FM 96.7.

0: gbogbo onigunigun engineer. Engineering department, thank you very much. Social media lọ́hún ẹ máa wò mí ketekete lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ Lajelu 96.7 FM. Mo léfrù kọ̀kọ̀ síbẹ̀. Dọlápọ̀ la mojú ẹ̀rọ fún sàtà wà yìí.
1: Bí ó tilẹ̀ kó rí o.
0: Gbogbo kọ sóòbù mọ́ pátá.
1: Ẹ̀kọ́ tó rí.
0: Àwọn lajọ ń ṣe lajọ ń dà pọ̀ mọ́ra wọn.
1: Bí ó tilẹ̀ kó
0: rí. Tóbílọ́ba Ajayi ọmọ ìyá àfẹ́ ń bẹ pẹ̀lú mi.
1: Ẹni ẹjì bí ẹjì.
0: Àti ọlá mi lẹ́kan. Ọ̀làwọ̀ Infinity bàbá oníbèrè. Adéọ̀sùn lorúkọ mi. Káyọ̀dé Adéọ̀sùn yín náà ni. Bẹ́ ẹ pè mí New Vision. Èmi náà ni mò ń jẹ́bẹ̀ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ní ṣe. Ọkọ ìyàwó ẹ̀. Lórí ètò fún tòní a tún máa gbẹ́nu sí i. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹni ìṣó lórí káàṣì ẹ̀ 50,000, 25,000 rèé o. Mẹ́tẹ̀ẹ̀ta ni màá yí. Káàṣì ẹ̀. Ẹni tí ò ta òkúkú lè jẹ́. Àǹfààní bíi méje ló ti wà ńlẹ̀ báyìí ìfẹ́ mọ́ rojọ́ jù. Bó bá ta lónìí wàá jẹ́. Bó bá ń plè déédéé wàá réré. Bó bá ń gbẹ́nu sí i tó ń bá tún pè ọ́ tó tún jẹ. Lórí ètò tòní tí mo ń bá sọ́jọ́ Tuesday. A tún fún ẹ ní Recharge card belé ń já padà. Ẹ mọ̀ wá àwọn àǹfààní yẹn lọ. Tó bá tún dọ.

orí owó bí 100 million naira ná wà 50,000 méjì lè máa jẹ́ kí n tó lọ àti 25,000 naira kan bóyá ẹ̀yin ò wá mọ bá ṣe ń ta ẹgbẹ́ fọ́ọ̀nù fọ́mọ ẹgbẹ́ ń ṣàlàyé fún yín tó súnmínú everyday wọn ó pè ẹjọ́ àmọ́ bá ṣe ń ta ẹjọ́ mi ò rí nọ́mbà yẹn kọ látọdún wo ẹgbẹ́ fọ́ọ̀nù yín fọ́mọ.

0: 0912370865. Ẹ̀ǹsọ́ lórí ti káṣí ẹ̀ mo ti fẹ́ yí ₦25,000 báyìí àkọ́kọ́. Hello.
1: Hello.
0: Hello, sir. Yes, sir.
1: Ẹ̀kú ètò.
0: Ètò ni o.
1: Ìdáhùn kejìdínlógún màmá tí wọ́n dáhùn.
0: Ṣé ìdáhùn yẹn? Mo ń bọ̀, mo ń bọ̀, mo ń bọ̀. Ó yá.
1: Ọ̀sán. Wọ́n ní ọ̀sán já ọ̀run bọ̀ pa. Ọ̀sán yẹn, ìsán ni ti máì tó ń sọ.
0: Rí pé mi ìfẹ́ sáré já ìyá yẹn. Wọ́n ti ń wà ní ojú ọ̀nà mi sì fẹ́ já wọn. Tí n bá ti lọ já wọn tí mo ṣàlàyé bá wọn ó ti tètè mọ́. Tán bá ní ọ̀sán já ọ̀run dọ̀pá kí wá lọ sán kí lọ rún.
1: Ọ̀sán ni ìkíní tó fi dẹ trap tó fi dẹ kíní yẹn ṣùgbọ́n tó bá ti wá já.
0: Ẹ mọ Yorùbá rẹ̀ tẹ́ ẹ bá mọ Yorùbá rẹ̀ sọ lóyìnbó ń gbà náà.
1: Mo ní kíní trap tí wọ́n dẹ bí pàápẹ́ tó dàbí pàápẹ́ ní ṣùgbọ́n tó trap ni ṣùgbọ́n tó bá ti dé àwọn ọmọ máa ń tó bá ti dé ọmọ àti ìbọlẹ̀ tó bá ti lé tán àgbà ẹran ẹ sókè ni okùn yàrá dàbí ẹ tó dẹ wáyà fún òkété.
0: Bàbá mo mọ̀ pé ojú ọ̀nà lè wà ojú ọ̀nà lèmi náà wà tán bá ní ọ̀sán já kí ló já.
1: Ọkùnrin ọ̀sán yẹn
0: ibi tí mo ń lọ gangan nìyẹn ni mo fi ń sọ fún màmá yẹn pé wọn sì lójú ọ̀nà ṣùgbọ́n mi ìfẹ́ sáré.
1: Ọ̀sán yẹn náà ló máa wà létí ìlú tó máa ń bí tó máa
0: ń bí tán bá ní ọ̀sán já. Wọ́n wá ní ọ̀run dọ̀pá kí wá ní ọ̀run. Bàbá ẹ̀kọ́ là ń kọ́ ẹ gbọ́ dáadáa jẹ́ ìṣàlàyé kí n tó lọ mú káàṣì ẹ̀ tán bá ní ọ̀sán já okùn ní ọ̀sán tó bá wá ti á já ìyún ti di okùn ló jáhùn. Nígbà wọn ní ọ̀run dọ̀pá ọ̀run nígbà tó bá tẹ̀ tó bẹ́ǹdì kì í ṣe ọrùn ọrùn ni ìgbà tó bá bẹ́ǹdì ó ti dọrùn tí ọ̀sán tá a fi bẹ́ǹdì ẹ̀ tó bá ti wá já kí ni igi yẹn ó ṣe yóò nàró ó ti dọ̀pá náà ìní wọ́n ń pè ní ọrùn àti ọ̀sán òun ni ọfà. Ṣé ẹ ti gbọ́ bá mi ẹ ti gbẹ́kọ̀ọ́ là ń kọ́ ẹ ní ṣìṣe àwọn bàbá dáadáa nu. Ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ ń lórí káàṣì ẹ̀ta kọ́kọ́ ₦25,000 káàṣì ẹ̀ta kọ́kọ́ ₦25,000 mò ń bọ̀

later. Thank you. Dear customer.

0: mọ̀ lágbára hun. Oya, oya, ẹyin sọ lórí ti cash ẹ̀ ti *347*1004*2#. Ẹ jẹ́ ń gbà pé láti ilé. Ey, wọ́n ti yí mi. Hello.
1: Hello, bàbá mi.
0: Yes, ma, màmá mi.
1: Ẹ kúrò lè ma.
0: Ẹ kúrò lè ma.
1: Ẹ kúrò lè ma.
0: Yes, ma.
1: Abilékọ Ìrónkẹ́ láti ìlú Awẹ́.
0: Abilékọ Ìrónkẹ́ láti ìlú Awẹ́, màmá. Mo kí yóò. Oya.
1: Ẹ fún mi ní ìbéèrè kejìlá.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá. Ìbéèrè kejìlá sọ pé ẹ gbọ́ dáadáa o. Ẹranko kan wà. Ọ̀tá ló jẹ́ fún gbogbo eku àti gbogbo ejò. Ó tún wájọ́ rẹ̀ fáwọn èèyàn.
1: Olóńgìní.
0: Orúkọ mi wo náà tún ń pè?
1: Èfé.
0: Orúkọ mi wo náà tún ń pè?
1: Músù.
0: Orúkọ mi wo náà tún ń pè?

0: My Excellency Baba Abdulwahud, he made a mistake toying with the Bameko of Ibadanland. Thank you. All right, I'm trying to get this very message. Okay, I'm trying to get this message. Also, Oladipupo Olasukami, honestly speaking, I love your brilliance, courage, and how competent you are in the race. God will make you win the election for you to become our next governor. In Jesus' name, Sheyi Odofi, thank you, Baba Abdulwahud, Wadud, His Excellency Oluye Said Oladile. It's a round peg in a round hole. All right, Abiodu Oyelade is complaining here that you don't have any political candidates within their area.
1: Okay.
0: Perhaps we should wait.
2: You never can tell yet now. Okay. By the time we resolve these issues, so we will unveil all our candidates across zones.
0: All right. I have Olanyinka John here. I like this man. I'll give my vote. Oyeniyi, well done, Bameko. Next governor for your state. The messages are just, you know, coming in. All right, sir. I'm a fema. Àwọn kan wí pé okay kí n sọ báyìí Gọ́vnọ̀ Ṣèyí Mákindé àwọn kan ní pé ó dà pé Michael Okunlade fẹ́ bá wọn ṣiṣẹ́ then why are you being stressed?
2: Ṣẹ̀rí bí èmi ṣe wà yìí mo mọ ń wà fear to people even to my enemies oye. Michael kò ló fẹ́ bá ṣe Mákindé ṣiṣẹ́ o.
0: Táwa ni.
2: Òun kọ́ o.
0: Ìyàmúlíká.
2: Michael kò ló fẹ́ bá ṣe Mákindé
0: ṣiṣẹ́. A jẹ́ pé Ìyàmúlíká ni ẹ̀dẹ̀.
2: Ọmọ kan tán ń pè ní ọmọ lídà. Tìjàní àfisọ ọmọ lídà.
0: Ọmọ lídà.
2: Tó jẹ́ PA Alájàmúlíká. Alájàmúlíká náà fẹ́ bá ṣe yìí ṣiṣẹ́. Ọmọ lídà yìí níṣà lọ jókòó tí wọn. Ni ló ń bá wọn ara bí ṣe meeting. Ló lọ ń ta everybody lẹ́yìn. Ló lọ ń fi every. Adẹ̀ ń gbọ́ wọ́n dẹ̀ ń pè mí lọ́tọ̀ lọ. Bẹ́ẹ̀ni, wọ́n dẹ̀ ń pè mí lọ́tọ̀ lọ sí pé ha. Ọmọ lídà ti ṣe báyìí o ṣe mọ́ṣà ní nàìjíríà o ṣe táyì ni mo tún sọ fún Mr. Michael wọn ni ṣé ò ní kẹlẹgbẹ́ ni ṣé ò ní kinní kan nǹkan. So ń bọ̀ yẹ́ làwọn yẹn sọ pé alájà múlíkà náà wọ́n wọ́n ti ń bá wọn ṣe mú ní alájà ò lè bá wọn ṣe láyé because alájà sọ fẹ́mi pé kí má jẹ́ kí ṣe yìí tako sáso àlá mi o kì í má ní anything bá ṣe o
0: òṣèlú la máa pè é
2: àfi bí mo tó ṣe ń gbọ́ lẹ́yìn pé ẹ tó sọ̀rọ̀ ń fún mi gan báwọn náà má rò pé kò gbọ́dọ̀ já alájà múlíkà so ṣe rí. Àfi mo ṣe rúkúrúkọ ọmọ lídà tìjàdí àfisọ àdìgún ọmọ lídà mo ṣe rúkúrúkọ ẹ njọ ti APM tí wọn gbé orúkọ wọ candidate wọn chairmanship candidate wọn tán gbé jáde orúkọ àfisọ àdìgún ọmọ lídà bó ṣe lọ àpẹẹ lórí APM chairmanship candidacy list nìyẹn o fún ìjọba àbílẹ̀ oríire.
0: Oríire.
2: Òun sì ni assistant state youth leader wa nu
0: SDP.
2: Òun tó ni PA màmá ní Ọ̀yọ́ state.
0: Kábíyèsí.
2: Orúkọ ẹ wá lọ jáde ní APM.
0: Ẹ rí pé
2: ṣe rí bí màmá gan ti fẹ́ sọ pé àwọn ọmọ sí ṣé kò ti kọ́ ṣe yí wọn. Bó wọn ṣe fẹ́ explain.
0: Torí yín tá à ń gbọ́ nìyẹn mo ṣe ní kí n béèrè.
2: Ẹ ṣe wá rí ọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ni. Ìrànwọ́ tí yàn bá ṣe mọ̀ pé wọ́n publish orúkọ ẹ̀ ní APM ń sìn ṣe mọ̀ pé fact nìyẹn.
0: Bẹ́ẹ̀ni.
2: Ó jẹ́ ESCO member ASDP ṣe mọ̀ pé fact nìyẹn. Ó yẹ yín bẹ́ẹ̀. Ṣùgbọ́n ká wá sọ pé dandan lá Alájà Múlíkà ni wọ́n ní kó lọ ṣe ń tó ṣe. Ṣé ẹ mọ̀ pé we need to be fair to people. Mi ì sí mbẹ̀. I still have to give that woman some benefit of the doubt. Especially somebody I regard as a mother. Somebody I love as a mother. Ṣé you understand? Though I feel disappointed, I feel betrayed. You understand? Because naturally, mi ti expect kan ni kankan ṣe papọ̀. Ṣé wá rí ẹni tó fẹ́ ra tó fẹ́ ta tíkẹ́ẹ̀tì fún yìí. Michael Okunlade ló wà behind the yun tiẹ̀.
0: Mọ́gà Jíábì.
2: Òun ló wà behind yẹn. So ńgbà táwọn yẹn wá ń sọ fún wa pé nígbà tí sincerely mi rọwọ́ yàmbẹ. Ṣùgbọ́n ẹjọ́ tó declare ara rẹ̀ as candidate ọlọ́wọ́ ìyá wa nbẹ. So àwọn tó súnmọ́ tígbà mo béèrè pé kí ni gbogbo eléyìí tán ṣe wọ́n ní ká mọ̀ bínú mo níbo lẹ́sìn lọ́mọ ṣe póstà fẹ́ntì òun ṣe candidate wọ́n ní instruction alájà làwọn tẹ̀lé nǹkan táwọn yẹn sọ fún mi ní títí wọn. Ṣùgbọ́n ti tẹ́lẹ̀ yìí tó fa misunderstanding ni pé nígbà tí national issue ta ni tó dé stage kan mo lọ bá alájà ìyá

0: aṣẹ̀dá ọ̀run. Àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbà dìgbàkúgbà amúnígbà tọ̀rọ̀gbà ní gbangba láwùjọ àwọn àgbààgbà. Gbanigbani gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sàpàtà málágbádá lọ́rùn málágbádá ṣùgbọ́yà kàtá ndí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tá a gbẹ̀ tó ta kan gbangba sí gbangba wálíà. Yíká àgbà ńlá ayé tẹ́ ẹ ti ń láǹfààní àti gbọ̀ wá ń dídí àkókò yìí. Àtúnkìyín kúrọ̀ lẹ́ o. Akìyín káàárọ̀ káàsán torí bí ayé ọ̀hún ṣe ń yí. Àmọ́bi tó yí sí ni apá àtọ̀dọ̀ ti yí níbẹ̀ hùn. Bí ọ bá sì yí sí, ẹja kó gbogbo ẹ̀ papọ̀ ká ní a kò dédé àkókò yìí. Bá àṣàárọ̀ ló yí sí ni bó ṣọ̀sán. Bó sì ṣe àṣà lẹ́lẹ̀yìn bá wà nílùkílù tẹ́ ẹ ti ń láǹfààní àti gbà wáyé ká àgbà ńlá ayé. Ẹ káàbọ̀ ságbàlà òdìdí rẹ. Lẹ́yìn àtọ̀ pínpín. Níkànnì ti lágelú 96.7 FM níìbàdàn. Ilé ta kalẹ̀ sílé funfun Báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn ayín. Túnde Ọláwọ̀ lólóòtú ètò yìí. Àṣìṣe Adémọ́lá ńlá mojú ẹ̀rọ ti ń bẹ̀ fún sáà ta wáyé. Àwọn atọpinpin tá a dìjọ́ ń ṣiṣẹ́ papọ̀. Adémọ́kùnwá Gbẹ̀ngà, Fúnmi Gbẹ̀nrú, Adéṣídà, àti bí àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóyá ká sọ pé Fẹ́mi Òjó náà all join together. Kábíyèsí rí Ọlọ́run. Ṣé wọ́n á rí ibi kọ́lá lórúkọ mi the special one? Èmi lò tó rí jókòó náà agbádá ńlá mi lẹ́gbẹ̀ẹ́ níwájú Olódùmarè ọmọ Ajípolówó pátátátá iná ń jò kiri ọ̀sá. Iná gorí ilé fẹjú tọ̀tọ̀. A ti wà lórí ìkànnì Facebook Lágelú 96.7 FM. Ọbálànà ní Bẹ́lẹ́ka social media lọ́hùn-ún ti sì ń gbé sókè gbé sílẹ̀ tẹ́ fi ń láǹfààní àti máa wò wá lórí ìkànnì ti Facebook. Ẹja bẹ̀rẹ̀ kinní ọ̀hún pápápá àtúrà àrọ́jọ́ mùsùlùkùn. Iṣẹ́ ìwádìí alágbára tá ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ méjì nípa ti Adéjọ́kẹ́ Orentí Alágbo ti ń rọ̀nù Baby Factory níìbàdàn bí. Ẹ̀tún gbọ́ sáìdì tàwọn ọlọ́pàá. Mo kí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ dáadáa. Báwa tá a jẹ́ oníròyìn ṣe ń ṣiṣẹ́ ìwádìí làwọn ọlọ́pàá náà ń ṣiṣẹ́ ìwádìí. Nígbà wọn wá gbé wádìí tiwọn bọ́ ta tá a wá jọ sí wádìí tiwa náà. Bí ìgbà tá a bá sọ pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni. Àwọn nǹkan kan díẹ̀ díẹ̀ lókè ní bí àfikún. Gbogbo kọ àwọn ọmọ tí Orentí Alágbo tó ti jí gbé gbogbo ẹ̀ pátápátá ńlá kà jáde lónìí. Gbogbo kọ àwọn ọmọ tí Orentí Alágbo tó ti tọwọ́ rẹ̀ rí ọ̀run àrèmábọ̀. Gbogbo ẹ̀ náà làákà jáde. Ẹ tún wá tẹ́tí ẹ̀yìn òbí. Bóyá ẹ ti ń wọmọ láti bẹ́yà bí ọdún méjì sẹ́yìn tẹ́ ẹ̀ rí tí ẹ ti wá wá wá. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ ẹ ní kú ọ̀sán ju ọmọ ẹ nínú lọ. Á gbé àwọn fọ́nrán kan bọ́ tá ń rọ̀lẹ́ yìí. Bóyá kẹ́ ẹ lọ sí ẹlẹ́yẹlé bẹ́ẹ̀ bá ń wá ọmọ. Ẹ lọ chẹ́ẹ̀kì àwọn ọmọ tí wọ́n gbà lọ́wọ́ Orentí Alágbo. Àwọn ọmọ tí wọ́n ti róbi tiwọn wọ́n ti fún àwọn òbí wọn padà. Ṣùgbọ́n àwọn kan ṣì wà ní ẹlẹ́yẹlé báyìí tó jẹ́ ọmọ kéékèèké bí age 5 age 2 age 7 eléyìí tí wọ́n rìkọ́fà lọ́wọ́ Orentí Alágbo níìbàdàn lágbègbè Àríyọ̀. Àti nọ́ọ̀sì kan tí wọ́n jọ iṣẹ́ papọ̀ lọsibítù tí ń bẹ lágbègbè Mòwe. Nígbà bá dásìkò gbà òun ẹ rí gbogbo ẹ má bẹ̀rù ìkànnì Facebook láǹfààní àti wò wá lónìí. Ṣùgbọ́n kí n tó lọ sọ́dọ̀ Orentí Alágbo. Ẹni agbára ayé kan ẹ ṣe jẹ́jẹ́ o. Ẹni ipò ayé sì kan ẹ ṣe jẹ́jẹ́. Arábìnrin kan bẹ nílé agbára nírọ̀lẹ́ yìí. Ọ̀rọ̀ tí wọ́n sì sọ lábẹ́ aṣọ fún mi. Mo ní ẹ̀gbẹ́ olùgbé kínní lọ bẹ́ ẹ jẹ́ aṣiṣọ́ lójú ẹ̀. Ó ti lé lọ́dún kan. Bẹ́yẹn bá sì ń ṣiṣẹ́ lórí nǹkan náà pé à ń wá àyàn àbí à ń ṣiṣẹ́ lórí nǹkan kan. Oṣù kínní lọ, oṣù kejì lọ, oṣù kẹta tó fi póṣù mẹ́fà tó fi wá pé ọdún kan gbáko. Ó yẹ kí rìsọ́ọ̀tì kó ti jáde. Bí ọba wá sí rìsọ́ọ̀tì ń bẹ̀, ajẹ́pọ̀ yẹ kí gbogbo ará ayé náà kí wọ́n láǹfààní àti gbọ́ pé kí lọ ṣẹlẹ̀ gangan. Gbajúgbajà iléeṣẹ́ tí sì ní ṣe pẹ̀lú ẹ̀ka ìbánisọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọ̀hún kàn gbàngbàn. Ìyá wa, ẹ kí àwọn ọmọ Nàìjíríà àti gbogbo àgbáńlá ayé ti ń gbọ́ wa nírọ̀lẹ́ yìí. Ó kọ yín ti jẹ́.
1: Fúnmi Adétọ̀lá.
0: Ẹ súnmọ́ microphone dáadáa.
1: Fumi Adetona ni mo je.
0: Mi ma gbo yin daada.
1: Fumi Adetona.
0: Okay. Adugbo le ti wa. E ti e fadugbo le. E fadugbo le. Ki lo sele?
1: Oko mi ni an wa. O n ba Globalcom sise.
0: O n ba ile ise e soro soke daada ya wa.
1: Ile ise Globalcom sise.
0: Ile ise Glo. Alawo green konu. Ile ise Glo abi?
1: Globalcom.
0: Glo yen lo popular ju.
1: Bene.
0: Awon to ba ja lako na pe Globalcom sugbon Glo MTN kan ka awon to popular ile ise Glo abi?
1: Glo ni.
0: Won ba won sise ki lo koko yin.
1: Ola Oluwa Adetona.
0: Ola Oluwa Adetona.
1: Bene.
0: Ki lo wa sele?
1: Won lo bise ni May 6 last year.
0: Okay.
1: Ni agbo wi pe mo pe won lale tori won se ni Ibadan Imo State ni Owerri
0: ni won gbe won lo ti won tin sise okay
1: ba ti mo gbe won elomi lo gbe fun won
0: ah
1: wa ni won a so fun to ba de emi le mo pe ah ko kin se reyan be to ba se ri ko wa a gbe lati mo pe ah ki lo sele se ni airport line emi wa pada pe ipe ko ma binu eni to ni phone ni mo fe ba soro bo se bere si ni ni ori ota mi daru ori mi o pe ito ti ni ma o
0: pe pe phone oko yin
1: be
0: okay
1: o wa court line a pe pada tititi ko gbe mo wa pe eni ton jijo n gbele tori mo mo wi pe okay boya ko lo ko wa nbi se ni time ti mo pe ko lo n wo ball toro fe ran ball ko pe boya n wo ball mo a pe yen pe ah se ko iti idele ni oni ko iti idele mo ni mo tin pe lataro ko pe gugbe phone o na lohun tin pe lataro mo ni but eni kan gbe phone e bayi be mi se pe wa ni akina so mo ni nkan bayi na so mo se ni ewo e ma ja forogun ko won jewo fun mi pe won so wi pe awon ajinigbe e pe ni site ton lo won gbe won won gbe won ke be mi se oni won gbe won pe nkan ton so fa won niyan mo wa pe awon ton jijo wa l'office awon na ni be lo seri lati gba yen titi disin pelu gbogbo gbese ta ti gbe agbo nkankan lati le ise
0: lati le ise Glo oko yin e ti e si gburu oko yin na
1: gburu won pe pa awon ajinigbe ti e ma npe awon
0: family
1: family won pe won se kankan
0: se be lawon meta ni won jo lo si site
1: ni won ni awon expatriate meji
0: okay
1: lu awon
0: okay
1: awon meteta tan lo won lawon expatriate yen won fi won sile awon yen pada bo
0: oko ti yin
1: mi ni ko pada pelu won
0: soko yin lo drive moto
1: won lohun lo drive won lohun lo wa won lo site awon expatriate se bi won ni won se site acquisition
0: okay
1: so won ni kan lo wo awon site ton ti acquire ni
0: okay
1: bazi jolo so won lo wo awon lo sibe
0: okay
1: lo mo bi ti awon site yen wa
0: mo gbo yin o ti wa podun kan to su meta bayi to su merin gan ni
1: a de gbo ile ise o so kokan a kokan won ni kan ma pariwo sita pe ta ba pariwo sita a end danger life so ko je ka pariwo
0: okay
1: a ni suru ta ba ti lo won lawon sise le lowo they are working on it awon dss n sise le lowo won se gbogbo e bo se n so fun wa ta wa na ni suru a n pariwo a gba ku ni November last year a lo pelu awon pelu mame ati awon ebi gbogbo wa lo san won ri nkan kan so ta
0: e travel lo si imo
1: emi travel lo si imo
0: okay
1: boya bi e merin ti pa lo ri awon commissioner of police gan but ati li gbogbo li lo wa ko
0: meso kankan jade ile ise Glo no
1: san
0: kankan e si ni manager lo ko yin
1: roll out manager
0: daro yi ba di asko e gburu e number o lo mo
1: won de pe wa won se kokan
0: oda eyin te n gbo waye ka gba nla aye se ki n so pe mi o ni ti fe gbagbo tori a pele ise Glo emesun wa ni o je pe ya won ti pada si mo gan teyin o mo ti awon Glo si ti fe pe yin ile ise Glo ma to bi koja ka si nkan won ni fe se nkan ti ewo eje nfile be ise iwadi o gbina yawo mo si gba ladua pe ngba ta ba pare ise iwadi yi oko yin a pada ri won o o le ti pe gba o ti po ti po dukan ko si nkan ti o le sele eh ile ise glo ele o a kan le kun office yin a si beere awon beere bo ba je ba nse prank ni abi ki la won mo si ma nse eh eh stop we o iya yi atawon mo e ti di jana jana awon mo tin beere ke baba awon da abi be ko se pe ni eh eh iya wo na si lati bi odun kan to su merin teyan roko e ba soro bo le yin o se laya to gege bi obirin eyin o ti won kan so kan akini ile ise glo le kan si enle o a e ti eyin no ile ise glo o ti e keyin gan bo ta eyin lo e ke ko pariwo pe dakun o ara awon staff wa kan kan kan e se wa dake si njawo lori phone wa ah oda emi o ti gbagbo mo so si waju eh akoko si loju ne a kan le kun le ise glo ibi ti oro yi o ba wa pada wa ja si tabi bi ta baba ade eyan mo Nigeria e gbara de mo ni n fi to yin leti ni eh a si ti fi to yin leti baye eya wa o ko yin le kan si
1: Funmi Adetona
0: e ma lo se gbo eh ibi ta ba pada yanju e si a pada wa sori eto yin gba ta ba pada wa e ri pe yo ti ni yanju eh e ja gbagbo nu Olorun ka si gbagbo nu awon eyan omo Nigeria kasi gbagbo ni owo ile ise glo na tori mi o gbagbo pe nkan pe nkan te so e po jo to ngba ta ba wa pe won ton ba wa salaye ti won na a ba won kan ta se se ha e ja polowo oja na ngba ba te ka polowo oja de eto n te si waju e ku kale

0: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palms Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemat Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemat Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag up your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemat Superstore, cheaper, quality and satisfaction.
1: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ. Ó ṣe ìṣàì!
8: Make your cooking fun.
9: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this will get the enough for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
10: Oh. Talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Come get extra time to make payments. Oh la la la la la.
9: Yes, so whether you support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you not go like miss. For more information, make you quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this ogbonge offer.
11: Hey, hey. balẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkàn balẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City, Ìdó Ìbàdàn. Ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter, 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan. Tó bá dẹ̀ jẹ́ 500 square meter, 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens. Phase 1 ìjàyè Mọ́níyà. Àmọ́ ní Irede City, 1.7 million naira ni plot kan báyìí. Ẹ̀sìn ra odidi éka kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀. Kẹ̀rí kẹ̀rá ni o. Àbẹ́ ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò. Ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes. Top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn. Or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
12: Oh no, my pen has stopped.
13: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
12: Oh, your favorite pen?
13: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
12: Wow, it flows smoothly.
13: And writes up to 3 kilometers. That's why I trust it.
14: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
15: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Bá a ṣe ní ẹlẹ́dàá rántí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, ká a ṣe tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibodàn ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
16: Orúkọ mi Wòlíì àti Ajírere Tèmítọ́pẹ́ Ẹ̀jẹ̀ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: tẹ̀mí tó gbẹ̀jẹ̀ Jésù ṣe máa sọ̀ kalẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjì ní ogójì transformation. Yìí padà la kò rí ìtọ́nú yìí o. Gbogbo ènìyàn tún ẹ̀yà máa bọ̀. Ìṣòro tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 lọ́dún yìí. Ìyànà tó wà lẹ́kọ̀ọ́ Papa filling station. Tó wà lórí bridge wo road lájojúkọ jájọ nkú. Ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọlọ́run Prophet Suma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 09025202724. Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A level. WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Ẹ̀ka àbọ̀lá tẹ̀ka ìpolówó ọjà lọ́hùn-ún. Ibi àforí ètò ọ̀hún ti sílẹ̀ kan ìhun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ntí ẹ̀ kí mo rí tí ntí ẹ̀ sọ fún yín ná. Bọ́ ti ẹ̀ lo nǹkan fúlúwa rẹ̀ ni kò ti ẹ̀ wá fẹ́ yéèyàn mọ́. Páìtọ̀ tó gba ìyàwó páìtọ̀ ẹgbẹ́ rẹ̀. Iṣẹ́ ìwádìí òun ti wà nú akáìfù. Jẹ́ ń wò náà o. Ń gbọ̀ bá dijọ́ mẹ́jọ tó rọ́wọ́ dé lónìí. A tún kíní ọ̀hún bọ́ta. Ẹ já padà sọ́dọ̀ orí ń tí alágbó. Fẹ̀yìn tí ẹ láǹfààní àti gbọ́ wa láyà àjẹjọ. Ókè mo sọ fún yín pẹ̀yìn tí ẹ bá ń wá ọmọ. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi bọ́ta. Wípé tó àwọn ọmọ kan ń bẹ lákàtà ẹlẹ́yẹlé báyìí lè tí wọ́n gbà lọ́wọ́ ti orí ń tí alágbó. Ẹ láǹfààní àti lọ ọbẹ̀ pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mi ìṣó ni o. Bọ̀yẹ́ mú hospital àbí nǹkan tẹ́sà fi dààmú pé ọmọ yín leléyìí. Àwọn tó ti jí gbé bí ọdún méjì nǹkan. Àwọn nọ́ọ̀sì tí wọ́n jọ ń là yá àsì papọ̀ náà. Bí ìyàwó èèyàn bá lóyún nú báyìí àṣìṣó wọ́n bá fẹ́ bímọ kéèyàn ó dúró tí má sì ń kọ́ gbọmọ lọ́wọ́ wọn pé tó ẹ bá ń gbé ẹwù ẹ lójú mi kí n rí o. Bí abalẹ̀ ayé dénú. Bá ń ṣe kinní ọ̀hún sí iná. Jáwọn èèyàn tẹ kọ́kọ́ gbọ́bi tá a ti ń bá kinní ọ̀hún bọ̀ láyà àjẹjọ ẹ kú kalẹ̀.
3: Àwọn ti pa abẹ tí ọmọ tí òun gbé fún yín òun yọ lẹ́yìn ẹnìkan ní ayẹyẹ ọlọ́lẹ́ndé ní ṣọ́ọ̀ṣì bí wọ́n ti ṣàjọ̀dún ẹ̀ rí. Pé àwọn gbogbo ìgbà tóun fi ń sọ fún wa pé òun fẹ́ bá wa tọ́jú ọmọ òun ò tí ì rí ọmọ tó jọ ọmọ wa tó pupa bẹ́ẹ̀. Yóò wà lọ máa jí ọmọ gbé. Ó gbé ọmọ ní Ọ̀yọ́, ó gbé ọmọ ní Delta, ó gbé ọmọ ní ọjà Abudi. Nígbà tí mo dé gan aṣọ tí mo wọ̀ fún pẹ̀lú cap tí mo dé fún mo bá jẹ láti fi confuse tó sọ fún mi pé orí ẹ̀ tó tóbi yẹn ètùtù làwọn tẹ́nì bẹ́ẹ̀ ètùtù ayé. Pé kí n lọ sin aṣọ yẹn pé ẹ̀jẹ̀ abẹ́ ẹ̀jẹ̀ àti gbogbo àti bó ṣe pọ̀ ọmọ tó ti kun ọmọ sínú ibi tí ó ti lọ ta àwọn aṣọ yẹn ló fi nu ẹ̀jẹ̀ tó fi confuse wa. Ó dẹ̀ dáhùn pé nígbà tó rí pé mo tún fẹ́ já sí òun lòun tún fi wọnú ilé agbára wọn lọ láti lọ tún fi nǹkan bánú padà. Torí mo ti ń sọ pé ẹ tú pampers ìdí ọmọ yìí ẹ sí ẹ̀yìn ọmọ yìí tó tọ́ ọmọ yìí pa ṣùgbọ́n ẹ sí ẹ̀yìn ẹ̀. Ní ti ẹ̀mọ bọ́lọ̀ ṣe fẹ́ tó ṣe lè pẹ̀tù síbi torí mo jìyà púpọ̀ ìyá jẹ́ mi operation ni mo fi bí wọn láti oṣù mẹ́rin mi ti ní sí mi títí dì sí. Mo gba owó lórí rédíò nítorí ọmọ yìí.
4: Gbogbo àwọn tẹ́jọ́ ń pààyàn náà gbogbo wọn ti wà ní station. Tẹ́jọ́ ń pa àwọn ọmọ tẹ́jọ́ ń ta spare parts àwọn ọmọ tán bá ti pa gbogbo wọn wà gbogbo àwọn ọlọ́pàá ti mú gbogbo wọn wà ní station.
2: Ẹ̀yin àgbààgbà tí ẹ̀ ń gbọ́ wa ń rọ̀lẹ́ yìí ẹja àtàpá àbímọ. Ọbálànà bá ń gbé píkṣọ àwọn ọmọ tí wọ́n rí dìímù lọ́wọ́ tí wọ́n rí kọ́và lọ́wọ́ orí ń tẹ́ alágbò yún bá ń gbé yún sórí ìkànnì facebook ẹ̀ ń bá dọ́mọ ẹ̀mọ̀ látọwọ́ ẹ̀yìn kọ́ wá wò ó bọ́ bá ti ń wá ọmọ láti bí ọdún méjì ọdún mẹ́ta sẹ́yìn tó ti bẹ̀rẹ̀ sí ń ṣe láàbí yìí ọdún 2020 ó ti gbé píkítsọ̀ ọ̀hún sórí ìkànnì facebook àwọn ọmọ ọ̀hún rèé o ẹ̀yin tẹ́ ẹ bá ń wá ọmọ ọmọ wa ò ní sọnù kò ní di ẹrù àwọn ajínigbé o ẹ lọ sẹ́lẹ̀yẹ ní tẹ́ ẹ bá dọ́mọ yín mọ̀ bọ́ bá jẹ́ pé àkàtà abẹ̀ lọ bá wà àwọn ọmọ ọ̀hún ni wọ́n tẹ pẹpẹ sílẹ̀ yìí kó lóun lódùmarè kọjọ ọkọ ṣàánú wa ká tó gbé òkú ńbẹ pápápá ṣé gbogbo wa ti rí àbí orí ìkànnì facebook lágelú 96.7 FM nìbàdàn ìyún ń lọ bẹ́ẹ̀ ṣáìdì sítórì tàwọn ọlọ́pàá nígbà tí wọ́n pàréèdì wọn ọ ṣàlàyé bọ́lọ́hún ṣe dá òun nídàá ẹlẹ́dẹ̀ pé tọkùnrin bá ti kọlù òun báyìí ẹ̀ẹ̀kan náà ni kọ́kán sí i tó ni ó doyún lára òun ìyún òre ń tẹ́ alágbo ní ń ṣe àpatẹnujẹ́wọ́ o ó ní bóun ṣe wá bóun bá ṣe wá bí ó ní ń tọ́kọ́kọ́ sóun débẹ̀ ni pé ṣọ́ọ̀bù òun jóná lọ́dún 2022 kọ́nù láríyọ̀ pàgbolò ń tà lóòótọ́ ṣe mọ̀ pé ń pẹ̀rẹ̀ ní ọ̀sùn tó wojú náà yìnyín lọ́fà tá a fi kó àwọn tó jẹ́ adarí ọlọ́sùn tá a fi pè wọ́n wá pétò ọmọ ẹgbẹ́ yín kan rèé o ṣé mo tẹ́ ẹ fi lé wọn lọ́wọ́ rèé kí ló sọ lákòótó iléeṣẹ́ ọlọ́pàá ọ̀yá bá ń gbé fọ́nrán bá ń gbé fídíò ọ̀hún sí jágbálàyé jẹ́ láǹfààní àti lo ọ́díò rẹ o ọ̀bálànà jẹ́ láǹfààní àti lo ọ́díò rẹ bá ń gbé fídíò ọ̀hún sí pápápá àti àwọn èèyàn tí wọ́n jọ kó papọ̀ náà gbogbo wọn pátápátá ń láṣìṣọ́ lójú ẹ̀ àwọn oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ tí wọ́n sì bá lọ́wọ́ ẹ̀ tí fi banu tí fi báwọn èèyàn sọ̀rọ̀ pé mọ láti ìsàlẹ̀ mọ́tò kè tí ó bá ti tá a bá ti wí náà ní kọ́ gbọ́ gbogbo ẹ̀ náà ni wọ́n lé síwájú a sì ń bọ̀ sápá abẹ̀ ọ̀hún bá ń tẹ fídíò ọ̀hún síbẹ̀ pápápá torí àrọ́jọ mùsùlùkùn ẹni tó jẹ́ baálẹ̀ fáwọn ọlọ́sùn ń bẹ fídíò ni kò gbé sí má ti ìgbélé yìí ṣe dákun bábọ̀ ọkọ mi fídíò ọ̀hún kọ́ lé tó gbé sí yóò yún kọ́ lé yìí ó rí fídíò mo ti ṣe díìsì sí orí ìkànnì wásaàpù fún ọ mo ti gbé díìsì sórí ìkànnì wásaàpù mo ti sígnà sí ọ lórí ìkànnì wásaàpù ẹja láǹfààní àti tìgbọ́ pápápá nígbà tí jẹ́ láǹfààní àti lo ọ́díò rẹ o. Kábíyèsí olódùmarè sápá bínà bápá lọ́hún àárí ọ́díò rẹ gbọ́ o ọbálànà àárí ọ́díò rẹ gbọ́ o ọlàgbà pọ̀ gbogbo wọn ni wọ́n lé kalẹ̀ yìí o bàbá tí wàá rí ọ́díò òun tẹ̀ sí ọ wàá tún fídíò òun gbé láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n à ń ṣe ọ́díò lọ́wọ́ lápá àbí so ti tún lọ́ǹtì bá òun ọ̀dà pọ̀ ti tún lọ́ǹtì bá òun àbápá àbí ni .

0: bala yo ni mo nipa ayemaja e ba jo ayemaja yo ni mo nipa sango nitori na ko si orisa ibile ile yoruba tabi ke n pe orisa ibile ile adulawo kankan ti won fi eyan bo ni igba iwase won le pe won se bayi ri ti meris leso da duro pe kan ye fi beji kan ye pa ibeji ti an ba bi ni won pa won ordinary le ngba na ni ordinary le ni ki se pe won pa won fun orisa kankan o si da duro gege bi omoniyan o si duro doni nitori na ko si orisa kankan ninu ita adaye ba tabi akole to so pe orisa yi o iyan ni won fi nbo nitori na ki se onisese ni o se yi awon ibi aye de ohun ni mo fe le so pe opolopo anfori eyan se yi anfori eyan se yi order bi nkan ti o wa tan import nkan to wa lati ilu ajoji tori
1: awon ebo esogun owo
0: awon ebo ni nkan ko ni ilu ajoji
1: eh bi ilu wo le ba nso
0: awon orilede mi
1: oda mo nbo mo fi owo atomo mo fi din yin lenu aya ajejo mo loro kan na tun kon loyun kan nibi ta tin sise wadi wa ati so ja won ara ile ogbo abala be ona eku kale eto eti pari o e lanfani ati dasi ilu ni nfun yin laye nbo eku kale
2: yin e se won fe gbomo omo die ni
3: o pa ma die akoba ni tawon oloyun yen
2: oke ba lo kini akoba
3: sa ni ngba ti o le ni to ta omo eni to te ni to to omo re gba ti won wa gba omo ti won fe gba lowo re eni yen be shop e gbogbo awon meteta to wa shop e kan jo joko lawon sasiko gbogbo won ni won be ninu cell
2: bi ato loyun
3: a o loyun be nbe to nso ko ti o je o ni lati ile kini ni won ti wa gbe ohun ile ibo
2: e so pele kan pe enikan na nbe logun pa precious abi nkan
3: won ti gba omo lowo ti e na arogun pa o ni nijo ti ohun to hun ti ni 1.5 million lo lo fi bon toju omo yen onigba towo ti pe ko release omo fun gba towo pe to release omo fun to wa sinu ogun pa gbogbo awon arogun pa lo dawo fun tori pe won ti mo omo woman yen lakanda tele sunba awon ri pe ani to toju e re to ogun se n bo ni nkan ti won mo pa omo lomo lo gbe fun
2: won ti wa gba bayi
3: won ti gba ko ti ba gbo omo lowo gbogbo everybody
2: eniyan ti e lomo mi nti e
3: o lomo mi omo kan to bi ni
1: baba egbalaye ta nse bo sogun owo wa
0: kosogun
1: owo
0: be ni kosi tin jogun owo
1: abi to nipa wa lori kin le bi nso be
0: nipa wa lori redu adaju mo danu alenu mo le soro asoro mo le se be mo o ma le ni won mo omo ya ni won o ma le si ni ru won awa ti ko nbi ka sese mo pe eya mo soro ri radio ko sin tin jogun owo atele wo eni nikan ni ki tan ni je
1: ajo owo nko boye ogun ti mo so n loje o lagbara de ajo owo nko
0: ko si emi ti ja ajo owo wa o sise mo so le ajo owo nu
1: ise wadi kan ta se sodun yin na ni ti en to pa ore si o sodun yin na ni to fe se ajo owo ti won ni o gba eje wa nkan kan eyin si ni o sa ajo owo o n sese lo n to na
0: o le fi boju sugbon ninu ilana ti an baba mi fi le mi lowo ati ti gbogbo awa ta je olori onisese ni ile bada bi ni ile yoruba nse ko si ajo owo ju ise sise mo so le mo tun sun nigba to ti ji iti a mi mo ni ajo owo nu sugbon te ba mo kini kan e wa agun se yo bi owo ni abi yo abowo mo da
1: won la njonu kan nbe ti ma n gbowo wa beyan ba ti po nkan kan papo te ti pe awon oro kan atawon oro kan si tanjonu ogbo wa loru
0: e wa mo pe anjanu ko wa fun esin kankan anjanu wa general to loru mari lo da won e n ba mo pe o le pe sugbon ninu isese orisa la wa ni awo ni alujanu orisa esin ila wa ni awo ni alujanu
1: o sa ti won pe lo sa je nko
0: be ni olokun ni jebe olokun se ni ade anamanaye anagbanagba ta filafila asomo di baba aso baba domo olokun se ni ade oni jaje nigba ki igba te ba si ti ni olokun to mo gege bi ara orisa ile yoruba karo ajire ni to ni nile aje file mi se bugbe aje o si file e se bugbe yo si mo fun leran ogede je kiyan fi bo aje eran ogede ogede omidin ati eyin
1: kesan eyan
0: ati eyin sise ati eran ogede ogede pipon in la npe ni eran oge eran ogede eyin wara funfun aye oyin awon nkan won yi ni o fi bo orisaje lotufe titi dola
1: oda ibere to keyin to ya koko wa sugbon ka to bere ke to da yin ti bi yin le o sugbon ke to da yin soju opo le a lanfani ati gba ipe laya ajejo tori akoko ko wa papamora kini eyin onise akitiyan wo le nse lati fo esin ise se mo lori awon to je pe won ko iwa baje wonu e bi a npa yan a nse gba yi nkankan sugbon ni suru o eyin ara ile okan yin bayi ati e ti pe number mejeje ni tin seju yi hello e ti wole ato pinpin
4: láti orílẹ̀-èdè Amẹ́ríkà.
1: Ẹ káàbọ̀.
4: Àkọ́kọ́ ná owó ó wà. Ọ̀wà fíọ́tì kan ni kò sẹ́ni tí ò lè ṣiṣẹ́ bí.
5: Ẹ rí ọ̀tọ̀ mẹ̀sìn ọ̀tọ̀ ni etí wọn ń ṣe nǹkan burúkú. Ẹ tí bá ń fi ẹ̀sìn kan wé nǹkan burúkú ó ń tọ̀ nǹkan kan rẹ̀ ẹ̀jẹ̀ lásán ni. Ẹlòmí lè jẹ́ Mùsùlùmí kọ́mọ̀ nípa tá à ń wí. Ẹlòmí lè jẹ́ kírísítẹ́nì kọ́mọ̀ nípa tá à ń wí. Ẹlòmí lè wà ní òṣèṣe lóríṣiríṣi kọ́mọ̀ nípa tá à ń wí. Yóò túmọ̀ sí pé ẹ̀sìn yẹn lọ́ran. Ṣùgbọ́n pé kò sóògùn owó ẹtú dànù. Ó ní bí ẹ ṣe ń ṣe ni. Ẹdẹ́ mi fẹ́rẹ̀ ń bẹ́ nìyẹn. Káwọn bá lókè máa sọ́ra ni torí kò sẹ́ni tí ò lè fọ́ ọ̀sìn ẹ lọ. Ṣé ẹgbẹ́ sọ̀rọ̀ tí ò ní ẹgbẹ́ mọ́ lẹ́nu. Ṣọ̀gbẹ́ la fi ń rì.
1: Ẹ̀rọ ló gé àlégé mọ́ yín lẹ́nu.
5: Mo sọ ń jọ bá ń gbọ́ ọ̀rọ̀ gbọ́mọgbọ́ ọmọ tó ní ẹ̀ yóò fi tọ́rọ fọ́tà èlò ti tọ́rọ fọ́tà ibẹ̀ rí
1: o. Ọlọ́run gbà wá láti ilẹ̀ Amẹ́ríkà lọ́hùn ẹ ṣeun tẹ́ ẹ pé tẹ́ ẹ dá sí i kíní ọ̀hún rebé tí o 0912370865 lójú òpó tọ́bọ̀ sápá àbí. Hello. Hello.
6: Ẹ̀mí ẹkúrọ̀lẹ́
1: o. Ẹ ṣeun ìyá àbejì kọ́ rèé.
6: Lẹ́yìn ẹ̀sìn náà ni
1: o. Ẹ̀yà ẹ ṣeun.
6: Ẹ̀ka dẹ̀ mi. Ìka o ni agbára o.
1: O lágbára.
6: Ọgá o. Ọ̀rọ̀ rúrùn ní sọ yìí o. Ó bá bẹ̀sẹ̀ lọ́sì jẹ́ ni o. Pàrọ̀ Ọlọ́run ojú ẹ̀rọ sí gbígbé òyìn ò rí. Ọmọ ọlọ́mọ lẹ́lọ́bí tiẹ̀. Ọnù Ọlọ́run.
1: Ọ̀tá tiẹ̀ náà ọ̀tá ọmọ tiẹ̀ náà 300,000 ọmọ méjì.
6: Ayé pé lórí tiẹ̀ bó ta tiẹ̀ ọmọ ọlọ́mọ. Ntọ́jú ẹ̀ bá rí ọmọ ọmọ ọba yìí. Ṣáájú ẹgbẹ̀lẹ́gbẹ́.
1: Ẹ ṣeun tẹ́ ẹ pẹ́ tẹ́ ẹ dá sí i. Èyí tẹ́ ẹ sọ kẹ́yìn ọmọ yọ o. Kì í ṣe ẹ̀sọ́. Hello.
7: Hello.
1: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
7: Ẹ ṣeun Saheed Asahokan látọ̀ràn yàn. Ẹ jọ nítorí Ọlọ́run. Bàbá wa tí wọ́n wà bẹ́ẹ̀ mo bá sọ̀rọ̀. Ìdí ni wípé ibi tí wọ́n ti júwèé pé òre ń tè tó ń gbé kò ń ṣebi tó sá sí kọ̀rọ̀. Yẹn irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó ń gbọ́mọ lọ́mọ fún ẹnìkan tó ń ṣiṣẹ́ ìyanu ó túmọ̀ sí wípé ẹ mọ̀ pé iṣẹ́ ìyanu kéèkì ni ọ̀pọ̀ èèyàn ló máa mọ̀ ọ́ gẹ́gẹ́ bí oníṣẹ́ ìyanu ṣùgbọ́n wò ní mọ̀ pé kéèkì ni. Wáyé táwọn òṣèlú ta mọ̀ sórí gbogbo ọ̀sẹ̀ tó kọjá táwọn ìyá yẹn ní àwọn ò tiẹ̀ gbọ́ ẹni orí. So ṣé kó tó di pé rùn kan bá ìṣẹlẹ̀ ṣé kò sí nǹkan tí ìṣẹ̀ṣe dáìṣẹ́gbẹ́ yín tó lè ṣe fúnrú èèyàn bẹ́ẹ̀ yẹn kó tó di ipò di aláruwo báyìí. Torí mo rò pé bọ́jú èèyàn tó wà nǹkan ọ̀rọ̀ ni ẹ gbọ́ ètò.
1: Ok ẹ ṣeun ṣé ẹ gbọ́ béèrè wọn.
0: Mo gbọ́ dáadáa
1: ṣó yẹ yín sá ó yẹ ẹ dá wọn lóhùn ọjọ́ ti lọ.
0: Sẹ́ẹ̀rí wípé nínú gbogbo activities tí òre ń tẹ́ ṣe kò sí ìkankan tí wọ́n lè sọ pé ó ṣe nílànà ẹ̀sìn ó ṣe nílànà ìwòsàn ni gẹ́gẹ́ bí tí àwọn tí nǹkan jọ pa òun àti wọn pọ̀ jọ sọ wọn ò sọ pé ó ní ẹ̀bọ̀ nǹkan o.
1: Ṣùgbọ́n ni wọ́n sọ pé ó fi nǹkan banú fún wọn ìlànà ìṣẹ̀ṣe ni ó fi fa.
0: Sẹ́ẹ̀rí tá a bá pèsè ṣe orí ẹni ìṣẹ̀ṣe ìyá ni ìṣẹ̀ṣe bábẹ́ ni ìṣẹ̀ṣe ike ni ìṣẹ̀ṣe idẹ ni ìṣẹ̀ṣe gbogbo nǹkan aṣọ táwọn ìṣẹ̀ṣe kì í ṣe ẹ̀sìn ìbílẹ̀ ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe nǹkan tí wọ́n ń ṣe nígbà àwọn bàbá wa nígbà ìwàṣẹ̀ bí wọ́n ṣe ṣe ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe the aspect the religious aspect in la wà dìmú ẹ̀ka ti ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn tá a bá ọ̀tọ̀ làwọn tó di àṣà ìṣẹ̀ṣe mú ìlú tá ń lù oúnjẹ tá ń jẹ is part of ìṣẹ̀ṣe lẹ káàárọ̀ àjèrè. So nítorí náà ẹnikẹ́ni lè jẹ́ olókìkí nípa pé ń ṣiṣẹ́ ìyanu ní ìlànà afẹ bọ n tọju arun awa ti a jẹ olosun ko sese ki a so pe enikan be nbi kan won ni se ise re yin se yanu ka wa wa lo nigba ti o ba ti jọ losun tori pe ni ijọba billion naira yi ti woman yi wa ko gbajumo gege bi olosun won mo
1: gege bi alagbo
0: gege orinte alagbo
1: oda a ti e pe n to je are falagbo na won ti wa sori eto yi ri alaji amubi kan to si wa bi na wa eyan mi daada ni e wa sori eto tori won ni abe alagbo lo wa boya eyan alagbo wa ni abi nkan ta nso ye bayi nkan ti mo wa bi nle kan tori akoko ni bi seju meji se akitiyan wo le nse gege bi adari esin sese adari esin ti bile lati fo esin yin mo
0: sari beyan ba lo ra iresi ni ilu awinbo ni abroad ti an pe ni iresi to da gan te ba tu dale bo se kel yo horo meji kanda e ba nbe
1: e sugbe eyan saku o
0: eyan wa saku
1: so
0: nitori na ki o mo ba si ru nkan buruku bayi ini egbe olosun se wa ni ijoba bile kakiri eni keni to kuna lati darapo mo egbe un nitori pe ki ise ara wa ni o se darapo mo to ba je po wa lara wa ta jo nsodun to ba sodun yo pe mi funra mi ti mo je ba le olosun le ibadan oba olomi tutu ma lo awon adari won lo nara won so pe ikanu wa o fe sodun o fun ye odun ti an kai odun meta odun merin 2022 to tin sise yi lo to ba sodun osun eyo horo kan ma wa nbe pe ikanu wa o fe sodun osun so ko ni akole oruko ninu egbe olosun ni onara local government
1: okay.
0: So bode se wa na niyan ka kiri joba bile mo kokan la tin be labe le badan mo wa nfi asiko e so fun gbogbo losun ti ba ngbo lasiko yi pe gbogbo ki eyan dawa to ba dele ba sese lori pe amo ore nteri ina la se o tori enikeni to ba fe ba isese je igi ti je ipenija now fun gbogbo awa ta je olori olori agbon ti osun olomi tutu in le mi dimu oto ni olori olori fun sango oto olori forisala
1: akitiyan wo le nse lati dekun wa baje inu ti egbe olosun
0: akitiyan ti bere akitiyan ta nse ni pe a fe kikaluku ko yoju kamara wa tori ta ba ti mara wa na fi se ni joba elese kan pe mi ba le olosun le ibadan tori ni gbugba se odo mi lo wa a pin a segment e si local government
1: enta ba karu enish baba tori time wa enta ba ka iru nkan bayi mo lowo to si jo me egbe yin ki le se loro kan
0: latori n to dele enikeni ta ba ti ka iru wa baje mo lowo fun rara wa ila lo fa fun agbofinro
1: o ti mu yes ba won enta gbo wa nle e ba woju ago e ri pe ojo ohun o ti lo e seun ti a pe yin te si je wa e ba n da ko yin le kan sa ti po te di mu
0: emi ni morakin yo akani oba olomi tutu ti mo tun je ba le olosun fun ile ibadan
1: to eyin alara wa eyin lati ma so poroke lati pe mi leyin eto boya federal committee to ya be fe ba mi so nkan kan 0703626868688 0703626868688 a kan si eni to je are fun awon alagbo are amobi kan tin be nto si wa nbi eyan daada igba ti won ba wa soro si lori oro to ni se pelu awon megbe ti won na a wo ba se fe se se won ri bi kola loko mi o na njogiri osa a ma bi obe ni beshua atlese asibe na wo a lo ni a tu pada ba njo mejo en ba ni a ma de bayi la ni de ba nle odigba

0: mẹ́fà ni ìròyìn ọ̀pọ̀ ṣí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí nígbà tí prọfẹ̀t dr pf kalabi wọn máa ṣiṣẹ́ nínú ìjọgọ ṣayẹ church international quarter 19 dr oladosun adédàpọ̀ amfẹ́lẹ́lẹ̀ bello street nìbàdàn.
1: jésù ìgbọ́nà a tún ṣe wọ́n dá.
2: bàbá wa tí ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni ọlọ́run agbẹ́yin ga torí pé agbára yín wà síbẹ̀ màkótá yába kùrí kasárí akadàbà mo gbàdúrà fún yín gbogbo ọ̀tá tó tawọ́ dínà bẹ́ẹ̀ ní gòkè láyé kan dẹni lẹ̀ níwájú yín ogo ni fọlọ́run lókè ọ̀run jésù olúwa àti olùgbàlàwà mọ́mí èmi ọmọ yín wòlíì àti àlùfáà tí gbogbo ènìyàn mọ̀ sí prophet dr pf kalabi láti iléeṣẹ́ ìránṣẹ́ god's vineyard church ní mo ń kí yín wípé ogo yín máa farahàn ọ̀rọ̀ tá a fẹ́ fi gbára wa níyànjú lónìí láwùrí nínú ìwé psalm 24 ẹsẹ̀ ìkẹsàn-án àti ìkẹwàá psalm orí ìkẹrìnlélógún ẹsẹ̀ ìkẹsàn-án àti ìkẹwàá ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé ọba ògo yóò sì wọnú ilé lọ tá a ní ọba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun ni ọba ògo yìí ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà ṣé ẹ rí sà àwọn ẹnu ẹ̀nà kan ni ò jẹ́ kí àwọn bàbá wa ó ṣe rere ogun ìdílé lẹ̀kùn ayérayé ni sà kò sí ìdílé tí ẹnu ọ̀nà àti lẹ̀kùn ayérayé ò sí bẹ̀ nínú ìdílé mìíràn wọn kì í ṣoríire bọ̀rọ̀ ẹ tí gbọ́ ẹni tó fẹ́ ṣe máré ìjìrì tó ní ilé wọn wọn gbúdọ̀ ṣe nǹkan ayọ̀ ní rẹpẹtẹ ẹnu ọ̀nà ni wọ́n ní nínú ìdílé wọn kì í pariwo àwọn mìíràn ẹnu ọ̀nà ilé wọn àti ilẹ̀kùn ayérayé ìran wọn ni pé àwọn adáàmà lọ́kọ̀ọ́re adáàmà láyàáre kò sí bí wọ́n ṣe dáa tó wọ́n máa ná ẹ̀sìn líran wọn ṣùgbọ́n obìnrin ibẹ̀ kì í lọ́kọ̀ gidi ọkùnrin ibẹ̀ kì í láyà gidi ẹnu ọ̀nà ni sà ẹ kàn rí wa tá a daṣọ bora ni tókùnrin fáìn tó ṣègbọnlẹ̀ tó bá fẹ́ délé lò á mọ̀ pé ẹnu ọ̀nà lé wọn ò lè gbà kó jéèyàn ẹ gbé orí yín sókè yín ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè yín lẹ̀kùn ayérayé kí ẹ jẹ́ kí ọba ògo kó wọnú ilé wá ẹ sà tí ẹnu ọ̀nà ò bá ti gbórí sókè tí ilẹ̀kùn ayérayé tán ti mọ ìran rẹ tí ò bá ti gbé orí sókè jẹ́ kí n sọ nǹkan kan fún ọ sà ogun ò kì í ṣe olúwa bá mi ṣẹ́gun kì í ṣàdúrà kan nìyẹn ogun máa ń gbórí sókè fún ẹni tó bá lè gbàdúrà ni tí bàbá rẹ bá gbàdúrà tí ìyá rẹ bá jẹ aládùá ogun máa gbé orí sókè ni ó máa gbé orí ẹ sókè ẹni tó bá kàn nínú ìran rẹ tí ò gbàdúrà ogun máa wálẹ̀ lẹ̀kùn yẹn máa tì padà òun la ṣe ń kó àwọn ọmọ wa ní àdúrà sà ẹ̀bùn tó lè fún ọmọ rẹ láyé láti bọ́ lọ́wọ́ ogun ìdílé òun ni kíni òun ni àdúrà nínú ìran mìíràn wọn níyàwó kan ẹni kan sọ fún mi lọ́jọ́ kan ó ní bàbá mi níyàwó tó pọ̀ mi ò fẹ́ níyàwó méjì ẹ sà ṣe é mọ̀ pé ẹnu ọ̀nà ilé bàbá wọn àti ilẹ̀kùn ayérayé tó tì mọ́ràn ìran wọn tó fi ń fẹ́ ìyàwó kákiri wọ́n pa ìyàwó yẹn dànù ẹlòmíà ni mi ò fẹ́ fẹ́ ju ọkọ kan lọ ṣùgbọ́n nítorí pé ẹnu ọ̀nà àti ilẹ̀kùn ayérayé tó máa ń tì mọ́ ìran wọn ọkọ yà á kú ni torí kó bá lè fi ọkọ mìíràn mọ́mì tí ẹnu ọ̀nà tí a ń pè ní ogun ìdílé tí ilẹ̀kùn ayérayé bá tì mọ́ yàn ẹgbọ́n tó ṣẹlẹ̀ ilé tó máa rẹ́ǹtì àwọn ogun ìdílé ẹ̀ ló máa bá wá ilé ilé tó ti máa jagun àwọn ló máa bá wá tí ẹnu ọ̀nà ò bá gbórí sókè tí ilẹ̀kùn ayérayé ti ń tì mọ́ ìran yín ibi tó ti máa jagun tó ti máa rákóbá tá ti ran lẹ́wọ̀n ibẹ̀ ló ti máa ríṣẹ́ sà tí ẹnu ọ̀nà bá tì tí ẹnu ọ̀nà bá tì tí ilẹ̀kùn ayérayé bá tì mọ́ ìran rẹ sà ibi tó ti máa jagun ẹni tó máa fogun jà ọ́ òun ló máa fẹ́ láyà bẹ́ẹ̀ni that is why o gbúdọ̀ gbàdúrà ká fìdí kígbe ẹ gbé oyin sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé ẹyin sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ẹ jẹ́ kí ọba ògo bá wọlé tí ó ní ọba ògo yìí olúwa tí ó lé olúwa tó lágbára ní ogun òun ní ọba ògo yìí mo pa á ní àṣẹ tabari ẹnu ọ̀nà ikú tabari ẹnu ọ̀nà òṣè tabari ẹnu ọ̀nà àṣetì tabari ilẹ̀kùn ayérayé má jéèyàn tó ti mọ ọkọ rẹ tó ti mọ aya rẹ tó ti mọ àwọn ọmọ rẹ mo pa á ní àṣẹ mo kéde rẹ gẹ́gẹ́ bí wòlíì ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé ẹnu ọ̀nà àti ilẹ̀kùn ayérayé ọba ògo kó wọlé ẹ gbé orí yín sókè olúwa mi yóò dìde nínú ògo rẹ aminu mi dùn ayé gbà mi padà sí rere ha a wo mi le wo go a bo aso iya kuro

ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin lẹ́kùn ayérayé kí ọba ògo kó lè wọlé wá olúwa tó lé tó tó pọ̀ lágbára ẹ gbé orí yín sókè ẹ̀yin ọ̀nà gbogbo lẹ́kùn tó tì mọ́ ìyá rẹ̀ ó yá gbé orí yín sókè ọ̀nà ńlá fún ọ ògo dé ògo ayé ẹ fara ìrìn àjò àánú olúwa mọ́ rẹ̀ ní orúkọ jésù mo gbá ní àṣẹ gẹ́gẹ́ bí wòlíì ẹnu ọ̀nà tí ò jẹ́ kí bàbá rẹ̀ ó rọ̀nà lọ gbogbo lẹ́kùn tá a tì ọ̀run ṣe gbogbo lẹ́kùn tí àwọn àjẹ́ fi ìbínú tè àánú ṣe fún ọ ní kátó màrúmá àyíkàtàbà gbogbo ẹnu ọ̀nà tá a tì mọ́ ọ̀run fi àánú ṣe ní orúkọ jésù ogun ìdílé tí ìjẹ́ kan jẹ́ èèyàn bọ̀rọ̀ níran rẹ wọ́n sọ agbára nù ó bọ́ lọ́wọ́ ogun ọ̀rọ̀ rẹ sì tayọ̀ mami àjọ gbàdúrà lọ́lásà olúwa jẹ́ kí ẹnu ọ̀nà àtilẹ̀kùn ayérayé tó tì mọ́ ìran wa jẹ́ kó gbórí sókè jẹ́ kí olúwa ọba ògo wọlé sáà ẹni bá lógun ológo ayé ló fi ogun ogun dípò ògo tí ogun bá ti ṣe ogun adé ẹ̀sà kò sí ohun tó ṣe ọ̀sà o ní ogo logun tó ń jà ọ bí ogo rẹ bá ṣe tó ni ogun rẹ máa ṣe tó that's why tó bá lọ ìjọ ọlọ́run àbó lọ bí àdúrà wọn kẹgbẹ́ church torí ẹlòmí ogun rẹ ogun àlùbásà lásán ni a lè fọwọ́ já kúrò ẹlòmí ogun àgbàdo ni ṣùgbọ́n ẹlòmí ogun àgbọn ni ó le koko mo pa á ní àṣẹ ní orúkọ jésù bó ti wù kí ogun rẹ ó le tó wọn á gbé orí sókè ọba ògo wọnú ilé lọ mami dadi brother and sister gbogbo ọ̀nà ló já sí Govaya Church International ní fẹ́lẹ̀lẹ̀ bèèlò gbogbo ọ̀nà tó ń bọ̀ láti fẹ́lẹ̀lẹ̀ ló já sí ṣàlẹ́yìn béèrè ìdí odò wọ́n ṣe ọ̀nà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ béèrè ìdí odò sọ pé Govaya Church mú lọ ẹ̀yẹ méjì ò kì í jáṣà wọn mú ẹ débẹ̀ gbogbo ọ̀nà tó já sí express ìbàdàn sí èkó sọ fún wọn pé after soccer níyànà fẹ́lẹ̀lẹ̀ kó dúró níbẹ̀ àwọn ọlọ́kadà mọ́bẹ̀ dáadáa wọn máa gbé ẹdẹ bẹ sọ pé Govaya Church ló fẹlẹ lèbe lónìí mo fẹ kí ọmọ mi ó rógolo ogo tí mi ò rí lò láyé mo fẹ kí ọmọ mi ó rí lò jọ sáré pè mí ní kíákíá kí n gbàdúrà fún ọ bẹẹ lolúwa wí. 08033542436 tàbí 07045939513 07045939513 bí o sì ti ń pè mí ilẹ̀kùn àánú dẹ̀ máa ṣí fún ọ.

La Gelu FM, Jagaba Guburitu, Maharuwancho. Excuse

0: ètò agbára ọ̀rọ̀ yìí wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lu àti ń lo wòlíì olùdáde Adédèjì àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo lórí búkúdo lórí ire níbi tí àgágbé ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú àkókò ò sì ré o Wednesday aago mẹ́sàn sago méjìlá wákàtí ọ̀nà àbáyọ solution hour a lè rí wòlíì láago méje sí mẹ́sàn kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀ àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kola Road Àpáta Ìbàdàn pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001 àkókò tó ó yá dìde wa gba ìṣelógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ògo ni fún Olúwa ní òkè ọrun. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Gbogbo ènìyàn tó ní ẹ̀mí Ọlọ́run nínú ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa tó dá ọ̀run àti ayé àwa fi ọpẹ́ àti ọlá fún orúkọ rẹ. Orí ọ̀fẹ́ ni a rí gbà láti wà níwájú rẹ. Jehovah gba ọpẹ́ wa. Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ lónìí, ẹni tó dá ọ̀run àti ayé bá wa sọ̀rọ̀. Fún wa ní orí ọ̀fẹ́ láti mọ̀ ọ́. Gba àwọn tí à ń pọ́n lójúlà kí o sì la ọ̀nà àbáyọ. Jésù Olúwa wa. Àmì. Mo ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan láàárọ̀ yìí. Ìpọ́njú olódodo. Ìpọ́njú olódodo. Gbólóhùn méjì ló wà ńbẹ̀. Ẹjẹ́ àyànnà rẹ̀. Ká mú apá kíní rẹ̀ lónìí. Nítorí bí a bá ń sọ̀rọ̀ nípa òdodo, o ní láti mọ̀ kí là á pè lólódodo. Olódodo yàtọ̀ sí ohun tí ìwọ lè rò nípa tènìyàn. Ṣùgbọ́n bí a bá wo òdodo, ẹni tí a ò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn ni o. Ẹni tí Ọlọ́run kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn. Kìí ṣe ẹni tí ò lẹ́ṣẹ̀ rárá. Ó máa yí ọ báyìí. Sórí olódodo. Òdodo méjì ló wà. Ọ̀kan nínú rẹ̀ ló ṣe ìtẹ́wọ́gbà. Òdodo tí a fi ọwọ́ ènìyàn lépa àti òdodo Ọlọ́run tí Ọlọ́run fún ènìyàn. Sórí ní ti ènìyàn, ìgbìyànjú ènìyàn láti jẹ olódodo, ó ṣòro púpọ̀ láti jẹ olódodo nípa ti ara. Kò ṣeé ṣe fún ẹnikẹ́ni láti rìn, láti gbé láì ní àṣìṣe kan. Bíbélì wípé kò sí ẹ̀dá ènìyàn kan, kò sí ẹnikẹ́ni tó ń rìn tí kìí dẹ́ṣẹ̀. Bí a bá wá fi ti ènìyàn wò ó, bí a bá fi ti apá ènìyàn gbé e, a kò ní pe ẹnikẹ́ni ní olódodo. Ṣùgbọ́n òdodo tí mò ń sọ nípa rẹ̀, èyí ni òdodo tí Ọlọ́run gbé wọ ẹ̀dá rẹ̀. Òdodo tí a bọ́ aṣọ ní ọrùn Kristi tí a gbé wọ ènìyàn. Òdodo Ọlọ́run nínú Jésù Kristi. O ti gẹ̀tẹ̀ báyìí. Bí mo bá wá pè ọ́ ní olódodo, kìí ṣe nítorí tirẹ̀, ṣùgbọ́n nítorí ẹni tó fún ọ ní òdodo. Ṣé olódodo ni ọ́? Bẹ́ẹ̀ ni. Nítorí pé a bọ́ aṣọ òdodo rẹ̀ sí Ọlọ́run. Ṣé òdodo rẹ ni? Rárá o. Kìí ṣe nípa ipá kí ẹnikẹ́ni má bàa ṣògo. Ṣé o lè yangà nípa òdodo yìí? Of course, yes. O ti fún ọ ní òdodo náà. A lè pè é ní òdodo rẹ. Ṣùgbọ́n kìí ṣe tirẹ o. Máa rántí pé a bọ́ aṣọ òdodo rẹ̀ sí Ọlọ́run ni. Ẹnìkan jìyà lórí igi àgbélébù. Ẹnìkan fi ara rẹ̀ sílẹ̀ fún ọ. Ẹnìkan ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Nípa rẹ̀ a pè ọ́ lólódodo. Let's go there. Ọ̀tá ò lè ṣakọ sí ọ kó pè ọ́ ní ẹlẹ́ṣẹ̀ mọ́. nítorí pé a ti fún ọ ní aṣọ òdodo ti ọlọ́run. Báwo ló ṣe lè yí ọ dáadáa? Wàá padà lọ sínú ìwé orí Dáfídì orí ìkejìlélọ́gbọ̀n, níbẹ̀ ló ti lè yí ọ. Níbi tí a ti kọ́ pé ìbùkún ni fún àwọn tí a dárí ìrékọjá wọn jì, tí a bu ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Jẹ́ kó yí ọbẹ̀ yẹn. Ìbùkún yìí kìí ṣe fún ti àwọn tí kò dẹ́ṣẹ̀ rí. Ìbùkún yìí ó jẹ́ ti àwọn tó ti dẹ́ṣẹ̀, tí a dárí ìrékọjá rẹ̀ jì. Ok, ìbùkún yìí fún àwọn tí a bu ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Bí o bá wo sáàmù yìí dáadáa, ìwé sáàmù ni mo pè nínú Májẹ̀mú láíláí. Jésù kò tí ì kú, a kò tí ì gbé kọ orí igi, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ti la ọ̀nà àbáyọ sílẹ̀ fún àwọn tó jẹ́ ti Ọlọ́run, láti lè ní òdodo Ọlọ́run, láti gbà wọ́n lọ́wọ́ olùfisùn, láti gbà wọ́n lọ́wọ́ alátakò ogun ayé wọn. Ìdí rẹ̀ nìyí. Àṣírí tí a fi hàn Dáfídì, tí Dáfídì wípé ìbùkún ni fún àwọn irúfẹ́ ènìyàn kan, irúfẹ́ ènìyàn wo? Àwọn ènìyàn tí a dárí ẹ̀ṣẹ́ wọn jì. Níbi tí ògo yẹn wà leléyìí, kìí ṣe àwọn tí ò dẹ́ṣẹ̀ rí, àwọn tó dẹ́ṣẹ̀ a dárí ẹ̀ṣẹ́ rẹ̀ jì. Torí náà mi ò bá ọ sọ̀rọ̀ torí pé o dẹ́ṣẹ̀, mi ò bá ọ sọ̀rọ̀ torí pé inú rẹ̀ ń dùn láti dẹ́ṣẹ̀, ṣùgbọ́n mo ń bá ọ sọ̀rọ̀ torí pé o dẹ́ṣẹ̀ rí. Mo ń bá ọ sọ̀rọ̀ nítorí pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́. Mo ń bá ọ sọ̀rọ̀ nítorí pé ẹnìkan wà tó ń dárí ẹ̀ṣẹ̀ jì ọ́. Mo ń bá ọ sọ̀rọ̀ nítorí tí ó yé ọ pé ìwọ ní agbẹjọ́rò kan, ìwọ ní Ọlọ́run, ẹni tó lè dárí ẹ̀ṣẹ̀ rẹ jì. Olódodo lẹni tó dẹ́ṣẹ̀ a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì, a bu ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀. Verse 2, ìbùkún ni fún ọkùnrin náà, ẹni tí Olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn. Ṣó ti yí ẹbẹ́ yẹn? Bẹ́nìkẹ́ni bá pè ọ lẹ́lẹ́ṣẹ̀, ẹjọ́ tiwọn nìyẹn. Bí ìwọ bá ti ṣe the right thing, bí ìwọ bá ti padà lọ sí ẹsẹ̀ àgbélébù, bí ìwọ bá ti wólẹ̀ lẹ́sẹ̀ rẹ̀, bí ìwọ bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, bí ìwọ bá ti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ó ti gba ìbùkún àwọn tí a dárí jì nìyẹn. Nígbà náà olódodo ni ọ́. Mo lè sọ pé olódodo ni ọ́. Olódodo kìí yangàn nínú ẹ̀ṣẹ̀, olódodo a máa sọkún nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Ṣé torí pé ó sọkún nítorí ẹ̀ṣẹ̀ kò lè dẹ́ṣẹ̀ mọ́? Olódodo sì lè dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kìí sùn sínú ẹ̀ṣẹ̀. Bó bá ti rí ẹ̀ṣẹ̀ rẹ̀, a sáré jáde, a sọkún nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Olódodo ni mo fi wí àgùntàn, ẹlẹ́ṣẹ̀ ni mo fi wí ẹlẹ́dẹ̀. Láti ìpilẹ̀ṣẹ̀ wá ni ẹlẹ́dẹ̀ ti ń pafọ̀ nínú ẹ rẹ̀, ṣùgbọ́n ó ṣe é ṣe pẹ̀lú àgùntàn lè ṣubú sínú ẹ rẹ̀. Wí bí àgùntàn ṣubú sínú ẹ rẹ̀, kò sọ ọ́ di ẹlẹ́rẹ̀. Ok, ṣùgbọ́n bí ẹlẹ́dẹ̀ bá ṣubú sínú ẹ rẹ̀, yóò máa yíká ọ̀tún yíká òsì, yóò máa yọ̀ nínú ẹ rẹ̀.

nítorí pé ohun tó ń wá kiri nínú ayé rẹ̀ ni bó bá jẹ́ ọmọ ọlọ́run wàá mọ̀ ẹnìkan ní báwo ni màá ṣe mọ̀ kọ́mọ̀ náà ọ́ bí ọmọ ọlọ́run bá dẹ́ṣẹ̀ torí ó lè dẹ́ṣẹ̀ kò máa wá ẹ̀ṣẹ̀ kiri ọmọ ọlọ́run kì í ṣe ajítọ̀náwẹ́ṣẹ̀ ṣùgbọ́n ó lè dẹ́ṣẹ̀ number two bí ọmọ ọlọ́run bá ti rí ẹ̀ṣẹ̀ rẹ̀ bí àgùntàn ni yóò sáré jáde yóò fi gbẹ̀bọ ẹnu bí ò bá lè jáde gbogbo èèyàn yóò mọ̀ bí àgùntàn bá ṣubú sínú ẹ̀rẹ̀ yóò máa kígbe nínú rẹ̀ kò ní láyọ̀ nínú rẹ̀ títí tí ẹnìkan yóò fi gbé e jáde èyí la fi mọ olódodo bí olódodo bá ṣubú sínú àṣìṣe wọn kì í jókòó sínú àṣìṣe kí ni olódodo máa ń ṣe olódodo máa ń kí pé olúwàjọ gbà mí mi ò ní bí ọ nínú mọ alábùkún gbà mí níbi àgbélébù olódodo ló ní psalm 32:1-3 bó bá ti rí ẹ̀ṣẹ́ rẹ̀ yóò sọkún torí rẹ̀ olódodo ni ẹ́ olódodo ló ní romans 8:1-3 hallelujah ẹbí ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tó wà nínú kristi jésù gbọ́mi mo ń bá sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ lórí olódodo a fẹ́ kọ́ ẹ̀kọ́ bí ọ̀sẹ̀ mélòó kan lórí ìlàkọjá tàbí ìpọ́njú olódodo ṣùgbọ́n kó lè yí ọ mo fẹ́ kó o dá olódodo mọ̀ gbogbo ènìyàn kan ló ní ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ pé olódodo lè ní ìlàkọjá olódodo lè ní ìpọ́njú ẹnìkan bí mi léèrè sà bó bá jẹ́ olódodo kí ló dé tó tún ní ìlàkọjá bó bá jẹ́ olódodo kí ló dé tó lè ní ìpọ́njú bóyá ó débẹ̀ lónìí ṣùgbọ́n mo fẹ́ kó o dá ara rẹ mọ̀ ṣé olódodo ni ọ́ àbí aláìṣòdodo mo ti sọ fún ọ níbẹ̀rẹ̀ ní psalm 32:1-3 olódodo lẹni tó dẹ́ṣẹ̀ tí a dárí ìrékọjá rẹ̀ jì olódodo lẹni tó dẹ́ṣẹ̀ tí a bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ number three olódodo lẹni tó dẹ́ṣẹ̀ tí a kò ka ẹ̀ṣẹ̀ rẹ̀ sí i lọ́rùn lọ́nà wo ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ mo ti máa ń fún ọ ní ìpele márùn tá a fi ń gba ìdáríjì automatic ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rò wípé bí a bá ti dẹ́ṣẹ̀ ìdáríjì ti jẹ́ dandandan rárá sà ẹni tó dẹ́ṣẹ̀ torí ara rẹ̀ bí ẹlẹ́ṣẹ̀ yóò sóbà yóò ní ìrẹ́ra ẹni sílẹ̀ yóò ní ìkorò ọkàn ọkàn rẹ̀ yóò bàjẹ́ ọjọ́ tó bá ti ń dẹ́ṣẹ̀ tí ara rẹ le tí kò sí ìyàtọ̀ nínú ayé rẹ ó tilẹ̀ tún ń ṣakọ lórí rẹ̀ ayé a tilẹ̀ máa wípé ayé ń ṣerú ẹ̀ come on now mú kúrò mbẹ̀ òye ọlọ́run ò tí yé bí ó bá jẹ́ olódodo bí ó bá ti rí ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ó bá ti dá ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ̀ àgùntàn ni yóò máa kígbe nínú ẹrọ̀fọ́ rẹ̀ títí a ó fi gbé jáde bẹ́ẹ̀ bá gbé jáde kò ní wà comfortable pẹ̀lú ara rẹ̀ yóò máa fi ara nu ògiri káàkiri yóò máa fi ara rẹ̀ nu káàkiri yóò máa wá ìwẹ̀ nù mọ́ èyí ló fi mọ̀ pé àgùntàn lélẹ́yìí kì í ṣe ẹlẹ́dẹ̀ bó bá jẹ́ ẹlẹ́dẹ̀ ni bó bá ṣubú sínú ẹrọ̀fọ̀ ohun tó ń wá kiri tẹ́lẹ̀ ni kò ní kígbe yóò pa ẹnu rẹ̀ mọ́ yóò máa yí nínú rẹ̀ èyí ni ẹlẹ́ṣẹ̀ ta ni olódodo bá mi lọ sí orí ìkẹjọ ìwé róòmù ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tó wà nínú kristi jésù come on wọ́n dé lórí bí ẹnikẹ́ni bá lè padà wá sínú jésù olúwa a ó fún ní aṣọ òdodo rẹ̀ èyí ni ògo kan ṣoṣo tí ẹnikẹ́ni lè ṣe nítorí tí a kọ́ wípé bí ẹnikẹ́ni yóò bá ṣògo kankan o

olododo enikan ni mo ngbadua enikan ni mo nka bibeli enikan ko mo nyi olorun pupo enikan ni ko si otimi o le fi le fun yan kilode ti mo ni ila koja iwo ko la koko sube number 1 se o ti di olododo se ododo kristi nbe lara re ona keri lele ipe ebi ko si fun awon to wa ninu kristi jesu bi o ba wa ninu jesu a ko ka ese si olorun mo o to lo se bi o ba ti wa si waju re ti o je wo ese re o ti ri ara re bi elese o ti kigbe nitori ese re o ti banu je nitori ese re o ti je wo ese re eh now wa wa ronu pe wada po ni se be mo wa wa je wo re wa toro idariji lese kese a o fo ese re nu ati gbe aso ododo re ati gbele olori je ki tun fi ododo han se ninu iwe is it she agai tabi zakaria ni Joshua olori alufa eni to wa ninu aso egun wa alufa re an so nipa olododo niyan o an so nipa awon to wa ninu Kristi Jesu bi tire ona irorun fun lati bo lowo ifisun satani ko wa ninu Kristi ona irorun lati bo lowo awon to nfi osun ati awon omo eyin satani awon aja satani awon aje awon elenu kenu awon elejo awon lawon rezo awon binu eni awon binu ogo ona to rorun ju lati bo lowo won wa ninu Jesu Kristi ebi ko si ni sisiyi fun awon to wa ninu Kristi Jesu. I didn't say they never sinned. I didn't say they were so innocent of sin. I didn't say they have never sinned. I didn't say they can never sin again. But I said there is no condemnation for them for certain reasons. Even though they were sinners, but somebody said, I justify them. You got it? Jekalo. Jekalo. Bi Olorun ba so pe o jebi enikankan o le da elebi woli oludare mo ma so pe mi o jebi enikan lo da mi lare ki se mi fura mi o da mi lare o fun mi ni are re Joshua olori alufa o wa ninu aso igun wa alufa re o ti si nkankan se a o mo ohun to si se lese kese satani ti duro ti lati koju ijasi. You need to know that. Sori lojojumo ni gbogbo iseju ni satani n dode re ki ise nikan soso lo fi so Christiani laiti re ko gbo mi olododo yida ma bo iwo la ran mi si gbogbo igba to ba ti mo satani n dode re iwo lo n wa ko dode awon ti o si ninu Jesu iwo to wa ninu Kristi lo n dode ko dode awon to n saye bi won ti fe iwo to je ti Kristi lo n dode re mo fe ba o soro lori iponju ila koja olododo mi o so pe Christiani ṣùgbọ́n mo sọ pé olódodo bó bá wà pé ní Kristiani mo kà á nínú Rómù orí ìkẹjọ pé àwọn tó wà nínú Kristi Jésù àwọn olódodo tí mo ń sọ o nítorí kíni a ti gbé òdodo Kristi wọ̀wọ́ kì í ṣe òdodo tí wọ́n bá yí o bí ayé ṣe ń dájọ́ kọ́ ni Ọlọ́run ṣe ń dájọ́ o ènìyàn ń wo ojú Ọlọ́run mi ń wo ọkàn rẹ̀ ènìyàn máa dájọ́ nípa ti ara Ọlọ́run a máa dájọ́ nípa ti ẹ̀mí jẹ́ kó yí ẹ jẹ́ kó yí ẹ jẹ́ kí n gbé ẹ débẹ̀ àní Ọlọ́run mi máa ń wo inú ènìyàn ọkàn ènìyàn kì í wò bí ènìyàn ti ń wò nítorí kíni ènìyàn a máa dájọ́ nípa ti ara èké ìtànjẹ àti rìkísí ṣùgbọ́n ṣe orí Ọlọ́run ẹni tó dá ọ̀run àti ayé a máa dájọ́ nínú ọkàn
nítorí ọkàn ènìyàn ló bá ṣiṣẹ́ ṣó ti rántí obìnrin tí a bá nínú panṣágà lọ́jọ́ sí ní ìwé Jòhánù orí ìkẹjọ ó ní ẹsí ilẹ̀ jẹ́ kó máa lọ ẹni tí ò bá ṣerú ẹ̀rí kó sọ lókuta ara ìbànújẹ́ tó wà nínú ayé ni pé ó lè tó jí màlúù ló ń ṣe ìdájọ́ ẹni tó jí pálá come on now ó lè ọ̀daràn tó jí odidi ilé mẹ́wàá ló ń ṣe ìdájọ́ ẹni tó rẹ̀ǹtì yàrá kan tí ò rówó rẹ̀ san ó lè àwọn olè àwọn ọ̀daràn tó gba ẹ̀tọ́ gbogbo orílẹ̀-èdè àwọn ló ń ṣèdájọ́ ẹni tó jáná lẹ́ẹ̀kan ṣoṣo come on now ohun tó bani nínú jẹ́ nínú ayé ni wípé ó lè ọ̀daràn gbé wiri àwọn agbébọn lóru àti lọ́sàn àwọn ló ń ṣèdájọ́ ẹni tébi ń pa tó lọ wá àkàrà ẹyọ kan mú inú ayé ló wà ṣùgbọ́n gbọ́ ohun tí mo wí olórí àlùfáà aṣọ rẹ ti dọ̀tí sàtánì fẹ́ kojú ìjà sí ó ti ṣe ohun kan ṣe nínú ohun mímọ́ ta ló sọ fún ọ pé ènìyàn ò lè dẹ́ṣẹ̀ ṣèbí olórí àlùfáà ni aaroni ṣèbí olórí àlùfáà náà ni joshua ọmọ jehosedeki ó ti ṣí nǹkan kan ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ olùfisùn ti lé ọ̀dọ̀ rẹ̀ kíyè sára o wọ́n ń lépa rẹ wọ́n ń dọdẹ rẹ nítorí kíni ìwọ jẹ́ ti ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ là ń pe orúkọ ọlọ́run mọ́ tí kìí ṣe ti ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni a sì ń ṣe ìdájọ́ rẹ̀ pé ọmọ sàtánì inú ọlọ́run sì dùn sí i ọmọ náà ṣó ti rí àdìjú ayé nìyẹn ọlọ́run nìkan ló lè yé bí olúwa ti rí wípé sàtánì kojú ìjà sí àánú sọ̀kalẹ̀ ángẹ́lì kan dúró tì í ọlọ́run mi sọ̀rọ̀ jáde ó ní ẹ bọ́ aṣọ eré kúrò lọ́rùn ẹ̀ ìyẹn ni aṣọ ẹlẹ́ṣẹ̀ aṣọ tí a ti fi ẹ̀ṣẹ̀ wọ́n aṣọ tó ti ní àbàwọ́n ó ní ẹ bọ́ kúrò lọ́rùn ẹ̀ ẹ fi aṣọ mímọ́ wọ̀ ẹ fi láwà ní tuntun wú e lórí ó ní sáátá olúwa bá ọ wí olódodo là ń sọ nípa rẹ̀ olódodo dẹ́ṣẹ̀ ṣùgbọ́n aṣọ òdodo wọ̀ ọ́ aṣọ òdodo bu ẹ̀ṣẹ́ rẹ̀ mọ́lẹ̀ aṣọ òdodo pa ẹ̀ṣẹ́ rẹ̀ rẹ̀ a ò rí àṣìṣe rẹ̀ mọ́ nítorí a gbé aṣọ òdodo kan wọ̀ ọ́ ẹnìkan gbọ́ mi bẹ́yẹn ṣó ti gẹ̀ẹ́tẹ̀ nígbà tí mose ìránṣẹ́ ọlọ́run kú sàtánì wá jà nítorí òkú rẹ̀ ẹni tí a ti fi aṣọ òdodo wọ̀ ẹni tí a ti dárí ẹ̀ṣẹ́ rẹ̀ jì ẹni tí a ti bo ìrékọjá rẹ̀ mọ́lẹ̀ ẹni tí olúwa kò ká ẹ̀ṣẹ̀ sí lọ́rùn nínú májẹ̀mú tuntun yìí wọ́n tún ní lọ́ọ̀kì tuntun wọn lọ ó ní àwọn tó wà nínú kristi jésù èyí fi hàn pé bí o bá jẹ́ ti kristi jésù sàtánì kò ní agbára lórí rẹ bí o bá mọ ohun tí a ń pè ní ẹ̀jẹ̀ náà bí a bá fi aṣọ ẹ̀jẹ̀ ẹni wọ̀ ọ́ bí o bá ń sá padà wá sínú rẹ̀ ní gbogbo ìgbà tó o bá rí pé o ti ṣako lọ are you getting it come on now àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí nítorí pé òfin ẹ̀mí ìyè nínú kristi jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú and that is the law of grace the death resurrection of Jesus on Calvary tree when he died he took your sins upon himself he gave you his righteousness he never knew sin he had never sinned he didn't do nothing wrong but because of me he came and you know what he did he took my sins he took my blame he took my chastisement and so the Bible says the rod of our chastisement is upon him you get it
o ti gba iya mi je e ma fi ya je mi mo enikan ji ya tori mi be ba fe roju e lo roju ejo le wa ro enikan so pe mi o ki se lese enikan saanu fun mi enikan dariji mi so n gbo mi bayi enikan ti saanu fun o enikan ti san gbese re o to ni pe iwo lo jamala to sowo o gba bokoto o gba panla iwo leni na o gba agemawo o se be nikan o tun gba ohun mimu le lori o wa rowo re san enikan wi pe ti mole nibi ti won ti mu o lo enikan jade nitori re oni kile se re won lo je panla o je agemawo o je amala pelu gbegiri ko sanwo eniyan so pe lo ni gbese re won ni naira mewa ni naira mewa ni eniyan so pe egba egberun naira ojo to ba tun je omiran ti o ba rowo re san eyo owo re ninu re naira mewa melo le o yo ninu egberun emi o mo ti aye nso nipa re o ma dara re lebi won mo ṣùgbọ́n wọ́n fẹ́ kó o ṣe aláìmọ̀ kí wọ́n lè máa fi ya ìmọ̀dí jẹ ọ́ come on ta ta ta ta ta ta wọ́n mọ̀ pé ẹnìkan ti san gbèsè rẹ wọ́n mọ̀ pé a ti dáríjì ọ́ wọ́n mọ̀ pé ọlọ́run ò bínú sí ọ́ wọ́n mọ̀ pé olódodo ni ọ́ wọ́n mọ̀ pé a ti rà ọ́ padà wọ́n mọ̀ pé o wà nínú jésù ṣùgbọ́n wọ́n fẹ́ máa dúnkokò mọ́ ọ ni ìwọ ni kò jí lójú ohun ìwọ ni kò sọ fún wọn pé ẹ má alẹ̀ mọ́ mi mọ́ ẹnìkan san gbèsè mi olódodo ni mí nínú jésù am I talking to you mi ò sọ pé o dẹ́sẹ̀ rí o ṣùgbọ́n olódodo ni ọ́ mi ò sọ pé o lè dẹ́sẹ̀ mọ́ o ṣùgbọ́n olódodo ni ọ́ nítorí pé ẹnìkan san gbèsè rẹ nítorí pé ẹnìkan ti san gbèsè rẹ nítorí pé ìwọ ti gba jésù ní olúwa àti olùgbàlà nítorí pé a ti bó aṣọ èrí náà kúrò nítorí pé a ti fi aṣọ ògo wọ̀ ọ́ nítorí pé a ti dá olùfisùn rẹ lẹ́bi olódodo ni ọ́ tó ti yé ọ́ mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lónìí lórí ìlàkọjá tàbí ìpọ́njú olódodo inú ìwé Job ni ẹ̀kọ́ wa wà báwo ni olódodo ṣe ní ìpọ́njú Job jẹ́ olódodo síbẹ̀ ó ní ìpọ́njú no matter what you are passing through and you are of Christ let me say this to you don't be dismayed don't get scared you are a child of God it is possible for the righteous man to be afflicted it is possible because you are in the world but your affliction cannot overcome you if you know who you are and you take the right step next week meet me on the same channel the same time as we talk on agbara oro agbara oro oro agbara agbara oro as we continue ìlàkọjá olódodo ìpọ́njú olódodo ẹ jẹ́ kí a gbàdúrà ǹjẹ́ olúwa olúwa ọba àwọn ọba lẹ́yìn rẹ kò sí ẹlòmíràn ẹnikẹ́ni tó bá gbọ́ ohùn mi lónìí tó gba jésù ní olúwa àti olùgbàlà ṣùgbọ́n tí ayé fi aṣọ ìpọ́njú àti wàhálà wọ̀ nítorí òdodo jésù ẹ bọ́ aṣọ ìpọ́njú lára rẹ̀ ẹ fi aṣọ òdodo jésù wọ̀ ẹ̀ṣẹ̀ tí a kà sí lọ́rùn ọlọ́run dárí rẹ̀ jì látòní lọ ẹ mú aṣọ èérí kúrò lára rẹ̀ ẹ fi aṣọ òdodo ọlọ́run wọ̀ ẹ dá ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run padà máa lọ ẹnìkan ò bá ọ wí mọ́ ṣùgbọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ kí ohun tó burú ju èyí má bàa bá ọ mo súre fún ọ ní orúkọ olúwa kò rí àánú olódodo gbà jésù olúwa

0: kòókòó jọjọ kìràkìtà ojoojúmọ ohun ìrònú ìgbésí ayé tó dáa lọjọ iwájú a máa mú kọkàn ó pò rúru tàbí káyà ó má balẹ̀ tá ń pè ní stress léde gẹ̀ẹ́sè tó lè yọrí sí àìróorunsùn kéèyàn máa gbàgbé nǹkan tó bá wá rí bẹ́ẹ̀ royal rest herbal capsule ni kò yàn láàyò egbògi ashwagandha tó jẹ́ ọ̀kan lára èròjà indian ayurvedic medicine ni wọ́n fi ṣe àjọ nafdac sì fòǹtẹ̀lú má jẹ́ kí àìbalẹ̀ àyà dá ọgúnlẹ̀ má jẹ́ kó ṣàkóbá fúlera àti agbára rẹ royal rest herbal capsule ni kò máa lò kára ó jí pépé tọkùnrin tóbìnrin ló ń lò ó iléeṣẹ́ vital royal integrated services limited tó wà ní number 7 ọbáfẹ́mi awolowo ìkẹjà nípínlẹ̀ èkó ló ń ṣe ó sì wà láwọn ilé ìtajà oògùn òyìnbó jákèjádò orílẹ̀-èdè yìí àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0806-655-5103 tàbí 0703-039-8601 royal rest herbal capsule egbògi tára ń fẹ́.
1: ẹnlẹ́ ń bẹ̀ yẹn ìyẹn ara lé ìjẹ́ àlàáfíà ni mo bá yín ẹ wo ọ̀rọ̀ ìlera gangan ló gbé mi wá àdúrà mi lásìkò yìí ni pé kí elédùwà fi ìlera tó péye jíǹkì wá àmọ́ ẹ wá gbọ́ ó ṣe kókó ká mú àwọn nǹkan tí elédùwà ti fi sísàkánì wa lò nítorí ẹ̀ ní ilé iṣẹ́ kan tí ọ̀rọ̀ ìlera jẹ lógún ṣe ni ká mú ètò yìí wá fún yín ilé iṣẹ́ yìí là ń pè ní vital royal services integrated limited iṣẹ́ tí wọ́n ni ká fi egbòogi tí àwọn èèyàn ti ń lò látọdúnmọ́dún pẹ̀lú ẹ̀rí ká fi ṣe àwọn oògùn tó ń gba àwọn ènìyàn sílẹ̀ lọ́wọ́ ìpèníjà nípa ọ̀rọ̀ ìlera àwọn egbòogi ilẹ̀ india tí a mọ̀ sí ayurvedic herbs ni a fi ṣe àwọn oògùn yìí láti lè ran àwọn èèyàn lọ́wọ́ láti gbé ìgbé ayé pẹ̀lú okun agbára àti ìlera tí ó péye èyí tí mà á kọ́kọ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni royal rest herbal capsule royal rest herbal capsule ashwagandha la fi ṣe èyí egbòogi ashwagandha yìí ni a mọ̀ fún bí ó ṣe máa bá ni kápá ìpòrúurú ọkàn eléyìí tí àwọn olóyìnbó mọ̀ sí stress kí àyà èèyàn máa lù pìpìpì ó máa bá ni kápá ẹ̀ táwọn olóyìnbó ń pè ní heart palpitation ó máa ń fúnni ní ìfọ̀kànbalẹ̀ ó sì máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe dédé nínú ilé ó tún máa ń jẹ́ kí ìlera obìnrin ṣe rẹ́gí tó fi jẹ́ pé ọ̀lẹ ayọ̀ ó lè máa sọ nínú ìyàwó ilé ó wà fún ọkùnrin àti obìnrin royal rest yìí a máa fúnni ní okun a máa fúnni ní ìfọ̀kànbalẹ̀ látara egbòogi kí n tó bọ́ sórí ìkejì bóyá ẹ fẹ́ bèrè ìbéèrè ni àbẹ fẹ́ ra àwọn oògùn yìí tàbí fún ohunkóhun tẹ bá fẹ́ mọ̀ nípa àwọn egbòogi yìí ẹ pé 0806-861-5751 tàbí kí ẹ pé 0806-655-5103 ìkejì tí mo tún fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ la pè ní royal guard egbòogi neem extract la fi ṣe egbòogi yìí ó máa ń fo ẹ̀jẹ̀ mọ́ ó máa ń wòye àjà pẹ̀lú àwọn àrùn tó ń yọ sí ni lára bí irorẹ́ ìṣáká àti ìta ó máa ń mára jọlọ̀ ó máa ń jẹ́ kéèyàn dùn ún wò lójú ó sì tún ṣiṣẹ́ bíi àjídèwé amárúgbó takébé ni o béèyàn bá ń lò ó kì í jẹ́ kéèyàn ó tètè gbó lójú ká tó bọ́ sórí ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ kí n fi tó yín létí pé àwọn oògùn wa ti ní òǹtẹ̀ nafdac léyìí tó ń fi hàn pé ó dára fún lílò ǹjẹ́ yín tí ẹ ń wò pé àwọn bo lẹ ti lè rí àwọn oògùn yìí rà ẹ lè rí rà ní danax pharmacy tó wà ní àdojúkọ adamasigba nílùú ìbàdàn ó tún wà ní kúnlé ara pharmacy ní àdojúkọ uch nìbàdàn ó wà ní westland pharmacy lẹ́gbẹ̀ẹ́ kúnlé ara ní àdojúkọ uch nìbàdàn náà bákan náà ó tún wà ní misga pharmacy tó wà lẹ́gbẹ̀ẹ́ sabo central mosque ní sabo mokola nìbàdàn ó wà ní merike pharmacy nìbàdàn ẹ tún lè ríra ní real crown pharmacy ní challenge nìbàdàn ó tún wà ní ayọ̀ọ́lá pharmacy iwo road ogun wa ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ bá yín sọ ó la pè ní royal intact eléyìí tí a ṣe pẹ̀lú ashwagandha maca root àti shilajit ogun ajẹ́bí ìdánì ó máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé nínú ilé ó ń fún ọkùnrin ní okun àti agbára tí ọkùnrin ó fi ní ìdánilójú nínú iṣẹ́ tí elédùwà pè ní tirẹ̀ kí n tó tẹ̀síwájú iléeṣẹ́ vital royal services integrated limited tó ń ṣe àwọn egbòogi yìí wà ní number 7 ọbáfẹ́mi awolowowe ìkẹjà ní ìpínlẹ̀ èkó fún àlàyé síwájú sí tàbí láti ra àwọn egbòogi yìí ẹ lè pe 0806-861-5751 tàbí kí ẹ pe 0806-655-5103 egbòogi ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni a pè ní royal insucap royal insucap eléyìí tí a ṣe láti ara guinemas investor eléyìí máa ń kojú àrùn tí a mọ̀ sí àtọ̀gbẹ egbòogi yìí la máa ń lò láti jẹ́ kí ṣúgà inú ẹ̀jẹ̀ kí ó wà bó ṣe yẹ kó wà ó máa ń jẹ́ kí ara ó ṣiṣẹ́ dáradára nípa jíjẹ́ kí oúnjẹ sọ̀kalẹ̀ nípa yíyọ àwọn àǹfààní tó wà nínú oúnjẹ ó sì ń ranni lọ́wọ́ láti gbé ìgbé ayé àlàáfíà kí èèyàn ó sì gbádùn ìgbé ayé ẹni ẹ má gbàgbé o nafdac ti fi òǹtẹ̀ lu àwọn oògùn wa yìí àwọn egbòogi indian ayurvedic la fi ṣe ẹ sì lè rí àwọn oògùn yìí rà ní Danax Pharmacy, Kunlera Pharmacy, Westland Pharmacy, Misga Pharmacy, Mirike Pharmacy, Real Crown Pharmacy, Ayola Pharmacy. Ẹ pè wá sórí 0806-861-5751. Vital Royal Services Integrated Limited ló ní ìlera wa kò ní dá wa gúnlẹ̀ o.
2: Lagilu FM 96.7.
3: Mo kí wa káàbọ̀ sórí ètò tí bàbá wa alárápé ọ̀lá ìmọ̀ bàbá onísan mẹ́sàn-án tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Iléeṣẹ́ wọn ń bẹ ní òkè Àdó ní ìyànà lọ́ọ̀jì ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ta kó tó di pé n ó pè bàbá wọlé 081-38-85-5308. Bàbá ẹ bá ń kí àwọn èèyàn wá nlé.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin. A ò ní fàìsàn ló gbà. Orúkọ mi ni alárápé Ọláìmọ̀ bàbá onísan mẹ́sàn-án. Fún ìwọ tí o bá ní ìṣòro nípa iṣan ara rẹ tàbí egungun ara tàbí àwọn ìṣòro àìlèṣedéédé ọlọ́mọkùnrin àbáwọn àìlèṣedéédé iṣan ara míì bóyá àìlègbọ́wọ́ àìlègbẹ́sẹ̀ àìríran déédé àìríran dáadáa àbáwọn ìṣòro tó lè máa mú ọwọ́ wú mú ẹsẹ̀ wú tí ọwọ́ mọ gbọ̀n ara ọmọ gbọ̀n tí ara ọmọ tani tí oríkèríkè ara ọmọ roni èyíkéyìí tí bá ti ń jẹ́ ìṣòro àìsàn nínú àgọ́ ara rẹ yọjú sí mi ní ilé iṣẹ́ mi alárápé Ọláìmọ̀ bàbá onísan mẹ́sàn-án mo wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn tàbí kí ọmọ pe telephone number wa 081-38-85-5308.
3: Kí là ń pè ní àìlèṣedéédé ọlọ́mọkùnrin àti pé kí ni máa ń fà á.
4: Ẹ ṣeun olótú. Àwọn nǹkan tí máa ń fa àìlèṣedéédé ọlọ́mọkùnrin ìmí ń bẹ tó jẹ́ àjogúnbá látara bàbá àbí ìyá sọ́mọ ìmí sì ń bẹ tó jẹ́ àìsàn àfarakó láti bi nǹkan tá à ń jẹ nǹkan tá à ń mu láti bi ìbálòpọ̀ ọkùnrin sóbìnrin ìmí láti bi ilé ìgbọ̀nsẹ̀ tàbí àwọn àìsàn téèyàn máa kó nínú afẹ́fẹ́ nígbà míì. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì a rí pé nǹkan ọmọkùnrin òun bóun ṣe ń dàgbà kò bóun dàgbà ọkùnrin míì sì ni nǹkan ọmọkùnrin rẹ̀ ń bá dàgbà ṣùgbọ́n bó ṣe ń dàgbà tí nǹkan ọmọkùnrin yìí ń ṣe gẹ́gẹ́ bí ọkùnrin gbà tó tó àyè kan a rí pé ọrùn rẹ̀ òun gẹ́gẹ́ bí ọkùnrin ọkùnrin míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti máa ṣe dáadáa tẹ́lẹ̀ pé tó bá súnmọ́ obìnrin ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹta ó lè ṣe kílẹ̀ ò tó mọ́ gbà míì sì ni ẹlòmíì lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbà tó yá ó rí wípé ara òun ò ṣe déédé mọ́ tí ẹ lọkùnrin míì bá rí ìyàwó rẹ̀ a máa wò bí àbúrò rẹ̀ ni nípasẹ̀ ìjàmbá àìlèṣedéédé ọlọ́mọkùnrin rẹ̀ mọ́ tí wọ́n máa ń fa àwọn ìṣòro yìí tó pọ̀ jù ẹlòmíì ti ní àìsàn àtọ̀ sí ọlọ́jọ́ pípẹ́ látara obìnrin ọkùnrin míì tó bá fẹ́ tọ̀ a rí pé tọ̀ òun pín yẹlẹyẹlẹ àbí kí tọ̀ yìí máa jó òun nídìí kó tó wá àbí kọ́ máa tọ̀ kọ́ máa rí bí ọyún àbí bí ètútú ọkùnrin míì a máa tọ̀ ìtọ̀ rẹ̀ ọ́ máa hó bí ọṣẹ ọkùnrin míì a fẹ́ tọ̀ kò ní rí tọ̀tọ̀ dáadáa ìtọ̀ rẹ̀ máa wá ṣeré ọkùnrin míì lè tọ̀ lẹ́ẹ̀mẹfà lẹ́ẹ̀mẹjọ kílẹ̀ ò tó mọ́ lójúmọmọ gan ọkùnrin míì ń tọ̀ jù bẹ́ẹ̀ lọ láti bí àwọn nǹkan dídùn míì tá à ń jẹ ó lè fà á láti bí àwọn àìsàn ìbálòpọ̀ tá à ń sọ yìí náà ó lè fà á fún ọkùnrin míì tó bá jẹ́ pé ó rárí àpẹẹrẹ pé òun ò lè ṣe dáadáa mọ́ àbóhùn tí ẹ fẹ́ súnmọ́ obìnrin ara òun ti lè gbàgì bí akọgi kó tó dọ́dọ̀ lóbìnrin rẹ̀ ara ẹ ti padà wálẹ̀ wẹ̀sì àwọn nǹkan ìyá máa ń ṣokùnfà àìlè tètè ṣe gẹ́gẹ́ bí ọkùnrin fọkùnrin míì láti fóbìnrin lóyún bẹ́ẹ̀ sì ni ẹlòmíì ó ti bímọ rí tó yẹ pé àti padà sẹ́lẹ̀ kejì ni ó di wàhálà tí ò ní ṣeéṣe mọ́ àwọn alápẹ̀rẹ̀ pé inú wọn á máa kùn ara àwọn ọmọ gbóná ọkùnrin mi a máa rí pé oríkèríkè ara ń ro òun ọkùnrin mi a máa rí pé ìgbàrúkú ìdí ní ń ro òun ọkùnrin mi ó rí pé nǹkan ń wọ́ káàkiri ní ara òun ara ọmọ ta ẹlòmíì yẹ bẹ́ẹ̀ tó fi atapara ọkùnrin mi a rí pé iṣan ara òun fa òun so ọkùnrin mi a rí pé ọwọ́ òun kú rìrì bí èpẹ́ jẹ́ òsì lára àwọn mọ́ ọkùnrin mi ó ti ní àìsàn tá a mọ̀ sí àtọ̀ sí ẹ̀gbẹ́ tó ti pẹ́ ní ara rẹ̀ a máa mu mi bẹ́ẹ̀ ni ó sì máa tọ̀ ọkùnrin mi a rí wípé inú ara òun nǹkan kan já òun jẹ́ ńbẹ̀ ẹlòmíì a rí wípé tóun bá fẹ́ bẹ̀rẹ̀ gbé nǹkan lẹ̀hún ò lè bẹ̀rẹ̀ mọ́ ọkùnrin mi ò lè ṣe bí ọkùnrin ní pàápàá gẹ́gẹ́ bí ọkùnrin mọ́ gbogbo tí wọ́n ń ṣe ìwọ ọkùnrin nínú àgọ́ ara rẹ bóyá ìwọ ti lọ ṣe àyẹ̀wò wọ́n sọ fún ọ pé ó ní ìṣòro àìsàn kan nínú àgọ́ ara rẹ o ti wá lóògùn lóògùn kíní ìwọ tí ì lọ wá bá mi àbí ìwọ tí ẹ̀ tí ì lọ ṣe àyẹ̀wò wá fún àwọn àyẹ̀wò nílànà ti àwọn ẹ̀rọ ìgbàlódé tá a ṣẹ̀ṣẹ̀ kó dé tá a fi ń ṣe àyẹ̀wò fún àgọ́ ara ọkùnrin bóyá ọkùnrin mi omi ti ń di ọmọ lára nǹkan ọmọkùnrin rẹ̀ bóyá omi yìí ti sàn abi ko ti e to mo okunrin mi si ni ball meji ti nbe ni abe nkan omokunrin re ikan ju kan lo abi o di pe kini kan wu si o ni oke nkan omokunrin re ta npe ni balo imi a wu sapo otun imi a wu sapo osi ori pe nkan omokunrin re yi ori pe o ndoju ti o ko se bo ara laarin awon egbe re o ti suki isoro aisan to ba ti pe ninu ara inu eje ni o lo duro si to ba ti bo sinu eje inu isan na ni eje rin koja to ba lo raye duro di isan to gbe eje lo si bi nkan omokunrin ko ni je ki nkan omokunrin eyin o le daada mo ke wa se nkan omokunrin nikan lo ma da duro to ba lo duro si bi isan to gbe eje lo si eyike ye eya ara boya owo abi ese ni idoti lo re duro si isan tin gbe eje lo sibe a mu ki owo omo kuriri ki owo omo wo o le mo elomi kan mo le gbe owo soke mo ara elomi a mo gban owo elomi a mo gban elomi ara re o mo gbona be ni se nsi okunrin be ni se nsi obirin na ti isan ba wa lara obirin na ti n wo oju olohun fo mo boyo ti bi kan ri abon se fe bi omo ni ti idoti ba lo di isan ti ma fo eje idoti ososo obirin jade ko nu ara obirin to ba ti di nkan osu yi o ni wa mo omobirin mi o ti jo mo gbon odun lo nkan osu tin ri bi o e marun e merin tele o ti de meji e meta ti ori mo imi ori ti e gan mo ko ti jo mo gbon odun so mo goji odun lo idoti lo ti lo re di isan tin gbe eje lo si inu ile nkan tin fo eje idoti ososo nu obirin mi a ri pe isan ara nfa ohun so olomi a ri pe eyin ge ohun imi to ba ti e loyun bi osu meji meta a gan ri pe nu kan dede lo ohun sun o se se ko je pe oyun o ni raye du osun obirin mo obirin mi inu lo mo gbona ni obirin mi nkan je omo aya re oni okun rororo bi en to ti bimo to nkan si mo pe won o ti loyun ti omo kan ta ba di odo wa pelu ogo olohun e si ro na abayo telephone number ta le mo pe mi si 08 1 38 85 53 08 08 1 38 85 53 08.
3: Kini ma se okufa isan oju
4: e seun lotu ti elomi ba ni isoro aisan kokoro nu eje aba ma pe ni narun ajaka oko elewu gbedu to ba je ra pere pe oju re nsu oju nyun o oju re nwa mi nkan kan rin ni oju re wuni wuni bi aran loju ori pe oju re ngbe pipipipi abo ri pe o nwo ina ina nfan ka loju re abo ri pe o nwa oko lale abo rin lale tina oko ba je tan si o loju bayi bo se nbo si koto lo mo bo si gegelete elomi bi kurukuru ni o mo ri elomi bi oye ni o mo ri awon ti mo fa nkan ina ni idoti inu eje gege bi nti mo so lakoko olotu lati bi aisan orisirisi bi ona ta ti kale lo ti le bo sinu eje to ba ti bo sinu eje to ba ti pe ninu eje elomi ara omo iyun elomi kokoro osu si gbogbo ara re ati bi apere re nu elomi ara wa ni iyun kokoro ni su sara re bi pe oju ni omo iyun oju re ni omo wa mi ko ni na ka bibeli ko ni na ka qurani mo elomi gan o da owo mo elomi o mo yato laarin 1000 si 200 naira gbogbo osoro oju yi aisan idoti inu eje ni mo fa eyikeyi ona ti ba wa gba wa do ti logun si ti o lo wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu ase olohun ti nbe ninu ewe ati egbo pelu imo ta ko lara n baba nla wa ta fi n se iwosan ti elodumare ti n gba fun wa to ba di odo wa a bo se wadi lori n to sokunfa nkan ti n se oyi to ba je o ti lo sayewo ti ni katarasi ni n se o ni abi glaucoma ni n se o abi pterygium ni n se o to ti wa logun na ti o lo abi wo ti e ti lo se operation oju iri ti o ti ku nbe na sugbon oju re si lakale omi nbe nbe ko ti ku o gbiyanju di odo wa tawon kan ba de nbi kan awon kan tun bi kan ni wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu gbagbo re ninu ewe ategbo ati olohun to daye atorun o si ri ona abayo telephone number mi 08 1 38 85 53 08 mo wa ni ilu Ibadan ni agbegbe Oke Ado ni Iyana Lodge ni Oke Ado ni ilu Ibadan tabi ko mo pe telephone number mi lori isoro eyikeyi to ba tin ni
5: ilera loro
6: kara o ji pepe ninu ekurere alaafia nikan le da file se aseyori nipa afojusun e laye o lo ba oke fi sa gbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin sa igbalode ti won fi yewo lodo won to tu asiri bi ta isofise buba lareda lo mu alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri aromo legun ati be be lo e kan si alara pe online mo ni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813 885 5308 0813 885 5308 Boban Shiobi Ojojo Alara Pi Online Mo Nisan Mesa

0: ìtọ́ ojú táyé lẹ̀ ń gbọ́ láti lè ṣe lágẹ̀lú FM 96.7 lókè gájúkè. Ètò tó ní ṣe pẹ̀lú káràkátà ilẹ̀ ilé àti mọ́tò. Ilé kan bẹ tó jẹ́ 3-bedroom bungalow. Ṣé rí ilé yìí, wọ́n ní àwọn ti kọ́ dé window level. Orí half plot of land ilé tá ń sọ yìí wà. Ilé yìí bẹ ní Mogaji Close ní Akingbilé nílùú Ìbàdàn tá a wà yìí. Ìgbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ ilé yìí, mo ní ilé yìí wọ̀ ti 5 million naira. Torí location tó wà. Ṣùgbọ́n nígbà náà ẹni tó ní ilé sọ wípé táwọn bá rí ẹni tó mú 4 million wáyé páwọn ó gbà á. Ṣé ẹ wá rí ní ìsìn báyìí torí ọ̀dá owó awo olókun. Ẹni yìí sọ wípé àwọn nílò owó ní yàjú. Ṣé ẹ wá rí látorí 4 million wọ́n ti wá já ilé ipa wá sí 2.5 million naira. Opportunity tó ju eléyìí lọ mi ò rò pé ẹnikẹ́ni tún lè rí. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sílé tá ń sọ yìí lẹ́yìn ètò ẹ pè mí tàbí kẹ́ ẹ sẹ́ndí nọ́mbà sí WhatsApp àmì kẹ́ ẹ sẹ́ndí WhatsApp message sí WhatsApp nọ́mbà tá a fi síta. Hello.
1: Hello,
0: ẹ káàlẹ́ màmá kí lè fẹ́ tà mà.
1: Ṣé bàbá mi ni mò ń bá sọ̀rọ̀?
0: Ẹ̀rí rédíò rẹ̀ já sí orí lágẹ̀lú FM ni mà. Ọmọ yín lè ń bá sọ̀rọ̀ báwọn. Plot ilẹ̀ kan ń bẹ ní Tèmídìrẹ, wọ́n ní ibi tílẹ̀ yìí wà ó súnmọ́ olóòṣà oko dáadáa lágbègbè Ìdíòsè ní Amúlòkó Ńbàdàn. Open land nílẹ̀ yìí ní gbogbo document ẹ̀ ló pé 3-3 pérépéré 5 million naira ló fẹ́ tà. Hello.
2: Hello sir.
0: Ẹ káàlẹ́ bàbá kí lè fẹ́ tà sà.
2: Ẹ káàlẹ́ sà.
0: Yes sir.
2: Mo ní wọn fẹ́ ta mọ́tò ni.
0: Mọ́tò lè fẹ́ ta, irú mọ́tò wo?
2: Under pilot.
0: Under pilot, kí ni condition mọ́tò yìí sà?
2: Kò sí tó mú sà.
0: Títí dórí AC ní ṣiṣẹ́ dáadáa.
2: Sà.
0: Títí dórí AC ní ṣiṣẹ́ dáadáa àbí?
2: Títí dórí engine kò sí nǹkan tá a ṣe mẹ́rin.
0: Ẹ mo ní AC ẹ̀ náà ń ṣiṣẹ́.
2: AC ẹ̀ bá láti gbà tí yóò ti ṣiṣẹ́ stop àfọwọ́ kan AC.
0: Kò ní AC. Mọ́dẹ̀ wo ni pilot yìí àwo ni?
2: Sà.
0: Yìí àwo ni? Kí ni mọ́dẹ̀ pilot yìí?
2: Ìyá ìmọ̀ sórí sà.
0: Ṣé V6 ni àbí V4 ṣe plug mẹ́rin ni àbí mẹ́fà?
2: Oní plug mẹ́fà ni.
0: Mẹ́fà ni. Ọ̀dà rẹ̀ náà sì dúró dáadáa lẹ́yìn ìgbà tí ẹkùn kò tí yí padà sáàbí.
2: Ọ̀dà ẹ ti fade.
0: Ó ti fade. Ẹni tó bá ra ó tún kùn.
2: Táyà méjì náà ó máa rà lẹ́yìn. Màá ń lò ó, mo kọ for sale náà sí.
0: Bẹ́ẹ̀ni, agbègbè ibo ni mọ́tò tá ń sọ yìí wà?
2: Ó wà ní Alárèrè ní ìyànà ilé ọba àná.
0: Lágbègbè ibo nù.
2: Ní Balógun Alárèrè ilé ọ̀sùn. Ní New Ife Road.
0: New Ife Road. Èló lè fẹ́ ta jálẹ̀.
2: Jálẹ̀ 3.5.
0: 3.5 million naira.
2: Yes sir.
0: Èyí ó máa tó bí 2008 sí 2010 model nìyẹn.
2: Tí n bá yẹ pé mo délé.
0: Nọ́mbà WhatsApp nọ́mbà wa tá a fi síta ẹ send details àti pictures ẹ ti bá ti délé. Ẹni yìí sọ wípé àwọn fẹ́ ta Mercedes Benz tó jẹ́ tó kún bọ̀ GL320 fọ́mátì ìkíní 2010 model ni Mercedes Benz yìí V6 engine ni dísù ló ń lò kí n ṣe petrol tó kún bọ̀ kò ní wàhálà kankan kẹ́ra kẹ́mọ ọgùn ni leather seat ó ní reverse camera ṣùgbọ́n ní ẹni tó bá rà yóò gbé ẹ̀ẹ́ra battery sí torí kò sí battery nínú ẹ̀ 3.5 million naira ló fẹ́ tà á.

ayọ. Ẹkọ orí ká táyé tí retí ìtìjú ló yàrá rẹ. Jésù fẹ́ jáde sí ọdíyanu nípasẹ̀ ìdè. Pásítọ̀ Ọláwà ní Daniel. Pásítọ̀ Gbẹ̀ngàn Fada Ìró. Prọfẹ̀sà Abọláwẹ̀rẹ́. Àwọn olórí ẹ̀mí Adéyinka Láṣeyọrí. Pásítọ̀ Ifeoluwa Odogiyo. Evangelist Akore Taiwo. Pẹ̀lú mínísítà Ẹlọ́dún Morayo. Pásítọ̀ Ina Fọlọ́nṣọ́ yóò máa sọ̀rọ̀ àṣẹ. Látọjọ́ Mọ́ndé Sẹ́fúndé Fẹ́rẹ́lẹ̀ Amú Sẹ́fẹ́mbà. Láago mẹ́jọ òwúrọ̀ àti pánú rọ̀lẹ́. Lọ́jọ́ Sátidé. À ń pàdé láago mẹ́wàá òwúrọ̀ àti méjì ọ̀sọ̀. Ilégbé ọ̀fẹ́ ń bá pẹ̀lú ojú ọ̀fẹ́ fún gbogbo èèyàn. Convention Thanksgiving. Lọ́jọ́ Sunday 13 September. Látago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ẹni níjọ́ The Lord City Gospel Grace Ministry. M.A. Alilea. Of Akin First Street. Meridian Pastor Papa.

ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá rán sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ilájẹlú fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kaase.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ state gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀.

18th September 2026. Láta aago méje òwúrọ̀ di méje ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àkórí ẹ̀ just a wọ́. Gidi ọ̀rọ̀ kan. Ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já. Ọ̀nà máa là. Nípasẹ̀ ìdè. Pastor Dr. David Adébọ̀wálé. Pastor Dr. Peter Madu. Àwọn olórin àti bàbá tún iṣẹ́. Mayọ̀ wa ọ̀nà àbájọ. Olú ìbí tó yẹ. Ọ̀pọ̀lọlá kẹ́mi. Táíwọ̀ Òbí. Òkìkí Ayọ̀ Emma. Ọ̀páyábí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súre lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Láta aago méje òwúrọ̀ 7 a.m. CAC Monthly Popular Ministry. NTC Brand. Tó wà ní ìyájọ́ Kúlífrò. NTC Gọ́mbà Láùtí Gbàdé Mbàdàn. Ogun ayé rẹ̀ máa pa.

0: fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kọ́lé ayọ̀ fóun ìjọ̀nú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjọ̀nú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden òpópónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503950 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú Steve. Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal Webs Limited Esilerira káàkiri gbogbo bi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 Light and Craft Building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote
2: Wajilu FM 96.7

0: mo kí yín kàbọ̀ padà sórí ètò wa ètò yín ètò akọni ìgbà wáṣẹ ọ̀fadà ọ̀fadà ọ̀fadà fajúro orúkún ìjà fẹsẹ̀kọ àṣepèrí ò ṣeé fi ọ̀ràn jàbí akún kò bí òwú akún kété bí omi kí ló dà wọ́n pọ̀ a gbọ́dọ̀ ẹ̀ ń bẹ̀ lálẹ́ yìí jagun jagun òun ni ọ̀fadà o orúkọ rẹ̀ gangan ni wọ́n ń pè ní ọ̀tẹ́pọlá òwú lábẹ́ òkúta ẹni a ti wà nígbà tí a sì ń bọ̀ òun àtàn ọmọ bàbá ẹ̀ ní ẹjọ́ wá o àwọn wo lọmọ bàbá ẹ̀ ìkànnà ọmọ bàbá rẹ̀ ni wọ́n ń pè ní òrókùnjà ńlẹ̀ fẹsẹ̀ kọ tí a jọ wá látòwúnà ẹnì kẹta wọn òun ní ìkẹ̀kú tó wà lónìí náà ni o mo kí kábíyèsí o oníkẹ̀kú tìkẹ̀kú kádé ọpẹ́ lórí o kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ ẹ̀mí ọlágun o àwọn tí wọ́n jọ jẹ́ ọmọ bàbá nù bíbọ̀ tí wọ́n ń bọ̀ ọlọ́run dá wọn kọ́ tẹ̀dó sí wọ́n á sọ fún wa wípé torí a ní babaláwo kan tí máa dífá fún ọ ńgbà náà ẹ̀ẹ́dẹ́bí ẹ̀ ń lọ wọ́n wá gbúrò o akọni ìgbà wáṣẹ̀ kan tó jẹ́ jagunjagun tí wọ́n ń pè ní àkúnkò àkún kété bí omi ìjọba àbílẹ̀ akínyẹlé làkúnkò wà jagunjagun gbáà ni wọ́n gbúrò rẹ̀ gẹ́gẹ́ bí jagunjagun àmọ́ wọ́n gbéra pa ọdọọdọ àkúnkò bí òwú àkún kété bí omi ìgbà wọn ò débẹ̀ àwọn akọni náà ni àwọn tí wọ́n dé yìí o wọ́n gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ tó ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù akọni ò lè bákọni dúró lójú kan náà àfi kẹ́yìn náà ó tó tẹ̀ wájú ọ̀dà ẹ̀yìn ẹ̀ máa lọ bí báyìí bí a ṣe gbéra nu o ibo wọn kọ dé sí orókùn ìjà ni wọn kọkọ dé sí láwọn ọmọ bàbá mẹtẹẹta ọjọ lọ adémọlá ọjọ lọ tó bá di ọjọ mẹjọ pẹlú àṣẹ ọlọrun torí mo ti ra adémọlá títí ń náwó òkè báyìí pẹlú àṣẹ ọlọrun tó bá di ọjọ mẹjọ àtòjọ pàdé ara wa lórí ètò wa ètò yín akọni ìgbà wáṣẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ wà lójú òpó tí ẹ lè pè wọ tí torí ẹ̀rọ kẹ́nẹ́ wa àti máa wò wá ketekete ọ̀rẹ́ ẹ̀yin tẹ sá ń pè tẹ ń pè mọ́gàjì ilé ẹlẹ́kọ̀ọ́ mọ́gàjì mo kúrẹ́ ojú òní tìyín barista daniel aramide ní uk alátìlẹyìn wa ni wọn ẹ ṣeun o bàbá mi ẹ̀dàkúnlé dágun dúró bàbá òjẹsà tí wọ́n ń gbé ní lagelu estate ẹ̀ṣẹ́ o mọ́gàjì jẹ́ lílé adépọ̀jù jẹ̀rọ gàdáfì mọ́gàjì ilé akótó lábìrànù ojú òní tìyín o ẹni tá a bá pè lẹ́ẹ̀kan pé ládùúgbò tí ò sì fàdúgbò lẹ̀ nínú tí kábíyèsí ni kí wọ́n máa ṣe ẹni tọ́ bá lọ wo ààfin tí mọ́gàjì ilé akótó gbé kalẹ̀ báyìí ìyẹn ó kọ̀ wípé àsìfì ìlàlẹ́ lẹ́yìn o tó bákan náà alhaji abdul hakeem endurance ààrẹ mùsùlùmí bódìjà mo kì í o bákan náà ni alhaji ramani eléyìn gold ààrẹ mùsùlùmí ti akíngbilé ojú òní tìyín yá àjọkẹ́ alágbó ní ìyànà ọlọ́dẹ nedo local government oju oni ti baka na eni mo ke Oba Kamaruddin Adeyemi Adebowale baba mi oni ladun tan ti lu ladun tan na ko ni baje o baka na iya mi oloye jeti Rahimi asiwaju gbogbo oloja ni ipinle Oyo gbogbo yin bayi eni mo ki o magaje mokta agbade yanka magaje ile adepo akiyin to an dagbere lale yi a ton pade to ba di lotun la lori eto yin eto wa eto orikile ti wa ni e pe mi sori 08038215909 08038215909 saya kan o ne foko fori sogi aja kan o ne je ko je mo lo ngbo lese ogurugba loogun akan o lo ko mi nje araye e ma je wa nu nira inira oda o orun ayo lasun okokan laji a ni dimo ayibiri o da ro o
1: 6.7 La Gelu FM Jagaba Gogo Radio Maro Wancho
2: Yo babo won ni kogo kogo bayi la gbo won alagogo dugbe dugbe la bo won akeringbe enle menwo e ku dede asiko yi e ti mo wi pe be ba ti gbo mi e mo pe nkan to lapere oni mu mu wa kesi ni ti mo mu wa loni baba oloye ewe nji adubi Otun Oluwawo le Ibadan kafata are atura worldwide awon ni mo gbe wa foto ni ibere tawon eyan bere lotun losi oni mo gbe won wa fun ko to di pe won ma daun bere eje ki baba ki won ko ki wa na
3: mo ki gbogbo omo ko tu ojire tin gbo mi o eti te fi gbo mi eti na oni di aisan ti ogbogun olohun oni fi gbe wa de iba olohun iba eyan iba gbogbo ri ade tin gbo emi are atura jake jado gbogbo opele Oyo kade o pe lori o ki ba to pe lese ki ese oba kojo oko ba pe kanrin kesi aboyin ole won o mo bi were en to ti bi oni yan ku agan to wa labosun ajinde ara yo ma je fun gbogbo wa o ewe nje adubi luruko temi alase ati oludasile ile

0: 0841 tàbí 08053459223 0805345923.
1: Ẹ ṣeun bàbá wa olóyè ewé ń jẹ́ àdùbí agbéfagorí tẹ́ àyìn bó ti àjá pé ó le díẹ̀ ká tó rí i gbé wá bá a bá pé a fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín o àyò ṣe é ṣe kọ́ jẹ́ pé gbà náà làwọn èrò lẹ́ẹ̀mọ dá wọn lóhùn lọ ṣùgbọ́n lónìí tá a láǹfààní àti gbé yín wá yìí bàbá nǹkan kan ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí tó sì jẹ́ kàyéfì bọ́mẹ̀kẹ́ bá gbóná wọn a ní kòkòrò ara ni wọ́n bá sì ṣàgbàlagbà náà lọ́ bá tẹ̀ wọn a lọ́gbẹ̀lẹ̀ ni ẹ dákun àti gbóná ara àti kòkòrò ara àtọ̀gbẹ̀lẹ̀ kí ni mà á fà á.
0: ẹ ṣe olóòtú kòkòrò ara nílẹ̀ yorùbá àkọ́kọ́ wọ́n máa ń bímọ wa ọmọdé lè jogún rẹ̀ nínú ẹ̀jẹ̀ ìyá tàbí bàbá tá a bá ti wá ń dàgbà kòkòrò yóò máa bá omi àti ẹ̀jẹ̀ ara wa dàgbà púpọ̀ ẹ̀ máa ń wáyé ń pa pé kéèyàn máa wà ní ọmọ tó tó ká kọ oúnjẹ sínú abọ́ tó bá dọ̀tí ká fi omi tó dọ̀tí ká fi se oúnjẹ ajẹ́ju ẹ̀pà ajẹ́ju èsúrú ajẹ́ju obì gẹ́gẹ́ bọ́n bàbá wa ṣe máa ń fi kọ́ wa a máa fa kòkòrò ara àwọn nǹkan tí máa ń fa kòkòrò ara pọ̀ eléyìí tá a sì lè kọ́kọ́ sáré mú wá bẹ́ẹ̀ nu.
1: oríṣiríṣi kòkòrò ara ló wà
0: bẹ́ẹ̀ni
1: tá a lè mọ díẹ̀ ńbẹ̀ kó tó di pé a wà á béèrè ọ̀nà àbáyọ.
0: ẹ ṣe olóòtú kòkòrò pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n eléyìí tó jẹ́ kókó náà ni kòkòrò kan tí àwọn bàbá wa ń pè ní nárùn àjàkókò ẹlẹ́wù gbẹ̀dú nílẹ̀ yorùbá àwa tiẹ̀ ló kọkan táwa pè lórí ikú ọ̀dọ́
1: tiwọn
0: lákànrán tamatiye ni kòkòrò tamatiye wọn ò jù bí orí abẹ́rẹ́ báyìí lọ tí tamatiye bá táyà ń ta fàù yọgbẹ́ wù lọ́rùn èèyàn ìtumọ̀ tá a fi wá ń pè ń tamatiye ni pé kòkòrò ẹyọ kan tó ń da igba àrùn sínú ara tí kòkòrò bá lọ́kọ́ lu okùn tó gbé ẹ̀jẹ̀ láti di ọkàn wá sínú ọpọlọ lásìkò ojú ọmọ sú ojú ọmọ wù bàìbàì ojú ọmọ sókun bátakun ká máa wo nǹkan funfun gbòò lọ́ọ̀kan tàbí kéèyàn kan máa di méjì lójú ẹni tẹ́lòmíì bá mú báírò lọ́wọ́ ọwọ́ rẹ̀ ó wo nǹkan kan mọ́ báírò ni tẹ́lòmíì ò bá lo gíláàsì kò lè kàwé tọmọ ọdún mẹ́rìnlá mi ìbá ń sẹ̀ sáàmù lọ́wọ́ ń lèwe ojú rẹ̀ ọmọ sú ni ẹ rí i pé tá a bá ti jẹun látàárọ̀ níbi aago méjì ọ̀sán ojú ọmọ sú ni bá a bá sì ti jẹun ojú wọn lálẹ́ kedere ọ̀dà gẹ́gẹ́ bí fúláìtì mọ́tò tí ò rìnà dáadáa tí tiẹ̀ wá ní wọn lọ chẹ́ǹjì omi orí bátìrì rẹ̀ iná mọ́tò wọn lálẹ́ kedere gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tójú ń sú tójú ń wó bàìbàì tójú ń gónà pẹ̀pẹ̀pẹ̀ inú omi àtẹ̀jẹ̀ ni kòkòrò ti ń dààmú omi àtẹ̀jẹ̀ náà la sì fi ń jẹ́ èèyàn tí èèyàn bá ti nírú àìsàn báyìí kọ́ gbà pé kòkòrò ara ni ojú ti ń taná yin yin yin ntọ́jọ́ na bàbá wa fi ń wéun ìní a fi ń pè ní iná ọ̀run nílẹ̀ yorùbá àjàká òkò gbogbo ibi tẹ́jẹ̀ bá ti ń gbé kòkòrò dénú ara ẹ mọ̀ dábẹ́ mọ̀ tó bá kúrò lápò ọ̀tún lónìí apó òsì ní ọ̀bọ̀ sí lọ́la oríkèéríkèé ara kíka ara ríro ara yúnyún ara jíjájẹ tàbí ara títa abala orí kan lè máa fọ́ ni tàbí kétí ẹni máa óye tàbí káyà máa lù pìpìpì ká tó rìn bí òpó ná mẹ́ta kó máa rẹni láti inú wá ẹsẹ̀ wo ń lẹ̀ jàkìtì ìgbàdílé fa ẹlòmíì so papọ̀ mọ́ ọ̀pẹ́ ẹ̀yìn ká ti mọ̀ pé kòkòrò ilé ó ti kẹnu bọ omi àti ẹ̀jẹ̀ ara wa.
1: bàbá wa mo fowó àtọmọdín lẹnu wọn ń ṣẹjú sí mi lókè ẹ jágbọ ẹsẹ tí wọn ní fún wa.

0: ẹyẹ bí ọkùnrin sọ wọn ní gbó ewé ń jẹ àdùbí tradu medical clinic ló tún ṣe ẹyọ pẹlú ọkàn rẹ gbòógì tí wọn fi mẹjìlẹ gbé kalẹ ogd powder fún kan gbà kan gbòógì tó ń palẹ àìsàn mọ lágọ ara ogd powder ojú tó ń ṣú ara yíyún ẹfọrí agbá gbígbà ọwọ àtẹsẹ tó ń kú tàìtàì kòkòrò inú ẹjẹ gbé ìlúra kó gbà bẹẹ pẹlú ìmọ tuntun ni wọn ṣe egbòógì oníbejì ó wà ní gbogbo ẹka iléeṣẹ ewé ń jẹ àdùbí tradu medical clinic ẹlẹrúmọkẹ compound òkè ọfà bàbá àṣálẹ bus stop ìbàdàn ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ṣe telephone 003-326-0141 tàbí 0805-345-9223 ogd powder ògidì ní tòótọ́.
1: ẹ ń ṣe àlàyé àwọn kòkòrò lọ́kan ọ̀jọ̀kan èyàn ò lè mọ̀ wípé n tí kòkòrò ń bà á jẹ́ nú àgọ́ ara ọ̀pọ̀ tó bá wọn a kàn mọ gbọ́ kòkòrò kòkòrò àsó pín sí àìmọye ọ̀nà bójú èyàn bá ń sú kòkòrò ní fà á kéèyàn ọmọ di méjì lójú èyàn ojú ọmọ ṣe bí iná wẹ́dà ajẹ́ pé kòkòrò yìí gan le ó le gbojúlọ èyàn tí ó sọ èyàn di tá ń wọlé.
2: olóòtú kòkòrò fọyàn lójú kòkòrò ní ń fa ìsan rọpárọsẹ̀ tó bá ti kẹnu bọ omi àti ẹ̀jẹ̀ ara ẹ rí pọ́n mọ̀mọ́ wa tí a tó bí ọgọ́ta ọdún síwájú lóko wọn ó rìn bí abúlé kan sí kejì abúlé kejì sí kẹta wọn ó ru ẹrù lóko láàárọ̀ wọn ó tún ru oúnjẹ tí wọn ó jẹ padà wá sílé lálẹ́ tó bá wá fẹ́ ṣe bí ọwọ́ kan òjòjò tó bá fẹ́ tẹra díẹ̀ wọn ó bọ̀ sẹ́yìn ìkùlé wọn ó ja ìwé àtegbò ni wọn ń lò tẹ́mi wọn fi máa ń gùn táwọn bàbá wa tí wọn bá ń lọ sí oko láàárọ̀ wọn ó kó ebùsùn lérí wọn ó fọ kọ́kọ́ èjìká wọn ó rìn bí abúlé kẹta sí kẹrin lẹ́yìn ìgbà náà tí wọn bá dé oko wọn ó tún wo sírí ọ̀gẹ̀dẹ̀ kan gbọ́n bá ń bọ̀ àlé lálẹ́ wọn ó tún sálé ọrùn tí wọn bá wá jí láàárọ̀ ọjọ́ kejì tó bá fẹ́ ṣe bí ọwọ́ kan òjòjò tó bá fẹ́ tẹra díẹ̀ àwọn bàbá wọn jẹ ìwé àtegbò ni ìwé àtegbò ní èmi olóyè ọ̀tún olúwawo jẹ́nẹ́rà fún gbogbo ìlú ìbàdàn tí mo wá papọ̀ gẹ́gẹ́ bí mi ṣe máa sọ pé ọmọ àfẹwò orí bí ni mí àgbà òye ni mí nílẹ̀ ìbàdàn àdẹ gbọdọ̀ fi ní jẹ́ oyè àwòdì kámọ́ lè gbé adìẹ àwọn egbòogi ìṣàǹbáyé tí mo ti ń lò láti bí ọgbọ̀n ọdún ní nǹkan kan sásìkò yìí tá à ń fi ṣètọ́jú àwọn kòkòrò yìí ẹ̀jẹ̀ arélaí bí ẹṣin o bẹ́ẹ̀ ni ìran aláṣẹ nìkan ọ̀pá kan ṣoṣo làwúsá mú lọ́wọ́ o tó fi ń dàgbà màálù ọ̀tún olúwawo jẹ́nẹ́rà fún gbogbo olùbàdàn tá a wà yìí kì í sóye ìdánilọ́lá o àgbà òye ìmọ̀ ìjìnlẹ̀ inú káfíwé àtegbò sọmọ aráyé lóore ni èmi máa sọ fún pé egbòogi tẹ́ ẹ bá lò láàrin ọjọ́ kejì sí ọjọ́ kẹta ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí máa rí àyípadà rẹ̀ ni torí pé tí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ṣoṣo lòótọ́ ọ̀rọ̀ ọba bí èèyàn bá dẹ̀ ta fàṣókè tó bá yíwó borí bọ́ba ayé ọ̀bá rí tọ̀rọ̀ ń wò ẹ̀dá kan ò ní gbowó ẹ̀ kókó fira jẹ ni mo ti máa sọ fún yín bẹ́ẹ̀ ti pẹ́ ẹ ti lòògùn lòògùn kò sáìsàn tí ò lóògùn tiẹ̀ kò sáìsàn táwọn bàbá wọ yìí fi ewé àtegbò wò àfi tọ́ọ̀bá tí ìdọ́dọ̀ oníwòsàn tiẹ̀ ẹ mẹ́ta ní àrùn àkọ́kọ́ láìlera ẹ̀ẹ̀kejì ní ta wò tí ọ̀sán tá à ń pè láìsàn tó bá dé lẹ́ẹ̀kẹta ó lè di àrùn tó lè pa ẹ̀mí èèyàn run ẹ̀mí wa ní ọ̀jẹ̀ṣẹ́ wa èmi ká mọ́ kí n pọ́ lórúkọ tárùn jẹ́ ẹ kà sí èmi olóyè ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwawo jẹ́nẹ́rà fún gbogbo olùbàdàn tá a wà yìí wọn gbọ́dọ̀ fi àjọyẹ̀ àwòdì ká mọ̀ lè gbé adìẹ ẹ̀ǹdẹ̀ wo ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí àwọn egbòogi wa ẹ máa bọ̀ fún tí ń jẹ́ kòkòrò ara àìsàn ilé ìdí rọpárọsẹ̀ tẹ bá wò ran o kòkòrò ara le fọyàn lójú ewé àtegbò tán àwọn ọmọ wa ń lò mo ti ṣe sílànà ọmọ tó tó mo ti ṣe sílànà tòde òní olómi ní ọ̀fọ̀ àwọ̀ká tinú san ara powder ní ọ̀fọ̀ àwọ̀ká tinú ẹ̀jẹ̀ ẹ kà sí mi ní ẹlẹ́rùmọ̀kẹ́ compound òkè ọ̀fà bàbá àṣálẹ̀ láti ibikíbi ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ̀kalẹ̀ lọ já òjé ìdí ayọ̀ rẹ ẹ béèrè bí wọ́n ti ń tẹ ní láàrin ọjà ẹlẹ́ lọ sí òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ẹ sọ̀kalẹ̀ ní apá ọ̀tún yín bẹ́ẹ̀ bá dé bàbá àṣálẹ̀ ti rákọ mọ̀nà wa ń bẹ̀ ẹlẹ́ ń bọ̀ wá sílé bàbá ewé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí òun náà ní 08033260141 tàbí 08053459223 08053459223 ẹ ní faisal ló gbá o.
1: ẹ ṣeun bàbá títí ọjọ́ míì tá láǹfààní àti pàdé mo kí yín o fẹ́mi ògúnyẹmí rèé ẹni tí gbogbo ayé ń pè ní ológbòrò ọmọ bàbá tí ń bẹ lé lérú a ní faisal ló gbá ẹ kú.

0: ẹyẹ bí ọkùnrin sọ wọn ní gbó ewé ń jẹ àdùbí tradu medical clinic ló tún ṣẹyọ pẹlú ọkàn rẹ gbòógì tí wọn fi mẹjìlẹ gbé kalẹ ogd powder tún kan gbà kẹ gbòógì tó ń palẹ àìsàn mọ lágọọ ara ogd powder ojú tó ń ṣú ara yíyún ẹfọrí agbá gbígbà ọwọ àtẹsẹ tó ń kúta ìtayí kòkòrò inú ẹjẹ pẹlú ra kó gbà bẹẹ pẹlú ìmọtótó ni wọn ṣe egbòógì oníbejì ó wà ní gbogbo ẹka iléeṣẹ ewé ń jẹ àdùbí tradu medical clinic ẹlẹrúmọkẹ compound òkè ọfà bàbá àṣálẹ bus stop ìbàdàn ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ṣe telephone 003-326-0141 tàbí 0805-345-9223 OGD powder ògidì ní tòótọ́.
1: Lagilu FM 96.7
2: La Lagilu FM Jagaba Agbogbo Radio.

0: ẹja tún máa kíra wa ká alẹ́ akú ọjọ́ méjì akú ọjọ́ mẹ́ta ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́ ẹ̀yìn tí a ní ìbàdàn lé olúyọ̀lẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé mo kí káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn. Ìgbádùn pẹ̀lú tùǹgbà àwọn tó rìn ìjẹmọ̀ kí àgbà lórópọ̀ tó di fàájì tá a fi gbálafẹ́. A tún gbádùn ara wa bíi nódún Sunday naira pẹ̀lú àtàrodo 1000. Máa ta lẹ́nu lápá bí farabalẹ̀ kó gbọ́ mi dáadáa. Bó o bá wọnú bí o ṣì àjáwọ̀ ibi tó ẹ̀kọ́ wà náà lọ́wọ́ ayé. 96.7 gangan ni room number yẹn. Òkè gájì òkè ńlẹ̀ Ìbàdàn. Ṣóun gbádùn ẹ̀ ṣóun fìlì ẹ̀. Àyà jẹ́jọ́ rèé tá à ń tábí tẹ́tẹ́ lórí ètò yìí. Àtàbí tẹ́tẹ́ ọlọ́run ọba mi òkè náà ló pé àjẹ. Àsọpá pàdé lẹ́ni. Lọ́kọ̀ lóòótọ́ ètò yìí ṣínà aláyọ̀ ògùn èdè ọ̀fọ́ máa lè ṣọ́fà ló ń kọ amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí. Adémọ́lá Azeez Àṣìṣó ti á nù ní.
1: Àrùn-kárùn kan kì yóò sì kúlù mi ìbẹ̀rù kò sí o.
0: Lọ́kọ̀ Túndé Adégbènrú àmọ̀ ó ti pì bọ̀ dáapọ̀dà.
1: Ìbòyà kò sí o.
2: Ìbẹ̀rù kò sí o fún mi mọ́.
1: Èmi ti lóníwá ní tèmi ìbẹ̀rù.
0: Lọ́kọ̀ Lámilékan Bámidélé Elizabeth Jéjé òun náà gbẹ̀ kẹ́dá ní lápá abẹ.
2: Ìbẹ̀rù kò sí fún mi.
0: Mo ń kí yín káàbọ̀ sórí ètò yìí. Ẹ bá mi pèrò sọ́kàn yẹn pé láńgbé yẹn ti jiná àti gbédè. Kọ́láwọlé Adé ní Ìkọlá Desi International ló kọ́ mi. Ẹ̀jẹ̀ sáré dókè lọ́mù ń lọ ní mò ń bọ̀ ná gbogbo ìlú lápẹ̀rẹ̀ lẹ́mbẹ̀ kó kalẹ̀.
3: Lágílú FM 96.7.
4: Ewé jẹ́ ògún wà. Káfí wí àti gbòsì tọ́jú àìsàn tàbí àrùn tó lè máa bá ní jàlágbó ara. Bàbá olóyè lọ́lọ́run fi rán o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Ìṣọ́ ni wáyà ara. Bàbá kájú ẹ̀. Peter ti máa ṣàyẹ̀wò gbogbo èèyàn mọ ohun tó ń ṣe wọ́n. Ká tó mọ irú ìtọ́jú táwọn máa fún yín. A kì í rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì. Tètè máa bọ̀ báyìí o. Báwo ló ṣe ń ṣe é? Àìrórun sùn. Ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. Ká máa ṣẹ̀yọ́ séréséré. Iṣu apá àbí iṣu ẹsẹ̀ ti ń fa ní so. Àgàgà àwọn ọmọkùnrin tó lè tàtẹ̀ kọlẹ̀. Má doní yẹ̀yẹ́ lọ́dún obìnrin rẹ̀. Wá yọjú sí bàbá olóyè. Iṣọ́ ni wáyà ara. Iṣọ́ yìí ló gbẹ̀jẹ̀ wọlé sí gbogbo oríkèríkè ara. Ìwọ náà mójútó kó tó dá ogúnlẹ̀. Obìnrin táìsàn bálòpọ̀ ti dá nǹkan sí lágọ̀ọ́ ara. Kí nǹkan àlejò ó má ṣe déédé. Àbí ká máa wojú Ọlọ́run fèrè ìgbéyàwó bàbá olóyè. Iṣọ́ ni wáyà ara. Bàbá kájú ẹ̀.
5: O lè pe bàbá sórí nọ́mbà yìí 08067958800. Bọ̀ dáadáa lẹ́ẹ̀kan sí 08067958800.
4: Bàbá olóyè, Iṣọ́ ni wáyà.

0: pàkájú ẹ ọfíìsì wa ò yípadà a wà ní ibi onílé aró lẹgbẹẹ nepa office lọjọ láti ọ̀nà ui ló ti ń bọ̀ wá ni kó tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà a wà lẹgbẹẹ nepa office ó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. kí ni bàbá ìsẹniwáyàrá máa ń gbà wá nímọ̀ràn láti káwà nílẹ̀ ìlà pípé ni kí ni ń dà wọ́n láàmú nínú agbára rẹ yálà ìsan ló ń dè wọ́n ni àti bẹ̀rẹ̀ àti rìn ó ti dìṣòro fún wọn báyà wọ́n tẹ̀ wà lérí bẹ́ẹ̀dì àti nẹ̀rọ dìde àfikọ́ fọwọ́ mú nǹkan kó tó dìde gbogbo èyíkéyìí yòówù ti ń dà láàmú lágbára yálà àti bẹ̀rẹ̀ mú nǹkan ti dìnira fún wọn àti nẹ̀rọ àti rìn gbùsọ̀kẹ́ ní sí gbùsọ̀kẹ́jì ó ti dìnira fún wọn báyà wọ́n tẹ̀ rìn wọ́n kú wọ́n kú òun tẹ̀ gòlùbà gòlùbà bí bá tó tẹ̀ ti jábọ́ lẹ́sẹ̀ tiẹ̀ ìwò tiẹ̀ nímọ̀ pajápajá lọ́wọ́ pajápa lẹ́sẹ̀ ẹ wá ṣe àyẹ̀wò bóyá ọfà ló ti ẹ̀ wọlé sí wọn lára tí wò mọ̀ oríṣiríṣi ọfà ló wà a ní ọfà asakatu a sì ní ọfà adẹ a sì ní ọfà bàbà a sì ní ọfà òjé
1: ọfà àrùkánẹ dẹ wà tán máa gbé ni káàkiri
0: tí ọfà bàbà àbọ̀fà asakatu tó bá wọlé sí yẹn lójú àṣírí tí mo rí gbà ní lómẹ lọdọ àwọn ìlú ìyá ìyá mi ní lómẹ agboolé wọn wọn ń pè ní kójú ọmọlẹ ìyá ìyá mi dáhùn sọ ó ti lé ní 140 years fún rẹ ní kòwú bára abẹrẹ àṣírí ìtọjú ojú ni mo rí gbà lọdọ ìyá ìyá mi ìwọ wa ti ìpogójì ọdún o ti ìpọnmọ ogún ọdún o ti ń lógo bóyá àwọn ti rí àwọn kùndẹ̀kùndẹ̀ nínú ẹ̀yinjú rẹ tẹ́ pé ó ti ń ṣe àkóbá fún ọ lẹ́pẹ́ àti rìnà kàwé ti dìnira àbí àti rìnà wakọ̀ lálẹ́ ó ti dìnira fún wọn bóyá bí kurukuru ni wọ́n rí bí àbíbí wọn máa rí bí ọyẹ́
1: nígbà míì kòkòrò ayọ́kẹ́lẹ́ ba ìrìn rẹ jẹ́ a máa fa ìtọ́jú ojú tẹ́ pé ojú èèyàn ò ní rìnà dáadáa àbí kí nǹkan ti alé sí ni lójú tàbí kí ó dàbí pé wọ́n da eérú sí yẹn lójú
0: tàbí kí ojú tiẹ̀ ó léwó wọ́n lè pè ní kátaráàtì lónìí wọ́n pè ní glaucoma lọ́la wọ́n pè ní tẹ̀rígíọ̀n lọ́la bí wọ́n ti ẹ̀ ti rí yẹn kan tó ta kíní di ọ lójú bíi tẹ́ẹ́nẹ́ báyìí àṣírí yẹn ti wà ní ọ̀dọ̀ èmi
1: bàbá olóyè
0: tó gba ayé a máa pè ní ìsẹniwáyà ara ó sì lè pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.
1: 08067958800 08067958800 bóyá kòkòrò náà ẹ̀jẹ̀ ní tiẹ̀ ń dà wọ́n láàmú bóyá bí ọba ti wẹ̀ tán lọ́ máa yan ara bíi pé ìyẹn fi atapara bẹ́ẹ̀ láàárọ̀ sì máa yan ẹ.
0: bóyá àwọn tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kó ti wọlé ọkọ ó ti lé lọ́rọ́ mẹ́wàá ó tó jù bẹ́ẹ̀ lọ tó yẹ pé yálà tí ọba tiẹ̀ fẹ́ rí nǹkan oṣù rẹ ara alẹ́ ọ̀tún ara alẹ́ oṣù wọn ó ti mọ̀ pé nǹkan ti fẹ́ dé sí alágbájá nìyẹn nǹkan tọ̀dọ̀ tiẹ̀ bó ṣe ń léjọ́ tó bá rí ní 28 lóṣù yìí ó rí ní 22 ní oṣù tí ń bọ̀ gbogbo àwọn ọdún kan báyìí a máa sì dìnà téèyàn fi rí èrè ìgbéyàwó yálà bóyá pé wọ́n tiẹ̀ rí kíní kan nínú rẹ bó ṣe ń yí sọ́ọ̀tún ní yíṣọ́sìn gbogbo owó àwọn kan báyìí kò dáa tó yálà bóyá wọ́n tiẹ̀ jẹ́ lọ́mọ ọkùnrin lẹ́gbẹ̀ẹ́sẹ̀ kan sùn lọ láàrin ìṣẹ́jú kan sí kejì owó ti da tọwọ́ ẹ lẹ nígbà tí ọba jẹ́ kó lólùfẹ́ rẹ ọgbádùn rẹ báwo ni wọ́n náà ti fẹ́ gbádùn ara rẹ.
1: jẹ̀díjẹ̀dí ni tẹlomi
0: ẹlòmí dẹ̀ níyì omi lọ́bọ̀lọ́bọ̀ tó wà lára ọmọkùnrin tó yẹ kó sáǹfààní tó yẹ kó dọmọ lomi ò lè dọmọ wọn máa ní kò ẹ̀kọ́ sẹ́yìn bẹ́ẹ̀ tẹlomi ò tiẹ̀ ti sàn tàbí kí wọ́n tiẹ̀ ṣàkíyèsí pé nǹkan ọmọkùnrin rẹ ó kéré jọjú orí ẹ lọ ó dàbí kẹ́yìn rẹ 15 naira kẹ́yìn wa tún dín gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ìwọ ọmọ tó ti lé lógójì ọdún yálà àgbáyà wọn tiẹ̀ máa ń ṣe ẹ̀yọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ṣeré àbí kẹ́yìn máa ṣẹ́kùn sí ọ nínú ara tàbí kí wọ́n máa ṣẹ̀yọ́ ní ẹ̀ẹ̀mẹta ẹ̀ẹ̀mẹfà wọ́n máa tọ̀ igi ọ̀dẹ́ òkun ni kójú mọ́ tó mọ́.
1: ọgbẹ́ ẹnu ni tẹlomi àìró ohun sùn déédéé ni tẹlomi.
0: gbogbo àwọn orúkọ báyìí a máa fa àìlera sí èèyàn lágọ̀ ara tẹ́ ẹ pé yóò fi ní sàlá fà bó ṣe yẹ kó ṣe ọlọ́run ò ní jọ́fà ayé ó bà wá o fa lè wọlé sẹ́lòmí lára tẹ́ pé apá kan ẹsẹ̀ kìíní ìdásẹ́lẹ̀ lẹ́yìn àti wàá sọ̀rọ̀ ẹnìyẹn yóò dìnira ní ẹ̀là máa fi pariwo pé ẹgbẹ́ ẹ má jẹ́ ká bora pa ẹ sì má jẹ́ àbora wọn mọ́lé bí ẹ bá ti gba káàdì wa pẹ̀lú owó péréte á ṣe àyẹ̀wò fún yín láti mọ ibi tí nǹkan yẹn lúgọ sí lágọ̀ ara yín.
1: tó bá fẹ́ rí èmi bàbá olóyè ìsẹniwáyà ara gbogbo ayé a máa pè ní bàbá kájú ẹ a wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ nepa office lọ́jọ́ láti ọ̀nà ui ló ti ń bọ̀ wá ni kó tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà a wà lẹ́gbẹ̀ẹ́ nepa office ó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. o lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08067958800 08067958800.
0: àìsàn ó kéré ó tóbi kò ní fara ẹni tó ti gbé.
2: Olajide FM 96.7.

káàbọ̀ padà látòkè lọ́hùn. Ṣé ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa? Ẹjẹ́ máa sọ fún yín pé ẹ̀ ṣìyàwó ibi tó ẹ kẹ́ wà náà lẹ́wà yìí. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní. Lóyìn ládùn lórí ìkànnì Lágelú 96.7 FM. Àgbàdúrà ara wa bíi kàsínká àtújọ kó jẹ bíi nódù Sunday naira pẹ̀lá tárodo 1000. Ẹ tí mọ̀ pé abala pọ̀ lórí ètò yìí. Abalagbé Adébẹ̀lá fi ṣíde lórí ètò yìí. Ibi àti láǹfààní àti ìwé ìgbà káàkiri inú Lungu. Àgbàdo ara wa lálẹ́ yìí kì í ṣeré kì í ṣàwàdà. Látìmọ̀ pábala àkọ́kọ́ kó n tó pọ̀ sínú. Nínú abala yìí gangan láti lọ yí koto fún káàṣì ẹ̀tẹ́ èèyàn méjì tó ti gbẹnu sí 25,000. Ìyẹn jẹ́ 50,000 lápá abẹ̀. Ìwọ́n bí mí lèrè pé bó o lẹ ṣe fẹ́ ta káàṣì ẹ, kì í ṣe tó le, kì í ṣe tó burúkú jù. *347*1004*2#*347*1004*2#*347*1004*2# lẹ́tẹ̀. Bẹ́ẹ̀ bá ti tẹ̀ lórí fóònù yín *347*1004*2# tẹ́ ti tẹ̀ lórí fóònù tí yín báyìí, yóò gbé yín pé ó ẹ fẹ́ ta lórí Lágelú. Bẹ́ẹ̀ bá ti fi lè mú one, yóò gbé USSD wá, yóò gbé bank transfer wá. Ẹ mú bank transfer yẹn, bẹ́ẹ̀ bá ti fi lè mú bank transfer lọ́wọ́ kan báyìí, yóò generate account number kan fún yín. Wọ́n send ẹ̀ sí yín bíi mẹ́sẹ̀jì. Orí account number yìí lẹ lè ṣowó sí. Ẹ lè ní kí èyàn bá yín ṣowó síbẹ̀, ẹ̀yin náà lẹ ní. Torí tẹ́ ẹ bá ti fi lè ṣowó bẹ̀ báyìí, wọ́n tún mẹ́sẹ̀jì yín padà pé ẹ ti ta káàṣì ẹ̀. Owó tó kéré jù tẹ lè fi ta ni o ní 500 naira, 500 naira òun lẹ lè fi ta. Bẹ́ẹ̀ bá ti á ta lọ́wọ́ kan báyìí, ẹ mọ retí ìpè ayọ̀ tí ó dún tololo lórí fóònù yín. Ẹ ti ta lọ́wọ́ kan nù ni. Ẹ mọ́ gbàgbé pé 500 naira mo sọ pé ó kéré jù tẹ lè fi ta. 500 naira yìí bẹ́ẹ̀ bá ti ta, àwọn míì tó 1,000, àwọn míì tó ta ní 3,000. Ó ń ta jù bẹ́ẹ̀ lọ, ṣé kó lè lówúra dáadáa. Orí pé bẹ́ẹ̀ bá ṣe ta sí ni ó ṣe ń fun lókun sí dáadáa. Wá kú ò ń bẹ̀ wọn o, ẹ wọ́n ayí koto lálẹ́ wọn ò tí wàá pẹ̀ yín pé ẹ ti jẹ́ wọ́n máa ń pè èèyàn lọ́jọ́ kejì, wọ́n máa ń pè èèyàn lọ́jọ́ kẹta, ẹ mọ̀ mi kan o. Ẹ mọ̀ pọn mílẹ̀ dòǹgbẹ̀ lásìkò yìí. Ṣùgbọ́n ẹ mọ̀ mi kan lálẹ́ iṣẹ́ àwọn méjì ò túbọ̀ pẹ́. *347*1004*2#. Tàbí lójú òpó website www.kaṣe.ng. Abala àkọ́kọ́ láti yanjú yún náà, agbọ́n kan tó wà lábala àkọ́kọ́ náà ni tá kan lù. Agbọ́n tọrọ mọ̀ràn náà ń bẹ́ńbẹ́, agbọ́n ti Job Connect ń bẹ́ńbẹ́ tó yẹ pé àwọn èèyàn kan wà tó yẹ pé wọ́n ní iṣẹ́ lọ́wọ́ tó lè fóúnjẹ sórí tábìlì àwọn èèyàn kan. Ṣùgbọ́n táwọn èèyàn kan tí wọn ò bá ríṣẹ́, wọ́n kàn mọ́ jókòó náà ni, wọ́n mọ wojú àwọn èèyàn ni. Àwọn kan wà lásìkò yìí tó yẹ pé tán bá ríṣẹ́ wọn ó ṣe. Àwọn kan wà lásìkò yìí tó yẹ pé wọn ò ń ṣe ọ̀lẹ́ rárá, tán bá rí iṣẹ́ wọn ó ṣe o. Ẹyin bá wa ní iṣẹ́ tó lè fóúnjẹ sórí tábìlì àwọn èèyàn, 0806-878-4932. Òun ni ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí. Ó tó di ipá mọ̀ wà wọ́n abala mi lórí ètò yìí. Fẹ́ balẹ̀ kó gbọ́ mi dáadáa, ìkànnì Lágelú, wọ́n ń pe bí Lágelú 96.7 FM, òkè gájò kílẹ̀ Ìbàdàn.

ṣàgbéyẹ̀wò bí ìbéèrè ni ó ṣe kọ́kọ́ wá o. Nígbà tí awálé ayé tí wọ́n bímọ tuntun tọ́mọ tuntun ké mo wá. Àwọn èèyàn dùn ọjọ́ náà jẹ́ ọjọ́ tó ṣe ọjọ́ tó pàtàkì inú ayé ọmọ ọ̀hún. Nínú àwọn òbí ẹ̀ nínú gbogbo àwọn alábàáṣe gbogbo. Àwọn tún dọjọ́ kẹjọ wọ́n tún bá wọn yọ̀ wọ́n bá wọn jó wọ́n yọ̀ ní ṣẹ̀ṣẹ̀. Bó bá ti á wá dọdọọdún ọmọ náà ó mọ ṣọjọ́ọ̀bí yóò mọ ṣọjọ́ọ̀bí yóò mọ ṣọjọ́ọ̀bí. Tí mo wá fẹ́ gbéyàwó lálẹ́ eré. Nígbà tójú ṣẹ̀ ńlá ló di wípé wọ́n ń ṣọjọ́ọ̀bí lọ́tọ̀ ṣọjọ́ọ̀bí ló sì àwọn bẹ́ẹ̀dẹ̀ lágbájá bí irú Túndé Ìbò ṣe wà yìí bí ò bá sọ fún mi tẹ́lẹ̀ pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ lọ́jọ́ báyìí bí iná bá jólóko mọ̀jàlá ò délé sòfófó mo lè rí lójú òpó Facebook. Báwo lẹ ṣe wá mọ̀ pé ni bẹ́ẹ̀dẹ̀ mi ẹ ṣe o. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ńgbà kan. Ẹlòmíì tó jẹ́ pé ọjọ́ bí ẹ̀ ó lè ti kọjá lọ kó wá wò pé bí àná yẹn mà ní àwọn tí mò ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ àwọn alayé 70s 80s àwọn ọmọ 90s early 90s mọ wọ towards ending 90s náà ó yóò lè yá wọn náà o. Àwọn ọmọ bíi láti bíi 2001 sókè yẹn tí mò ń sọ lè mọ yìí wọn tó dáadáa. Kọ́ wà tó yẹ pé láti kékeré wọn àwọn òbí wọn máa ń ṣe fún wọn wọn ara bisikíìtì bóyá gbé lágbájá gbé lọ sùkúl ṣùgbọ́n àwọn ọmọ kan wà tó yẹ pé wọn ò tí ẹ̀ kì í rántí ọjọ́ bí wọn pé ọjọ́ báyìí lọ́jọ́ bí wọn mọ date of birth wọn ṣùgbọ́n wọn ò ní rántí torí ìbọn upbringing wọn bọ́ ṣe dàgbà sí. Ọjọ́ọ̀bí jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì inú ayé ẹ̀dá. Ọjọ́ tí èèyàn wá sí ilé ayé. Wọ́n lè èèyàn máa ń fi ń ṣe lọ́dọọdún tí èèyàn bá fi máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé ó dé báyàn láyé ó dé báyàn láàyè ó tún dé báyàn láàyè dẹ́ra.

ìwọ kan náà ń gbọ́ mi lásìkò yìí tó yẹ pé bẹ́ẹ̀ ló ti ṣe rí ngbà tó ń dàgbà bọ̀ ìgbà tó ń dàgbà bọ̀ bóyá pé bí ọmọ ọdún bíi mẹ́wàá kó tó mọ̀ pé nǹkan kan wà tó ń pè ń bẹ́ẹ̀dẹ̀ ó yẹ kó o mọ̀ ṣe lọ́dọọdún ọmọ ọdún mélòó ni ìwọ wà kó o tó mọ̀ pé bẹ́ẹ̀dẹ̀ rẹ yìí o ó yẹ kó o mọ̀ celebrate bóyá àwọn kan náà celebrate school rẹ ni ìwọ náà fi délé pé mọ́mì ìgbà wo ń bẹ́ẹ̀dẹ̀ mi gan àbí wọ́n ti ẹ̀ mọ ìrántí ni látìgbà tó o ti wá ń celebrate birthday rẹ nú ayé ẹ̀bùn wo ló fẹ́ ṣe dáadáa jù tó o pé mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àtàwọn èèyàn náà tún kà mí kún báyìí táwọn èèyàn ti fún ọ.

Hello, me in short job. You talk like we're from Lebanon, Kakari. I shall go do quite a undupala wall long. Oriṣiriṣi ẹbùn làwọn èèyàn sì ti fáwọn èèyàn nú ayé pé alágbájá ń ṣọjọ́ bí èèyàn mi ló ń ṣọjọ́ bí ìyìn ní fún lówó kẹ̀ ìyìn ni ó gbọ́dọ̀ gbọ́pẹ́ lọ́wọ́ mi o oríṣiríṣi bẹ́ẹ̀ la mọ́ rí láwùjọ wa ẹjá gbọ́ látọ̀dọ̀ tiyín.

0: méjì ọjọ́ kan tó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá. Ẹjẹ́ lọ sọ́dọ̀ tún dé Adégbèrú àmọ́ OTP. Túndé bò ń gbogbo nǹkan.
1: Adúpẹ́ o, Kọ́lá Kọládẹ.
0: Èmi rèé o.
1: Ọ̀gá ti alápá bínú.
0: Bóòní.
1: Adúpẹ́ Fọlọ́run, ojú òní tí a kú iṣẹ́ látàárọ̀.
0: Iṣẹ́ rè o.
1: Ẹ káàlẹ́ ọ̀rọ̀ yìí jẹ́. Ti àmì Ìlédùmarè. Ṣàlàfíà ni wà á ṣe kú àtàárọ̀. A kú ọwọ́ iṣẹ́ lénì. Ṣáyẹ kò rẹra jù. Ah, Kọ́lá. Ọjọ́ òbí. Ọjọ́ tó lápẹẹrẹ nínú ayé ẹ̀dá
0: ni. Ọmọ oṣù ìmọ̀ ti ẹni wọ náà.
1: Ọmọ oṣù ni mo ti ṣe kọjá. Ní tó ṣẹlẹ̀ ni pé Kọ́lá máa fọ̀rọ̀ kẹ́ ọ̀gá mi Kọ́lá Ọládàpọ̀ Mr. Nice Guy. Ó ló ṣe ọjọ́ mi last year fún mi. Ó ṣe fún mi ní ìwọ̀n bá tábàárẹ̀ rẹ̀ ká. Ìgbà tó wá di ọdún yìí tí mi ò rí. Ó fi tí wọ́n pè ní ìbànújẹ́ sí mi lọ́kàn. Mo go silent lọ́jọ́ bẹ́ẹ̀ dín ní ọjọ́ Sunday last week ni.
0: Ọ̀ ṣe dáadáa ọ̀ sì sọ fún mi.
1: Rántí sí ọmọ nìyẹn yẹ kó wọ lé sí mi lára. Báwo kì í jẹ́ kí n fi ọ̀nà ìlọ́jọ́ yìí tó bá ti lọ́dún tí ń bọ̀ á mọ̀ sí nínú ayọ̀ àtò láti lè lágbára ọlọ́run.
0: Àmì.
1: Ẹyàn so ká padà sórí ìbéèrè tá a sọ.
0: Ó sì ń jẹ́ kí ara mi mọ̀ dìde.
1: Mo ṣe wọ́lọ́run bá ṣe kọrin àjọ
0: ìgbà tí mo máa ń rí
1: o. So n tá à ń pè ní ọjọ́ òbí. Nǹkan tí mo máa ń nífẹ̀ẹ́ sí láti sẹlẹ̀bírèsì dáadáa ni. Torí ọjọ́ òbí èèyàn a máa ń rí oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n mọ mẹ́sẹ̀jì yẹn. Ẹlẹ́mi ó pé èèyàn ẹni tó tiẹ̀ ti pè ọ́ ti pẹ́ tí ò tiẹ̀ pè ọ́ rí. Ogún ògbò yò lọ́jọ́ tá a bá sọ pé wọ́n bí èèyàn sáyé. Bí ìmọ̀ bó ṣe máa ń rí lọ́kàn wa tó fi jẹ́ pé ọjọ́ òbí yẹn la máa ń mú láti bára wa yọjú. Yàtọ̀ sí ọjọ́ ọkú táwọn èèyàn tó máa ń post èèyàn. Ọjọ́ òbí lè mọ orí oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n mọ̀ nípa rẹ̀. Tí wọ́n gò mọ̀ pé àwọn èèyàn wò nípa rẹ̀. Ó kálu kó mọ̀ kọ tiẹ̀ wọ́n mọ̀ tẹ àtẹ̀jíṣẹ́. Ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tẹ́ ẹ̀rọ fowópamọ́ ta tún lò ta fi ń fowópamọ́. Àwọn náà tún jìde jọ náà wọ́n tún mẹ́sẹ̀jì èèyàn. Bó tiẹ̀ rí yẹn kankan tí ó mẹ́sẹ̀jì èèyàn báàkì tó ń lò jọ náà. Oní òsì kìíní wọ́n kí ọ wọ́n mọ rírì pé ọjọ́ tá a bí èèyàn sáyé ni. So ọjọ́ tá a bí ẹ̀dá sáyé ẹ̀dá gbọ́dọ̀ dúpẹ́. Bí nǹkan ìbànújẹ́ bá ti ṣẹlẹ̀ sí yàn ó tiẹ̀ dúpẹ́ pé at least o wà láyé o wà láàyè
0: o sì wà láàyè dẹ́ra.
1: O sì wà láàyè dẹ́ra. So ìyẹn lèmi fi rò pé bóyá làwọn èèyàn fi mọ́ wò kí ọjọ́ yìí láwà á chú sí pé yẹn a fẹ́ fi mọ́ ṣe ọjọ́ òbí fún ara wa tá a fi mọ́ sẹlẹ̀bírẹ̀tì ara wa. Ọ̀dọ́ àwọn kankan máa ń bẹ tẹ́lómi bá tún rò wọ́n á ní pé ọjọ́ òbí sí á rí mi ní jarí. Pé ṣé ọjọ́ tán bá bíyàn nìkan làwọn èèyàn lè kíyàn ni. Ẹ já sẹlẹ̀bírẹ̀tì ara wa ní àsìkò tá a bá wà láyé kó pọn dandan kó jẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́dún yẹn lẹ́wàá máa kọ gbogbo ẹ̀kristù nípa pé ẹni yìí ìwọ tó jẹ́ pé èèyàn dáadáa ni tẹ́ bá ti wà láàrin rẹ̀ inú wọ́n mọ dùn ni kó mọ̀ jẹ́ ẹ̀ẹ̀kan lọ́dún ẹni tá a jọ jẹ́ fámìlì tá a jọ jẹ́ bí ọ̀rẹ́ ọjọ́ wo la ti wò sunsunsun ta sẹ́ndì mẹ́sẹ̀jì dùnnú sí ọ̀rẹ́ wa.
0: Ìgbà tá a sì wà láyé ní ìwúlò ọ̀rẹ́.
1: Ta sì wà láyé ní ìwúlò ọ̀rẹ́ tá ọ̀rẹ́ bá ti kú tán ó di nǹkan míì ni kò sáyè kò sí ìwúlò mọ́ kò sí ìwúlò mọ́. So ká yan àwọn àsìkò kan yàtọ̀ sí ọjọ́ òbí tá a mọ̀ mórí ara wa wú yàtọ̀ sí ọjọ́ òbí tá a bá rántí ọjọ́ òbí nǹkan sáà ní sọ̀rọ̀ tó dá nípa ẹni ọ̀hún ni. So you get. So now inú mi a máa dùn pé tí n bá rí pé yes ọjọ́ òbí mi rèé o táwọn èèyàn sì ń sẹlẹ̀bírẹ̀tì mi dáadáa nǹkan tó dáa ni ọjọ́ òbí o. Tí wọ́n bá sọ pé mo gba ẹ̀bùn tí ó pọ̀ ní ọjọ́ òbí rí èmi náà wọ́n fura mi lẹ́bùn. Àwa kan wà àrílì lórí alẹ́ lórí ọ̀rọ̀ dúndùn pé èèyàn dáadáa ni ó tẹ́ pé ọjọ́ òbí mi báyìí ní ṣiṣẹ́ kankan mo máa ń tẹ fóònù mi. Ìgbà tó mi ó mọ gbóná ni oríṣiríṣi mẹ́sẹ̀jì ni ó mọ wọlé.
0: Ó wà mọ kà ó mọ rẹ́rìn
1: músẹ́. Mo rọ tí mo mọ sọ ń pa mí wà mọ ẹ dákun sẹ́mi náà rè sẹ́mi náà rè mo dẹ̀rùn pé bó ṣe máa ń rí lọ́kàn gbogbo wa nù. Àwọn míì ò tún mọ gbowó tí wọ́n mọ lẹ screenshot sí wọn. Ṣùgbọ́n àwa kan wà tó yẹ kí sábà ní orí pé ká gba ẹ̀bùn. Mo máa ń gba ẹ̀bùn níwọ̀nba láàrin àwọn tó bá nífẹ̀ẹ́ mi o but kì í ṣe ní gbogbo ìgbà. So ọjọ́ ìbí nǹkan tó dáa ni ṣùgbọ́n àwọn olórí ká mọ̀ mí.
0: Ọ̀dà ẹ jẹ́ ń borin lálápàá mi.
2: Ọmọ tó ní bàbá òun la tó ní màmá òun lówó tó wá ń bá bàbá.

0: oríṣiríṣiríṣi èèyàn ọ̀pọ̀lọpọ̀ títí dàsìkò bí mo ṣe ń sọ yìí pé ojú tún ti là tó báńkì ó ṣe mẹ́sẹ̀jì fún èèyàn ní oríṣiríṣi àwọn app oríṣiríṣi tẹ́ ń bá ṣe tẹ́ ti ń ṣe nǹkan wọn á kì yín lọ́jọ́ yẹn pé ẹ kó ayẹyẹ orí kádùn o bójú ti ṣe là tó láàárọ̀ yìí àwọn èèyàn kan sì tún wà tó yẹ pé bóyá ọjọ́ kejì ọjọ́ kẹta bóyá torí n tán là kọjá. ẹlòmíì sì rèé kò rántí ọjọ́ tán bíi ó kàn ṣáà mú déètì kan ní ọdún tó fi ń sẹlẹbírèètì ọjọ́ bíi ẹni. ọdẹ adégbèrò olùwàtòsìn edward ìyún òsì ń bí lálẹ́ ìkàbá ndílé ọjà rẹ bóòní.
1: ẹ kàlẹ́ gbogbo alàyè ìkàlẹ́ colandex ẹ kàlẹ́ gbogbo ọmọ nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ọjọ́ tí wọ́n bí ní ọjọ́ tó jẹ́ pé ọjọ́ tó ń lápẹ̀rẹ̀ tó dẹ̀ ní wípé téèyàn fi ń mọ rírì fún ọlọ́run gẹ́gẹ́ bí tọ̀dọ̀ tèmi ọjọ́ tí mo máa ń celebrate láyé àyè ara tèmi torí pé ẹni tó bulẹ̀ bí àwọn irú ìyá tó bí èmi tó bá ti di àárọ̀ ọjọ́ náà báyìí àwọn gan ló jẹ́ mọ válù ọjọ́ tán bí mi gan jù gan pé tó bá ti di àárọ̀ báyìí ẹ̀yìn ẹgbẹ́ ibi tí wọ́n ti ń ṣàdúrà wọ́n á gbé ẹnu lé wọ́n á gbé kágbórí wá wọ́n á ṣàdúrà wọ́n á ṣe gbogbo ẹ̀ so ó jẹ́ kí àwa kí a máa rí ọjọ́ yẹn gẹ́gẹ́ bí ọjọ́ kan tó yẹ pé láti kékeré wa gan láti rí gẹ́gẹ́ bí ọjọ́ tó ní.

On Wagyu FM 96.7. On Wagyu FM 96.7.

0: Kaabo padà látọjú ọjà tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ìkànnì Lágelú 96.7 FM òkè gajòkè lẹ́bàdàn náà lẹ́wà yìí.
1: Àná mi kan ló ṣàdúrà láyọ̀ ọjọ́ sí.
0: Tó ń tẹ̀ wájú lápá bí o.
1: Olójú wa.
0: Ọjọ́ mi jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì tó ṣe kókó.
1: Túmọ̀ sí kò tọ́lọ́run dá o tó dá lókun.
0: Ìyẹ́bọ́ ṣe ń ṣọjọ́ mi láyé ìgbà kan náà ṣe ń ṣe láyé tá a wà ní ìsinyìí. Láyé àwọn ọmọ Gen Z. Láyé àwọn ọmọ tó jẹ́ pé.
1: Ìbá fi rọ́mọ láì bàbá.
0: Wọ́n lóyún lásán báyìí, wọ́n lọ ṣe photoshoot fún.
1: Kò
0: sí ti wọ́n ṣe photoshoot fún tiwọn.
1: Àjọbìnrin tó kọ́ fún àná bí gangan. Oníkọ́kọ́ mọ̀ kó kàlàfíà kó sòro.
0: Báwo ló ṣe ń celebrate birthday láyé ìgbà kan?
1: Gangan.
0: Sáájọ láǹfààní àtijọ́ gbéyẹ̀wò rèé.
1: Ìbáyẹ̀ ló ń yọ̀ǹda títí ayé fún.
0: Ẹ jẹ́ ń gbọ́rọ̀ látẹnu ilé kan kí n gbọ́rọ̀ tán lẹ́nu ẹ̀ dáadáa kó tó di pa lójú ọjà lẹ́ẹ̀kan yẹn ó ń sọ̀rọ̀ kan lọ bó ni.
2: Yes, nǹkan tí mò ń sọ ni pé ṣe mọ̀ ó ní ẹni tó máa ń báyàn tó fi tèmi fi máa ń mọ̀ pé òní lọ́jọ́ bí mi ò ìyá mi lọ́wọ́ kọ́ máa ń jí mi láàárọ̀ bó ṣe kọ́ọ̀lù ni bó ṣe.
0: Ṣé wọ́n gbàgbé ní ọdún
2: yìí? Ìgbà tí ò ti sí àmọ́ ohun gangan ló ti ló kọ́kọ́ jẹ́ mọ̀ lára pé ẹni tó kọ́kọ́ máa ń jí pè mí ní àárọ̀ ọjọ́ òbí mi gangan tó kọ́kọ́ máa ń sẹ̀lẹ́bírẹ́tì ẹ̀ fún mi kó tó di pé ẹnikẹ́ni tó jẹ́ èso súnmọ́ mi tí ó tó pè mí ìyá mi gangan ni ó tó kọ́kọ́ ní ọ̀kọ́ pè mí ni ó jẹ mọ̀ pé
0: lálúrí pé ọmọkùnrin ọ̀sà jẹ́
2: èèyàn
0: tí ẹ̀jẹ̀ ò rántí á kù débẹ̀ lọ́jọ́ kan àní bó ń ṣẹ́ṣe. Elizabeth Jaije bó ni gbogbo nǹkan akóṣe látòrọ̀.
3: Bẹ́ẹ̀ni jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì náà dé ṣe ọjọ́ tó ṣe kókó. Gbogbo ìgbà tí mo ti bá ti ṣe ọjọ́ ìbíi mọ́mí náà ló máa ń wọlé sọ́dọ̀ tó máa wọlé sí ní ara mi. Èmi gan gbà mí ò ṣàwọn àṣùgbọ́n mi àti jí.
0: Mo mọ̀ pọ́jọ́ yẹn lọ́jọ́ ìbí àbó mọ̀.
3: Mo mọ̀ pọ́jọ́ yẹn náà lọ́jọ́ ìbí mo ti máa ń mọ̀ kó tó dijọ́ yẹn náà tẹ̀lé. So tó bá ti wọlé máa gbàdúrà láti bọ́ta láti mú máa gbàdúrà sọ. Jẹ́yìn tẹ́wárí ó wá jẹ́ ọdún yìí èmi kó tó bíi kásẹ́ pé bíi ọjọ́ kẹta síbẹ̀dẹ̀ mi mo ti wà pé àtúnlàmánigbẹ̀dẹ̀ so ó wá ní ọjọ́ yẹn gangan tí mo ṣọjọ́ bì mo pé ẹ̀mọ̀ mo ti jí lórí bẹ́ẹ̀ mo tàn tí pè ní bẹ́ẹ̀dẹ̀ mi bíi mo ṣọjọ́ bì ṣàdédé ni àbúrò kékeré bá wọlé bá ní àṣìtámi happy birthday mo pa tó mà ní
0: onímọ̀ onímọ̀ lọ́jọ́ náà ó dà jẹ́ lọ sọ́dọ̀ lẹ́ka ẹ̀bùnwó ló ti gbà jù tó fẹ́ pọ̀ jù fún ọjọ́ òbí.
2: Tí mo ti gbà ẹ̀bùn tí mo ti gbà rí tí mo kàn tiẹ̀ torí mi ò lórí ẹ kán fún mi lẹ́bùn ẹ̀bùn tí mo kàn lè sọ pé bí mo gbà rí mo gba pẹ̀fúmù rí.
0: Ó gbà
2: mo
0: pẹ̀fúmù. Mo sì gbà lọ́wọ́ ọmọ fún yẹn lẹ́bùn bó ti
2: wáyé. Ó gbà pẹ̀fúmù àwọn bókàdì
0: ìwọ ńkọ.
3: Báàgì mo gbà.
0: Fún bẹ́ẹ̀ dèrè ó dáa. Gbogbo àwọn èèyàn wa tó ń ṣe ọjọ́ òbí ìyún nínú oṣù yìí nínú oṣù kẹsàn-án gbogbo yín pátápátá la kí o gbogbo yín pátápátá la kí ẹ jẹ́ mi lórí yín látàpá bí.

0: ẹ̀bá gbàgbé àti lọ yí kó tó fún káàṣì ẹ̀ *347*1004*2#*347*1004*2# pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ní èèyàn méjì ní bẹ́lẹ̀ eléyìí tí wọ́n gbẹnu sí 25,000 eléyìí tí wọ́n fi ṣe fàjẹ́ o.
1: ara yẹ́yẹ́ ẹ má bínú wẹ́nu òṣùpá mo bínú wẹ́nu olódì wàhálà.
0: ẹbẹ̀rẹ̀ sí ní lọmọ rẹ̀ sí ẹbẹ̀rẹ̀ sí ní lọmọ rẹ̀ sí tẹ́ ẹ bá ti tẹ kóòdù yìí tẹ́ ẹ tẹ̀ lórí fóònù ti yín bẹ́ẹ̀ bá ti tẹ̀ ọwọ́ kan tẹ́ ẹ báyìí fi lè tẹ̀ báyìí tọ́ lọ tó ti kí yín káàbọ̀ pé ẹ fẹ́ ta pẹ̀lú 500 naira káàṣì M1 tẹ́ ẹ bá ti fi lè mú wà lọ́wọ́ kan yóò gbé USSD wá yóò gbé transfer wá ẹ mú transfer yẹn yóò send message kan sí yín. Tẹ bá ti mú lọ́wọ́ kan yóò generate account number kan fún yín. Account number yẹn ò lè lò ju 40 minutes lọ. Ẹ̀yin nìkan náà lẹ̀sì lè ṣowó bẹ́ẹ̀. Orúkọ báǹkì tí ẹ ṣowó sí yóò ti gbé wá. Bẹ́ẹ̀ bá ti fi lè ṣowó sí ẹ̀ báyìí yóò mẹ́sẹ̀jì yín pé ẹ ti ta. Ẹ lè ní kéèyàn báyìí ṣowó síbẹ̀ ẹ lè lọ sanwó síbẹ̀ láti POS. Ẹ ti ta nù ni. Kẹ́ ẹ mọ̀ retí ìpè ayọ̀ òun ló kú.

0: n lo sodo awon eyan ki mu ipe latodo awon ara le 0912370875 0912370875 0912370875 lati le okere plus 2348124249106 oya bi omodu bi mesan abi mewa mo to mo pe eyan si ojo bi emi o mo pe mo sa asam asan lo lo na a mo pe ojo kan bayi o lo ojo bi abojo kan bayi ko lo ojo bi o bi omodu bi mesan si mewa ti ba le ranti mo to mo pe awon mo si ojo bi o hello
1: o kan ni kiki yin ni pe eko eto pe an gbadun yin daada
0: e seun o ko yin bele tin pe
1: ori to kilo iwa samuel bi to yomo ya
0: e seun o e seun e seun e ku teti si wa o won ko ki wa nti won ni oli to n kilo wa
2: congratulations for your birthday today
0: hello e kale o
3: hello eko eto
0: yes sir
3: e kale
0: yes sir
3: oruko mi ni adeniyi omode latatipe
0: e kaabo sori eto sa
3: ojari nu mi du pelu program ti emu wa ni ale
0: e seun
3: ojo bi o se pataki igba sa wa n kekere ojo bi wa awon obi wa won fi ba wa sere to ba nga lo je ka mo pe awon ijojo ti won bi aniyan bo ti gba lati pe mi na wa n dagba awon omo mi na o le se won mo se fun mi lododun ebi wi pe ojo kini osu keji la bayi o la gan won mo nitori e won ti mo ran mi le kipa dadi wa e ku mo ra ojo bi yin o le mi na so mo pe ojo yi o ti sumo gbogbo banki ti mo lo na won ti mo test message fi ni pe awon a ku orire o e ku ojo bi o ojo bi o se pataki o da kiyan mo ran ti ojo bi
0: re o da ebun wo lewo pe e kokko gba to pe ah inu yin dun pe emi na gbe bu fun ojo bi mi
3: n to se ni pe ẹ̀bùn tí mo gbà tí mo mi dùn ìkan náà ọmọ mi ó ra kí ni lasma television láyẹn ó wá rà fún mi pé àdádì mi ẹgbàá mo fi gift yín fún bẹ́ẹ̀
0: plasma àbí lasma plasma mà ní sá
3: kí ni lasma láyẹn
0: plasma sá
3: television
0: ẹ ṣe gan sá
3: ẹ̀lẹ́ sá.
0: Zero nine one two three seven zero eight six seven five zero nine one two three seven zero eight six seven five. Last level kiri plus 2348124249106. Hello.
4: Hello, Kale.
0: Hey, Kale. Oru koi bilachi ni paisa.
4: I'm Sunday lunch. Last new garage.
0: Last new garage. Jaku dede asiko eh?
4: Yes, sir.
0: Yes, sir.
4: I'm going to celebrate. Ní ìgbẹ̀bọ̀ mọ̀ ìgbàkà tí wọ́n ń ṣe lọ ẹgbẹ̀ tí mo gbà láìsí òun ni boxer àti singlet.
0: Boxer àti singlet. Obìnrin ò rà fún yín bẹ́yẹn o.
4: Obìnrin náà ni o.
0: Ọ̀dà ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun o. Ó ní obìnrin náà ni o pé ọkùnrin ni kò tún wá rà fáwọn ni obìnrin mọ̀ náà ni máa rárú àwọn nǹkan bá o. Tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìkànnì lágẹ̀lú 96.7 FM òun náà lè wà tẹ ti ń gbádùn wà tá a sì ti ń fi ètò lóyìn ládùn tá a ti fi ń gbádùn lápá bí ẹjẹ́ ń gbé ìpè láti apá bí. Hello.
5: Ọládé Bàbá Sálà.
0: Ẹ ká lẹ́mà.
5: Ẹni wọ́ọ̀tì.
0: Àmì o.
5: Ojú òní sí ìwà tó dé ń kọ́.
0: Tó dé ń bẹ́ ń bì.
5: Mo kí kí àdúrà rẹ̀ gbà.
0: Àmì.
5: Mo fi kíkí rẹ̀ sí gbogbo ọkọ yín bẹ̀.
0: Ẹ ṣeun.
5: Àgbẹ̀rú òní jóná.
0: Àmì o.
5: Ṣé rí ọjọ́ òbí? Àmọ́ ṣé ń jọun?
0: Ẹ máa ń ṣe ọjọ́ òbí ń jọun.
5: Láàrin ara wa ni.
0: Láàrin ara yín.
5: Ṣé òní tó gbé ọgbà ayé kan ayé tó dìlú jára ni. ayé tó ti lujára bẹ́ẹ̀ fi nǹkan lónìí ní ẹ̀fẹ̀ bọ́bá tó dọdún tí ń bọ̀ ebi wọ́n tún gbé hàn yín pé ń tẹ́ ṣe rè lórí áàpù ní àbílẹ̀ ń pè nǹkan fà tó fi jẹ́ pé ọ̀hànde lásìkò yìí ju ti jọ́ ń lọ́nu èmi a máa ṣe fún ọmọ tèmi o níjọ́ ọ̀dà bí nǹkan gbà náà pèsè fatoróko làwá wà ó lè jẹ́ kó gan láàgì sí bọ́ sátidé ṣùgbọ́n lásìkò yìí ó ṣe pàtàkì séèyàn sí ọjọ́ọ̀bì ṣe wá rí ọjọ́ ẹ̀bùn tẹ́ ń béèrè pé léèyàn gbà kó wúwo jù iléeṣẹ́ yìí ń bẹ̀ ọ̀gá wa tí ó sọjọ́ọ̀bì lọ́la ọláìwọlá ló fún lẹ́bùn tó wúwo jù
6: fọjọ́ bí yín
5: bẹ́ẹ̀ ni fóònù aláfọ̀ọ́fà ti ń pè níbẹ̀ ọ̀gá wa gbẹ̀ngàn ọláìwọlá
6: lọ́ra
5: fún mi fọjọ́ bí kọ́lọ̀ wọn sọ lọ́kọ́ sọ bọ̀
6: nígbà
5: àlú rẹ̀ ọmọkùnrin orí sọ yìí
6: gbogbo
5: yìí ń bẹ ẹni jáde lékú lọ kéèkì tó tún dàbí rẹ̀ túndé tó dòmẹ̀ ní lọ́dún ni
6: túndé àbọ̀wò tí pì ó ta ó fún yín lọ́dún yìí
5: ó kéré lójú ẹlòmíì pé mo kàn pé wọlé mo dá fẹ́tò lásìkò tí ọjọ́ bíi mi wọlé gangan níbi aago méjìlá kù fẹ́lẹ́lẹ́ lọ́ọ̀nì 22 oṣù kejì ọdún yìí lọ́ba ló ń fún mi lẹ́gbẹ̀rún márùn-ún ilẹ̀ mọ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbà nù ọdún yìí fọ́jọ́ bíi ó dùn mí inú ọlọ́run nígbò náà núgẹ́ o
6: àmì o
5: ìyá ló ní bàjẹ́ àti gbogbo ọkọ yín
6: àmì
5: àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì
6: àmì àmì àmì àmì
5: àmì àmì àmì àmì àmì àmì
6: àmì
2: àmì àmì àmì àmì àmì àmì àmì
6: àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì àmì
7: àmì
6: àmì àmì àmì àmì àmì àmì
7: àmì
6: àmì àmì
7: ẹkùṣẹ́
8: yes,
7: agelu wa ò ní bàjẹ́ o comrade ìṣọ̀lá ló ń sọ̀rọ̀ látàwẹ́ ẹkùṣẹ́ ọjọ́ òbí náà ló ṣe pàtàkì gbogbo à ń sòkú nkankan yẹn kò nítumọ̀ ìjẹkújẹ tá à ń bára wa jẹ ńlẹ́lẹ́yìí ọjọ́ òbí gangan ni ló ṣe pàtàkì fún àwọn ẹ̀dá láti máa ṣe ká máa kàyé ọjọ́ wa orí bíbélì náà tọ́ka sí bẹ́ẹ̀ fún wa bó ṣe jẹ́ nìyẹn ẹ pétò.
8: Yes sir. Ẹ ṣe gan ni o.
6: Ọ̀rà ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìkànnì Lágelú 96.7 FM òkè gájòkè ńlẹ̀ Ìbàdàn náà lẹ ti ń gbádùn wa báyìí lórí ètò yín ètò wa lóyin ládùn tẹ̀ ti ń gbádùn wa láti bi ọwọ́ aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ètò ń tẹ̀wájú lápá bí o torí àgbàdo àbí ìkàsí nǹkan àwọn èèyàn kan wà tó yẹ pé wọ́n ń la nǹkan kankan tàbí èkejì kọjá ẹ mọ́ mi kàn gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ́sẹ̀ tó kọjá ẹ̀yìn nìkan kọ́ ni mọ̀láíkà tó kọ́kọ́ ṣẹlẹ̀ sí rí o ẹ mọ́ mi kàn o kẹ wá ti torí ẹ̀ kẹ wá mọ ká góńgó kẹ wá mọ wò pé kiri rárá o ayọ̀ tí yín fẹ́ dé ẹ̀yìn ló kù tí wọ́n celebrate nígbàgbọ́ báwọn ẹ̀yìn ló kù tí wọ́n celebrate àwọn èèyàn kan dẹ̀ wà tó yẹ pé wọ́n máa ń celebrate àwọn èèyàn ni alágbájá ń ṣọjọ́ bí wọ́n á ti celebrate tàmàdó ń ṣọjọ́ bí wọ́n á ti celebrate ẹ̀ irú wọn bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ ló mọ̀ wípé bọ́n ṣe lówó tó wọn ìrá àyè celebrate tiwọn.
8: kọ́lá ohun nǹkan tó máa ń ṣe sórí ní abala bíi tá a wà lórílẹ̀‐èdè tá a wà yìí ní apá bíi ó ní kankan tó máa ń ṣẹlẹ̀ tó máa ń kọ mí lóminú tabarin tó ní owó tó ní ọlájú wa lọ a máa ń lérò pé àwọn yẹn wọn nídìí nǹkan àwọn yẹn ló nídìí láti mọ fún wa ní nǹkan láì mọ̀ wípé olówó gan ni máa appreciate gift jù
6: bóyá wà ní ẹ̀
8: torí kìí ṣe gbogbo ìgbà lólówó máa ń rẹ́bùn gbà
6: bóyá wà ní ẹ̀
8: ayé máa ti fojú pé ó ní
6: wò olówó
8: olówó kò nídìí
6: ẹjọ́ wà rà nǹkan kékeré fólówó
8: arákùnrin ló ṣe nǹkan báyìí fún mi àbárábìnrin ló ṣe báyìí ìgbà bíi tí ó bá fún ọ náà ní nǹkan ìlọ́pò ìlọ́pò tó bá ṣe fún náà ló ń ṣe fún ẹja mọ fìfẹ́ hàn síra wa.
6: ẹja fìfẹ́ hàn síra wa dáadáa.

nǹkan dáadáa pọ̀ tá a ṣe nu ayé tá a wà yìí. Ẹ̀bọ́jì á ti torí ìlà kọjá wa ká wá sùnlé. Ìbí ká lọ mọ́ ọ fọ́. Sọ lẹ́ẹ̀kan pé ìwọ ló kù tá a celebrate.

0912370678 0912370678

0: Hello, sir.
1: Orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè yí.
0: Comrade Ìṣọ̀lá ni lẹ́ẹ̀kan sí.
1: Mo ń gbọ́ yín, sà.
0: Ṣé rí lórí èyí tí ẹ rí lẹ́ẹ̀kan? Gẹ́gẹ́ bí wòye mi, èèyàn lè mọ́ rí èèyàn celebrate ẹ̀. Téèyàn ó celebrate fúnra rẹ̀. Kò ń ṣe wípé dìgbà téèyàn bá ṣe lọ gbagba dúdú. Ní àkókò gbà témi ò bá ní lọ́wọ́ tí ọjọ́ ìbí mi tó bá dé, màá lọ sí Thanksgiving ní church. So mo ti celebrate ọjọ́ ìbí mi nu. Ìtì bá dẹ̀ ní láti fún àwọn ọ̀rẹ́ mi fún mẹ́nu màá fún wọn. Ìfún ò lè gé biscuit. So mo ti celebrate nìyẹn. Kìí ṣe wípé bọ́yé èèyàn wà wo ago aláàbò ṣiṣẹ́ láti lè ṣe. Téèyàn bá rí èèyàn. Hello.
1: Mo wà pẹ̀lú yín.
0: So bó ṣe yé mi sí nìyẹn.
1: Ó dà, ẹ ṣeun, ẹ ṣeun. Ẹ má gbàgbé àti lọ máa yí koto fún káàṣẹ. Ọkọ̀ṣẹ́ ń darapọ̀ mọ́ wa tó fẹ́ gbẹ́nu sí káàṣẹ. *347*1004*2R*347*1004*2R Àbí lójú òpó website www.kaase.ng www.kaase.ng Láàfin gbẹ́nu sí lójú òpó website.

ṣe darapọ̀ mọ́ wa orí ètò yín ètò wa lóyìn ládùn náà làwọn ẹja lọ sí abala ṣe ẹgbọ́ yorùbá ẹja lọ sí agbala ṣe ẹgbọ́ yorùbá pàápàá ibi tẹ́ ti láǹfààní àtúntì gbádùn tóde adégbènrú àmọ́ otp kí ni nǹkan tó ní fún wa lọ́sẹ̀ yìí ẹ mọ̀ pé kò sí èèyàn kankan tó yẹ pé ó mọ yorùbá tán kò sí èèyàn kan tó gbọ́n tán kò sí èèyàn kan tó mọ̀ tán abala ìlà ti mọ gbé àṣà àti ṣe yorùbá lárugẹ lárugẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wá lórí ìkànnì lágilú 96.7 FM pé àṣà àti ṣe yorùbá kò ní parun kò ní bàjẹ́ ńgbà kankan ẹlẹ́bẹ̀ wọn.

0: Eyo ẹ jẹ́ kí n máa lò yẹn láti máa tún fi kí wa káàbọ̀ sórí abala tá a pè ní iṣẹ́ gbòwe iṣẹ́ gbọ́ Yorùbá ẹ̀yin ti àṣálàfíà látọba yín lásìkò yìí ẹ tí mo bá ṣe máa ṣe nìyẹn a tún máa tara bọ̀ nìyẹn a máa bira wa níbèrè nípa Yorùbá ìbéèrè tó ní ṣe nípa ọ̀rọ̀ Yorùbá ó lè jẹ́ òwe ó lè jẹ́ àsàmọ̀ ọ̀rọ̀ ó lè jẹ́ àkànlò èdè tó bá sá ti jẹ́ Yorùbá ìlà máa ń bira wa níbi adẹ̀ máa ń fi ṣe kí ni a máa ń fi ṣeré ni àwọn èébú yàn sí adẹ̀ kí ń mú yàn sí àìbára wa jà lórí ẹ̀ o mọ̀ gbìyànjú ẹ̀ wò tó bá láìdí à jẹ́ ká mọ èròǹgbà rẹ lórí ìbéèrè tá a bá fi lẹ̀ kí wá ni mo mú wa láṣálẹ̀ yìí orúkọ mi ni Túndé Adégbèrú àmọ́ ó ti pe yín náà ni o ìbéèrè tí mo mú wá láṣálẹ̀ yìí olólo báyìí àwọn ìbéèrè tí mo ti kó wá lálẹ́ yìí ó rọ̀ bí ẹ̀kọ́ ni mo ti mọ̀ pé ẹ mọ̀ bá ń bójẹ nísìnyìí ṣe ti ṣetán ó yẹ jà lọ. Àbá tí alágẹmọ bá dá òun ni òrìṣà ò kì í gbà kí ni à ń pè ní alágẹmọ ẹ rí pé ìbéèrè náà rọ̀ mo sọ pé ara àwọn èèyàn tí wọ́n gbà ní wàrà sísà nísìnyìí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè sí láti dáhùn sí ìbéèrè òun náà lélẹ́yìn 09123708675 09123708675 plus 2348142409106 ìyẹn ni fún àwọn tó bá fẹ́ pè láti ilẹ̀ òkèèrè. Hello.
1: Hello,
0: ẹ káàlẹ́ o bàbá mi kí lórúkọ yín bẹ̀rẹ̀ tí ń bá wa sọ̀rọ̀.
1: Orúkọ mi ni Adédàpọ̀ Abiodun Ogunsi.
0: Láti Sàgámù.
1: Yeah.
0: Ẹ káàbọ̀ ṣé ẹ ti gbọ́ ìbéèrè mi dáadáa.
1: Mo gbọ́ ìbéèrè ní àbá tí alágẹmọ bá dá òun lòrìṣà gbà
0: bẹ́ẹ̀ni alágẹmọ. Kí là ń pè ní alágẹmọ.
1: Alágẹmọ ni ajẹmọ tó máa ń dúró ta máa lọ ń wò.
0: Ta mọ̀ kọrin fún.
1: Kílẹ̀ yìí sà.
0: Ṣé ta mọ̀ kọrin fún.
1: Bẹ́ẹ̀ni agẹmọ ọ̀sà.
0: Kò ń ṣe agẹmọ.
1: Ẹni tó máa ń jó.
0: Mo mọ irú agẹmọ tẹ́ ẹ sọ yẹn. Kò ń ṣe irú agẹmọ ọ̀sà ni ẹ. O ní nǹkan tí Yorùbá ń pè ní alágẹmọ. O lórúkọ míì tí Yorùbá tún máa ń pè é. Só ti yẹ yín bàbá mi. Ẹ ṣeun o ti ṣeun tẹ́ ẹ bá ń gbìyànjú ẹ̀. Ẹ ṣeun ẹ ṣeun gan-an. Hello, ẹlòmíì ti wà ń bẹ̀.
2: Ẹ kú iṣẹ́.
0: Ẹ ka lẹ́sà.
2: Bẹ́ẹ̀ni.
0: Tata.
2: Bí máa lọ wájú bí máa lọ ẹ̀yìn báyìí. Mo la alágẹmọ.
0: Bẹ́ẹ̀ni ẹ ṣeun ìmọ̀ lópin ṣùgbọ́n kí ẹ ṣe alágẹmọ tá a gbé wá lálẹ́ ẹnu. Ẹ ṣe o ẹlòmíì ju wa ń bẹ jẹ́ àtúnwò.
3: Hello.
0: Ìyá mi.
3: Ẹ̀hẹ́n ò ní dáàmú.
0: Àmì oyin ní wáyé tì ẹ káàlẹ́ mà.
3: Ẹ káàbọ̀.
0: Yes ma.
3: Ẹ dé dáadáa.
0: A dúpẹ́ fọlọ́run ẹ ṣeun gan
3: ni tó tóbi
0: báyìí mo mọ̀rọ̀ alágẹmọ àwa náà mọ̀ pé bẹ́ẹ̀ ẹ ṣe ṣùgbọ́n kí ṣàgẹmọ tá a gbé wá lálẹ́ inú wo

0: inú mi ń dùn pé àwọn èèyàn ti ń gba àwọn ìbéèrè yẹn mo ṣe ń jù síta lè hàn ẹlẹ́ẹ̀kẹta tí mo mú wá ká má ba agbára wa lásìkò kí ni yorùbá ń pè ní afárá oyin yes kí ni yorùbá ń pè ní afárá oyin ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta nìyẹn inú mi ń dùn pẹ̀lú àwọn bàbá màmá tó ń pè wọlé láti jọ fi yorùbá ṣe ẹyin tára mọ́ fi jù síra wa yorùbá dùn gan abẹ́ mọ́ ni hello ẹnìkan ti wà ń bẹ̀.
1: Ìkàlẹ̀ òde ọmọdébìnrin tó rà síbẹ̀.
0: Láti Ibusa.
1: Láti Ìsẹ́yìn.
0: Ìsẹ́yìn ẹ káàbọ̀ bàbá.
1: Yẹ̀tọ̀.
0: Ore o fe wọn fe ba mi da si lati seyin sugbon re ko su wahala elomi o pe wole 0912370 8675 lati le okere +234814249106 hello yes sir
2: e ka afara oyin
0: afara oyin
2: o ni o ba ri ti won ba fun oyin nibe eyi ti oyin ma se oro si ta ma fun èyí tá a máa ń sọnù yẹn ni afárá oyin
0: tá a máa ń fún tá a máa ń sọ ẹ ṣeun ẹ ṣeun kí lorúkọ yín.
2: Ọmọ ìdílé sanmi náà ni látàwẹ tí ó béèrè oyè lọwọ ọba kẹta bíi lóye kan.
0: ẹ ṣeun gan ni sà. Ẹ ṣe o. Wọ́n gbìyànjú dáadáa mo kàn fẹ́ kán kí n tún lẹ́yìn tí ó bá mi expatiate bí a sọ lóyìnbó. Hello.
3: A lè pè ní ìgá oyin.
0: Ìgá oyin. Ẹ ṣàlàyé ẹ̀ka oyé wa dáadáa.
3: O nìgbọ̀n sí oyin.
0: O nìgbọ̀n sí oyin.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá kó oyin tán. Láì bí tí ẹ gbé ko Eric ní yóò ti pàlàbà mára bí ẹ bá gbé ko báyìí wọn a máa sí i. Àwọn tí ẹ máa lílo rẹ̀ a tún máa lò ó. Fún wúlò nǹkan mìíràn.
0: Báwo gan kí ló ń ṣẹ̀dá ìgá oyin tẹ́ ń sọ yìí gangan.
3: Oyin ni.
0: Oyin gangan ni. Ìyá mi ẹgbà o ṣùgbọ́n àlàyé ẹ ni mo fẹ́ kó tún.
3: Ìgbọ̀nsẹ̀ wọn ni.
0: Ó wà fún gbọ̀nsẹ̀ wọn.
3: Ìgbọ̀nsẹ̀ wọn ni.
0: Ṣùgbọ́n kí ni oyin gangan lo nǹkan òun fún gan yàtọ̀ sí gbọ̀nsẹ̀.
3: Afárá loyin kì í ṣe lé.
0: Ní tí mo fẹ́ gangan lẹ wíhun.
3: Afárá
0: loyin fi í ṣe lé. Ilé wọn tán sùn sí tán.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ wo ẹ ṣeun ìyá mi mi ò ní gbọ́ kú yín láṣẹ Èdùmàrè ẹ ṣeun a jẹ́ pé a ní rí jù báyìí lọ fún abala ṣe gbòwe ṣe gbọ́ Yorùbá ní àṣálẹ́ nìyẹn ẹ tún máa pàdé wa tó bá tún di jọ mẹ́jọ fún àkọ́tún ẹ̀ orúkọ mi náà ni Túndé ọmọ Adégbènrú àmọ́ ó ti pè yín náà ni omi ní gbọ́ láabi sí yín ẹ̀yin náà ò ní gbọ́ sí mi láṣẹ Èdùmàrè ìyókù tún di jọ mẹ́jọ ẹ ṣe o.

0: jù báyìí lọ lábala tọrọ mọ̀ràn fún tọ̀sẹ̀ yìí orin eléyìí tí mo tẹ̀ fún yìí náà orin Team Gold ogun àgbáyé láti UK.
1: Ọ̀rá a ṣe sọ́jú ọmọ ènìyàn ṣọ́ra a ṣe sọ́jú
0: láìpẹ́ yìí láì jìnà ẹ̀ pàdé bàbá yìí lórí ètò yìí bẹ́ẹ̀ bá rí àwòrán wọn olórin takasúfè lẹ́pẹ̀ wọn bá àgbàlagbà tán ti dàgbà dáadáa tí wọ́n sì tún ṣe bí ẹn pé àwọn ò fẹ́ dàgbà mọ́ ẹ mọ̀ gbọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn bóo ni wọ́n ṣe ń ṣe tí wọ́n fi ń kó àwọn orin wọn yìí jọ àti pé ìgbà tí orin yóò gorí digital platform gbogbo ẹ̀ náà lẹ́ mọ̀ gbọ́ ẹ̀ lẹ́mẹ̀wọ̀n ẹ̀ kó kalẹ̀.

0: kí wọn má máa ká tèmi.
1: A ní parẹ́ sọ́nà lónìí. A ní kú sọ́nà bí èéfín.
0: Kì í kẹ̀rù mọ́ wọn bẹ̀ ní ṣe.
1: Ọ̀nà ò ní gbé wa mi lójijì. Ẹ káàbọ̀ sí abala tó gbẹ̀yìn lórí ètò abala orin ìjẹmọ̀ kí àgbà ilé ìta ti ń gbádùn orin àyìnlá ọmọ wúrà. Bẹ́ẹ̀ bá ti ń gbọ́ orin àyìnlá ọmọ wúrà, kí ni mo sọ sí yín lọ́kàn? Kí lẹ̀ lè gbàgbé? Àti pé orin àyìnlá ọmọ wúrà wo lẹ fẹ́ kí n lò fún yín lásìkò yìí? Lásìkò táwọn orin wọ̀nyí ń jáde ibúlẹ̀ wà láwọn àsìkò yìí. Eléni Àbáyọ̀mí Arọ́lawà láti Richmond, Texas, lórílẹ̀-èdè Amẹ́ríkà, wọ́n pé ká mú àyìnlá ọmọ wúrà wá o, a sì ti mú àyìnlá ọmọ wúrà dé o.

0: ṣẹ́yìn náà rí bí nǹkan ṣe ń lọ lápá àbí. Kọ́nílá Gelu 96.7 FM òkè gajòkè ńlẹ̀ Ìbàdàn náà lẹ ti ń gbọ́ wa. Ní ètò tá a pè ní lóyin ládùn. Náà lẹwà tẹ̀ ti ń gbádùn ètò yìí. Pẹ̀lú orin Alhaji Àyìnlá Ọmọwúra. Hello.
1: Hello.
0: Yes sir, o ko imile se. Yes sir.
1: E fun mi ni bi mo se nja yi ori mi o. O n ba won o ta mi ni inu.
0: Be
1: mo follow re na. Sugba title re nu. Bi mo se nja yi
0: o. Oda.

0: Hello.
1: Hello, Eko Aisan.
0: Yes, sir.
1: Eko Eto.
0: Yes, sir.
1: Àwọn tí ẹ fún wa yìí àwọn gidi ni o torí kò sí àfẹ̀dàmú gbogbo àwọn eré tí bàbá yìí tó ti ṣe láti ilẹ̀ wa gbogbo àtàwọn àwọn kéékèèké àwọn gan ọmọ ń sábà gbádùn àwọn àwo àìlọmọwúrà yìí ṣùgbọ́n ìfẹ́ mi kẹ̀kẹ́ fún mi fẹ́ bá ní ìgèdè wọn ò gé ẹsẹ̀ tí wọ́n pé wọ́n gé yìí wọn ò gé ìgèdè wọn ò gé ẹ bá ń pè rẹ̀ sí orúkọ mi ni adéníyí ọmọdé
0: Ẹ ṣeun.

0: Hello?
1: Yes, sir.
2: Láfikún, tí yà ń la bá ń kọrin tó gbé tó láyàdì, ó tún wá jẹ́, ó jẹ́ philosopher. Ó jẹ́ advertiser tó bá bá ìfowó. Òun nìkan ni olórin tí government gbowó fún láti bá wàá polówó program wọn. Ìgbà tí wọ́n yí dá tẹ́jì owó, ìjọba lè di bẹ́ẹ̀ kó ṣàlàyé gbogbo ẹ̀sẹ̀ jẹ́ fáwọn èèyàn. Nígbà tá a ṣe gbọ́dọ̀ pariwo dábàrọ̀ owó ọkọ̀ báyìí náà ní ọ̀sẹ̀ 2003 kí fly. Ó jẹ́ ká yẹ mọ́ pé bá a ṣe máa rìn rè. Ó wá lójú orin tó gbà nínú bó ṣe máa ń bí rẹ̀. Ó tún wájú tó máa ń gbọ́ ọ̀ràn kéèyàn kọrin kó tún gbọ́ ọ̀ràn ọmọ tó bínú. ọmọ tó bá ẹni tọ tí ò mójú tẹ́kọ̀ọ́ rẹ̀ ó ní yóò sunkún lọ́jọ́ ọ̀làrí. Àwọn orin yẹn wá sẹ́yìn ṣègbè ọmọ tá a bá fi ń tọ́ kó máa gbọ́ because àsìkò tá a lè tọ́ rèé láti ìbá nípa pàtó tí ìbá nípa mọ́ kò ti lé. Lọ́run ni kò bá jẹ́ àwọn sáfílẹ̀ kọ̀ọ̀dọ́ ìyá ọlọ́run. Ẹ̀tẹ́ bá rẹ́kọ̀dé kìlọ̀ fún ọmọ yẹn ọmọ tó rẹ́ni tọ́ hun ó yẹ kó gbẹ̀ kọ́ yẹ kó gbọ́gbọ́n. Bí ọmọ bá rẹ́ni tọ́ hun ó yẹ kó gbẹ̀ kọ́ ó yẹ kó gbọ́gbọ́n.
0: Ẹ ṣeun ẹ ku tẹ́tí sí wa.

ẹ ti mọ̀ pé ọgbọ́n bá a bá ti ń dìde lórí ètò yìí ẹ mọ̀ gbá látùgbà akin akin yẹmi lórí ètò tá a pè ní èyí tó wò kí ni akin akin yẹmi ní fún yín lọ́sẹ̀ yìí ẹ tó láǹfààní àti gbádùn ẹ lóko lóòtú ètò ìṣínà aláyò ògo èdè ló kọ gbogbo ọkọ̀ tá a jọ ṣe tó fi dùn tí gbọ́gbọ́n kọ́ sí i ló kọ túnde adégbènrú àmọ́ otp ọ̀làǹlé kan bá ń délé elizabeth jẹ́ẹ́jẹ́ olóbìnú pẹ̀rí awo lójú òpó facebook ojú òpó yẹn ló ṣe bákan olúwa ṣeun ọba lànà gbìyànjú bá ti ń dìde lórí àga yìí ètò èyí tó wò lẹ́ mọ̀ gbọ́ ẹ bá ní tẹ́ ẹ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò 0806874932 gbogbo eré gbogbo òdìjọ mẹ́jọ lórí ètò yẹn ètò wà lóyìn ládùn ẹ pàdé èmi lọ́jọ́ jímọ̀ lórí ètò wà ń bẹ̀ ibi àtò ti lọ patí lórí rédíò lọ́wọ́ aago kan sí aago méjì bẹ̀rẹ̀ títí ìgbà náà kọ́láwọlé adẹniyí kọ́ládẹ́sì international ló kọ́ mi ẹlẹ́mẹ̀ẹ́kù kalẹ̀.